0: loko. Ki loko si. 0912370 8675. Hello. Ẹ ń wò pé kí ló fa ìbéèrè yìí láàárọ̀ yìí? Ẹnìkan ló bí ọmọ tóun àti ọkọ rẹ̀ ti jọ ní tán. Ọkọ rẹ̀ sì ní méjì péré òun mo fẹ́ bí o, méjì péré òun ló wù mí kí n bí. Ọ̀dà kò sì sí wàhálà o. Ìgbà tó yá ni ìyàwó lóyún ẹlẹ́ẹ̀kẹta. Kọ́dà ìyàwó gan tètè mọ̀ pé òun sì lóyún ẹlẹ́ẹ̀kẹta. Oyún tó bí a bí oṣù márùn-ún sóṣù mẹ́fà kó tó mọ̀ pé òun gan lóyún. Lọ́kọ́ bá yarí pé níbo ló ti gbóyún wọn pé láyé òun ti sọ fún pé méjì lòun fẹ́. Ẹni bo ló sì wá lọ gbé mẹ́ta wá, òun ò fẹ́ o. Àfi tó yẹ kó máa dọ́mọ yẹn tọ́ ló yà kù nínú kó lọ yọ́ àbí kó dọ́mọ yẹn tọ́ ló yà kù. Ẹyin ìyá wa nínú ilé ṣé kó dọ́mọ tọ́ ni àbí kó lọ yọ́ bọ́kọ rẹ̀ sí ni kò yọ́? Tọ́lọ́ kan dúró dúró pé láyé sẹ́ méjì tóun sọ fún òun náà ni. Ìyàwó sì ni ṣẹ́bi òun ni kò kí ń ṣẹ̀bi òun náà kò kí ń ṣẹ̀bi òun. Wo lo ṣe síbẹ̀ ọlọ́run ló dẹ̀ ni ọlọ́run dẹ̀ ṣá mi sí kí wá ni kí ni kí lẹ̀ bí òun nínú ẹ̀ kí lẹ̀ bí òun. Ọkọ nílá òun ní ọ̀tọ̀ o, òun ló máa tọ̀ tóun sọ pé méjì lòun fẹ́ kí ni kò ṣe. Hello.
1: Hello.
0: A kò ojú mọ́ sà.
1: Àmì. Ètò tí mo fẹ́ dá sí lára yìí nípa ọ̀rọ̀ ọmọ bíbí. Orí ọ̀fẹ́ lọmọ bíbí mọ́ mi ò. Ọ̀kẹ́ ṣẹlẹ̀ sí àwa ní náà délé wa. Ọkọ àti ìyàwó sọ pé ọmọ méjì làwọn fẹ́ bí. So ìgbà tí ó di pé nǹkan dáa tán wọ́n ti sinmi díẹ̀ lórí méjì yẹn. Ẹ wá da wá ní jẹ́ ká tún bí ọ̀kan sí. Ọlọ́run lágbára jẹ̀dá lọ́lọ́run ṣe jábá jákadì o. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán tí wọ́n fẹ́ bímọ sí nígbà tí ìyàwó ló ń tí ò bímọ bẹ́ẹ̀ ni bẹ̀ta ló bí. Ọkọ sá lọ ẹni tó sàpàyọ wa. Nǹkan tí mo jẹ́ fẹ́ sọ ni pé oore ọ̀fẹ́ ni ọmọ bíbí. Oore ọ̀fẹ́ ẹni tó lọ́mọ ti kọ́ ọmọ sí bí ẹ̀fẹ́ ṣe.
0: Yóò bí náà ni.
1: Mọ́ṣẹ́ òjì láti rẹ̀ ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣeun àdúpẹ́ sà.
1: Ẹ ṣeun àdúpẹ́ sà.
0: Ẹ ṣeun. Bàbá mi jáláre mo rọwọ́ yín. Ẹ ṣeun. Hello.
2: Mo káàárọ̀.
0: A kò ojú mọ́ sà.
2: Ẹ pé o.
0: Ètò ni.
2: Ọlọ́run ló jẹ́ ìgbàgbé
0: fún mi.
2: Ọlọ́run fún kọ́ wa orúkọ mi ni pé mo fi fún mi aláṣẹ mi aláà.
0: Ẹ ṣeun sà.
2: Ṣé ẹ rí èrò kúkúrú ọkọ àti ìyàwó? Ní wọ́n jẹ́ bu ẹsẹ̀ àwọn ọjọ́kọ̀
0: tí
2: àwọn ọmọ méjì là. Bí ẹsẹ̀ rẹ̀ tí ọ̀rẹ́ mi kan òun àti ìyàwó ẹ̀jẹ̀ jókòó pé ọkùnrin kan obìnrin kan làwọn bì tí ọlọ́run ṣe fún un. Ọlọ́run obìnrin lọ́rin ìyàwó kọ́kọ́ bí nígbà tó yá

Ẹ ṣeun dúpẹ́ sáà.

0: Hello.
1: Yo, Esther.
0: Ojúmọ́ ni.
1: Orúkọ mi ni Bàbá Túnde Adéyẹmí láti Mọ́kànlá Rándàmá.
0: Ẹ ṣeun sọ.
1: Ṣé ẹ rí kódà kẹ́dà máa bọ́ lọ́ndẹ́gbọ̀n? Bí èèyàn bá ń bọ́ lọ́ndẹ́gbọ̀n kò lè bẹ̀ẹ́. Èèyàn fi gbọ́dọ̀ pẹ́jù kádàrá rẹ̀ lọ. Ṣẹ̀gbọ́n mi. Ṣé ẹ rí ẹnìkan bẹ? Ẹ má bínú o. Nígbà tó níyàwó, èso tó wà lẹ́kùnrin rẹ̀ ni máa ń so méjì. Ṣé ẹ gbọ́ mi?
0: Mo wà pẹ̀lú
1: nígbà tí wọ́n á so méjì. Ọlọ́run ló mọ bí ṣe ń gbọ́ bùkátà ni. Òun ó mú kan, ìyàwó ó mú kan, ń bọ̀ ọ̀yá wọn bímọ. Èso wa ń so mẹ́ta. Ìyàwó ó mú kan, ọkọ ó mú kan, ọmọ náà ó mú kan, ń bọ̀ ọ̀yá wọn so mẹ́rin. Nígbà tí wọ́n bímọ ẹlẹ́ẹ̀kẹrin, nígbà tó.
0: Tọ́ ẹ má bínú, ètò ti wọrí ètò ni. A sì padà wá tó bá tó ti di aago mẹ́fà kọjá bá ṣe máa ń ṣe níkànnì lágolo lórí ètò òwúrọ̀ làwọn ọ̀nà ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
2: Lágolo FM 96.7.

0: òní ọjọ́ kẹtàdínlógún
1: oṣù kẹfà
0: ọdún 2026 17
1: of June ọjọ́ Wednesday. Gbogbo ẹ̀dá tó gbọ́ mi ní àárọ̀ yìí, ẹ jẹ́ ká jọ fi ẹ̀mí ìmoore hàn. Ìjẹ́ a jọ gbóṣùbà fún Ọlọ́run àwọ Ọlọ́run. Ẹjẹ́ a jọ sọ pé ó ṣeun. Ẹjẹ́ a jọ fi ẹ̀mí ìmoore hàn. Ẹ wo bí èmi a máa sọ pé àwọn kan lówó bó bá jẹ́ pé ikú lè gba owó lọ́wọ́ wọn. Ẹ̀sà àwọn kan ní ipò bó bá jẹ́ pé wọ́n lè fi ipò wọn ra ikú. Ẹ wo bí àwọn kan mọ̀ọ̀yàn tó bá jẹ́ pé wọ́n lè fi mímọ̀ọ̀yàn ra àìsàn èyí tó ṣe wọ́n dànù. Ṣùgbọ́n ẹ gbọ́ o, Olúwa ò fún wọn lórí ọ̀fẹ́ bíi tiẹ̀. Ìwọ ń pariwo pé o ò lákòjọ, eré tó ń sá kiri nìyẹn. Ebi ò pa o, ṣùgbọ́n ní dádì kìí ṣe oúnjẹ nìkan mo wá jẹ láyé ń lákòjọ. Wo bí ẹnìkan sì lákòjọ báyìí kò gbádùn ayé ẹ̀. Gbogbo ohun tó ní ló ná lórí àìsàn, síbẹ̀ àìsàn kò fi ílẹ̀. Ẹnìkan bá mi sọ̀rọ̀ lórí fóònù, ó ní dádì ẹ gbàdúà fún mi. Mo ti pé ọdún mẹ́rin lórí ìdùbúlé àìsàn. Gbogbo ohun tí mo ní ni mo ti ta. Ìyàwó mi ti fi mí ilẹ̀ lọ. Ẹ̀sà àwọn iṣẹ́ tí àìsàn á máa ṣe nìyẹn. Àìsàn á máa sọ léda oro. Èmi ò lọ ibẹ̀ yẹn láàárọ̀ yìí, ṣùgbọ́n mo kàn ń sọ nítorí kẹ́ ẹ lè mọ rírì Ọlọ́run, kẹ́ ẹ lè fi ẹ̀mí ìmoore hàn. Bàbá jẹ́ àjọ kí ọba àwọn ọba láàárọ̀ yìí. Hallelujah. Méje la fẹ́ ké sí ẹ̀ nílà Ísírẹ́lì. Tó o bá ṣetán ó bí ọ, ìwọ náà jẹ́ àjọ ṣe bẹ́ẹ̀. Hallelujah. Méje 1 2 go.
2: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.

máa lo ẹsẹ̀ bíbélì láàárọ̀ yìí. Wé Samuel kínní ni máa lò. 4 Samuel 17. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrìndínlógún kí n ka bí mélòó bẹ̀. Filistini náà sì máa ń súnmọ́ ìtòsí ilé òwúrọ̀ àti ilé alẹ́. Òun sì ń fi ara rẹ̀ hàn ní 40 ọjọ́. Jesse sì wí fún Dáfídì ọmọ rẹ̀ pé, jọ̀wọ́.

0: Ilé funfun Balawu ni Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ibẹ̀ la kalẹ̀ sí 96.7 FM ẹ máa gbọ́ wa.
1: La Gelu FM, Jagaba Gbogbo Radio, ma

0: Asahaladus. Anybody who must see you on Facebook or Dekunli Epaphras will lean in and talk about it or Dekunli Epaphras. Baba, me see by your chat on Facebook. Me buy your chat on your Messenger. Me buy your chat on your TikTok. So, okay, see. Come on, say we scam. My balance scam church or definitely oh, labor was scam. Some man on YouTube. A Jaffin, hele. Henny, can you only? Hele, if I want any news line, why do you see no meaning? You call while over wanting walk, see, I want to talk about only be about 30 years in Borna. Who left Jerry Lena? Talk about what your job Sunday. You must walk away at Tomadeo at about and no one catch if Meji Meji. E te kan sile ada kan bo temi ba tin gbadua e mo je ogede enikan ni isin agbara ni isin tu sile hanhan ni isin temi o ti sure ti gbogbo nkan fi di olara ati fe ku ninu osu kefa ta ba ile jade ku ninu osu yi o ko osu mefa pere todun iku ha eje se bayi mi ana mo so nkan kan sin leti ikan ninu awon ti mo so ni pe start something small. Bere nkan kan bere oja kan bere oja kan ronu oja kan to le mota mo wa so nkan don't underestimate the power of small beginning mo je ki mo foju di bere kenkele so ebi mo so lana e wo church te wa nu e church to ngbo we mi to ngbo yi mo bere church pelu 40 naira, 20 naira, owo ni lailon yen, meji, o ni me bere church ton gbo yi. Bo nitori pe mo se lo lojojumo, o no je ki Olorun sanu mi debi to dei. Mo oni ta ninu we Zechariah chapter 4 verse 10, oni ta ni oge ojo ibere kenkele. Enikan ni baba mi ara mi ti o wa ya ina ni, mo bo church la we. Emi o gbadua fun o. Ma so tele si o, ma gbowo le o lagbara Olorun. Bi n ba gbadua ta, n ti e o ti e ri yato. Ategun ti tun ofe si o iyato yo de ba o mo wa so nkan kan every great accomplishment begin with humble beginning eni kan ki le so le bo se ri gbogbo ase yori nla tawon eyan se laye eti ma last ni o gbogbo ase yori nla ti omo eniyan se laye ibi bere kenkele lo ti bere iwo to ba ninu mi o fe bere ibi nla mo ti fe bere wa gbo kilo yi kini kan won bere latoke iwo to olorun fe bere nsale oni do your beginning is small. Job chapter 8 verse 7 though your beginning was small your latter end shall be greatly increased. Bi bere re ti wuli okere opin re yo ga to ba wa lo fe bere ni bi kengele oke lo olorun lo ti fe bere wahala wa o kini kan won bere latoke isale na lo ti pari si enikan ni kini nkan sare ni o sare ni o awon ti an bere lati gbe sare oke won ti ma bere nbo won ma pari e si isale o nkan to je pe mo ri nu aye teyan bere loke to pari sale niyan mo bere gangan loke o sare ni o pada pari si o iku ni o on lo bi je pe gbogbo awon mo tin se yawu ngba ti wu re to ti wo 20 to tin ri bi odidi 500 million 300 million owo won wa da nisin imi nbe lewon nisin ti an mu be kin lo si fa obere obere latoke eje menu ku nbe yen and another thing ti ma fi kun ni pe trust God's plan bekele eto olorun fun aye re. Oh my God, God always rejoicing in providing for you to start your small beginning. Olorun ni mo pese fun eda lati le bere ni kenkele adura ti mo fe ke gba laaro ni yen gbogbo eyan so oluwa da mi loko wo adura to dekunle e papa mo ngba ni olorun da mi loko wo fun mi ran mi lowo oni mo pese onje fun ojeun your God o le da loko wo o le bo dashi olorun fun mi lowo tin fi bere oja I toro ni sunkun si lorun bebe fun. Trust God for his plan for your life. Ongan so ninu Jeremiah chapter 29 verse 11. Kuni mo mo ero ti mo ni fun o ero alafia. O de yin wo le fe bere oja. Eyin wo le fe bere business kan. Eyin wo le fe o fe ko lohun bere lotun pelu e dide ko wa nawo bayi. Baba nitori iku Jesu si sobu fun mi. Nitori majemu da mi loko wo Olorun. Mama eja pade ncha service la we ma se nkan kan to tun yato die ta tun se ri bo ti e je pe tusile itusile ta nda ko yen itusile ko lo wo ebi ni o ìtúsílẹ̀ tí mò ń sọ yẹn ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ aṣọ kan ni o ìtúsílẹ̀ tí mò ń sọ ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ká mọ̀ jà hán jẹ ni o ọlọ́run bá ń gbọ́ màá sì dé ọlọ́run Elijah sí yàtọ̀ sí yẹn ìwòsàn tá wà ń sọ healing ìwòsàn ní gbogbo abala ni o kì í ṣe ìwòsàn kára rẹ ó yá nìkan kí ìgbéyàwó rẹ kára ò yá so God can heal your academics life God can heal your marital life he can give you settlements oh my God gbogbo èèyàn mi mi bi ọba dúró sí mọ́ mi ẹ kí gbé bàbá jẹ́ kí mímì ó mì kí yàtọ̀ dé bá ayé ọ̀dẹ́kùnlé ẹ̀ pàfra dákọ̀ tiẹ̀ náà ẹ jẹ́ ń gbọ́ ohun tí màmá sọ.
1: Orúkọ mi ni Kàfáyá Yí Ọlọ́ṣẹ, ó wá láti orí ìtàpere. Ìgbà tí bàbá mi fún mi ní owó ní 2024.
2: Owó kí mo fún yín gbà yẹn.
1: Ẹ dáwó fún mi.
2: Mo dáwó fún yín.
1: Bàbá mi wá sọ pé àwọn sì rí pé obìnrin yìí kọ́lé. Mo wá mọ sọ fọlọ pé àsọtẹ́lẹ̀ wòlíì mi mọ́jọ lọ lásán nínú ayé mi. Àmọ́ mo dúpẹ́ fọlọ lórí ìpè ọlọ́run yìí.
2: Ọya ẹkú ètò ẹ̀sùn náà ti tó. Ọya.
1: Ìgbà tí mí ni mo kọ́kọ́ lọ ṣe alábàárù ní ìlú mọ́ta kan tó fi pé kémi náà mọ àbọ̀ èmi náà bá wọn ṣiṣẹ́ alábàárù títí bí mo ṣe ṣiṣẹ́ alábàárù tó ní ìrí ₦5 ní ìrí owó kankan kó jọ.
2: Mọ̀ ń bọ̀ iṣẹ́ kọ́ lowó mímọ olówó ọ̀sọ èèyàn dọlọ́rọ̀ mímọ alágbára kan mọ àwọn tí wọ́n lágbára nílùú ìkọ̀sọ́ ọ̀dà aláṣẹ oníṣẹ́ pọ̀ aláṣẹ yọrí ò tó nǹkan gbogbo ìgbà tí n bá ń sọ mi ò kéwì mọ̀ ń sọ̀rọ̀ ni mọ̀ ń sọ ohun tójú ti rí ni ẹ̀yìn wo lẹ fẹ́ ṣe àṣelà o ti ń wá síbí tọ́ bá fara mọ́ tọ́ bá ń wá déédé ohun tó rí ṣe ní ọjọ́ pípẹ́ gba agbára láti ṣe. Yes.
1: Tí mo bá ń dákọ̀ pé à mo máa ra ilẹ̀ mo ní à 500,000 mo sọ pé níbo màá ti rí owó.
2: Níbo lè mẹ alábàárù ti fẹ́ rówó èmi tí ìrì 500 tí ìrì 5 náírà.
1: Ìlérí ìkójọ mo ní ìṣe ìlera torí pé mo ti rora mi pin. Àmọ́ nínú.
2: Ohun tó burú jù ni kéèyàn rora rẹ̀ pin.
3: Ohun tó burú jù ni kẹta ọ̀rọ̀ rẹ̀ pin.

0: ẹ̀yin wo lẹ ìrora yín pe ẹ jọ kan lọ bá mi já ọ lọ já bá àwọn mẹta máa kọ lé.
1: Abotisun so ti sun sa eh bo gbe yin omo Olorun e lo mura laaro yi a nbo ni wema ibi ta tun ti ke e mo gbagbe nta so debe mo ni start small bere alabaru kan la nbo re gbogbo tin ba ni o mo se ni okan mo se mo mi e lo mura lati iworode wo mo to gbagi ele be so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen se nso nkan fun o ise ti emi awon woli ra wa in to ni ase si aye ni sa ti wa ni ko to di papo lori ile aye je kise iranse mi o dodu e je nsise iranse fun o gege ba se ran mi si o lo mura ago mejo abo ni service laaro yi mo ni paper kan ti mo fe fi le awon kokan ti mi o ti fun lowo paper ni o bo nkan be laare awo meji ni o so kan sinu omi ikan be to ka sinu awon kan to nlo nu le omi to mo nje te nje iran lowo lato wa angeli and mo fi kun pe tin ba kun bi nisin emi oluwa ni iko mi mo fi anointing o iba enu enikan le fi nkan banu ki n fi sure fun yin bi ti jo sunday no se lo niyan enikan ni oro mama isa ti gbo ai gbo tan iwo lo n to gbe engineer eje mama e ba n fun mic ko mo so bo.
0: Yes.
2: Ama ninu pe baba mi. Emi na ra ile. Afu.
0: E ra le.
2: 300,000.
0: Ni bo le ra si?
2: Ayegun.
0: Ayegun le ra si. Se we re ri.
2: Ben sir.
0: Bo le se tuwo jo.
2: Ah, isi e mo. Mi mo rere. Mi mo.
0: Ise ise ki le si se?
2: Mo na ro. Mo baba mi na ni pe ka fi nkan mo nkan mo kun ta wara. Mo ta elubo. Mo sa ta gbogbo e. Inu re na mo ti ra fonu
0: nbe. Ibe gbe
2: nbe. Nbe ile ko 30,000 ra fonu. Emi na wa ra fonu 190.
0: 190. Nice car. Ora fonu 190. Ora le 300,000. Anything salabaru niyan. A kan wa si church lofo. A n si wa niye ni. Bo wo eku ba se mo ni mo se fi omu. So sun ni. Ki se ko lo dake sori oke ko mo gbadua. Emi mo nko yin beyan se ngbadua emi mo nko yin pe ke fi nkan mo o fi elubo mo o fi wara mo eyin na wo gbo nkan ki nkan to fi mo eh o tun fi ero o tun fi mo olufe pupo ru nkan bayi ise meji la se laaro yi o ise meji ni se toni ikan ni ago mejo abo bayi laaro yi elekeji o bere ni ago merin fun gbogbo awon tin lo bi ise bo se nsise da bo tun fi nkan mo bo ko le se se in ta danwo loni ati ojo sunday ni lo nwaju yi eh ejo soro tintin nitori time
1: won ni mo ra phone oni 190 mo ra le ah mama yi tin sumo million bo se ati je won adi kini
2: ni rorun ko si nkan ti mo fe je ti mi abi ti ba fe je loko
1: eje npase mo di Olorun Elijah si o ki igba ko di o lara sit down eni gani age wa ni nbo le re wa mama yi o le mi bi ni omo wa sosin sunday ati wednesday ise ko lowo gbogbo bi to omo lo lati january osu kefa lawa yi elo lo ti wa kojo o be nkan re o o ni mo mero mo mo mu wara mo mo mu gbogbo e mo eyin na le ni afi nkan mo o ni mi o mo bi mo se tu 300 okoko ra le mi mo bi mo se tu jo o tun ra phone oni 190 isi nje n to ba wu o ni n to ba wu afi ti n ba fe jeun se e wa mo wa church dada ni mama
2: ko si gba tin kin wa
1: bon wa church oso do lo si wo lo mo n to nsi emi mo ni emi lo lo yan ti o pe mo se pastor
0: ya je mo se pastor re o le yo lo si a se bi ku abaru mo ba yegi won lo se judge je npe gitimu ipade church se pade oloselu sa gbogbo bi e ba ti n gbo mi gbogbo enu mo le fi so ipade ataye ro ni
1: wọn a yi ayé ẹ kúrò lòdì wọn a bọ yí sójú à ń gbogbo tí n bá ti ní ọmọ ṣe wọ́n mọ́ ṣe gbogbo èèyàn ní gbogbo ọmọ ọlọ́run pátápátá ni ó mọ̀ ìyá àánú jáde láàárọ̀ yìí ẹnìkan ni àán ní tí ò jẹ́ láìkì ẹnu pé èèyàn fi í lẹ̀ kì í sọ̀yàn dolo sí i ṣé bí mi mọ̀ ń kọ́ yí ìwọ tẹ̀lé mú ọrẹ mú 2000 mú 1000 mú ìdá mẹ́wàá mú jáde jẹ́ àwọn ohun tọ́lọ́wọ́ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá gbọ́ mi láàárọ̀ màmá bọ̀ yóò lé ti ọmọ ni wọ́n ti mọ̀ ń gbọ́ràn account number church ni ó jẹ́ fún yín tó o bá sì ti dà tán ẹ pàdé mi lórí facebook ọ̀dẹ́kúnlé ẹ̀páfra tàbí youtube ọ̀dẹ́kúnlé ẹ̀páfra tàbí tiktok ẹ ń bọ̀ wá bá mi láago mẹ́fà àbọ̀ láàárọ̀ yìí tá a bá ti ṣèyẹn tán ò ní ọjọ́ àánú ayọ́lẹ̀ fún church ni 8:30 lákọ̀ọ́kọ́ pàdé ẹ̀yìn tẹ́ ẹ bá mọ̀ ń wá for service àwọn tí wọ́n bá lọ ibi tí ó pàdé mi ní aago mẹ́rin lọ́sàn èmi náà lẹ́ bá ń bẹ iṣẹ́ tiẹ̀ ni a ṣe ò ní ọjọ́ ìwòsàn àti tu sílẹ̀ ni láti wo odù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sùn wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ẹnìkan ni ẹ̀mọ̀ tí fún alákántì nọmba àkántì nọmba rèé fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ san 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà ni ó tún gbé jáde fún gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ẹ mọ̀ jẹ́ sọ pé àwọn tí wọ́n bá gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run dán wò ìyẹn lọ bẹ́ẹ̀ ẹnìkan ní ẹsẹ̀ bíbélì wo láàkà lónìí ẹ jẹ́ àparí ìwé òwe láti 25 títí wọ 31 ẹ̀yin ọmọ ọlọ́run ti hàn bí lónìí ẹ̀kúnlẹ̀ náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀kúnlẹ̀ kí n náwó sókè mo gbóhùn sókè ohun tó ṣe tó fi là kí ojú ẹ̀ kó ṣíṣí bẹ́ẹ̀ ṣe máàkì wedding anniversary yín tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí òkìkí yín kọ́ kàn ilẹ̀kùn àánú kó ṣí níwájú yín ògo yín kọ́ tan náà ẹ lọ gbilẹ̀ in the name of God the Father, God the Son, and God the Holy Ghost. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Number to share testimony in Siri 080-88-71-65-66 ẹ send the message in ire atanu ko bayin. God bless you.
3: Lagilu FM 96.7

eré ìdárayá agbá ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ Newcastle United Tino Livramento òun náà wọn pé kò ní lè kópa o fún orílẹ̀-èdè England nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé látàrí ìfarapa ilé ètò ní ilé tí wọ́n ń pè Trevor Chalobah ni ó sì jí ọ̀rẹ́ tí yẹn jẹ́ agbọ́wẹ̀yìn fún ikọ̀ Chelsea. Livramento yìí ló ní ìfarapa nígbà tí wọ́n ń gbáradì lọ́jọ́ Àìkú Sunday kó tó di wípé ikọ̀ rẹ̀ ti ṣe England wọ́n ṣìde nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé nígbà tí wọ́n ń kojú Croatia. Bẹ́ẹ̀ òun ni wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àgbá ọwẹ́yìn yìí òun náà ló jẹ́ pé kò ní lè kópa o fún orílẹ̀-èdè England látàrí ìfarapa tó ti ní. Kí n tó máa lọ ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn lẹ́ẹ̀kan sí i. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ti ṣẹ́ kanlẹ̀ lórí ẹ̀sùn tí Sẹ́nẹ̀tọ̀ Adams Osiomole fi kàn wọ́n wípé wọ́n tọ ìbuwọ́lu àwọn aṣòfin kan yà lórí bí wọ́n ṣe júwe lé fún aṣòfin tó ń ṣojú ààrin gbogbo ìpínlẹ̀ Kogi yẹn Natasha Akpoti Uduaghan. Adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Abia Titu Tóòkè tó fojú gbà wípé ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ múlẹ̀ lórí akẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n gbẹ̀mí ní ìpínlẹ̀ náà. Àwọn ọkọ̀ ojú omi márùn-ún tó jẹ́ ti orílẹ̀-èdè Iran òun náà ni wọ́n ti ń kọjá báyìí ní Strait of Hormuz gẹ́gẹ́ bí orílẹ̀-èdè America ṣe ti sí ọ̀nà fún àwọn ọkọ̀ ọ̀hún láti máa kọjá. Chalobah òun náà ni wọ́n fi rọ́pò Livramento nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ìròyìn àfẹ̀júmọ̀ ní òní ju báyìí lọ láti ìkànnì Lágelu FM òkè gajòkè ilé funfun Báláú fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn fọ́kàn òjọ̀ kan ròyìn tó ń jáde láti ìkànnì yìí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagelufm.com ẹ lórí ọ̀fẹ́ láti tẹ̀lé wa bákan náà lórí ìkànnì X báyìí pẹ̀lú Lágelu FM 967 bẹ́ẹ̀ lè fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú Lágelu FM 96.7. Túndé Ọláwúwo lóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Túndé Mórẹ́ni Kejì Tèmi Táyọ̀ Oyè Ládùn ló ti ròyìn. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ o ire.

0: tàbí obìnrin ẹ̀yìn ara ilé 09123708675 tàbí 08142491006 torí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú ó ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú bó lẹ́yìn ṣe rú sí lọ́dọ̀ sí yín bí wọn bó lẹ́yìn ṣe rú sí 09123708675
1: hello hello
0: ẹ̀ka rọ̀ ọ̀dún ìgbẹ́
1: ẹnu kúgbìnrin lọ.
0: Yes sir.
1: Ná ọdẹ dáadé o.
0: Àmì.
1: Jẹ́ kí bí ẹ̀tọ́ ẹ̀ láti máa jẹ.
0: Ìṣe ọ̀sẹ̀.
1: Ọkùnrin lè sọ bẹ́ẹ̀, obìnrin lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ máa fẹ́ gba ọ̀nà ẹ̀bú yóò sí wọn. Má bá bí ètí wọn bìí tẹ́lá tó ṣeré ẹ díẹ̀ ọlọ́run tó lè fún wọn bíi sọ̀rọ̀ ẹ̀mí kan láì. Ọlọ́run méjì lòun bì nígbà tí ó ṣe ìyàgbó tó ń ṣe bẹ́ẹ̀ wọn ti dènà kò ti lóyún ni bó ti ṣe bí ọmọ kan ṣe ni.
2: Hello. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá gbé lọ́wọ́ sókè láàrin àwọn méjèèjì jùlọ ẹ mọ̀ pé ká fọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi ń mọ́ ó máa lẹ́nu ọ̀rọ̀ láti sọ pé ókè o jẹ́ ká bí méjì torí ìtọ́jú bẹ̀rẹ̀ tọ́lọ́run bá ṣe bó ṣe yẹ kó rí ọkùnrin lólórí ilé ọkùnrin ló yẹ kó lẹ́tọ̀ọ́ láti sọ pé ókè o yá bí méjì o mọ̀ pé education àwọn ọmọ ṣe kókó bẹ́yẹn bá bímọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run ní bí aró ṣe o ta bá bímọ méjì ta rówó ta fi tọ́jú wọn ó ṣe kókó ju pé ká wá bímọ bẹ́ẹ̀rẹ̀ dà sílẹ̀ kó má nìtumọ̀ lọ so lójú tèmi ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti lè sọ tọ́lọ́run bá jẹ́ kọkùnrin dángájíá nínú ilé ọ̀kẹ́ olúwa contain àríṣe àrí aláṣẹ àpáta àgbàdàn ẹkú ètò.
0: ẹ ṣe wọn dúpẹ́ sẹ́yìn.
3: Hello. Mr. Baliki.
0: Akunji Musa.
3: Ìkànnì sẹ́ mi náà.
0: Àmì àtẹ̀yìn náà.
3: Agbèrè òní ìṣe náà. Ọ̀gbẹ́ni ní ilé ọmọ ìjọ dáàbò láti sáyìn ilé ìbàdàn.
0: Ẹ ṣeun sọ.
3: Ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti sọ pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe pàápàá lórí ọmọ pé ọmọ báyìí làwọn fẹ́ bí. Tó kò wá ní ṣe pé oní ò jẹ apàṣẹ wa. Wọ́n jọ jíròrò pẹ̀lú ìyàwó ẹ̀ ni pé ìyàwó mi. Jájọ gbé nǹkan báyìí yẹ̀wò sí òun àjọ sọ ni ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti ẹ̀kọ́ sọ pé báyìí ni ọlọ́run padà sẹ́yìn mo jẹ láti mi.
0: Ẹ ṣeun àdúpẹ́ sẹ́yìn. Hello.
4: Fàdíkí alága.
0: Akojúmọ́ màmí.
4: Kọ̀ọ̀nì karùn-ún.
0: Yes ma.
4: Àdúrà rẹ̀ gbà.
0: Àmì.
4: Sórí ẹ̀yìn wọn sì. Mo tọ́ kò sí mẹ́tọ̀ ọmọ nìyẹn sọ ayíǹda ẹ̀mọ́ ẹ̀dá ọkùnrin lóòótọ́ ọkùnrin lórí ọlọ́gọ́ lórí ilé lérò tèmi o bọ́lásẹ́ bí méjèèjì mẹ́ta rí ẹbí ń tẹ́ẹ̀bì ẹ pàdé mọ́ àwọn ọkùnrin tí wọ́n sọ̀rọ̀ irọ́ ni wọ́n ń pa mi ti rírú ẹ̀rí wọ́n bá pè wọ́n bó bí wọ́n pàdé mọ́ wọ́n lọ lòdò sí tẹ́lẹ̀ ní kíkẹ́ ní kíkẹ́ ní ìwètò sọmọ bíbí lọ́ọ̀kì ni o ẹlòmíín ṣe tẹ́gbẹ́ wá ti dújánú yóò fi mọ̀ mí ẹlòmíín odigbodigbọ́ gan ọmọ èsì tọkùnrin tọkùnrin fìkú ẹ̀ mọ̀ bímọ sí ni ọwọ́ àbíkọ ọbí méjì ọ̀pẹ ọlọ́run ti bẹ̀kọ̀ kún ìdí àrò ọmọ pápá dé kápá nǹkan òbí ọmọ bá wá ń wú òbí òun rí bímọ ọkọ àmọ bímọ ẹta yóò yára ọmọ wọn gíga tá èmi ti rú ẹ rí ni o. Gan pé ní ìsìn ìyàwó méjì ti fẹ́lẹ́ ọmọ àbúrò mi ni lọ́pẹ́ fọ́mọ́lẹ́ ọmọ àbúrò mi èyí ṣe ara rẹ̀ láyé ní ìsìn ìgbà tí yàrá bímọ ó bí ohun tí ó máa wá sálúwá bí lọ́wọ́ yàrá rẹ̀ kò sí mẹ́ta ọmọ òun wà lọ ọ̀tá yóò àjọ ọgbẹ yìí lọ́ọ̀dẹ̀ fún ìyàwó mi lòyún àgbà pé ọmọ bíi mẹ́rin òdó lórí méjì ìyẹn ọmọ ìyẹn ronú yín ara bíi mẹ́ta ẹbí ń tẹ́ẹ̀bì ara bíi mẹ́rin ìpàdé yín mọ́ àmọ́ pé ẹbí akíkan ẹbí méjì ọkùnrin ń tàn yín irọ́ wọn ń pa ọmọ ìtọ́kùnrin tóbi ló gbé ìdílé yẹn rí ọlọ́run ìdísìn yìí ìdísìn yìí ń dìjà lé lórí wọn ni
0: Hello.
1: Aja baliki.
0: Akoju masa.
1: Ami. Alaji amawe ayelabogo lati lati.
0: Eshe masa.
1: Yi ta n te man so en kini ti mo mo bere si bere. Ta n lo to bi se bi fa yin. Nde o ma ri ki osise kan nu wa ri. En to lo o bi ma to po. En ti ba mo ko won o le bi ma o ko ko bi won ba to le bi. Ibi o gbe ma meji. Meji ji wa la blood agba wa di. Mo ma fo ran se lai ti toju. E se nikan ti o fo ra la. E nikan ti yo jo ti o ma wa ki o. Wa wa n le burere wa n pe eyin omo be o si bere ni le di meji na gbe ko la lo ri olorun ni ma decide wa ko di a kan le je pe pa je ni pa je ji ma ni pe okunrin lo po e ma wo pe ko ye ka bugbe o kan ja tun dogbon si boya iya si obirin ni bo ba tin de o tun je okunrin ah e ja tun wo wo e ja ku wa do a bo tun bi omo ran omo ko si latari pe kin ba meta me le lebi ibo tori condition to wo ja an wo bi ni o ti mi o gbe ni bi o wa wo kun ni e si ma saaje ko to boya yi tin do ni wa ti a ti je obirin roju ro le ran wa ka ti o ba se se a ti je kun ni o gbe wo na ara n ba o olorun lo n decide fun ye mo ri man ko roju an se pe ile yoruba mo ti bi meji meta ni tori atito olorun ni lo le je ka lo le fowo mo olorun lo si le mu ka risiki wa nbe bere ele ma ni ekan bo ba ye owo ade emi se se mo oju oni ti wa ara je mo ya ile gogo lati ala se
0: e se ma dupe sa e se o sa
5: aya le la de le oko
0: hello
3: hello
0: akoju masa
3: ise
0: se ni
3: Yo ale don so lati adile.
0: E seun sir.
3: Seri decision ye ki se nkan to ko nikan le so. Ko ti se ti yawo nikan le gbe. Tori pe idapo okunrin ati obirin lo n do mo. So o ti understanding ba wa laarin oko ati yawo. E jojo ko so ni. E de wo bi se yin se ri. Ba o lagbara yin se le ka. So ko ti se nkan ti okunrin o so pe ase won ni o ya je mo ba mu fe bi. Ya so lo ma domo bi.
0: Ben.
3: O je kin se agbara obirin ta so pe ran oko won ye bayi lo n fe bi o. So understanding e jo pe ayi joko. Ba se fe rin le o, e jo plan life. So gbe mi se re ni e ko eto.
0: Ke se ma tu pesa.
5: Sama jara ko se doju ore oko.
0: Hello.
1: Hello. Hello. Itara ko jumo. Ko
0: jumo.
1: Olorun ko iku lakai e ma mo so ma ri bo. Oruko ti mi ni Oji Omo West lati United States of Ileto Academy. Gbogbo awon ologun aye won ti soro won ni sodan. Won ti so opolopo oro. Olugbo temi ri n be to si loko ni pe ko lo obo lojo ni ko ku gbogbo alapa ko fun wa lowo ta fi to won. Ko fun wa lowo ta fi to won because ti okunrin ba pase nu le pe omo meji lo fe ki yawo o bi. Ọjọ́ sọ́là yára wọn tọkùnrin wa tí obìnrin wa bímọ méjì jẹ́ obìnrin ẹ sọ fún mi tí ìgbà ẹnu obìnrin àdàdúró sí àwọn ọkùnrin jẹ ilé ìtaba tí lọkùnrin ara wọn ò kí n balẹ̀ ìgbà tó bí yẹn bá dàdúró síbẹ̀ tí wọ́n fẹ́ sọ fún mi pé ọkùnrin yẹn kò ní lọ síta kò tún nífẹ̀ẹ́ ìyàwó kan pamọ́ ó lè ó ṣe é ṣe obìnrin kan ó ṣe é ṣe ni o. Kọkùnrin mi kò fi obìnrin mi pamọ́ síta. Ajá àwọn ọkùnrin jẹ́ pé ó máa fóbìnrin síta tẹ́gbẹ́gbà tọkùnrin bá tó tán ló máa kọ́ ọmọ wọlé. Yàwó dẹ̀ límọ̀. Nítorí ẹ̀ kọ́ lóun olódò kó fún wa ní káàdì tán ọmọ wálé. Ìyàn bímọ márùn-ún mẹ́ta mẹ́rin tágbára bá ti ka gan sọ̀hún ni lọ́dọ̀ tèmi. Ní ká máa fi tọ́ ni kọ́ lóun pèsè fún wa.
6: abro ma so fun yawo pe omo kan mo fe ko bi meji mo fe ko bi ege lo wa be o iran pa lo fun lo ni e ma bi to bo kolo yun ni joba oje omo west ni
7: e se won dupe se hello
8: hello ma
7: akoju ma sir
8: e wa ko agoko ya di baliki
7: eh sir
8: e ko mo se eni baje o
7: amen
8: atokun wa ke asi funko
7: to asi so wa o
8: eh ni baje
7: amen
8: sai da ta nkan lati tagba kan yan badon
7: e seun sir
8: yes ma eh lori o so pe ta lo lase ninu ile eh gege ba eyan se so aso láàrin ọkọ tìyàwó ni pé tó méjì la fẹ́ bí o mẹ́ta la fẹ́ bí o kan ni o ṣùgbọ́n tá a bá ní ká wá wò ó ta lo lórí ẹbí bàbá bùkátà ṣé mọ̀ pé olórí ẹbí bàbá bùkátà òun ni ó sọ pé wá ń bì bọ́rọ̀ ti ń lọ yìí ó ṣàrí iṣẹ́ apá mi ó dàbí ẹni pé kò ní fẹ́ ká ọmọ mẹ́rin o ìyá ju orí mẹ́ta ṣùgbọ́n gbogbo ẹ̀ náà èèyàn lè yọ ọ̀rọ̀ náà sínú ilẹ̀ torí ìgbà míì èèyàn lè ní wá bí méjì ni a fẹ́ bí o tàbí mẹ́ta la fi bí méjì kọ́nà kọ́ ṣe èké sí wọn lóyún bá dé ló bá di mẹ́jọ àbẹ́ ẹ̀ ní bí mẹ́jọ rí ẹ̀rẹ́ ní bí mẹ́rin rí lóyún bá dé ló bá di ìyá abẹ́ rí dákúnmó lè yóò ṣe yùn òun ló máa fà tọkùnrin mi tí ó fẹsẹ̀ fẹ kúrò ní ọjà bá bọ́ mọ́dà tí mo nígbà lẹ́gbẹ̀ èròǹgbà ọkọ ẹ̀ ní méjì mẹ́ta tó ní gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ gbé wá tó àwọn méjèèjì àsọyípọ̀ wọn ni torí obìnrin ni yóò lóyún sínú bó dẹ̀ jẹ́ pọ́kùnrin ni bàbùkátà tó kọ́ dẹ̀ fi titan náà náà tó kọ́ náà ń bá ṣeré àwọn iye tó yàn bá bí tọkàn bá ti bà sí láti tọkàn ìyókù kéré o so àwọn sọ yípo àwọn méjèèjì ni o ẹ kú ètò
7: ìṣẹ́ hello
9: hello ekaroma
7: ekaroma
9: yes ma afojumo ẹ pẹto
7: yes ma
9: mo fi gbogbo àwọn ọlọgbọn ayé kan ti sọrọ ṣáájú irú nǹkan tẹ sọ yìí pé ṣe decision èèyàn kan because èèyàn méjì ló máa ń ṣe irú nǹkan báyẹn tán máa fi ń decide pé a fẹ́ bímọ so decision àwọn méjèèjì ni wọ́n máa pera wọn jókòó ni ọmọ mélòó la fẹ́ bí èèwo lágbára wa ká bọ ìgbà míì wà jùlọ ọlọ́run máa ń fi hàn tẹ́ bá tẹ̀wọ́ pé ajá bẹ́yọ kan sí tọ́lọ́run bá ba yín sọ di mẹ́rin èèyàn ò ní sọ yìí bọ normal normal èèyàn fẹ́ bímọ ó tẹ̀wá kéré jù ẹ̀ wá bí wọ́n ní kéèyàn bí mẹ́rin tẹ́ bá bí méjì ẹ̀kan ricopate ara yín ni bọ tẹ́ bá bí mẹ́rin ẹ fún ra yín ní generation ẹ ti bí àwọn generation míì sílẹ̀ bọ tó bá yẹ pé méjì lẹ bí ẹyin àtọkọ yín àbí àyin àtìyàwó yín ẹ kàn bí ara yín sílẹ̀ ni bọ tẹ bá bí mẹ́rin ẹ ti bí àwọn ọ̀ràn míì sílẹ̀ so òun ló jẹ́ káwọn china kíní kan pọ̀ because wọ́n bí mẹ́rin bọ ìsinyìí àwa owó làwọn òpin ẹ̀wọ̀ méjì ti tó so ká ó wá kéré jù ká bí mẹ́rin ọlọ́run á ràn wá lọ́wọ́
7: àmì ẹ ṣeun àdúpẹ́ mà ṣeun. Zero nine one two three seven zero eight six seven five. Hello.
10: Hello.
7: Akojumo sir.
10: Adigunla.
7: Yes sir.
10: Akojumo.
7: Akojumo ni.
10: Akojumo.
7: Eto ni.
10: Ile ni oni daro le gbogbo wa na oni daro.
7: Mi.
10: Ẹni kan tẹle lati lo lambate.
7: E ṣeun sir.
10: Yalu. Ẹri tàbí Amẹ́ka wọ̀ gbogbo wa tá n sọ̀rọ̀ yìí kò sẹ́ni kí òrọ̀ sọ ṣùgbọ́n a sọ̀rọ̀ ọlọ́run mọ́ ta ló lè gbọ́ bùkátà ní gbogbo wa yìí ọlọ́run ní bẹ́ẹ̀dà gbọ́ bùkátà o gbogbo nǹkan tẹ̀yẹ ọba gíga láyé ẹri tàbí a ń sọ̀rọ̀ ọlọ́run wàláì ká fi gbogbo ta bá ti ṣe ìgbàyìn ìgbéyàwó tán ká fi gbogbo sí ayé wa lé ọlọrun lọwọ ni ọlọrun ní ẹrù kan èmi tí mò ń sọrọ yìí tí n bá sọtẹ ara mi èmi gẹ fúnra mi mi ò lè dá ẹnu ara mi bọ nígbà tí mi ò tí ì níyàwó ṣé mo mọ pé mo lè tiẹ rí ọ bí ẹnìkejì bọ rárá ṣé débi pé máa bọ ọmọ ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ ó gbòṣe ẹ̀dín ńkọ ẹnìkálukú jẹ ń mú àwa kọ́ là ń gbọ́ bùkátà o ọlọ́run ni o tọ́lọ́run bá ní mẹ́wàá lóbi ó bí tó ó sì lówó tọ ní sọ̀tẹ́ sílẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá pọ̀ tí èèyàn ò bá ru tọ́lọ́run mọ́ ẹni ó bí ọmọ yọkẹ kò rí tọ́ adówá pé bóyá kínní kan tó gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wà ká fi gbogbo ògbésí ayé wa ká fi lé ọlọ́run lọ́wọ́ ẹni ká ń tẹ̀lé rẹ̀ láti lò lálẹ́.
7: Ẹ ṣeun, ẹ ṣeun, a dúpẹ́ sá.

0: Hello.
1: Hello, Auntie Valikis.
0: Akojuma, sir.
1: Akojuma.
0: Akojuma, sir.
1: Akojuma, sir.
0: Yes, sir.
1: Ajolu ni baje. If complete is ola. Ile sa meji joye ti o bere oye ko ye lowo ba kan tabi joye kan lo soro latawe.
0: Mission, sir.
1: Seri baba elegant je. Mo ti soro. O wa ninu Quran wi pe fun fire fun. Ibe je be. Olorun ni. Iyan le so wi pe bohun ti fe se ni. Olorun o ba gba fun iro ni. Awa ti se ru re to dabi eni pe to a fi digun ni area kan won si ni go ba wu yan le yan pa ye ni lorun a ton prevent ara wa ngbo olorun so wi pe fe nu wa la se o janu oye a de ti so wi pe a bi momo meji lo janu a eni ti ba je olorun wo e kan mo olorun lo mu go ni eto aye wo owo olorun lo wa eni to bi omo kankan ko o le control re awon baba wa de mo so bi pe to ti enu se yan ba nbo lo olorun fi mo nte se fun yan e eni ti o bi nkankan ti todo ara re gan ti o ni bene ma ju gbogbo re lo okunrin ato mere ni won jo ni plan wi pe to bo la di we se kini yi o yo bi convenient fun wa e pe to
0: e se won adupe sir Zero 9123708675. I think you can find a column for Nika to my lolly. Hello.
2: Hello, I'm taking a card of station.
0: Tony, sir. Bẹ́ẹ̀ làwọn kan náà sì ní àjọ máa sọwọ́ pọ̀ ni táfinítọ̀ iye ọmọ báyìí la fẹ́ bí o iye ọmọ báyìí mo fẹ́ bí o àbí bóò ni kìí ṣe pẹ́ nìkan ni ó kàn decide pé iye ọmọ tá a fẹ́ bí lélẹ̀ iye ọmọ tá a fẹ́ bí lélẹ̀ yìí àjọ sọwọ́ pọ̀ tájọ fi bí ọ táfinọ̀ decide pé iye tá a bí nílé o báyìí la sì tọ̀ lágbọ́rọ̀ ọlọ́run ìkákan wò ní fojú sunkún àwọn ọmọ àpẹ láṣẹ ọlọrun ojú tẹ fi ń wọ wá kò ní fọ ètí tẹ fi ń gbọ wá kò ní dípẹ láṣẹ ọlọrun ọba bá kí gbogbo àwọn tajọ ń ṣètò láti àárọ láti ìdájí ìpè wọn ṣeun ọlọrọ bọtìn tèmi ìtọnú dixon ẹ ṣeun àjọ ń tukọ rẹ bọ láti ìdájí náà ni lágbọrọ ọlọrun a tún pàdé láyọ àtàlàfíà ní ọjọ mẹjọ lórí ètò òwúrọ làwọn àpẹ láṣẹ ọlọrun ẹ lè pè mí sórí nọmba 08160337888 08160337888 ẹ mọ̀ gbàgbé alága àjòkó alága àjò ni ẹgbẹ́ iṣẹ́ fún mi lágbọ̀rọ̀ ọlọ́run ojú tẹ fún wa kò ní fọ etí tẹ fún wa gbà kò ní dípẹ́ láṣẹ ọlọrun tìjà ní bísí alábàlọ̀ kìí sí bísí alága ìgbéyàwó ló kí pé ayọ̀ àti ìdùnnú tí mo fi ń sí ọ̀nà màá ti báyìí ó dàbọ̀.

àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò orílẹ̀-èdè. Mo ti kí gbogbo àwọn ikọ̀ Ọlọ́run tí wọ́n ti wàásù síwájú mi. Mo gbàdúrà àtẹ̀yìn àtẹ̀mí a ò ní sọ ìjọba Ọlọ́run. Gbogbo ọmọ tá a bí láyé lórúkọ Jésù a ò ní rí ibojì wọn, a ò ní mọ ibojì wọn. Mọ́mi mo gbàdúrà fún ọ nípa agbára tó ń bẹnu ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ọmọ rẹ ọmọ mi wọn ò ní kàdánwò. Ọmọ mi àtọmọ rẹ lórúkọ Jésù wọn ò ní kàdánwò. Ogun ọ̀run àpáàdì kò ní borí ọmọ wa. Mo gbàdúrà gbogbo ète òkùnkùn lórí rẹ àti lórí ọmọ rẹ, ẹ̀mí mi máa bà á jẹ́. Láàárọ̀ yìí gbogbo ẹni tó ń gbòmí ẹ ra àánú gbà. Ọmọdé tó ń gbòmí yóò ra àánú gbà. Ọkùnrin tó ń gbòmí yóò ra àánú gbà. A gbàdúrà lónìí gbogbo àwọn ọmọ tó wà nínú òde ọ̀run tú wọn sílẹ̀. Gbogbo àwọn ọmọ tó wà nínú òde ayérayé tú wọn sílẹ̀. Mo wí nígbà kẹta ayérayé tú wọn sílẹ̀. Lórílẹ̀-èdè yìí mo gbàdúrà ayérayé tú wọn sílẹ̀. Àwa ti kára wa tá ò sí nínú òde ó mà le jù. Mo gbàdúrà abá ogun wí nílùú yìí, abá ìjàmbá wí, abá ìjì wí. Ìlú yìí ó yá kí ìjàmbá kó dákẹ́ jẹ́. Àánú kó sọ̀rọ̀ o lórí orílẹ̀-èdè. Àánú kó sọ̀rọ̀ o. Mọ́mì ikú ọmọ ẹ ò ní rí o. Ẹkún lórí ọmọ ẹ ò ní rí o. Ìdààmú lórí ọmọ ẹ ò ní rí o. Ẹ ò rí tiyín ṣe o. Lórúkọ bàbá, lórúkọ tọmọ, àtẹ̀mí mímọ́, ẹ ò rí tiyín ṣe o. Ọwọ́ yín yóò tẹ ìyanu, ọwọ́ yín yóò tẹ àánú, ọwọ́ yín yóò tẹ ìrànlọ́wọ́. Ẹ ò rógolò dalẹ̀ o. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, amen. Máa mo gbàdúrà, máa irí ò máa tẹ̀lé wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòrórò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn nìkan fi àná ìtì ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Àárọ̀ ìkíni a ní fún wa. Ẹ tiẹ̀ kọ́kọ́ bá ń dúpẹ́ náà. Ẹ sọ pé Olúwa ẹ ṣe lórí àwọn ọmọ mi. Sọ pé Olúwa ó ṣe o lórí èmi ti kára mi. Olúwa ó ṣe o fún àánú rẹ lórí mi, fún àánú rẹ lórí ọmọ mi, lórí iṣẹ́ mi. Olúwa ó ṣe o. Mọ́mi ó yẹ bá ń dúpẹ́. Ẹ dúpẹ́. Ẹ sọ pé Olúwa ó ṣe. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ gbọ́. Bàbá ẹ ṣe. Aláàánú olóore olùrànlọ́wọ́ ó ṣe o, ó ṣe o, ó ṣe o. Jésù Olúwa wa, bí kò bá sọ láà Jésù kí ni mo jẹ́? Bí kò bá sọ láà Jésù ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọ́ ọ́la. Sọ bẹ́ẹ̀.

ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ lera lera lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé workers day cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdé òun o máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

e ka bo pada latoju aja ikani lagelure lagelo 96.7 FM oke gajoke.

ilé funfun balafẹlẹlẹ nílẹ ìbàdàn óyá jẹ kẹ mọ lè tòrò yin eré ìdárayá eléyìí tó dùn ti gbẹgbẹ nkẹ sí tó bá gbẹ yin sẹ ń darapọ mọ wa ẹlẹwo 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé ẹlọọkan ní ìbánidọrẹ Facebook ti kàní ti lágẹ́lò 96.7 FM àbíjẹ́ kẹ́ mọ̀ fan family lórí Facebook kájọ máa gbára kàsídà óyá pápá láti bẹ̀ lórí TikTok at Top Striker 100 at Top Striker 100 óyá ẹjẹ́ lọ ẹjẹ́ ń sáré kí ọlọ́jọ́ bí ẹni pápá ìyàwó mi ni torí ìyàwó rẹ ni ìyàwó èèyàn náà ni ọlọ́jọ́ bí ẹni ayarere lọ́ọ̀dì ọkọ ni o torí gbé bí lẹ́sàn bí ọ̀sán ẹwọ mọ inú ilé bá ti dáa tí ìyàwó bá sì jẹ́ alálùbáríkà ara ọkọ rẹ̀ lẹ́ẹ̀tìmọ̀ lára ọkọ rẹ̀ bàbá sọ nípa Mrs. Jelilat Adetunji Okiki Jésù ìyá Idris ìyá Okiki ìyá Semilore ìyá ọlájùwọ̀n ìdòwúnú o happy birthday to you long life and prosperity ìgbà ọdún kẹnu owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ ìyàwó mùtí ọ̀tẹ̀dá ọmọ Adetunji aláṣẹ Okiki Jésù Construction Company nìyẹn o mo ní bílé dáa bí ọba ti dáa bíyàwó bá sún bí ọba sún ara ọkọ lẹ́ẹ̀tì mọ o behind all successful man there must be a good woman not ordinary woman a good woman bó ṣe jẹ́ nìyẹn o mọ́ jẹmù láàrẹ lọ àánú lórí gbà o ọlọ́run ò ní yà yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jọ pẹ fúnra yín dáadáa lágbára lọ́wọ́ ọlọ́run ní fi ẹnì kankan sàwátì inú ẹ̀yìn méjèèjì nígbà tí oúnjẹ ọmọ bá jiná bó ṣe máa jẹ́ nìyẹn o Mrs. Jelilat Adetunji Okiki Jésù ìyàwó mùtí ọ̀tẹ̀dá Adetunji aláṣẹ àti olùdarí Okiki Jésù Construction Company happy birthday to you long life and prosperity ìgbà ọdún kan ẹ má fọ Okiki ti rí mọ́ ti rán mi sí yín ẹ má wọ̀ rí ntí bákan náà bóyá pìrìsẹ́ńtà bíi márùn-ún àkọ́kọ́ ti ń bá kọ́kọ́ rí lẹ́nì àánú ọ̀jẹ̀ irọ́ ẹ̀jẹ̀ ìyọkú mẹ́rin torí ìtùnú dixie wà ń bí ti ẹ̀dúó lọ́tọ̀ ni lọ́wọ́ ọbẹ̀ yẹn ìtùnú dixie wà ń bí ti ẹ̀dúó lọ́tọ̀ so pìrìsẹ́ńtà mẹ́rin mi wọn kata mi bó ṣe jẹ́ nìyẹn lágbàbẹ̀ yẹn óyá pápá láti bẹ̀ yẹn Niger Sportsmen Football Academy ìgbáradì ń tẹ̀síwájú o aago mẹ́ta lọ́sẹ̀ ni wọ́n tó tẹ̀wájú pápá ṣeré Marvelous eléyìí tó wà nínú Liberty Stadium aago

0: tẹ̀síwájú. Ah, vijagbega tó wáyé lálẹ́ àná. Àbí ká ní láti ìrọ̀lẹ́ àná. Tó fi di àárọ̀ mọ́jú láàárọ̀ yìí. Ọmọ òru là á ṣègà. Béèyàn bá ṣe lọ́sàn olúwa rẹ̀ lè mọ́ fara re lọ. Nígbà tí àwọn kan ń sùn lọ́wọ́, àwọn kan ń jìyà. Àwọn kan ṣẹ̀ṣẹ̀ jìyà darí láàárọ̀ yìí nísìnyìí. Tí ò tí ì pẹ́ rárá. Bó ni ìyá ṣe wáyé lánàá? Olúwa Fẹ́mi Williams sáré gbé wà débẹ̀.
1: Ẹ kú dédé ìyá tọkùn.
0: Akojúmọ́.
1: Ìdíje ìfẹ́yẹ àgbáyé eléyìí tí ó wáyé lánàá. Orílẹ̀-èdè France fìyàjẹ Senegal mẹ́rin mẹ́ta sẹ́yẹ kan ni. Orílẹ̀-èdè náà fìyàjẹ Iraq mẹ́rin sẹ́yẹ kan ni. Àfẹ̀mọ́júmọ́ àárọ̀ yìí orílẹ̀-èdè Argentina wọ́n fìyàjẹ Algeria mẹ́rin mẹ́ta sódo ni. Lionel Messi. Bákan náà orílẹ̀-èdè Austria wọ́n fìyàjẹ Jordan mẹ́rin mẹ́ta sí ẹyẹ kan ni.
0: Ìyẹn láàárọ̀ kùtù hàyè láàárọ̀ yìí nísìnyìí.
1: Láìpẹ́ yìí. Ó ń tẹ̀síwájú lóyún tó bá ti di aago mẹ́fà nírọ̀lẹ́ orílẹ̀-èdè Portugal wọn àti DR Congo ni. Aago mẹ́sàn-án ní àṣálẹ́ orílẹ̀-èdè England wọn àti Croatia ni. Bákan náà àfẹ̀mọ́júmọ́ láàárọ̀ la tó bá ti di aago méjìlá ìyẹn 12 AM orílẹ̀-èdè Ghana wọn àti Panama. Bákan náà aago mẹ́ta ìyẹn 3 AM Uzbekistan wọn àti Colombia ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Alright. Bó ṣe máa jẹ́ nìyẹn fún ti tòní. DR Congo. Àwọn kan ní Dr. Congo. Omi ẹ̀kọ́ àti ẹ̀kọ́ náà ni. DR Congo. Democratic Republic of Congo. Ok. Bó ṣe jẹ́ nìyẹn lágbára bẹ̀ yẹn bí wọ́n ṣe fọ́n síra wọn lánàá o. The Magician. Kylian Mbappe. The Magician. Kylian Mbappe. Ó tún gbé mi débẹ̀ lánàá o. Kylian Mbappe ó tún gbé wa débẹ̀ lálẹ́ àná. Ìfigagbága láàrin àwọn àti orílẹ̀-èdè Senegal. Ọmọ kọ́kọ́ latẹbọgì. Ìfigagbága yìí kọ́kọ́ latẹbọgì. Torí Senegal dúró lórí wípé ni kí ni. Ẹ ní gbọ́ àwa náà ní gbà. Ṣùgbọ́n nígbà tó di abalẹ̀ lẹ́ẹ̀kejì, orílẹ̀-èdè France wọ́n pàdé ọ̀rẹ́ dà o. Wọ́n ṣe míì, wọ́n ṣe tuntun. Ibẹ̀ wọ́n gbà wọlé sí Senegal. Ká tó bojú wò, ká tó bojú rí. Àmì ayò mẹ́ta sẹ́yọ kan. Nífigagbága òun padà parí sí o. Níbi tí Kylian Adeyemi Mbappe. Tó ti láǹfààní àti gbá góò méjì wọlé. Góò méjì tó wá gbá wọlé yẹn gangan. Ló mú ìròyìn kan wáyé pé Mbappe ti di all-time top scorer fún orílẹ̀-èdè France o. Tá a bá sọ nípa agbábọ́ọ̀lù tó mi àwọn jù ìyẹn fún orílẹ̀-èdè France. Ọ̀sọ́mọ náà tí ọjọ́sẹ̀ o Kylian Mbappe ó ti gba wájú Olivier Giroud ìyẹn lásàlẹ̀ àná pẹ̀lú góò méjèèjì yẹn. Àpapọ̀ góò rẹ̀ ó ti di 58 goals. Ó ní Kylian Mbappe ti ní báyìí. Still counting ni o. Still counting. Ó sì ń tẹ̀ sọ́wọ́ wájú. Bákan náà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Góò rẹ̀ lápapọ̀ ó ti jẹ́ 14. Lẹ́yìn tó túmọ̀ sí pé ó ń wo àwọn Miroslav Klose àti Lionel Messi. Ó ń fẹ̀gbé ojú kan wò wọ́n báyìí pé ẹ̀yin àjọ náà tán bí owó. Ìkan ti lọ́nù yín. Ìkejì náà àwa kẹ́yìn rẹ̀ rèé. Ok. Bí nǹkan ṣe rí nìyẹn o. Báwa bá ń sọ nípa ti Kylian Mbappe. Láti bẹ̀. Wọ́n ní bá a bá ń jèkuru ọ̀ràn láwo. Ìbí kò yẹ kẹ́nìkan kan ó tún máa gbanwọ́ rẹ̀ sáwo. Bí a bá ń jẹ ìkuru ọ̀ràn kọ́ tán. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ pẹ̀lú Argentina o. Ìkuru ọ̀ràn. Eléyìí ti Kylian Mbappe tó rò lánàá tó fi aró sí. Òun náà ni wọ́n ń jẹ lọ́wọ́. Ni àwọn èèyàn níbẹ̀ bá ṣe ń jẹ ẹ mọ́ gbanwọ́ rẹ̀ á wo. Àṣé ti ara ń wí. Argentina gbanwọ́ rẹ̀ á wo. Torí ńgbà tó di lóru gànjọ́. Ọmọ òru là á ṣègà. Nígbà tí ọwọ́ ti pa. Tí ẹsẹ̀ ti pa. Tí àwọn kan ń rún lọ́wọ́. Nígbà náà. O ni Lionel Messi. Ní jáwé dẹ́kun fáwọn kan gbé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. Láyé yín ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o. Torí pé ṣe fẹ́ gbọ́. Lionel Messi vs Algeria ni lóru mọ́jú o. Lane Messi ogba mi ayo ni betari akoko ninu DJ fi eye agbaye ogba wole iyen oto oja igbe hat-trick akoko ninu DJ fi eye agbaye tin lo lowo yi Messi na lo gba wole o di meji o ti wa fe gbe kegbe bayi pelu eni o mi awon ju ninu DJ fi eye agbaye omo bi olede Germany yen Miroslav Klose pelu 16 goals pelu n to wa nle bayi Messi ti fe gbe kegbe pelu re iyato to kan wa nbe ni pe iye ballu eleti Miroslav Klose to gba ko to ti lana Messi agbagbo fi gagbaga 24 matches oni Miroslav Klose lo gba to fi gba goal 16 wole Lana Messi ti gba go o ti gba ifigagbaga 27 matches bayi pelu 16 goals won ti jo fe gbe kegbe o seese ki ekeji re Cristiano Ronaldo ko na ba won leni tabi ko ya won len ti e tori Ronaldo wa ni 15 goals bayi iyan lowo lowo bayi pelu 19 matches to n gba oun wa ni 15 goals bayi lowo lowo bi Ronaldo ba ti gba goal meji wole iyan leni o ti fitan bale niyan o o pa gbogbo akosile re ateni o fe gbe kegbe ateni o duro tan o pa akosile re nu o sugba kini asele nro layi tori pe e mo pa mejeji bi kan ba ti se bebe leni e mo reti ikeji na ko se bebe ni o bẹ́ẹ̀gẹ́ lọ̀rọ̀ rí àánú tí kan ẹ̀rù tí kan ń bà mí ni pé gbogbo àwọn tí wọ́n bá wà lẹ́yìn goposti DR Congo kí wọ́n yà lo kí làwọn ẹnjiníà máa ń lò yẹn náà kí wọ́n lo emlet léni o torí pé from all cylinder ni Cristiano Ronaldo ti máa gbá ṣọ́ọ̀tì o mo wọ́ọ̀nù yín báyìí o ẹ má fọwọ́ dá bọ́ọ̀lù dúró lẹ́yìn goposti o gbogbo ẹni ọba kẹgùn sí ibi goposti wà lónìí tó jẹ́ ẹ̀yìn goposti DR Congo ẹ dákun o safety first o ẹ demlet ẹ sì má fọwọ́ dá bọ́ọ̀lù dúró àní dáràn torí Ronaldo ọmọ bínú báyìí o yọ ọmọ bínú o kọ́mọ́dì yí pé yóò bínú yóò fi bọ́ọ̀lù ba gbogbo nǹkan jẹ́ ní ẹ̀yìn goposti ẹ bó ṣe jẹ́nu wo ó yá pápá láti.

0: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000 08071124000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: SELARIE Sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì tùmẹ́ríkì.
9: TURMERIC tùmẹ́ríkì.
7: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ilẹ̀ látòkè nínú ìpàdé ànúlẹ̀ kan sí ìtọ́jú kẹfà mẹ́sì wọ́n ṣe gẹ́jú nẹ́tíṣàn pẹ̀lú àkòrí àti láti mú àwọn ìpamọ́ ìsírẹ́lì padà and to restore the preserve of Israel. Iṣẹ́ ìyanu àrọ̀ ọ̀tọ̀ lọ́lọ́wọ́ ló ń fẹ́ fi ànúlẹ̀ kan sí ìtọ́jú kẹfà ṣe ní CAC orí òkè àánú prayer mountain of mercy district headquarters off Odushoku bus stop kilometer 2 ọjọ́ ìgbé olóyin road tàbí kẹ́ gbẹ̀bẹ̀dì bus stop ojú ọ̀nà tó wálá tọ̀jọ́ Simoni Yawole CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn ibẹ̀ lọ́lọ́run ti fẹ́ mọ́ jẹ̀mú ọjọ́ pípẹ́ ṣe fún ọ Olúwa yóò tú àyànmọ́ rẹ rọ sí rere mercy once again June edition bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ 17 sí ọjọ́ Friday ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí Wednesday 17 Thursday 18 and Friday 19th of June 2026 ìpàdé àárọ̀ àti ṣóòru ni lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta aago mẹ́jọ òwúrọ̀ nípàdé tààrọ̀ aago mọ́kànlá alẹ́ ni ṣóòru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta níbi tó dúró tó máa lo ọ̀pọ̀ àwọn wòlíì tòótọ́ àti olórin ẹ̀mí Prophet John Olúwa tó wojú Prophet Samuel Tijani Awáyé wa ṣe rere olùgbàlejò ni Pastor Isaiah Aládé ọmọ wòlíì tí bàbá orí òkè Prophet Moses Aládé Olúsìmọ̀ Súre fún gbogbo wa mercy once again June edition ogun ọjọ́ pípẹ́ yóò pòórá àánú yóò gbé ọ lọ sí ìpele tó kàn come and experience what the Lord God is doing in our generation mercy once again.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Ọ̀rẹ́ afàìmọ̀kó máa já wọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi ni ó hàn mí lè mọ̀ kára ó máa ta mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́ ṣọ̀rọ̀ fọ̀ wá lélẹ́yìí àbí àárẹ̀ ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn BNC capsule wà ní Danax pharmacy Adamasinga Tanimọ̀lá pharmacy Òkè-Àdó Aslam pharmacy Mọ́kànlá roundabout Boste pharmacy Àpáta Solution pharmacy Agbeni BNC capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà house Àǹfààní road roundabout Ring road Ìbàdàn iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín ẹ pé 08103369434.
7: Jésù olùgbàlà bá mi sẹ́kù omi ó kémi náà gbégbá ọpẹ́ lórí ìṣòro omi.
8: Ẹni mi mọ ya àkókò ti tó ogun ọ̀run ẹ̀dí ya mọ́ra àkókò ti tó.
7: Ẹ̀dá tó bá mọ iṣẹ́ agbára àdúrà àti àwẹ̀ kìí fi ṣeré ọ́ lọ́kọ́ ọ̀jọ́ kẹ́ẹ̀rí ṣe ń jáde lẹ́nu àwọn ènìyàn tó wá fàdúrà àti àwẹ̀ bọ́lá ń sọ̀rọ̀ lórí òkè bàbá títù orí òkè àánú ìdí ọmọ òsegere gbógun kálukú wọn ṣe ń sẹ̀ níbi àwọn àdúrà lágbára tí wáyé lórí òkè bí ìṣòro alẹ́ wednesday àdúrà lágbára àárọ̀ thursday tí wáyé láago mẹ́sàn án àárọ̀ sáago méjìlá ààbọ̀ ọ̀sán àtàdúrà àgbà papọ̀ alẹ́ friday tí ń ṣe sóoru májúmọ́ sátidé bẹ́ẹ̀ láyè sí ti wà gbogbo ènìyàn tó bá fẹ́ rí bòlíì sábẹ̀ sítù lórí òkè àánú ìdí ọmọ òsegere ní ọgbọ̀n ọjọ́ thursday friday saturday àti lẹ́yìn ìsìn sunday bí wọ́n lè bá lè wá fáwẹ̀ àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí arágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o láti bí kíbi ìlú ìbàdàn ìwọ ọdún ni a ti wọ ọkọ̀ ẹgbẹ́ dá òsegere yára sọ fún mọ́tò pé níjà nàìjíríà ọmọlẹ́ ti bọ́lẹ̀ ó bá ń jẹ pé pẹ̀lú ọ̀sùn ti ń bọ̀ ìyá nàìjíríà ọmọlẹ́ ti bọ́lẹ̀ o ẹ ti rí sáńbọ̀ lórí òkè níjẹ́ lẹ́rùkù tí ń bẹ́ mẹ́rin ẹ máa tọ bọ̀ wá sórí òkè bọ́ọ̀ bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ Jésù.
9: Obìnrin, obìnrin, obìnrin.
4: obìnrin obìnrin.
9: Béèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò Igbó, èrò Ọ̀sà, ẹ bá wa níjẹ̀bú tún retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí, aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùnlú ènìyàn láwùjọ, bàbá lọ́jà, ìyá lọ́jà, àwọn orí adé, àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè, àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní í ṣe pẹ̀lú obìnrin, wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pín mire kó lárin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò, à ń retí yín o.

0: Kọlọ́kọ́ ṣàánú wa ni.
1: Bá mi ọ̀rẹ́ tó ń bá.
0: Ó ṣàfẹ́ kí ọwọ́ mi pọ̀, ó fẹ́ kí bọ́ sọ̀nà.
1: Kò sì ní gbà fún.
0: Èmi náà ò ní gbà. Lọ́la àwọn tí wọ́n nílé ayé.
1: Ọlá aláọ́là.
0: Wà lákùúátà.
1: Ọlá ẹgbẹ̀rún sáàmù ti ń bẹnu.
0: Ṣé ń bẹnu Bíbélì. All right, ẹ jẹ́ kí a bọ́ sẹ́nu iṣẹ́ torí pé bá a bá débi iṣẹ́ báyìí. Ṣíṣe ni à á ṣe. Adédi ẹyìn má ṣí. Àgbà ọ̀lẹ́ lápẹrú wọn o. Àwọn abílẹ̀ ń já ròyìn ta fínlẹ̀ kan ni. Kẹtẹpẹ rí ẹ jẹ́ ká kó àbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ kó pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀. Àkọ́mú ẹ̀ tó sì ń bẹ ní iwájú tèmi rí tí ó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wí pé fà kí n fà á ni ló ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Gombe. Pàápàá jùlọ lórí pé ẹgbẹ́ òṣèlú wo gan ni alákòóso fún ètò ìkànsíra ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń ti ètò ọrọ̀ ajé onímọ̀ ẹ̀rọ former minister of communications and digital economy Alipan Tami gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ àti PDP bí wọ́n ṣe ń pè á ọmọ ẹgbẹ́ wa ni èèyàn mẹ́ta sì rí ń tá àmọ̀ láàmọ̀ kò lè dúró ní méjì méjì ẹ̀ ń bá parí kò nílò àti lọ sísọ onígbàjámọ̀ gbogbo ohun tó fẹ́ lọ rí gẹrun wọn pé ọ̀rọ̀ yìí iná ló bẹ́ẹ̀lẹ̀ lẹ́yìn tí Pantami ti di olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ṣáájú ètò ìdìbò àpapọ̀ tí ó wáyé ní 2027 lẹ́yìn ètò ìdìbò abẹ́nú ti APC léyìí tí wọ́n fi mú Jamilu Gwamna gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà tiwọn inú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ wọn ni pé ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ alábùradà ẹ̀ka ti ìpínlẹ̀ Gombe sọ́n takú wọn lẹ́ni ni pé Pantami ọkọ̀wé fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC kó tó darapọ̀ mẹ́gbẹ́ ẹgbẹ́ PDP tàwọn ojúlówó ọmọ ẹgbẹ́ PDP sì ni báyìí APC ẹ̀wẹ̀ àná ń wí pé ṣé ẹ rí alákòóso tẹ́lẹ̀ tá à ń wí yìí ó sì jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC nítorí pé kò tẹ̀lé gbogbo ìlànà tó yẹ kó tẹ̀lé láti kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ kó tó fò já sínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí wọ́n báwọn oníròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Gombe lánàá òde yìí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú APC yẹn ní ìpínlẹ̀ náà Moses Kyari ni ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìgbìmọ̀ aláṣẹ ti APC ní wọ́ọ̀dù Pantami ó ní wọ́n ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ tipẹ́tipẹ́ wípé àwọn ọ̀tẹ́wọ́ gba ìwé kankan o wípé Pantami ọkọ̀ ìwé ó fi ẹgbẹ́ sílẹ̀ láti inú wọ́ọ̀dù tàwọn o gẹ́gẹ́ bí àlàyé ṣe wá bó ṣe wáyé alága ní wọ́ọ̀dù ọ̀hún Alhaji Bala Gada ó ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ nímọ̀ wípé ṣé ẹ rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àwọn ọ̀tẹ́wọ́ gba ìwé kankan lọ́wọ́ Pantami ipò fìwé ó ti kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń wípé ní ọjọ́ 23 oṣù karùn-ún òun náà ni ó ti kọ ìwé tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti àwọn tó jẹ́ APC òní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n pe lábẹ́ òfin tàwọn ẹgbẹ́ APC ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ àti àlàkalẹ̀ àjọ elétò ìdìbò Nàìjíríà ìyẹn INEC tó ń ti òfin ètò ìdìbò Nàìjíríà bákan náà fún di èyí Pantami sì jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC títí di ìgbà eléyìí tó bá gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kó gbé lábẹ́ òfin láti fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ punch olùkọ́.
2: ọ̀dà ìwé ìròyìn the guardian ni wọ́n ti mú àkọ́kọ́ ní àhín ẹjẹ́ máa gbé láti ilẹ̀ ìbàdàn tí ṣolú ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí gómìnà ìpínlẹ̀ yìí Ṣèyí Mákindé tó ti ń fi ọ̀rọ̀ léde lánàá tó sì ń kéde wípé òun ti ṣetán láti ṣe gbogbo ìfarajìn eléyìí tó bá tọ́ àti eléyìí tó yẹ èyí tí ó sì yọ mímọ́ fi ẹ̀mí ara òun wéwu sílẹ̀ láti rí dájú wípé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọn eléyìí tí wọ́n jí gbé níjọba àbílẹ̀ oríire níjóní wọn di títú sílẹ̀ ní tí wọn sì farapa pínrín bí ti wulẹ̀ ọmọ o gómìnà ọ̀hún ló fi ọ̀rọ̀ yìí léde nígbà tí ń bá àwọn omílẹ́ngbẹ́ àwọn olùwọ́de àlàáfíà sọ̀rọ̀ eléyìí tí ẹnìkan eléyìí tí ṣe ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn lórí ayélujára eléyìí tí ẹnpo kọ̀rí Martin Otse tí kò wá túmọ̀ sí Very Dark Man tí ó léwájú wọn sọ̀rọ̀ ní ilé rẹ̀ elégbé rẹ̀ tí ń bẹ ní agbègbè Ìkọ́làbà nílẹ̀ Ìbàdàn bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ondo iná ló ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 17 kan láti dájú wípé ọgbà àwọn iléèwé ipinle ti nbe ni ipinle ohun ina ni won o mo foju wi na ikolu kankan mo won lele lo si wa ni ibamu pelu igbekale ati afojusun ijoba apapo orilede Nigeria ba kan na ewe won ni egbe oselu Odua People's Congress OPC ninu oro ti won won ni ati kede pe egbo se ri awon omo wo mese o ninu bi awon ajinigbe kan se lo ri pale mo le bi alakoso fun eka agbara nigba kan ri Adebayo Adelabu bi an ti lo ri pale re mo o wa awon re funfun lele omo la won o fi gbe ntan o lagbon be na ni fi wa ro awon osele to abu ati joba apili oyo pe egbo bi e se gbe nigbese kan mo ki apapapa eleti o le wure hun te fi gba awon omo awon molebi Adelabu te fi gba won le e ri daju pe ilana na le lo lati gba awon eyan eleti en be ni akata ji ni gbe ni agbegbe ogbomoso mo ijoba abi lorire le fi gba won le o ba kan newe makinde lo te waju ninu oro pe egbo gbogbo eyin eyan te n se iwode yi gbogbo ipe eyin ibere yin ni te fi waju wa yi ina lati mo inu wasido pe ti e se iwode e darapo mo lati fi edun kan wa won ni amo sa o ijoba yi se gbogbo tin be ni ikapa re lati daju pe awon oluko ati omo na ini an di gbigba le o bo ti le je pe o ti e waju pe awon oni ti e bu kediwo lati je ki enikeni eyan keyan kankan ninu awon eyan tan be ni akata ji ni gbe ki won to ja laisi leyin ti okan lara awon oluko won eleyi ti nko won nipa isiro eleyi ti won ti gbe mi re ni asiko ti an ji awon eyan gbe o wa te waju ninu oro pe bo ti le je yi pe ohun oni lanfani ati mo salaye awon igbese leyo kokan ejeji eleyi ta won gbe lati gba awon eyan ohun pada fun yin tori pe oro eto abo ni kon gba keyan ma fi gbogbo enu soro o ni amosa o ijoba tin be lode yi awon oni fe keni kankan jala si mo ninu tan ti jigbe amosa o bo bo wa ye ka won se ifaraji kankan gbogbo n to ba gba na la won fun o lati gba awon eyan hun sile ijoba apili oyo won bu ke diwo o.
0: All right, e je ki emi na o tun mele ko yin papapa lori igbese lati pa ko awon egbe oselo kan re ti won o si ni le dibo ni 2027 sugba o to je pe ile ejo ko temi lorun court of appeal o na lo ti gbe idajo kale pe ki won se raro lori oro wi pe won yo awon egbe oselu kan ku ninu awon egbe oselu ti o dibo 2027 papa julo ta ti ri egbe oselu ADC African Democratic Congress egbe olowo bowo to nta awon egbe oselu kanrin jinku merin mi loju aje yi ni eni to wa je alaga apapo fun egbe olowo bowo ADC omo yadun ni Senator David Mack in lo ti safomo oro di mimo wi pe eh se ri eka eto dajo yi gan an tun yiri ti e na o be lo wa se ikilo fun ijoba apapo Nigeria wi pe ki won jawo ninu magomago bi mo to bo awon egbe oselu awon ikan bakan na ni won ti n pe pe ki won di aje adajo Peter Levu nitori pe oko ti ogbon sile ejo ile eto julo to ti gbe idajo kale pe ko siraro ko si mo te waju lori idajo ile eto gbe kale be oni David Mack fi owo soya oni owo to n fi soya eran jobojobo ni meme ki se gungba kankan o egbe oselu ADC yo dibo ni 2027 e lo fokan bale awon egbe oselu to nti awon ikankan toro kan lori idajo ti ile ejo ga joba apapo to gbe kale tele tele ipe won yo ko awon egbe oselu kan ku o na ni won sape won patewo gbosuba kare fun ile ejo ko temi lorun court of appeal lori idajo to gbe kale pe won eje ko gbogbo ko wa bo se wa tele tele ko si pe an yo egbe oselu kankan bayi ile ejo ko temi lorun to wa nlo Abuja ni ojo isegun o na lo ti pase pe ki on gbogbo ko wa bo se wa iyen lori idajo kan ile ti won fe dari ajo INEC ile to dibo le wa Nigeria pe ki won yowo egbe oselu ADC egbe Action People's Party, Action Alliance, Accord Party ati Zeni Labour Party kunu awon egbe oselu ti o dibo ni 2027 lasiko ile ti won gbe idajo awon kale ile ejo ko temi lorun nibe ile ejo igan ti benu atelu adajo Lifu wi pe oko ti ogben si ile ejo ile ti o ti oko kin lo tele tele to da lowo ko ni ojo keji le ni ogun osu karun ipe ko gboro te waju ninu ejo to fe da ohun be won wi pe ni ana yi o ni awon igbimo adajo eleni meta ta ti ri adajo AB Muhammad o ni won ti benu atelu adajo Lefu to je ti ile ejo iga ijoba apapo to wa nlo Abuja pe o ti ofin lojumole papa julo idari ye ti won ti fi fun wi pe ko gboro te waju ninu ejo ohun won pe igbese to gbe ohun pe a se ma se gba in lo je leka eto dajo
2: oda omi na tun re iwe royin the punch na ni matimo nibi ti o wa nwa lori lede nigeria are bola med tinubu lo tin se kilo kilo fun awon ti won je pe won ma da wahala le ka jake jado orile de nigeria ton ti awon odaran wi pe egbo ko si bi kankan ta le fara pamo si o ni ti wutoro orile de nigeria are bola med tinubu lo fi oro ilede o leyin ti ile ise omo ologun orile de nigeria mo beri o eje kokoyo eleyi ti won se be ti won gbemi okan lara awon adari awon ti won je bandit awon ajani logun eleyi ti won fi ipinle kogi tan fi se ibujoko lojo isegun tuesday ina are bola med tinubu ina lo se kilo kilo won o lasiko to nse gbosa meta dini ogun fun awon ile ise omo ologun pe egbo ah esin be be lomokunrin se leyin ti won fi eyin ibrahim basuji eleyi ti won fi eyin re bale to je pe gbogbo agbegbe ipinle kogi o na ni mo fi won la pe lagbonbe to je pe o ti sora re di ijoba mo won lo are bola med tinubu lo wa nsala joro pe egbo gbogbo eyin te je agbesun mi abi odaran kan si keji ni orilede nigeria ni bi kibi te ri kewa e ni duro n lo robade lasiko ta wa yi ninu oro ile ti o filede eni ti se oludamoran pataki fun are lori iroyin ati ilana tele bayo nanuga lo se la yoro pe egbo ijinigbe ni o imo payan ni o imo fi oju eyan han imo ni o oni gbe pata ina ni jare latowo basuji ko to ri pe ile ise omo ologun orilede nigeria won gbe sumo bomba to bomba are bola med tinubu ina lo tun wa korin re ki awon oise ile ise omo ologun bi won ti dola ajiya amina abubakar eni ti se opo eni to ti gba kan je adari fun ile ise omo ologun orilede nigeria iyun general rabbi abubakar eni to si se feyin ti lenu ise omo ologun oni be ti se yi e se be be lomokunrin se o to si won korin re ki won nibe na won ni eni ti se amofin agba nile yi ateni ti se alakoso fun eka eto dajo iyen latif fagbemi sanu ran lo asa salayoro ipe laarin ojo die laarin ojo meje pere oni tan ti bere sini mo se igbejo awon agbesumo mi ti an gbe lo ile ejo oni ko din ni aadojo ninu won eleyi tan ti gba idajo lori oro won
0: o da be je kemi na o tun mu eleyi ko yin ni papapa iroyin to nbe ni waju temi lohun safomo oro di mo wipe oludije fun ipo legbimo asofin agbale wa Nigeria labe egbe oselu APM Allied People's Movement ti ami egbe won je ege iyen ninu eto dibo tin bo lona 2027 ambassador Olufemi Ajadi Oguntoyinbo o ti ro gbogbo omo Nigeria lati tepele mo adura ka kepe Olorun ibi titi je papa julo ki won gbadura na fun gbogbo awon to je adari lolokun ojo kan ti won di office mu leka isijoba ki won le ba tun ko ijoba orilede yi de ibuti ogun papa julo lasiko to je pe eto abo Nigeria o yirin o fi di oro mule pe bakan na ini ohun da word nu po pelu gbogbo muslimi ka akiri gbogbo ipinle Oyo ati ni ekun odibo tohun o ile to je Oyo Central Senatorial District oni ti o sun wa yo gbogbo Nigeria lapapo le ipe won ku odun iyen ti ejira 1448 ile totuko ba wa laye ati laye dera bayi ajadinu gbolohun eyi to fi ta fawon oniroyin lati fi da word nu po pelu odun tutun to je ti awon elese muslimi nibe ina lo pe ohun to nda word nu papo papa julo je lo gbo muslimi ti nbe lekun idibo tun to je Oyo Central Senatorial District ni ipinle Oyo nbi to nti gbogbo ipinle Oyo ati Nigeria lapapo ajadi wa gbe suba kare fun gomina ipinle Oyo onime ero seyi Makinde fun ipe obuwolu isimi lenu ise lati fi se ami odun tutun to je ti a muslimi ile to ko ba wa laye yi ajadi ile to je ogbontarigi olokowo to si je eleyin juanu o ti ro muslimi o npe ki won gbadura iyen fun ijoba leka jeka ijoba ibile ijoba ipinle ati ijoba apapo be oni Olufemi Ajadi Oguntoyinbo ewe ona ni lo tun wa wi pe se ri iwe mo ti alquran o ye ki atun bola fun ka si mo gbadura fun ijoba ari Nigeria to nke si gbogbo omo Nigeria lapapo laifi tesin tabi ti eya si je kan gbadura fun gbogbo awon to dipo oselu mu o pe ka gbadura fun ire Jerusalem ko awon ti membe won o sere bibeli se wi oni bo se ko rinu pe gbogbo ogo le to tinu Nigeria ko le ba pada ni bakan na won lo n ro gbo muslimi o pe ki won ran ti gbogbo awon omode awon akeko to n to luko ile ti won wa lati ijoba abile orire ti awon ajinigbe ji gbe ni ipinle Oyo nbi ka mo ran ti won nu adura ki won bo wale to fini ti adie to ku e ma bo ewe alaga ijoba abile oluyole to nti ajadi ogun to yinbo ti o na je oludije fun ekun Oyo Central Senatorial District ye olufemi ajadi ogun to yinbo ati engineer Akim Olatunji mejeji oni won ti ko mo lubo o lati ojo abameta Saturday ele ta ti bere si mo lo si ward ni gbogbo ijoba abile le ti nbe ni oluyole to nti ekun ohun bi pe kan le ma kan si awon eyan ti nbe nbe won ni irin ajo yi to bere lati ward 7 iyen ward keje ni ijoba abile oluyole nibe oni won ti ri oni mero Akim Olatunji ati olufemi ajadi ogun to yinbo iyen ti won lo re sabewo si si akase ile to na lowo ni ona taska lo si olugbemi won ni papa julo to nti awon nkan kanrin kanrin kan maye derun ile to le mu ki ara tu awon eyan ni agbegbe dan ati lati ba awon eyan soro lori pe ki gan le fe ni ese kuku yi won pe se ri ise yi o ni won siso ni oju re ni ojo abameta lasiko ti won pe ani won se ipade APM ni ward keje ward 7 ile to waye ni Olomi Community Primary School 1 Olomi nibe ni awon ikan awon adari egbe awon egbe awon ikeke to nta awon olugbe ti tewo gbalejo awon eyan hun wa pajulo ti gbogbo won si se agbeyewo awon nkan mere mere to nta ki se to nsa lati mu idagbasoke ba gbogbo ese kuku lasiko na oni onimero Akim Olatunji ti se apejuwe abewo si awon ward ohun to si dupe rupepe oko lowo gbo awon olugbe ni agbegbe na to nto mo egbe won ti nbe ni tibuto ro ijoba abile oluyole fun ri duro wa pe to nti pe won se asileyin fun ohun lati ri wi pe idagbasoke ba ijoba abile re to na si farajin fun ro idagbasoke be gege bi alaye to se oni gbogbo igbese ati ilana tun ile ta won gbe yi ohun lati farakinra taratara pelu awon eyan ati lati ri pe awon se agbeyewo gbogbo awon ise akanse an si fe mo gbo ohun ti e kuko ka gbogbo kokan nilo an fe ki ajosepo to gumo ko wa laarin won to nti awon ti won je asoju to nta ti wo tu dibo fun ninu eto dibo ti nbo lona yi be ni en to je alaga fun ward ohun ye council chairman alaga ajoba bi lori yare o fide oro mule wi pe se re an ma ma mu ward keje ni o lati bere ise yi tori pe ise eruju to lagbara ni o si je n to se pataki lakoko yi Olatunji fide oro mule ni pe se ri gbogbo igbese ta won se yi o na ni o te waju lo si gbogbo ward patapata awon mo nti gbogbo ward ti won nilo awon farakinra pelu gbogbo awon eyan iyen ni agbegbe jagbegbe lati le ba mo nti won nilo lojo waju be oni won pe awon olugbe to nti ama egbe ohun eleyi ti won be ni bi ipade na gbosuba kare fun idari onimero Akim Olatunji wi pe o faraje fun idagbasoke ese kuku won wa pe baba ku ira okan loju orun ti e la won se asiko na ni ambassador ajadi o na tun fi ide oro mule ipo n se farajin o ipe egbe oselu APM ijoba awarawa ile ti mu kudun ijoba o si dodo teru tomo in la won o se idire to je pe oro ese kuku oje ona logun be ni won pe gbogbo awon ilana re ti gomina Makinde ti se awon si n tele won la won si ma tele to je pe awon yo ni kaba mo pin bi won ba se atileyin fun egbe APM egbe elege nru eto dibo ti nbo won pe lara awon ekan kugo ti nbe nbe on ni atiri commissioner fun ise ode honorable Majid Abdul Majid Mugbajubola be ni alaga ijoba bi lori lote oluyole tele honorable Olaide Setu Alhaji Mukaila Adegbola eni to je omo legbo asofin ipinle Oyo tele lati ijoba abile oluyole nbe nbe honorable Lukman Salawu en to je alaga ijoba ibile tele honorable Kande Abore be la ri special assistant si gomina ipinle Oyo eleeto na wa lati ijoba ibile oluyole honorable Olumide Okelawa be ni honorable Akin Ajao tó ń ti àwọn ìkan ìkan míì níjọba àbílẹ̀ olúyọ̀lé àwọn alága láti wọ́ọ̀dù àwọn tó jẹ́ kánsílọ̀ kánsílọ̀ gbogbo wọn ni wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n péjú pèsè.
2: ọ̀dà ẹja lọ sójú ọjà ikú kalẹ̀.
3: Ọdún òní dùn ká mọ̀rọ̀ mo bì lórí àtẹ 10th edition ti Agric Business and Marketing Networking látọwọ́ ECOWAS Aviana yóò tún wáyé lọ́dún yìí. Gbọ̀ngàn àpérò International Conference Center ICC ti ọgbà Fásitì Ìbàdàn yóò tún kún fọ́fọ́ tí ó mọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Date 23 to 25th June 2026 àǹfààní ńlá rèé fẹ̀yìn àgbẹ̀ lẹ́ka gbogbo bíi ẹ̀ka nǹkan ọ̀sìn àti nǹkan abìyẹ́, ẹran jíjẹ àti ìṣelọ́jọ̀, aquaculture and fisheries, agrofood and nutrition, green tech tó fi mọ́ equipment and machinery. Ẹ̀ka irinṣẹ́ ECOWAS Aviana ló tó bẹ́ẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ West Near Agric Summit, PAN, AFAN, ECOWAS Farmers àti FISIN. Ìpàtẹ ọjà ti Aviana Expo 2026 yóò fún ọlọ́pọ̀lọpọ̀ àǹfààní bíi networking, àǹfààní ètò owó, àkàìmọye àwọn àǹfààní míì. Fún àyè ìpàtẹ ọjà, ìpolówó àti ṣíṣe onígbọ̀wọ́, ẹ pé 08034292471 tàbí 08071980143. ECOWAS Aviana 2026 ha emi o ni gbeyin nbe
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 08071124000.
8: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-A-R-R-I-E. Sálárì.
9: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-M-E-R-I-C turmeric.
9: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
12: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
13: Kasa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹlẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ mọ́ mọ̀ ti bọ́ kéèyàn ọmọ rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì kátẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ̀ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sá pamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
14: Olúwa mi jẹ́ mi náà rí tẹ̀mí ṣe lọ́dún yìí ọjọ́ lọ. Tẹ̀lẹ̀ bá tiraka láti jẹ́
11: èyàn ó lè bẹ́gbẹ́ tí ojú ẹ̀ kò tí ì pàdé wòlíì rẹ̀ ni lọ́jọ́ tó ní tọ̀ bá pàdé wòlíì rẹ̀ yóò rí sílẹ̀ kí ló ti ń bèrè fún látọjọ́ tó ti bẹ́ tó ti rí gbà lọ́wọ́ ọlọ́run ìdí èyí tó olúmọ fi kọ sí wòlíì rẹ̀ pastor profeta kíntayọ̀ yusuf kẹgbẹ́ ọ̀rọ̀ tìrú ìjọ wí ti sọ́sẹ̀ evangelical ministry international wíjẹ́ bẹ́kọ́ sàgbékalẹ̀ àdúrà tí gbogbo èyí ó ti máa bèrè tí ń fẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ọjọ́ wẹ́ẹ̀sì láago mẹ́sàn án òwúrọ̀ sí méjì lọ́sàn án tí gbogbo èyí tó bá wá sínú pàdé àdúrà yìí sí lẹ́rìí pẹtẹ nínú pàdé àdúrà olúwa mi ìwọ náà wá tó ìgbé kristi wò nínú ìjọ wíjẹ́ international kò rí ìyanu ọlọ́run nígbà tí wòlíì sọ̀rọ̀ sẹ́ni pastor profeta kíntayọ̀ yusuf kẹ̀ǹgì ọ̀rọ̀ bá ń pàṣẹ ẹ̀rọ̀rùn sọ àsọtẹ́lẹ̀ sínú ayé orí kọjíkọ̀ bákan náà làǹfààní tún bẹ láti rí bàbá wòlíì lẹ́yìn pàdé àdúrà fún ìtọ́ni ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́ ìwọ náà wá forí kọ́ ya àdúrà láti ibikíbi ẹdín gègèdè tà orí tamẹ́rin tí ó yà ẹ̀sùn fọlọ́kàlà pé kí wọ́n máa gbé tàbí síwájú ọkọ̀ yín bọ̀ wá sí wíjẹ́ international tó wà ní wíjẹ́ boston fọ́rọ̀gùn ẹ̀rọ prophet 08051350649 ìwọ náà jáájọ pàdé ní wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí nínú ìjọ wíjẹ́
14: Eti melo gbogbo akẹkọ atolukọ lori alagbato nile we Providence College of Education Ibadan a secured affiliation with Adekunle Ajase University Akungba ati ku oni ore meji Axis Ibadan Adeojo Junction Yanati Flour Mill Oluwaji Ibadan la wa bayi o form ti wa fun gbogbo eka eto eko to ba yan layo English language mathematics Yoruba language economics political science social studies computer science biology health science human kinetics educational management guidance and counseling Christian religious studies AAUA form ti wa to le gbà ní campus tuntun ta wà báyìí Adeojo Junction Boluwaji along Lagos Ibadan Expressway Ibadan lọgbà fọọmu ni Adekunle Ajase University Ibadan campus Adeojo Junction àti ní Community Grammar School Elewura Challenge Ibadan student without jam ṣùgbọ́n 25 credits ó lè ṣe part time
15: ẹni tí ó ṣiṣẹ́ Monday to Thursday ẹni tó bá ń ṣiṣẹ́ Friday to Sunday
14: part time form 5000 school fees 60000 naira per semester pay number 0706666965 tàbí 0703155155
15: website www.aauaibadancampus.com
16: lọ gba fọọmu

0: lórí ilẹ̀ JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan. ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyìí. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ìbàdàn London Road Àkóbọ̀. ₦10 million péré ní ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Méjèèjì ló ní perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, àti solar street lights. Ẹni ọba sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀. Àárín oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Oyo Road, Aremu Block Bus Stop, opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Press Concert Season 10. Ìyìnpọ̀nbélé la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Rehoboth. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ìbàdàn. Ló ti máa wáyé o. By 8 PM prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister ministry: Evangelist Dr. Bola Aare, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Sanwó-Olé Jésù, Bukola Beckers, Jitude Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, B.B.O. Olúwalóni BC, Fafore Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadaso, Adamilola Alabi, the convener is Kemi Rehoboth. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀nbélé, season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kemi Rehoboth, lọ́lọ́run fi ìran yìí rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀nbélé yìí lórúkọ Jésù.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ̀sípẹ́ẹ̀sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ̀sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.

0: ẹṣeun ti ẹ dúró ti wá ti ẹ ń gbọ́ wa kétékété ti ẹ sì ń tẹ́tí sí wa lórí ètò yín ètò wa jẹ́ ká jọ sọ láàárọ̀ nǹkan ni lagi ìlú fm òkè gajòkè ibi tí aroko ti sí ibẹ̀ ni à ń fàbọ̀ sí lórí ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bí ìjọba àbílẹ̀ oríire ó ti lé ní ọjọ́ mẹ́tàléní ọgbọ̀n a lè pé ayédayé ọ̀làjú kọ́mọ ẹni ọ̀sọ̀nù ká mọ́ wa ọ̀rọ̀ yìí ò ti di ìràwọ̀ ọ̀sán ó tó àpérò fún ọmọ irínwó kòsòrò kòsòrò 33 days ó kọjá ilé ẹ̀kọ́ gan ti wà títí pa báyìí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta báyìí ok ṣé bá ṣe mọ́ ba lọ rèé comrade amola akanbi
1: ẹ kojú mọ́ atọ́kùnrin ẹ kojú mọ́ gbogbo olólùfẹ́ ìkànnì ọmọlúàbí èké gajòkè lágílú ẹ̀fẹ̀ níbi tí ẹ bá ti ń gbọ́ wa káàkiri àgbà ńlá yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ yìí torí ọ̀rọ̀ tí ó ti dojú ìjọba tipẹ́tipẹ́ ni ó sì ṣe ni láàánú pé ìjọba àpapọ̀ àti ìjọba àpínlẹ̀ káàkiri orílẹ̀ nàìjíríà wọn ò ṣe àwọn ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe tó pàápàá jùlọ lórí ètò ààbò káwọ́kọ́ sọ̀rọ̀ sí nípa ti pé wọ́n jí ọmọ gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ti iléèwé pa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìsinmi ti ń lọ ọ̀sẹ̀ mẹ́ta tí ó bá di òpin ọ̀sẹ̀ yìí yóò pé ọ̀sẹ̀ mẹ́ta gérégé àjọ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ nàìjíríà NUT tó ti ilé ẹ̀kọ́ pa àwọn tó jẹ́ adarí NUT ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ wọn ò sí níléèwé ìjọba fúndì èyí wọn ò lè mọ ọṣẹ́ míì tí títí iléèwé pa tí yóò ṣe tí ẹ bá dẹ̀ wo dáadáa mẹ̀kúnù àbí sọ pé àwọn tí tí ẹ ṣe middle class àwọn tó pọ̀ jù lọ́pọ̀ wọn ń lọ sí iléèwé ìjọba ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n wà nílé báyìí èyí tí ò sínlé yóò kiri ata èyí tí ò kiri ata yóò kiri ọjà èyí tí wọn ò lọ́jà tí wọn ò kiri yóò mọ ṣeré pa káàkiri yóò mọ gbá bọ̀ káàkiri káti ẹ̀wà nípa ní sport facilities láwọn agbègbè káàkiri táwọn ọmọ ti lọ mọ ṣègbáradì ní ìbádá pé ṣebí skul ni wọn ò lọ wọn ń lọ sí training láti lọ kọ́ nípa bẹ́ẹ̀ ṣe lè gbá bọ̀ sí àbí gbá tébù tẹ́ níì sí ní nǹkan tó jẹ́ skills tó tún lè sọ wọ́n di ẹni gíga lọ́jọ́ ọ̀la ṣùgbọ́n a ní àwọn nǹkan yẹn èmi ò bá ra àjọ NUT ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n ṣí ilé ẹ̀kọ́ padà kí wọ́n dẹ̀ open communication channel pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ behind the closed door lórí ọ̀rọ̀ ètò ààbò bí àwọn tí wọ́n jí gbé ó ṣe padà dé ó ṣe pàtàkì kí àwọn yẹn padà dé.
0: ohun kan tí àwọn ń wò ni pé bí a máa wọlé ní ìsinyìí tá a bá ti ń bájọba sọ̀rọ̀ ìjọba lè má já ọ̀rọ̀ kúnra mọ́.
1: ṣé ṣe rí ìjọba ò lè mọ fún wa ní up to date information nípa nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n iṣẹ́ ìwádìí fi hàn pé àwọn elétò ààbò tó ti attempt láti gbé àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀mí wọn ti bọ́ sí wọn ló ń kà.
0: ṣé wọ́n tó ṣe irú ọ̀rọ̀ àmọ̀lẹ́kùn tó tó
1: kì í tún ṣe àmọ̀tẹ́kùn nìkan gan elétò ààbò tí wọ́n ti attempt láti gbé àwọn ìgbésẹ̀ kan àbí èkejì wọ́n ti ló ń kà so ó wá kù sí ọwọ́ ìjọba ṣé wọ́n fẹ́ lùsí asset mọ́ ni àbí wọ́n fẹ́ kí casualties ó tún pọ̀ ibi tí a ti jọ wò nìyẹn ṣe rí títí iléèwé pa tá a ti iléèwé pa kò ṣe àǹfààní fún ìpínlẹ̀ ọ̀yọ́ o torí tó bá dọdún tó ń bọ̀ waec tọmọ tó wà ní kánò ó ṣe náà lọmọ tó wà nípínlẹ̀ ọ̀yọ́ ó ṣe o waec tọmọ tó wà nẹ́kò tí ọmọ tó wà lẹ́kọ̀ọ́ ṣe òun náà lọmọ tó wà nípínlẹ̀ ọ̀yọ́ ó ṣe ní public school at the end of the day àmọ́ a sọ wípé rating performance in waec performance in nẹ́kò ìṣekínìkan gbogbo bí tó ti máa ń wọ́ wá ní.
0: ẹ̀rù ń ba àwọn èèyàn ni pàápàá jùlọ àwọn tó wà ní gbèríko.
1: ìjọba mọ nǹkan tó yẹ kí ó ṣe tá a bá ń sọ nípa ìgbèríko ìgbèríko náà bẹ́ńbàdàn tó pọ̀ dáadáa tí skul wà ń bẹ̀. ìjọba mọ nǹkan tó yẹ kó ṣe ibi tó bá ti yẹ kí wọ́n ti merge schools for security purpose kí wọ́n merge school ibi tí wọn ò bá ti lè merge school kí wọ́n fi sílẹ̀ kí wọ́n wá wà nǹkan míì tí wọ́n ò ṣe bóyá local government àtijọba àpapọ̀ àtàwọn àbí àwọn sànmọ̀rí sànmọ̀rí tí wọ́n rí jáde láwọn ìjọba àbílẹ̀ yẹn
2: ti won je awon omo oko bi ti awon schools yen wa aba awon omo ilu yen ti won ba le pawopo lati da ogbon mi ninu to gbogbo eko la se fenu so tawon ta nwi na won gbo wa
0: awon agbode gba
2: won gbo wa won de nsalaye fun won
0: nipase awon agbode gba
2: e bi pe en ti governor so lana at nisin yi ko to de otun la o se se ki an tun fun wa ni video mi online bawo ni won se n post video so online network wo ni won lo won le mo lo awon regular network ta wa mo ti awa nlo ta fi meko awon network kan te pe they are internet base kilo ye ti joba nigeria o le wa ogbon lati taku kini yen eyan ko kan le ra internet lati us abi uk ko gbe wonja ko wa bere si mo lo o ye ko ni bi won a se trace e o ye ki mo bi won a se ba won yen so pe network that particular network teni yen lo ko mo lo mo won de le gbegbe yin wole si nigeria ko si nti o le se because a ni close border ṣugbọn bi ti emi o pada si ni pe in to ba ye ki ijoba apinle oyo se ati ijoba apapo ki won se ki o ma fi ore se populism o kan fi se oselu e ri pe lati bi ose meta nile yi ifi wo giriwa lo ti wa n protest ni ipinle oyo iruwa ogiriwa lo ti wa n protest awon to wa n protest yen na ta ba bi opolopo won se tori awon mo ti won jiko ina se wa n protest ni abi tori nkan mi opolopo won lo ni hidden agenda
0: ta fi wa
2: ti a fi wa
0: iru vdm to wa lana ye
2: emi as a person
0: kan iru protest yen oju o le fi wo
2: emi as a person
0: se wa acceptable sin ati bi gomina se ba won se pade
2: emi o le take someone like vdm serious me personally am Nigeria to ba fe gbagbo won le gbagbo o but opinion temi me o take it serious because modus operandi she ri ngbati activist wa lan so awon ganifa chief ganifa em chief ganifa em akabaso ranko ni eti anini sin yi awon to nja fun eto omo niyan wa o sugbe eto poju nbe eto ara won ni won ja fun
0: jafori
2: ara eni relevancy ara won ni won wa important too oni won ja fun so
0: se kari mi
2: inti gomina ma je oni won fun gomina o si ba won je daada debi pa won to protest again ri ti won so mo ti gomina la n so bai and I give close to government back in there on that be je bi ntele fe ba se ni ko si wa lai mo bo wa se but in temi aro gbogbo awon to protest e je ka sustain pressure on governance on government both the federal and the state at awon to ba fe je kini with very viable evidence ta fi le ma attack won ba se n so and sustain pressure lori won ko fe si le se radio kan ni Nigeria ti won ti ma so re lojojumo pressure mount on government ni now emi a wa be ijoba apinle oyo governor se makinde ki won pe NUT ipinle oyo ki won ba won se pade ki won shi schools pada
0: elero pe awon obi gan ma farama ati fomo won le bayi
2: ki la awon mo won se le ti won la be lakata won lati bi ose meta nle e mo je ka gbagbe pe
0: omo le ma se nkan sugbo kan won ba le pomo won
2: sa omo number 2 number 1 omo ri ba kan na awon mo kan wa to je wi pe won ti n wa ogbon ti won fi lo ma se lo testron awon kankan ti won fe se lo kan ara won baba ti jade iya ti jade bi oba ka de ni won je muslimi ti o ba lo leke o di role ko school lo la wa ara la mi ago mesan
0: owo to ba dile le sunbe
2: lowo e se gbogbo obi lo se komo lo sibi to mo ti kose ki se gbogbo won so ike se bi pe ati school pa ani ki awon mo yi ke mo lo si vocational center lati lo ko ise owo ka bi ekeji lati le tun dan gajiasi ko si yen be eti o ba lobi e ti o ba nti o ba lobi tin te ati o ba ki yo gba bo to ba jokun eti o ba gba bo obin yo ma rin ki ibi ti o ti ma rin ki ni o di wi pe ja lo wo film lori phone bo da kini kan
0: awon to nlo si
2: ko ma tun di pe wa tun ma assault awon omo obin to ja awon omo kekeke
0: ile eko ala ala dani gan won pe a pe oro tin me nle yi an to be se idanwo common interest ijobo ba ti si ile eko ijobo ba wole
2: won o le se
0: nkankan
2: won o le se nkankan koda mo ti o se junior waek ti government school ba resume won o le se nkan because government o le da exam organize from private schools private school le po ju government school in numbers but population omo won o to ti government school so ki won shi schools pada awon igbese to ba ye ki ijoba abile ko kan gbe papa julo lawon schools to wa ni gberiko to jina saarin igboro ki won se ki won gbe igbese yen labenu dadan ko ni kalaalu o mo igbese ti ijoba atawon agbegbe yen fe gbe nipa ati dabobo schools yen dadan ko ni kalaalu o mo tatan mo pe abo wa nibe ijoba abile awon community association CD tan pe ni CDC landlords lajo lajo atawon omo ilu boy okay nisin boy are n to jo ma banla fun ape ni ijoba abile oluyole to lami laka to ni nkan lo to tolorun bukun to de fe pe pe to fe da se eto abo ijoba abile yen ohun atalaga ijoba abile ati DPO ide ayun re won le jo soro pe fun awon ile eko bayi awon ile eko bayi o nkan bayi nkan bayi nkan bayi ni a fe se sibe
0: lati da lori Facebook n so pe ah e wo won pe ki jobo mo sile eko o Ogundele Ifasola Osupafa oni awon mo temi oni lo si school ki ijoba gba awon omo ti won ji ko pada na nti eni ye so lori Facebook wa nu nti embe tem go wa e lo sori Facebook lagilu FM okigaju ke fi iru okan yin sowo sibe ajoro ni yoruba npe ni ijero nti abadi jo wo bayi oni ma gun ma si gba ipe latodo eyin ara ile na tori pe ojo ti nwonu die die number ti e fi pe wa 0912370 8675 0912370 8675 tabi plus 234-8142-491-006 unle fi pe wa te fi da si le kan si plus 234-8142-491-006 unle fi pe da si lori eto ti e n gbo lowo yi je ka jo so la pe ikanni lagilu fm oke gaj oke ibele ti n gbo wa elu e kaaro e kaaro o
3: elu e kaaro aboro mo kin e ku se lu o
0: e se
3: ko ni baje sa atawon kan
0: atakokan mo n gbo yin
3: eh se ri lori oro ten to laaro yi eh akoko na lati pe se kon si school le abi kon ma si le odo na school joba ni eh yin temi kon ro ni pe awon ara lu gege be se so ije o le wu won lati je ki joba si school le se to abo daju fun awon school to fe si le yi ah ni se joba pe joba wa ton so lana wi pe to eh awon si wa lori oro yi iba ona fe wa lori eja eh ta ba ni ko si school le ni ise olomoje ka ri ko se daada se ri ijoba to ti school for now imi o le ri won dale bi o tori to ba tun lo ku awon omo awa na la tun mo paro
0: e gbe awon oluko ijoba ko lo ti le eko awon oluko eh won won fe onu o pe ka da omo pada
3: o se pataki so di eyin nigba to ba wa school to n ko awon omo sugbon ko si ko so ko won nbe abi se ba ra won na be lori so ko so ko won ko le si e so ko won nbe won je atan ra wa je so ijoba na le le ki won gbin oju ko tete gba
0: won se gba omo pada
3: awon ijoba apapo ni o kini kan ni o se ba fun won lowo won o ko fun ijoba apapo na o se to ba n bo wa ti lagelu se wa se lo toro lopa lowo awon ijoba apapo ni
0: okay e se ti e ba wa da si e se gan Isaac Murtado oni government or governor need to act fast ipe it is getting too late pe o tin lo oro ti fe bowo sori oro ti fe bowo sori pe ijoba gboro gbe igbese papapa lori oro ti o nbe nle yi Okun Ade Idris Olasumade oni I'm very sorry to say that, to be candid, our governor is not capable of handling the affair of our state anymore. The best thing for him is to resign. To Okun Ade Idris Olasumade, lori Facebook, lo so yun. Hello, ta lo wa nbe? E kaaro. Engineer Abiola Latomi Adimu ngbo yin.
4: Adupe Aboro, Eko Eto.
0: E se.
4: Olorun Ọmọ ba yin to. Akoko ti mi.
0: E ba mi gbo soke iseju die la ni.
4: Akoko ti mo ri nbe ni pe abo Ọlọrun yo tun bo ma daju lori wa.
0: Amen.
4: Àwọn ọmọ tó sì wà ní gbèkó náà Ọlọ́run ọba wa tún wọ́n rí dáǹdè.
0: Àmì.
4: Ìjọba ọmọ gbìyànjú àti sísú kankan nítorí pé ààbò tó kò sí nǹkan tó yóò tún lè tẹ̀yìn yọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Àwọn tó wà ń bì kan ò tí ì bóde, a tún gbèrò látún ti ṣí. Ta ló mọ ibi táwọn ajínigbé ò tún gbà wọlé? Ọlọ́run ní ṣe wá ní dídígbé o.
0: Ó dà ẹ ṣe gan. Olúwa fi Káyọ̀ Akínwùmí Olúṣọlá ó ní pé I support the reopening of school. Let us, both government and the citizens, do the needful on the security. Ẹ̀kú ètò. Ìyọlá fi Káyọ̀ Akínwùmí ní ti àwọn sọ nìyẹn lórí Facebook wa. Hello, ẹ káàárọ̀ mẹ́yẹn o. Orúkọ yín bolẹ̀ tí ń pè.
5: Hello, ẹ̀kú ètò. Ẹ máa mọ ìṣe rẹ̀ níbi sọ orúkọ tí mi ní Adéwọ́mi Yẹmi.
0: Okay.
5: Àti Lóruwá. Kẹ́rí tí a bá ń sọ̀rọ̀ ẹjẹ́ ká máa gbé àwọn ìjọba náà o. Ọ̀gbẹ́ni tó ní kí Mákindé lọ́run ìfáyín ní ìfaramọ́.
0: Okay.
5: Wọ́n gbé èdè o. Ṣùgbọ́n mo ti ní fẹ́ràn pé kí wọ́n tó sí skul ni pé kí wọ́n rí pé a rí ètò ààbò tó dájú ní gbogbo skul pátápátá. Pàápàá jùlọ àwa tí a wà ní ètò ìkókó. Ṣé ètò àwọn èèyàn ìta lórúkọ bẹ́tọ̀ wọ́n lè rí bèkè gbà wọlé? Ìjọba kọ́ rí pé ètò ààbò dájú máa wọlé ní wọ̀ yìí. Ṣéṣà bọ́ dájú láwọn lẹ́yìn ìwọ̀n táwọn òbí náà bá rí inú ọ̀hún òbí náà dùn ọkàn wọn gbà láti pẹ́ ká wọn padà sílé ìwé. Ṣùgbọ́n lábẹ́ pà èyí èyí ni ò bá bá kí àwọn ọmọ padà sí skul ọ̀kọ́ sílò sọ kò sí nǹkan tí wọ́n ṣe lé. Ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tó wà lẹ́yìn náà ni wọ́n rìn sí òye tí wọ́n rìn síbẹ̀ náà àwọn òbí mọ̀ pé abẹ́ wa ni wọ́n wà. Ẹjọ́ kíjọba ṣètò sílé ìwé wọ̀nyí tí ààbò bá ti wà níléèwé. Okay,
0: I will be back. Okay. Ẹ ṣe gan Lawal Basil lórí Facebook ni let them remain home till if there is war, who will release his son to go and do WAEC or any exam? Yẹn lórí Facebook oníyẹn wà. Nini Savage oni I won't blame the man that said they should open the school since you are not part of the victim because you don't know how it feels at all. If they reopen the school now and something like this happen, please, what will you say again? There is no 100 security again in this country, 100% Loveco. So you have to apply with wisdom. Make that man know they talk that thing again. Ìgbà tí wọ́n ti sọ tiẹ̀ ẹlòmíín náà ní èrò ọkàn ti tara tiẹ̀ náà láti sọ nkálukú ni ó ní orí ọ̀fẹ́ láti sọ èrò ọkàn tiẹ̀ bí ìyẹn ṣe rí nìyẹn. Hello, ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ o.
6: Ẹ káàárọ̀ ẹ kú ètò.
0: Ẹ káàárọ̀.
6: Ẹgbẹ̀lọ lẹ́yìn ìjọba.
0: Ẹ ṣeun.
6: Ọ̀gbẹ́ ní iye ọmọ ìjọba jù. Lórí ọ̀rọ̀ tí Àyànlá náà wá sọ nípa pé kíjọba kọ́sí ní ọ̀fara mọ́ kíjọba ó dá lọ́ọ̀gì pẹ̀lú àwọn ẹgbẹ́ olùkọ́ tí wọ́n ṣáì tí wọ́n dẹ̀ sọ fún fi wọ́n lọ́kàn balẹ̀ pé àwọn á pèsè ètò ààbò fún àwọn iléèwé bákan náà àwọn ó rí àwọn ọmọ yẹn gbà ọlọ́run àmọ̀ kọ́lọ́run ó fún wọn ṣe torí gbogbo tó ṣẹlẹ̀ yìí náà àmọ̀ pé tí òye sọmọ tiwa ọmọ wa náà ni wọ́n torí ẹlẹ́ran ajọ ni wá kọ ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ó ń lọ sí ẹ̀yìn nìyẹn. Nítawọn pípù tó dẹ̀ ṣe tí wọ́n ṣe tí wọ́n fẹ́ náà ló ti ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ ba ètò ẹ̀kọ́ jẹ́ ni so láti wá mọ̀ fún wọn láàyè torí kò sọmọ tí wọ́n nú àwọn àti àlọ́lẹ̀wé yìí o ọmọ tí wọ́n bẹ lókè òkun o so wọn ọ̀fẹ́ kí àwọn ọmọ tí àwọn bẹ̀kúnnù kó bá ọmọ tí wọ́n ó ní gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí káwọn náà mọ́ àjẹ́ pé ìgbésẹ̀ wọn ó jọ tí wọ́n jẹ́ òṣèré kan dialogue pẹ̀lú wọn
0: tún mi ṣe ara àbí ara ó ní before the students should go back to school the security must be provided nkan ti awon so niyan pe ko to di pa awon mo pada si ile eko ijoba gboro pe se eto abo ogundele fa sola osupa fa oni si eni to bi mo merin ti won ji awon atejase to won le yan o je ki ri karada ti won ji meji ko lo sinu gbo eda ko se yo gba ki omo re lo si school ni lo si ile eko akobi akisoya oni if one of your children is in captive, will you have allowed the remaining children to resume to the same school? Kon se ile eko yen na ni nti won soro ba gbogbo ile eko ni ipinle Oyo nitori pe ke se agbegbe yen nikan ati pe oro ijinigbe oro eto abo ke se ipinle Oyo nikan lokan ti butoro Nigeria oni o ti nwaye ti on kaluku si un foju sona si ona abayo lati je ki gbogbo nkan yi ko je rodo ko lo re mu mi ojo o ti pe wa ni asiko pe wa lejo laaro ke ma wa gbagbe pe bi awon ipolowo oja kan ba ti wole bayi to ba di ago mewa si ago mokan laabo o le pade mogaji kola olootu o ma da banija eni ija o ba ti pe re lokun omo sasa loji omo wa mu mi ago mewa si ago mokan laabo ni eto o selenkejo comrade damola akabi eku atotonu lateke dagbere
1: e seun gan atokun lori nti mo si so mo si duro sibe mo be murajo nut ati ijoba ipinle Oyo ki won dialogue lati wa bi mo se peto pese abo fun awon ile eko to wa ni gbevi ko paapa julo to wa lese kuku kan si se ile eko pada fun anfani ipinle Oyo ni o
0: temi tayo ye ladun aboro lo ko mi eje apegbon o ka ma ba apegbon jinijini bi eni ojura mu aboro to fomo luabi bo ba denu e yo do didi iri ata lafi pade odamo

àwọn èèyàn ò tún láǹfààní láti gbẹnu sí i lọ́wọ́ tá a wà yìí star 347 star 1004 star 2 #ni o àwọn èèyàn bíi mélòó kan abẹ́ lórí 50k

Birikoto ni wọn pele awọn nile Yoruba. Bo ba gboro ketan agbodo agbolo. Awọn abenu kaja loke odo. Mojuba laye mojuba lorun. Ogangan ona lalake so. Ibi ajana ku ba je ti oyo igbe loju be o ti. Eka aro nile yi o. Eka aro ninu moto. Eka aro nsobu yi o. Eka aro lo ofisi. Ah, awon ara secretariat awon mi o ah awon eyin o ti de. Ẹlẹ́ o nínú mọ́rúwá. Ẹlẹ́ nú bọ́ọ̀lẹ̀ kájà. Mo kí lọ́kùnrin àti lóbìnrin. Mo kó ń lé mo kò lòjò. Akọ́láwọlé yín ni olóòtú ọmọ àdábánìjà. Àjíbí. Ẹ má jíire lópò olé. Àfẹ̀bòjò jíire ń sàárẹ̀. Àgbé jíire lóde láró. Àlùkò jíire lóde kòsùn. Lékè lèké ẹ jíire lóde kẹfun. Ẹ mọ́ wá jíire ẹ mọ́ jíire. Bẹ́yìn bá ti jíire àbùsébùsè. À jíire bí o. Àsán ọ̀pẹ́ lóko tó bẹ́ẹ̀ rí ọ̀nà lójì.

Darkman gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ẹni omi ìlú ìbàdàn jigijigi gbogbo wọn sì lọ sọ́dọ̀ gómìnà láti lọ bèrè pé àwọn ọmọ tí wọ́n kó ń kọ́ àwọn ọmọ táwọn agbésùnmọ̀mí agbébọn kó ń kọ́ níbo lẹ bọ́rọ̀ wọn dé ọ̀rọ̀ náà lágbára nǹkan gbé nǹkan hánu ọlágbára díẹ̀ nígbà tí gómìnà ń sọ̀rọ̀ gómìnà ní gbogbo gbìyànjú làwọn ti ń gbà lórí ẹ̀ òun sì fi ń dá wọn lójú pé àtàwọn tíṣà àtàwọn ọmọ lágbára ọlọ́run láìpẹ́ àárí wọn ó níjọba ọ̀káwọ́ gbéra ó ní lórí agbára típínlẹ̀ ní àwọn ti sàábí ògùn àwọn àmọ̀tẹ́kùn ní gbogbo àwọn tọ́jọ́ lọ́dẹ àwọn ti kó wọn nú gbó ó ní ṣùgbọ́n kò ságbára tó pọ̀ lọ́wọ́ ìjọba àpínlẹ̀ ó níjọba àpapọ̀ lọ́lágbára lóòótọ́ òun lè pe kọmísánà pólíìsì pé kọmísánà ẹ yọjú sí wa fẹ́ rí yín kó sì máa fọn bọ̀fín kó sì sáré wá sọ́fíìsì òun kọ́ bẹ́rí òun lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n òun ò lè kọ̀máńdì ẹ̀ òun lè gbà ń yànjú ni bí yànjú ń bá tún ṣe jù ó lè sọ pé òun ó tẹlifóònù àbújá òun ó fi lọ̀ wọ́n lábújá ó níyìn ò dé ní ọlẹ́lẹ́kejì ó lágbára sọ́jà ò sí lọ́wọ́ ìjọba àpínlẹ̀ ó níjọba àpapọ̀ náà sì ń sakitiyan o wípé ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ó dídé ọ̀gá sọ́jà ẹ̀mí ọ̀gá sọ́jà kan ti bá a lọ royal lieutenant colonel àbí lieutenant àbí nǹkan lókè ó ní tó ti ṣubú lójú ìjà lórí ipá wọn ń wọmọ yìí náà ó ní ní tó ṣe é sọ ń bẹ̀ làwọn ń sọ ó lóun kí wọn kó akitiyan òun kí àwọn fairy darkman àti gbogbo wọn tó ṣèwọ́de wá pé wọ́n kú ọmọ ṣe ṣùgbọ́n òun ọ̀fọwọ́ hẹhẹ mú ààbò wípé èèyàn lèèyàn ń ṣèjọba lé lórí èèyàn ò lè ṣèjọba lé òfurufú lórí ó ní bílùú odò bígboro odò bí ìgbẹ́nìlú rí wípé nígbà ló bá ń dò yògbà òun níjọba ò ríjọba rẹ̀ ṣe

0: Mákindé.
1: Ọwọ́ ti bàdàn tí wọ́n so gan ọ̀fọ́nsàn, a wá tó sọ Tinúgbó. Ìlú Òyìnbó ọ̀kàrè. À ń sọ̀rọ̀ ńjọ́ kan. Lẹ́nìkan sọ nílùú London ńjọ́ yẹn. Ó ní àwọn ará London wọ́n mọ̀ pa àmọ́ parọ́. Ọ̀tọ̀lá dírẹ́sì ibi tá à ń lọ ọ̀tọ̀lá kọ́lẹ̀. Wọ́n ní tí wọ́n bá fẹ́ sa gbogbo ẹnì kọ̀ọ̀kan mú tọ́gba òpópónà àwọn tọ́gbà wọlé. Ó ní wà láì wọn ó mu. Àmọ́ níbò ni wọ́n ṣe amú ọmọ lọ kànlẹ̀kùn lé oníkálukú. Nígbà kálukú ti jáde wọ́n ti yà á lé wọn. Ó ní mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Ó ní ṣe bí ọjáde. Ó sì wọnú mọ́tò. Bó ṣe ń wọnú mọ́tò láti airport. Ní kámẹ́rà ti gbé ẹnì kọ̀ọ̀kan. Iye mọ́tò tọ́wọ́ airport, iye mọ́tò tọ́wọlé. Bó ṣe ń gbé ládùúgbò kan ni ọmọ fà lé kámẹ́rà àdúgbò ibẹ̀ lọ́wọ́. Láti Heathrow. Bó bá ṣe ń gbé lọ kó tó dẹnu ìgboro yóò fà lé kámẹ́rà tó tórísì mẹ́ta lọ́wọ́. Bí mo ṣì ń débì yóò kámẹ́rà 2 gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ mọ́ ti ń lọ o. Ẹ já wo bí ẹni ń lọ o. Kí lọ wá dé? Tí ààbò fi mẹ́ẹ̀ ní Nàìjíríà. À ń wáyà kan ní Saudi ńjọ́ kan. Ìgbà tá a lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n bèèrè wípé ńgbà mò ń ságbèrò mọ́kànú. Wọ́n ní ibo ni a ti rí ìyá yẹn mọ́. A sọ fún wọn. Níbo ni ìyá yẹn sọ pé òun lọ a ní ọ̀dágbére fún wa. Kábíyèsí. Ó pẹ́ o. Wọ́n ní ká lọ wo bí báyìí, ká lọ wo bí báyìí. Wípé àwọn kan ṣèṣe, àwọn kan ẹnìkan èèyàn dúdú kan ó ṣe nǹkan kan síbẹ̀.
0: Ó ti dé.
1: Àyà wa ti já. Nígbà tá a débẹ̀ lóòótọ́. A bá bẹ́ẹ̀ wípé ẹnìkan ṣubú. Ṣùgbọ́n wọ́n láwọn ọsibítù ti wá gbé. Wọ́n sì júwe ọsibítù bí wọ́n gbé lọ. A débẹ̀ lóòótọ́. A sì báyà òun ìyá Somalia ni. Èyí ṣe ìyá tá ń wá. Ẹ wà tí bí ìgbà téèyàn lọ rìpọ́ọ̀tù lọ́jọ́ ni wọ́n wá sọ pé ẹ mọ́ lọ challenge. Kẹ́fì mọ̀ pé security tí wọ́n lágbára. Kíní tí wọ́n máa so mọ́wọ́ bíi bandi báyìí, bíi bandi tí wọ́n máa so mọ́wọ́. Ní ìyá fi hàn àwọn ọlọ́pàá ni ó sì mú ìyá wá sí ibi abẹ́ tẹ́ǹtì rẹ̀. Jọ́ kejì ni o. Ìyá ọ tẹ̀lé àwọn ará ìyá àwọn ará èjìgbò ni ọ wá tẹ̀lé àwọn ará ọ̀sùn lọ. Iye kan mi ìyá ilé kinní kan ọ sá tẹ̀lé wọn lọ. Nígbà odi jọ́ kejì bá ni wọ́n ń padà wọ́n ti mọ́ wá òun ní abẹ́ tẹ́ǹtì. Kọ̀mọ́ náà ó kọ̀mọ́ bí kankan o. Ngbọ̀ jáde títì ní ń béèrè ẹ̀dákun ọ̀nà Ọlọ́run ṣògo dà. Eléyìn ò ní Ọlọ́run ṣògo ọ̀nà àkànrán ròdù. Àbí ìyá ìṣe bíbàdàn ló ń tún wà ni. Kíní báǹdì ọwọ́ rẹ̀ ni wọ́n fi mú wá sábẹ́ tẹ́ǹtì. Lóǹkà. Ní kò sí security tó péye.
0: Ó ti dé.
1: Ó ń dosù kan lọ, oṣù kan ń kànlẹ̀kùn tí wọ́n gbé àwọn ọmọ yìí. Oṣù kan ń kànlẹ̀kùn tí wọ́n gbé àwọn ọmọ yìí àtàwọn tísà. Àmọ̀ rí wọn. Àmọ̀ rí egun tí jàjíkẹ́. Wọn ò sì gbé wọn kúrò Nàìjíríà o. Inú Nàìjíríà yìí náà wọ́n sì ní àwà o. Kábíyèsí Olódùmarè. Ẹ wo kan tó ṣẹlẹ̀ ń jò ní Mali kọ́ ni. Àbí Sudan ni. ni ba ni lo ka oga soja kan mole bo se na kawo ke nu oran shop fun won na ba na ti gbajoba ni gbogbo won ase won tan won ni gbogbo won ba ko moto wole poropo won pa to 1000 nu won won si tan won tan nigba won je gbogbo won wole ti an ti wo government house ti an ti njoko pe ah yes o da bai won gogo bomi nu sink won fi foju won fi fose aga tu oga olori ogun njoko si commander won joko sori e ai nigba ti ogun de won si mu gbogbo won mole won si to won bi keyin o to oku lati bi ru bi ko de gate e wo yo ku teyan le to lati bi ru bi si gate ti an to won lo loju titi

0: ọ̀rọ̀ àgbà mi fún tèní.
1: Mo tún gbọ́rọ̀ àgbà dé o.
2: Ẹ jẹ́ tí ẹ gbọ́, ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, mo pẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
0: Má kàn jú o. Má fi wìrìwìrì ṣe. Ọ̀rọ̀ àgbà mi fún tèní ni mo pè ní kọ́ ọ má fi wàràwàrà ṣe. Ẹlòmíì fẹ́ lọ́kọ tàbí kọ́ láya torí èjì ẹ̀. Gbogbo ẹgbẹ́ òun ló ti níyàwó tán, gbogbo ẹgbẹ́ òun ló ti bímọ tán. Rò dáadáa o, kọ́ ọ má lọ rèé, kọ́ ọ bọná. Ọ̀rọ̀ àgbà mi fún tèní mo pè ní. Má ṣe kánjú lábẹ̀ gbígbóná. Ẹlòmíì fẹ́ láya lónìí. Ó bìlíìfù pé tó ń bá fẹ́ ọmọ olówó ibẹ̀ láyé òun ó ti dá mọ́ tanra rẹ jẹ. Bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin tó wá láti ìdílé tó kù díẹ̀ káàtó. Tájẹ́ ti wọn àgàgà tí wọ́n bá tiẹ̀ wà láyà institution. Wọ́n mọ̀ fi mú fínlẹ̀ ni wọ́n mọ̀ wo mọ́tò tí wọ́n fi wá gbé boyfriend wọn. Àwọn èèyàn tí ń wá boyfriend wọn wá ilé tó ti wá. Ẹ̀yin eléyìí dáa, owó tún lè padànú ìyà tóun ti ń bọ̀. Àwọn bàbá àtìyá ilé ni ọmọ kẹta fóun tí wọ́n mọ̀ kí à fóun. Má dán wò. Ẹlòmíì a máa fi sympathy níyàwó. Bẹ́ẹ̀ àánú ọmọ yìí ṣe mí torí ẹ̀ mo fi fẹ́. Ọkùnrin bó ṣe dáa tó bó ṣe níwà tó àánú ẹ̀ ń ṣe mí ni mo fi fẹ́. Tí ọba sì fẹ́ tòótọ́ ń bẹ̀ wọ́n ẹ̀ fi sympathy máa rì. Wọ́n fi kánjú lábẹ́ gbóná. Àwọn nǹkan mẹ́wàá kan lọ́wọ́ àtẹ̀yàn gbọ́dọ̀ torí ẹ̀ lọ rèé ṣe máréèjì.

0: Lagilu FM 96.7.
1: Wọ́n ti kọ́ wọ̀nú látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò mára jí gbégbé. Unique fertility. Tọkùnrin wà tọ́bìnrin wà. Lóníwòrò capsule. Àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC lù lọ́n tẹ̀. FDA lAmẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo Unique fertility. Lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram Unique fertility CEO. Facebook Unique fertility app. TikTok Unique fertility app. Olú iléeṣẹ́ Unique fertility. Tiwani Jankata Junction after Kuala opposite Sofeco Filling Station Akara Express Oluyole Extension Ibadan 08067153744 09033556970 Unique Fertility lo wa si rerin ayo ni gbeyin
2: iya muro kuwewu
0: Lagilu FM 96.7
3: Agbara ojo ko pohun oni lewo oni leni oni gba fun a ni sore daran gbogbo eni tin sore ko ma ro loni daada o
4: gbogbo ti ti omo re a je nibe
3: obirin olonje kan
4: e ma ma se o
3: ni baba arugbo kan lo ma toro nje lodo re Baba arugbo yo te gba si ni Baba ti se nje tan Gaga bi agbalagba baba ye na mo wipe ti won ba se nje tan ba hun won fe farabalẹ kawon customer wa komo ba da bi eni wipe ohun lohun o fi tohun se won lowo obirin olonje wa ri nibi ti ma duro si O wa pe baba e wa. E pe awon olonje ifura orisirisi lo wa. Awon e pe baba e fe da nkan le si shop hun. Baba e wa ki lo de e ma duro bayi. Olohun to nwo yi. Olowo lohun tele tele. Ka awon mo hun to ku. O ni ngba ya ohun ti wa nipo ohun ori bi kankan gbe ohun ori bi kankan sun. Awon inu oja shop lohun sun ka kere ti an ba pale mo olohun wa ma wo pe ah to n ba ran ti orisirisi obe to n ti jeri on to n ba sumo do re nbi to tin se be I ma ran hun leti gbogbo orisirisi obe adidun to n ti jeri anu sobirin oni baba Latenu oni lo E ma wa gbonje nbi laaro E ma wa gbonje nbi losan Boba dale e ma wa gbonje nbi O wa so fa awon omo odo e ti baba ba ti de e tanje oniye bayi ti o yo baba si e feran si Otan o Njọ kan lobirin yen de lori pe asorun baba doti. Awon customer le mo sa fun aso orun ti baba ko bonu. Oba ni omo sere kan ko lo bi oni boss koro loke. Oni ko lo ra boss koro merin na ba ko fun baba. Baba aso yin se pon ba oni le le lohun sun. Eyin gado ti funra yin onibo lo nti fe we inu oja lo nsu ti an ba close oloda e se bayi te ba ti jan tan ni role baba ti n close e ma wa sun ninu shop te ba de laleke to sun Ero kuku wa legbe shop. Wo de o. Ajan Abuja de. E ma wa legbe shop. E we nbe. Ka e ma change aso boss koro ti an ba yin raye. Kabiyesi Olorun. At the end of the day, bí bàbá yẹn ṣe ń jòkó tí ń jẹunu ó sì ń sùn nù ṣọ́ọ̀bù ké lọ́sẹ̀lẹ̀ ìyá wa ẹ mọ̀ wọlẹ̀ ìyá unique ìyá àjẹsà irú wọ́dọ̀ọ̀p wo ló mú yín báwọn
5: àwọn customer ni
3: yàrá apálọ̀ lẹ́sùn ni
5: ara àwọn customer ló mú mi sílẹ̀ o mo sáré gba kọ́nà tí mo fi sọ̀kalẹ̀
3: kábíyèsí ọlọ́run bàbá tún ti fò ẹ̀ ń sùn lẹ̀ ọ̀yá
5: gbogbo ẹ̀yin tẹ̀ ń wojo lo àfọ̀mù lákọ̀ọ́kọ́dọ̀ orúkọ mi ni ambassador doctor mrs agbọ́lá bọ́láńlé victoria ìyá àjẹsà international gbogbo ẹ̀yin tẹ̀ ń wojo lo àfọ̀mù pátápátá tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ fẹ́ bá yàrá já àbí tẹ́ ẹ sọ pé ó ti sú yín ẹ̀ gbégbèsẹ̀ mọ̀ ẹ má bọ́ lè ṣe unique fertility ẹlòmíì tẹ́ ẹ ti wá ń lóyún yẹn tó yẹ pé ó ń bàjẹ́ mọ́ lára ni tá a ní pé ètò oníyè àti ẹ̀ mọ̀ bóyá wà kúkú bí ẹ wá sí lè ṣe unique fertility a sì ń bò míì o ìbàdàn nìkan la wà ẹni tí wọ́n sọ pé a unique wà ní korodu wà níbì kan ara o ní ìfún ìbàdàn gan address kan la ní
3: nìbàdàn
5: ẹni tí wọ́n ń bọ̀ láti èkó àti agbègbè èkó bẹ́ẹ̀ bá ti wọkọ̀ bá adrẹ́sọ kalẹ̀ ń tó gate láti tó gate ẹgbẹ́ márùn àtàbọ̀kadà kẹsàn pé ń lọ sí iléeṣẹ́ unique fertility ní junction jankata ní ìkọjá kuola akala express wọ́n á gbé yín dọ́dọ̀ wa àwọn tó bá ń ti nọ́ọ̀tì bọ̀ tó ń ti ọ̀yọ́ bọ̀ tó ń ti ṣàkíbọ̀ ìlọrin ni iléeṣẹ́ àní òṣogbo ni tẹ́ bá ti wọ mọ́tò bá adrẹ́sọ kalẹ̀ ń wo road láti wo road ẹ wọ new garage ilé epo tó tàdí new garage ẹgbẹ́ márùn kẹsàn pé unique fertility lẹ̀ ń lọ wọ́n á gbé yín dọ́dọ̀ wa ó yẹ pè mí sí orí 090-33-55-69-70 tàbí kẹ́ ẹ pè sí orí 080-67-15-37-44-4 080-67-15-37-44 pẹ̀lú unique fertility oyún níní ó dìrọ̀ rẹ̀.
3: ẹni ẹ̀wà akọ̀rọ̀ ó lè ba àyá nǹkan mẹ́ta wo ni sadina gbòòkú oyún fòbí.
5: tóbìnrin bá ní vibroid yẹn oyún ju ó lè gba ilé ọmọ tí wọ́n kò ní sáyè fọmọ láti dúró. ẹlòmíà ní kékeré báyìí tó yẹ pé tó bá ń ṣe period báyìí ní ìrora ló máa wà tóyún bá dẹ̀ dúró lè jàbọ́. àbí ẹni low sperm count ẹni azoospermia ni tí ó sàtọ̀ tí ó sẹ́yìn ẹ máa bọ̀ ń lè ṣe unique fertility àbó tí ẹ rí period máa bọ̀ ń lè ṣe unique fertility.
3: ọ̀dà ẹ̀yin lẹ́pẹ́ o ẹ̀yin lẹ́pẹ́ o ẹ̀yin lẹ́pẹ́ o
5: kò sí wàhálà pẹ̀lú unique fertility o oyún níní ó dìrọ̀ rùn.
3: ẹni ẹ̀wà akọ́rọ̀ ó lè yá ọ̀rọ̀ bàbá tẹ̀ ń gbọ́ lọ wọ́n parí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe lẹ́ni ọjọ́ ti lọ àwọn unique wọ́n ti dá ọ̀rọ̀ bàbá mọ́ alẹ́ nu.
0: Lágelu FM jagaba gbogbo rétíò máa rún wọn tó.
6: ọmọ nàìjíríà já máa kíra apá kú dédé àsìkò yìí akó àfọmọnìyàn ṣe mo múròyìn ayọ̀tọ̀ yín wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pòǹgbẹ mo fẹ́ pò lórílẹ̀‐èdè nàìjíríà lọ ṣiṣẹ́ nílùú bòmíì mo fẹ́ pò lórílẹ̀‐èdè nàìjíríà mo tún fẹ́ lọ di ọmọ onílùú nílùú bòmíì èmi nìkan kọ́ mo fẹ́ lọ mo fẹ́ kó gbogbo ẹbí mi lọ sílùú bòmíì láti lọ́ọ́ máa gbé gbogbo àwọn ọmọ wa tó fẹ́ lọ kàwé lókè òkun online dynamic ni wọ́n ń bá lọ ń lọ fi dàbí ẹni pé ẹni mojú ògún lọ́yẹ kọ́ pa bìnírè orúkọ tó jẹ́ pé ó ti wà tipẹ́tipẹ́ ni ẹjẹ́ máa kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ online dynamic pé bàbá ẹ kú déédé àsìkò yìí.
7: ẹ ṣe gan atukọ ẹyin
6: ẹyin làbá máa pè ní ọgbàgbà tí ń gba gbogbo ayé kalẹ̀ lọ́wọ́ parìnrìn àjò ó ṣe wá rọrùn fẹ́yìn sá.
7: tá a bá lè ṣe nìkan la máa sọ.
6: ẹ máa sọ kí ni kan tí máa ń táyà já mi ẹni orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ.
7: nǹkan tá a bá lè ṣe òun la gbọdọ sọ.
6: ntẹyin ọba ní ìṣe ẹyin ò ní sọ ọyá àwọn nǹkan wo lẹ lè ṣe.
7: mo kí àwọn olùgbọ wa nílé o ẹ rántí pé ní april ọdún yìí.
6: bẹẹni
7: a lọ ṣe business travel.
6: tẹ ẹ kó àwọn èèyàn lọ china rẹgẹdẹ fún ọrọ ajé oníkálukú wọn láti tẹ iwájú.
7: inú wa dẹ dùn pé gbogbo àwọn tá a dìjọ lọ náà òní wọn kan sára
6: sọ. ni ó múròyìn ayọ̀ wálé.
7: àwọn afẹ́ kí àwọn tó jẹ́ olókoòwò àwọn oníṣẹ́ ọwọ́ ní tó wù kéèyàn máa ṣe even alákọ̀wé bi lawyer le mi gba temi na de China mo ri se se nbe I got brief in China I was able to create partnership a fe ki gbogbo awon to nbo wa na ton ba nife lati lo won to nsele in China ka won
6: lo won din sele ko e mo pe oro aje China li si ti wa bureke
7: like American President Donald Trump o lo si China eh
6: bene
7: ko pe to kuro nbe Russia president na o na tun lo si
6: won lo wo kini sele nbe
7: so ki awon eyan wa ton ba nife ton je ka dijo lo an lo ni October yi
6: October tan wo lokan yi
7: October tan wo lokan yi
6: be ba si ti soro eyin ki yi adan bi ti wo omo
7: ko lo nba fun wa ta ba tin ko China ni October a ma lo si United Kingdom ni November
6: awon eyan ma ni visa London o lo ma hagadi gadi
7: be ni won paro
6: ona wo le yin wa n gbe igba to fi ro yi lorun
7: a se n to ye ka se to de ba information en to fe lo mu a ni paro o
6: alabajo ti oro ti yin fi gbo
7: elomi ko se mo kan ton fi gbe wole
6: Hey.
7: Taba de refuse e no ko mo nkan ton kan ton fi refuse e awa di se fun consultant
6: ababa ma
7: langun bi so awon ba nife lati lo si London ka won na ba wa do wupo
6: okay.
7: Kon je ka tete foruko sile o lo ma daju
6: ona wo le yin o wa gbegba
7: kon wa si office wa
6: okay
7: ni number 7 online dynamics limited bsb international
6: e soro residential e kan gba ta jo nsoro ba
7: fe
6: lo ma gbe lohun
7: fe lo ma gbe kon ma asise ni Canada ati New Zealand
6: ati yawo atoma
7: beni
6: eyo ko won dohun
7: e to fe lo ni individual be to fe lo ni family kokon si wa Saint Kitts and Nevis second passport awon to ba ni fe si second passport bi gba ti won ti di omo ilu yen ta ma wa ni passport yen lowo won ma wo 150 countries
6: 150 countries
7: yara globe trotters
6: ibi eru yi ti nba mi ile ise ti yin o ku o ni bi e wa
7: ko ni
6: e do tori tolorun fa
7: won number 7 Adepate Abebi Crescent off Edition Police Station Jericho Ibadan te ba tin bo eyin pe customer service number wa te ba ni the direction 0810-273-8145 online dynamics limited BSB international customer service number 0810
6: yes
7: 273
6: yes
7: 8145 tan ba fi abemi gogo wale market
6: so olori oko gogo
7: 0803
6: yes
7: 242
6: yes
7: 9497
6: yes
7: 0803 242 9497
1: Online Dynamics ile-ise akorinrin ajo to ti gbelege jige si Nigeria kakaki tun fan wipe lodun 2026 begbese ko ba won rinrin ajo ko kosile ninu awon eto won yi Online Dynamics ati BSB study abroad ni Canada ati ni London work permit wa nle for orilede bi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada be lo wa baka na fe to fe gbe ko ni Canada London Finland Ireland Hungary Australia ati be lo Online Dynamics leto irinajo lo si China April and October Europe Germany and Netherlands June 2026, South Africa. May Lobosi, London. November 2026, Niti BSB. Irajo ton fogma kogma fima kuma kpelu oloko o lagbaye. Business supporting business international. Online dynamics ati BSB. Mwa o nilu egdo aru kudorobo. Ati ma wama se anko nini irajo fajok pipe. Ti eniko kan wala al office wawo. Adepate Abebi Crescent. Up Edition Police Station. Jericho Ibadan. Telephone 081-0273-8145. Ati 080-3242-9497. Online dynamics. Deo kan. Nino ala bashe
0: La Gelu FM Jagaba Gbogbo Radio Maro
8: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
9: S E L E R R I E celery
8: ah boda mi espelli espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
10: T U R M E R I C turmeric
8: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
11: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
1: Kasa beyan lowo loro bi kokon yokoto bala fi o ba si koda abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbon ti oro na bayo ona bayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja ayaji jajeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se de
12: dede ara ma gbepepepe aro mo legun igbese kan man kia ni pataki kata de gbegbese ni kia kia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam additional gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mo jo yin lo la complet iwo ro ribadan telephone 08033715988 08033715988 enta tajware lo ma toni toni.

0: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International rírọ ní lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀kúléjọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀kúlé àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmọ̀ Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ kọ́ọ̀rẹ́ di mímúṣẹ.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Tell me how you ready to go.
7: Bá ṣiṣẹ́ látọjọ́ Monday káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
8: Ó dẹ̀ sílé gbọ̀ngàn ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
7: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM tún bọ̀nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́t International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.

lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wa gba owó tágbà párojọ ọmọdé wọn pa lọ́lọ́ ni owó lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwúwa ìbàjẹ́ owó tí wọ́n bá

0: Press Concert Season 10. Ìyípọ̀mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister ministry evangelist Dr. Bola Aare, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Beckers, Yetunde Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lónìí Bisi, Fọfọre Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasun, Adamilola Alabi, the convener is Kemi Riobo. Níbi àkànṣe ìpàdé ìyípọ̀nbélé, season 10 yìí ni kájọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kemi Riobo lọ́lọ́run fi ìrọ̀yìn rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyípọ̀nbélé yìí lórúkọ Jésù. Be there. Be there.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International ríro ni lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrògbọ̀kúlé jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀kúlé. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́bù káàtà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email: ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
3: Obìnrin ṣe bẹbẹ. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà, aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR. Olórí Olúfunkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé ni yà ń kalẹ̀. Àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Mìnì ni Olúfunkẹ́ Makinde. Ká sì máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba Bìrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti

0: Eka bo pada lati eka ipolowo oja gudugbe alago 12 o na lo si nlo lowo bayo
1: kinbe e mo binu
0: ah ko si binu nbe
1: mo ba yin mo ba won be abi mo
0: okay
1: mo be yin fun
0: o be okay o se o ti ye wa we na lo ti ye wa fun yin te lanfani bayi lati mo gbo wa lo wa lori ikani banidore ti Facebook wa lohun lori ti Facebook wa 90 lagelu FM 96
1: lori wa yayin
0: e lo be ke ba wa comment sibe awon ti comment sibe o wo nu o ba wa ka bo ni
1: de jeun wo jeun ah
0: o ti e gbodo won na ile fun bala o lo wa
1: abi
0: eh ile fun bala o lo wa eh ari yin be o ori
1: o ba pase re eh are ni yaya lati lu seyin
0: ah are ni yaya nu
1: e je dun wo ta lele ina eh egbe ah ede precious ede gbohan
0: damilola eniola
1: abdul qadri meti junior adiosun kayode oluaye nakin
0: ah
1: new vision
0: new vision
1: adedeji kainde olamide
0: eyanmi
1: mi adisa
0: dele otenaike lorilede canada
1: adeboje yusuf oladimeji tawa kalit adanla princess inu
0: adekunle adekunle adekunle oni welcome sir wa fi times 2 si
1: lamide adewale latif o na wa nbe fun wa adekunle adebayo
0: oni texas ni oni se canada adele otenaike
1: kemi ogunsanya e seun
0: ya beje legusi oni wedon sha
1: ana ki davido davido abi ki mo we
0: David Akibi, akeyin na oya alele bayi ipinle ti Kastina o don lo tun je pe iroyin eleyi to je pe o nbe lowo ti temi bayi to je pe iwe iroyin ti dede post na lo ko iroyin ohun jo oni be lo je pe ijoba ti ipinle ti Kastina lohun na ni won ti se lalaye bayi sita pe owo awon mo titi ba awon afurasi kan to je pe won ti ji awon eyan kan gbe to je pe leyin oreyin na ni awon lanfani lati dola awon eyan ohun won ni oto ti eni nti won dode re tetele won ni arakunrin kan to ti je gbon tarige ajinigbe ati agbeban en to je po je olori won na ni won pe ni Kachala Mohammed Fulani o na ni won po ko re won ni ohun ni won dode ni won ran dode re lo ko to di pe won pada ja sibi arin awon to de pe won kule je awon ajinigbe akegbe re gangan
1: bi igba de eyan ba n desa okete to wa lo ja to lo kan oya
0: o kan
1: bi an tin se pade
0: pe eyin eyin
1: eyin re
0: eyin
1: okete mo si afokan si o ase
0: asoto tun ni
1: asoya nbe
0: mi oni gba ta won debe ni won ri pe awon eyan kan bi merin na ni won tun be ni akata won on le se omo lugun na ni selaye oro un sita oni en to wa je commissioner fun oro eto abo labenu ni ipinle ti Kastina en ti se omowe nasiru muazu o na lo salaye oro hun oni iko mogun pelu awon iko olopa ile ti won kura won jopo ile ti won sise ni apati ipinle ti Kastina o na ni won debe oni gba ti won daarin won lawon na ni eyin wo ibole ti nbo oni be ni won bere si ni fi ibon fi bo sira won ni won fi ibon fi bo sira won oni ija won to be to je pe o le ku ija ore ni oni gba ti ja won le na le se omo logun fi ye won pe ani se akose imose ni
1: I se pe
0: a money ise yi o ja to sira won
1: oni
0: won sa pada mu won oni won mu won bale oni nigba ti won mu won bale na ni won tun ra won to je pe won be lori iso lai seran o na ni won tun ko won jade pe ah olohun mo seun oni be ni won so oni be won wa salaye ipe lara awon to je pe won be lori iso ohun on lawon kan wa to je pe won ti faragbogbe to je pe ota abon ti ba won nigba ti won ti ko won oni won ti ko won bayi won ti ko won lo le iwosan nibi ti won ti gba itoju won ti wa salaye bayi si ta pe se ri arakunrin Chakala Muhammad Fulani alawon oni pada leyin re se awon se ndode re lo o tori pe awon ise ebi to ti se ohun lo nlo lohun ni ipinle ti Kastina won ti wa nfowo soya ba pe se ewun ta nfowo gba yi eran ni ke ma se gun awon ori pa won mu bale laipe laijina
1: ajupe avis ganiyu adex alani to fi mo alaja olayinka e seun te wa nbe
0: ari yin be ari yin be
1: ari yin e mo tubo mo se are ko kari le ko kari oko oya o won ni akeko ti ile eko fasiti ipinle delta yun university of delta a university in delta state ta mo si the great nwadoze won ni lomo ti fi oro lede pe ibon ti won ba lowo ohun lasiko duro fun ayewo stop and search oni ibon un yen ki mo se pe o nfi nse ise labi bi o se wi pe n to nfi nse oni pe o nfi dabobo ara ohun ni o oni o fi oro lede pe egberun lona oko le ni odurun 320,000 naira lo nfi ra ibon na to si je idabobo fun ra ohun self defense nwa dozi ndo yojú ọ̀rọ̀ yìí síta nínú fọ́nrán àkásílẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n fi sí ojú òpó ti x láti ọwọ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún bright edafe níbẹ̀ ni edafe ló ti fi ọ̀rọ̀ léde pé afurasí náà lọ́wọ́ tẹ̀ ẹ́ pẹ̀lú ìbọn o ní òbírípo kan ní agbègbè àsàbà níbẹ̀ ló ti yọjú ọ̀rọ̀ síta wípé àwọn afurasí mẹ́rin míì ni ọwọ́ tún tẹ̀ lórí tó ní ṣe tí wọ́n sì tún gba àwọn nǹkan kan míì padà lọ́wọ́ wọn wọ́n ní lára àwọn afurasí yìí òun ló jẹ́ ìkan jẹ́ ẹni tó léwájú ìkọlù eléyìí tí ó fà á tí wọ́n fi lọ rí àwọn nǹkan míì tí wọ́n fi rí àwọn àáké tí wọ́n fi rí i wọ́n ní ńgbà tí ń kọ́ ó ní àwọn afurasí wọ̀nyí lọ́wọ́ tẹ̀ wípé wọ́n ní ìbọn ní àkàtà wọn lásìkò ìgbà tí ọlọ́pàá tí wọ́n fi gùn lé ètò dúró fún àyẹ̀wò stop and search nígbà tí ń sọ̀rọ̀ ń wá dozi ló jẹ́ kó di mímọ̀ wípé òun kàn sí ọkùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ godwin lẹ́ni tọ́ràn òun lọ́wọ́ láti ra ìbọn náà tí í ṣe pistol alágbélẹ̀rọ ní ọjà kan ní ìlú onitsha ó ní òun pinnu láti ra ìbọn náà torí pé àwọn kan tí wọ́n ń pera wọn ní ẹ̀yà haúsá pé wọ́n ń kọlu òun wọ́n sì ń ṣe òun ní bí ọ̀sẹ̀ ń ṣe ń sojú pé ó sì jẹ́ nǹkan tí ó ń dun òun jọjọ pé nílùú tó lọ́ba tó níjòyè ẹ̀ sì á mọ̀ fi ojú òun gbolẹ̀ bẹ́ẹ̀ ó ní lòun wá wò pé ṣébí torí pé òun rìn lásán ni èèyàn bíi tèmi báyìí tí ó jẹ́ pé mo bọ́ lọ́hùn dúró ni pé n tó fà á tẹ̀ fi ojú òun gbolẹ̀ nù lòun fi wá rò pé n tó lè parí ọ̀rọ̀ yìí òun ni kó wọ́n wá ìbọn kan tó ń fi mọ gáìdì ni òun ṣe ra ìbọn náà láti fi mọ gáìdì ara tòun ó di gudu bẹ́ẹ̀
0: fọ́tọ̀sán tèmi. Alele ìpínlẹ̀ ti Edo lọ́hún òun náà ló tún jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ ti tèmi báyìí tó jẹ́ pé ìwé ìròyìn ti Daily Post náà ni wọ́n tún kó ìròyìn ọ̀hún jọ ò òní bẹ́ẹ̀ ló jẹ́ pé òṣìṣẹ́ aláàbò eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ ti Edo lọ́hún ni wọ́n ti ṣe lálàyé síta báyìí pé ọwọ́ àwọn mọ̀ ti ba àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tó jẹ́ pé iṣẹ́ láàbí tán mọ́ ń ṣe òun náà ni pé láti mọ jí n tó jẹ́ ti ìjọba kí wọ́n sì mọ tà á fún àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ wọn iṣẹ́ láàbí wọn wọn ni nínú bùbá wọn eléyìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan eléyìí tó ń bẹ ní òvíà eléyìí tó ń bẹ ní ìjọba àbílẹ̀ òvíà lọ́hùn-ún wọn ni níbẹ̀ ni wọ́n ti kẹ́fìn wọn ẹni tó wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún lórí àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀hún ẹni tí ń ṣe richard balogun ọ̀nà ló bá wọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú benin òní nígbà tí àwọn ti kẹ́fìn wọn òun náà ló jẹ́ pé àwọn dọdẹ wọn pẹ̀lú iṣẹ́ ìwádìí ọ̀rìn kíniwín nígbà tí àwọn ká wọn mọ́ bẹ̀ òní ibi táwọn ti ká wọn mọ́ òun tó jẹ́ pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ni wọ́n farasin sí tó jẹ́ pé àwọn tó jẹ́ àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ gan tí wọ́n bá ti parí ìkẹ́kọ̀ọ́ báyìí alele ilé ni torí wọ́n ti mọ rí àwọn kan tí ojú wọn mọ le tí ó mọ ràn bàbàn pẹ̀lú àwọn nǹkan mọ mu wọn ni níbẹ̀ ló jẹ́ pé àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọwọ́ bà náà ni wọ́n fowókọ wọn léde wọn ni wọ́n mú arákùnrin kan tó jẹ́ ni afurasí wọn ni daniel idion ẹni ọdún mọ́kàndínní ọgbọ̀n ni láti ìpínlẹ̀ ti cross river lọ́hùn-ún wọn ni wọ́n tún mú destiny idauza ẹni ọdún méjìdínní ogún 18 wọn ni bẹ́ẹ̀ ni wọ́n mú bright osofa wọn ni ọmọ ìpínlẹ̀ ti
1: osofa
0: ìsofa láti ìpínlẹ̀ ti edo òun náà tún ni òun wọn ni bẹ́ẹ̀ ló jẹ́ pé
1: ẹfosa
0: o ṣeun wọn ni ibẹ̀ náà ti kó wọn ọ̀nà tí wàá ṣàlàyé báyìí wípé pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kọ́ wọn lọ́rùn báyìí nígbà tí wọ́n bá fi kùbánù kọ́yàn lọ́rùn òun náà ni pé àwọn tó jẹ́ ti ìjọba bí rin ojú títì àwọn wáyà tó jẹ́ ti wáyà iná àwọn irin tó mọ́ wà lórí afárá àwọn rọ́bà gbogbo tí àwọn mọ́ ń tà ní tiwọn táwọn fi mọ́ ń ṣe ara rin din ọ̀nì báyìí wọ́n ti wá ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí o eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ti wá ṣe lálàyé báyìí pé láìpẹ́ láì jìnà wọ́n taari wọn lọ ilé ẹjọ́ ibi tí wọ́n ti mọ kàṣẹ́ṣàn session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session, session

0: Media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: And to restore the preserve of Israel. Ise yanu aroto lo luwalo nfe fi anu leka si toju kefa se. Nisi esi ori oke anu prayer mountain of mercy district headquarters. All for the Shoku bus stop. Kilometer 2 ojo igbe oloyin road. Tabi ke egbe bedi bus stop. Ojo ona to wa lato ojo simoni ya wole. CSC ori oke anu ojo ibada. Ibe lo lon ti fe mema jemu ojo pipe se fun o. Oluwa yo tu ayan ma re ro si rere. Mercy once again June edition. Bere lojo Wednesday ojo keta. Logun si ojo Friday ojo kokandilogun osu kefa odun yi. Wednesday 17th, Thursday 18th and Friday 19th of June 2026. Ipade aro ati showroom ni lojo meteta. Ago mejo owuro ni ipade taaro. Ago mokanla le ni showroom lojo meteta. Ibi ti oduwo tun ma lo pa wa woli toto ati olorin emi. Prophet John Oluwa to woju. Prophet Samuel Tijani awaye wa serere. Olugbalejo ni Pastor Isaiah o Alade omo woli. Ti baba ori oke. Prophet Moses Alade Olosimo sure fun gbogbo wa. Mercy once again June edition. Ogun ojo gbigbe yo pora. Anu yo gbe lo si pele to kan. Come and experience what the Lord God is doing in our generation. Mercy once again.
6: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
7: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
7: Ba se mudagbasoke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
6: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
7: Reliance Future Football Academy. Ipile awon ogun ojo la.
8: Gudugbe. Iroyin agbokogbon.
9: E kaabo pada. Yoruba bo won ni esin ki ko ere asa lo sile. Oya o, eje agbe. Ile ejo giga to fi ilu lokoja ni ipinle Kogi to fi be se bujoko oni o ti ni ki Jibrin Alilu eyi ti owo ajo DSS Department of State Services to te wi pe ki won gba okun emi re ki an ja party fun isele ijinigbe to nti gbigbemi lenu el alajo gbelepo re leyin to gba owo otanran lọwọ mọlẹbi ọhún wọn ni gẹgẹ bí wọn ti ṣe gbé ìdájọ ọhún kalẹ láìpé wákàtí 24 lẹyìn ti ilé ẹjọ gíga ti ìpínlẹ Katsina tọran obìnrin kan tọran ni tọran pé kí obìnrin ọhún ti ọwọ àjọ DSS tọtẹ tí wọn gbé ìdájọ kalẹ lórí ọmọbìnrin ọhún eléyìí tí wọn ṣe àpèjúwe rẹ wípé ó jẹ́ ìgbésẹ̀ àṣeyọrí fún orílẹ̀-èdè yìí nínú ìgbésẹ̀ yìí tí àjọ DSS wọ́n ń gbé látàrí àti rí dájú pé n tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn wọ́n tẹ́rì gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Katsina bí wọ́n ti ṣe gbé ẹjọ́ ọ̀hún kalẹ̀ wọ́n ní èyí ló tẹ̀lé àgbékalẹ̀ ìdájọ́ kan ti ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2026 ti ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fi ìlú Abuja ṣe bùjókò èyí tí wọ́n rán àwọn agbésùmọ̀mí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ pé níṣe ni kí wọ́n ti ẹ̀gba ọrùn kí wọ́n tì í bọ̀ wọ́n ní ọrùn kí ẹ̀gba ọrùn ọ̀hún kẹ́ wá sókọ́ sí orí igi igi tí wọ́n wá fi ṣe òtítà tí wọ́n fi ṣe ìgbẹ́sẹ̀ lé kí wọ́n yẹ̀ kúrò títí tí epo ẹ̀mí wọn tí ó fi dànù tí wọ́n pàjùdé lájùlé ayé tí wọ́n sì là á lájùlé ọ̀run ìyẹn ni pé kí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn nípa síso wọn kọ́ wọn ni látàrí ojúṣe eléyìí tí wọ́n ṣe ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 nínú ìkọlù kan èyí tí wọ́n dojú ẹ̀sùn ilé ìjọsìn àgùdà ti francis mímọ́ ìyún st francis catholic church tó wà ní ìlú ọ̀wọ̀ ní ìpínlẹ̀ ondo wọn nígbà wọn ń gbé ìdájọ́ kalẹ̀ ní ọjọ́ tuesday tí sí ọjọ́ ṣẹ́gun onídàájọ́ abdul nicodemus awulu ló ní alilu jẹ̀bi ẹ̀sùn ìdìpàpapọ̀ àti ìjínigbé kidnapping léléyìí tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ òun náà ni ikú torí wípé ikú ó ní èrè ẹsẹ̀ wọ́n ní alilu àti àwọn ọmọ ìsọgbé rẹ̀ ni wọ́n ya bo agbègbè kan nílé ìtura ever ready hotel tó wà ní angua thief area ní ọbájánà lọ́jọ́ kẹtàléní ogún oṣù kẹta ọdún 2023 wọ́n jí ẹni tó ní ibẹ̀ uche andrew ofo wọ́n jí gbé wọ́n ní lẹ́yìn tí wọ́n jí gbé láìná ni pé wọ́n tún bèrè owó ìtúsílẹ̀ mílíọ̀nù méjì àbọ̀ owó náírà lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní wọ́n pàpà gbẹ̀mí lẹ́nu ọ̀fọ́ nígbà tẹ jíyàn gbé tẹ gbowó tanràn 2.5 million lọ́wọ́ mọ̀lẹ́bí ẹ tún wá já okun ẹ̀mí rẹ̀ ẹ tún já pàtì ní onídàájọ́ justice abdul nicodemus awulu lọ́lọ́ jẹ̀bi pé nítorí ìdí èyí kí wọ́n gbẹ̀mí lẹ́nu tiẹ̀ náà.
4: Ìròyìn eléyìí tó jẹ́ kún bẹ lọ́wọ́ mi báyìí náà ló jẹ́ ìròyìn múṣù tó sì jẹ́ pé ìròyìn àwọn náà ló dùn mọ́ nínú gbà ó òní bẹ́ẹ̀ ló jẹ́ pé ní ti ṣe aya rẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ti ṣe sẹ́nítọ̀ olúrẹ̀mí tinubu òun náà ni ó ti kéde báyìí síta wípé àwọn ti ṣetán láti pín ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó eléyìí ti ń ṣe mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún owó náírà fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tó ń ta ọjà àwọn ọjà awúrúbo ní ìpínlẹ̀ ti benue lọ́hùn-ún láti fi ràn wọ́n lọ́wọ́ láti fi kó mọ okòwò wọn ò sọ̀rọ̀ ń di mímọ̀ nígbà tí wọ́n ń ṣe gbọ̀ngàn ńlá kan ní ìjọba ìbílẹ̀ ti vidikoya lọ́hùn-ún tọ́ni gbọ̀ngàn ọ̀hún náà ni wọ́n mọ̀ kọ́ wọn nípa ìmọ̀jìlẹ̀ ti ẹ̀rọ ti ayárabíàṣá ti ict eléyìí tí wọ́n fi mọ̀ ṣe àmúlò rẹ̀ níbẹ̀ náà ló wá tẹ̀wájú ìpèsè rí ní ìpínlẹ̀ ti benue nìkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló ti ń bẹ́ńbẹ̀ tó sì jẹ́ pé mẹ́ẹ̀ẹ́dógún irú ẹ̀ náà ló ń bẹ ní ti ìbútòrò orílẹ̀-èdè nàìjíríà òní ó ń bẹ ní ìpínlẹ̀ ti abia ìpínlẹ̀ cross river rivers ìpínlẹ̀ delta ebonyi edo jigawa àti olúlulẹ̀wà nílùú abuja ó ti wá ń ṣe lálàyé báyìí pé pẹ̀lú àwọn ibùdó ọ̀hún náà ni yóò tún jẹ́ kí ètò ẹ̀kọ́ àti láti ṣe ìwádìí láti rọrùn fún àwọn ọ̀dọ́ àti láti lè bá ní àǹfààní láti ní ìmọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ní àgbáláyé gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún hisense halia ti wá ṣe lálàyé báyìí pé pẹ̀lú àwọn ibùdó ọ̀hún yóò fún ní kálukú láǹfààní láti mọ ohun tó ń ṣẹlẹ̀ àti láti mọ àwọn ojútùú sí àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí ó lè ń bẹ nínú ìpínlẹ̀ ọ̀hún ìròyìn ọ̀hún náà ló ń ṣe báyìí múṣò.
9: Múṣò ìwé ìròyìn guardian ló múṣò ìròyìn eléyìí níbi tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó ti ṣe àgbékalẹ̀ ètò ìtàkùn kan tá a mọ̀ sí free tv ìtàkùn ojú òpó amóhùnmáwòrán aláfikalọ̀ lójú digital television platform èyí tí wọ́n dojú ẹ̀sùn ríjẹ́ kí ìgbóhùn sí afẹ́fẹ́ kí ọ̀tàn kalẹ̀ tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà kó sì kan ẹ̀rùmilẹ́ngbẹ́ àwọn ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí ètò tí wọ́n sì sọ lójú rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà June 17th. Wọ́n ní ó jẹ́ ọ̀kan ìgbésẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti takọ́sọ kúrò ní ìlànà aláyìí di ìlànà aláfọwọ́ aláfikalọ̀ lójú tá a mọ̀ sí Digital Switchover DSO Program. Wọ́n ní wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kí omilẹ́ngbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè láǹfààní sí amóhùnmáwòrán ìkànnì amóhùnmáwòrán tó lé ní 100 ọ̀tọ̀ọ̀tọ̀ láìsí pé wọ́n mọ̀ sanwó ìwòran tá a mọ̀ sí subscription lóṣooṣù. Wọ́n ní omilẹ́ngbẹ́ àwọn èèyàn ni wọ́n láǹfààní láti máa wo èyíkéyìí tó wù wọ́n ìròyìn eré ìdárayá eré ìtàgé orin ètò ẹ̀kọ́ àti ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọmọdé children content láìsí wípé wọ́n mọ̀ sanwó lóṣooṣù.
4: Wọ́n ti mọ ẹ mọ̀ wo fóònù náà.
9: Ṣé ìwọ́n ń ṣe eré kínní ni?
4: Ṣé ìmọ̀ karòyìn? Wọ́n mọ̀ wọ̀.
9: Oh my my. Wọ́n ní ìgbésẹ̀ yìí yọ jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ta kọ́sọ́ kúrò ní aláfọwọ́kọ́ tá a mọ̀ sí analog tí ó sì bọ́ sí ìtàkùn ìgbóhùnsáfẹ́fẹ́ aláfikalọ̀ lójú ìyún digital broadcasting. Eléyìí tó jẹ́ pé ńgbà tí wọ́n bá fi parí gbogbo ètò pé à ń yí kúrò ní aláfọwọ́kọ́ ìyún kúrò ní analog switch off. Wọ́n ní yóò tó ọjọ́ kọkànlé ní 30 oṣù kejìlá ọdún 2028 tó jẹ́ pé gbogbo tó ní ṣe pẹ̀lú aláfọwọ́kọ́ ìyún analog orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò lórí ìtàkùn yẹn á ti bọ́ sí ìtàkùn aláfikalọ̀
4: lórí digital. Wọ́n máa wọ̀ ọ́ oní ṣe ìmọ̀ tí mò ń sọ ni. Ẹ máa lọ sórí ìkànnì lágbèlújàre ọlọ́wọ́ wà ń bẹ̀ lórí ìkànnì.
9: Wọ́n máa sọ ohun tó o fẹ́ sọ.
4: Wọ́n máa wọ̀ wà ń bẹ̀.
9: Òun kù sí ọ lọ́wọ́. Ebí ni ọmọ roko ege sí. Ọya.
4: Mo rò pé o fẹ́ lọ kàyókù lé.
9: Èrò ọmọ pé àdúgbò ti wà àwọn èèyàn sábà jáde láàbí méje. Ṣùgbọ́n dọ̀tí èrò mọ́ pọ̀ gbogbo ìwọ̀n. Kò ní ìdí ọjà àdé síta gbangba. Ọya dágbére bí ọwọ.
4: Tó adúpẹ́ torí pé ẹ bá wa jẹ́ ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́la bákan náà lórí ìròyìn ti gudugbẹ̀ ilé ìtamọ̀ fún yín Martini Salau ló kọ́ ti
9: tẹ̀lé. Àkànjí ìkọyín rèé ẹ̀yinjú Olódùmarè tí ò ṣe é fi gígún Okun Joseph Ajoko bí ẹni tí ń fẹ́ náà ló kọ tèmi. Ẹ má gbàgbé ọjọ́ Àbámẹ́ta lápàdé lórí àgbẹ̀ lọ́ba gospel gbẹ̀dú aago 5-6 náà ni pẹ̀lú Ṣọlá rẹ̀ o.
10: Lágelu FM Jagaba Gbogbo Radio máa rọwọ́n tó.
11: Fún ìwọ tí o ní àǹfààní láti mọ ọgbọ́n mi ní dédé àkókò yìí fi ọwọ́ gba oríire mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ìní mo mú tọ̀ wá. Iléeṣẹ́ Income Multiplier System ló gbé wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó. Ṣùgbọ́n nǹkan tá a mú wá yìí kìí ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kìí ṣe fún ẹni tó ń rò pé bí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà. Ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n ní ìjọ́ta bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí. It is system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní. Ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń báwí. Èmi nìkan kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú iléeṣẹ́ Income Multiplier System àwọn gangan wà pẹ̀lú mi níbí. For those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month, this particular program is for you because you cannot actually live a life of having one particular income system. That's why this company Income Multiplier System is here to help us. It's for those people that believe that they cannot just invest their money now and just sit in the next 24 hours. Life is a system, so that's why we are here. Eba mi daruko yin ke si so ile ise te soju gan nisan.
12: Oruko mi ni Mr. Folonso lati ile ise Income Multiplier System.
11: Tori anfani awon to ngbo wa kini idi te fi da ile ise gangan sile gan.
12: Nkan ti agba lero ni pe a ri pe opolopo won sise karakara ni inu economy ta wa opolopo won sise ntoto to ba pe ki a sise ni nipa ti ise Nigerians won keti nipa ise sise bo imo to wa nbe ni pe opolopo won sise eto at the end of the month at the end of the day a lot of responsibility ti ma ko owo ilolapo won bo o wa ni eto yi agbekale lati le rin opolopo lowo lati le manage income wa lati le build financial status wa so ile ni o je ka le build e ta wa nu de fi le ni to anise ku
11: kan temi wa tun fe bere nitori emi wo pe to ba tin sisi osu abe ni to nsisi owo so di ni lo pe kun ti won wa owo mi ati pe age wo gangan la won ti e nfe lati se program yi
12: gaga bi nkan ti o nlo ni igboro ti gugu ade mo lamodaju ni pe gugu ise to eriyan bari ko ma se ti o ba tin ni ona miran ti o fi kun owo kan gberu de ori bayi nkan to sele niyan then awon to ma wa nbi eto yi ko si fun omo ike rara o ma bere lati ogun odun lo si oke idi ta fun mu ogun odun ni pe awon pe adult age opolopo omo gulo ti ni irori pe ba won na se gbegbese aye won ti gbese aye won fi ni tumo to fi wa dori agbalagba awon wo de la nso awon working class especially the working class business owner ati awon serious minded people boya won ni se lowo abi won ni se lobo ton wa serious minded ti won de setan ati muju to eto suna won
11: be se nsoro ye nso gege bi eni pe awon ti won ni oye eko in lo ndabe eni pe en ba se awon iya wa tan tata ti an telubo taraisin kan ni sawon na o le janfani kini ni
12: idi ni pe eleyi o si everybody o ye ka awon iya le bo opolopo awon iya wa loni owo instant gratification won ma nwa
11: owo oju ese
12: aye si ti yiko ba se wa tele won ma bi di oro nisin a ri pe gbo awon to sase yori lori le de wa loni won bi di oro won step by step ni so idi niyan ti o fi si fun gbogbo eniyan na fi select awon serious minded people
11: ta wa nso yi bawo gan ni won se darapo mo ile ise
12: ibi won se darapo mo ni pe nipa send atejise oruko won ati adugbo ti won gbe si ori number ti a pe bayi awon asoju ile ise wa wa nkale lati yen nene fun won lekun rere
11: e ba mi pe awon number yen
12: 08157617956 08157617956
11: se eto tan so yi se ijoba lowo si
12: eleyi nkan ti ijoba nlowo si tara ni ti o ba ofin orilede yi mu elekeji ni pe o tun bo ofin olorun ba mu idi niyan ti o fi je pe o fi wa lokan bale nkan ti o si ti change eto sinu opolopo mo nigeria ni but ti ma se mi le mo ni pe awon kan ma nkan to ba ye pe o da awon ko need o ko se ma pariwo e fa awon yen nkan to ba orilede je niyan pe ti awon yen ba ri ona la tara ti won le fi help awon yen won e fi han lomi ati wa wa nu mindset yen ti pe lo fa ti opolopo fi dide lati ran awon eyan lowo
11: o na le ti gbo yeyin eyan wa ni ke to lo e ba mi daruko ile ise ile kan se ati number ti won te oruko won ati adugbo won si
12: income multiplier system phone number ti awon eyan de send atejise oruko won ati agbegbe ti won gbe si ni 08157617956 08157617956
11: Ona let it go lenu alejo wa lori eto yin. This program is strictly for serious people. Awon to je pe won ti ready ti won ti setan lati ku onu ya ati nu se. E le kan si number ti e te oruko yin ati agbegbe yin te nbe si ni
12: 08157617956
10: On Lagilu FM 96.7 La Gelu FM, Jagaba Gbogbo Radio,

0: bàbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákè jádò ilẹ̀ Ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lólé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: to e kaabo pada latojo je eyan wa ti en gbo lati kan ile ise radio lagilo fm 96.7 nkan ti emi ati folaketa jo wo emi o ba fa nkankan nkan ta jo
1: wo
0: mi o fa nkankan je gbogbo nkan ti mo so nsin sha emi o emi armless kini ni mo try lati so
1: sleeveless
0: da eyan wa e ti gbo nkan ti tami
2: se o ma ni ko nidi tami lo ele she o mata she on yin lara
0: gbo nkan
2: is it a big
3: ko gbe nga baba nla ni lara ni o epe laso yen o baba nla ni lara ni sir mo support yin o wallahi tala is ma bila last hour
1: lo yin
0: mami to soro yi madam adebola kola wole us na wa ki se pe boya to wo ki se to wo ko ba ro ke boya to ri pe yan ki se to wo nkan kan wa to je pe a dodo kon ni kan so fun yan eyan ma mo pe that's not the kini
4: elo wa contain ari se ari alaza apata ibadan
0: kan gbo yin
4: oro de so yi loju temi ko si nkan to buru ju nte se yan ba fe se nawo to mu ankara ankara yebe yebe o tun ma mu kini nawo dun ni ona lati tun le fi ku oni nawo lowo ni se bu mi se fun de ni gba to ba ma to so ba di gba ti eni awon elemi ni a tun ma so fun won na
1: o to nkan
4: to da gba ni ko le ma fun won wa
0: oga kun lowo
4: ba de wa lori e bi ati ra
0: kun lowo in what sense bo ina se fe kun lowo lati help ni na wo abi
4: ah me na ba ra okay a so be ba ra ni si boya o ba 5000 bi e ta 10000
0: si
4: e mo ko eyan tun tin se ko wa fun oni na wo yen lati le rowo na fi se na
0: wo ti nkan ti mo fe yo
4: ti ti go e le de bi na wo gan ko ma fun ni eni oni na wo ni nkan mo
0: o da ba yen
4: o mo ko na so pe won ra yen de ti se le won ni na wo
0: oga elo le ma ran elo le ma ran aso yin
4: Bẹni
0: Ankara.
4: Ankara 5000 ni ko ji be lo.
0: Okay, that's 15000. Okay, mo ti gbo nkan te so.
4: So ko lo sa ma fun won wa bi nkan to da da ni Ankara yebe yebe dan bi na
0: Olorun
4: o da gan ti.
0: E se mo to polo.
4: O ye ko ma wa yo be ni o ma mu na wo dun gan ni ka lu ko aru sa so.
0: E se hello.
5: Hello.
0: Yes ma.
5: Ya ma yo ni latapata.
0: Mo gbo yin.
5: Se ra so inawo. Wa la gidi ni.
0: Ah ah.
5: O se pati kale no jo meta ile do wa nbe bayi Ankara ti gbele 35000 naira lara
0: e duro mami Ankara bi aso mi
5: Ankara ti gbele
0: ilu le fi wa ran
5: 35000
0: ilu le fi ran
5: 18000
0: bẹẹni so gbọ o folake
5: ma se lati di bayi lo
0: folake ma se eni ti ma gbọ nkan tan so mi o drop that phone fifo yen le mama e duro jare e duro mama e duro era nkara 35000
1: 15000
0: yeah 18000 ran o je lo
5: eyin na e si beyin
0: e seun elo le fi wo moto lo ekiti
5: lati bi ya lo atabo ta gbe moto
0: 12000
1: 18 plus 12
0: yes 65000 ejo en to se nawo elo le da fun
5: a kan nawo fun na iru emi si bi 3000 mo na
0: 3000 that's 68000 naira
1: je tu po je lati fi so
0: mama igba te wa igba te dele para lojo sunday bo le se feel
5: ah mi se mo ti e wa wo pe gogo e ko wo danu ni akara to je pati igba ti mo ti wo e na mi wo mo
0: ibi ti mo lo ni e se mama thank you e se so ngboro awon eyan oni soro awon eyan oni fe soro sita
1: gbo
0: fe se party ma se ma inconvenient awon eyan o je kan wa je
6: o yato
0: mo ngbo yin
6: ko ne ba je fun yin ami ni daru
0: ami
6: abagbalagba 100
0: e se gan
6: adi wala gani
1: okay
6: o gbe bu bo
1: e se
6: oruko mi ni arabo ko ya we la tojo lomi ire du so je ngbo
0: ko si
1: ah ah she ti soro ni e soro e mo po size yin wa anytime any day
6: be di zo hun ye o je to lagba ẹnu kò mí láyà jẹ ẹ mọ pé sẹrí ẹ bá fẹẹ ṣe ìnáwó kó ṣe ìnáwó
0: àbí
6: ẹ mọ pé aṣọ múmú gan ìnira ni.
1: How is it ìnira? Are you not going to wear it? Ṣé ìpínlẹ̀ bá ní aṣọ
6: yìí ni? Nígbẹ̀ yẹn bá ra Ankara owó téyẹ rẹ gan ojú owó téyẹ rà sọ̀rọ̀
0: àbí
6: ìyóò dẹ̀tún dóde ìyóò tún fún ìnáwó lówó bó o tún lọ tó bá tún pàdé rẹ o tún rún mọ lápò.
0: Alaba tí tí ẹ ṣiṣẹ́ o
1: ṣe ni rún mọ lápò ni.
0: Alaba ti ọkùnrin ti ẹ ṣiṣẹ́ o
6: aso bi won gan
0: ah ọ̀tọ̀ni wọ́n tún lọ ra ànọ́dá aṣọ míì sí.
6: Wọ́n láì ní ẹ̀.
0: Wọ́n ní kán bá wọn fi wọ́n ní kán bá wọn fi kún ìdí. Wọ́n bá wọn fi kún ìpsi wọ́n fi fi kún.
6: Agaga tó bá tiẹ̀ lọ jẹ́ sketch and blouse.
0: Yes now.
6: Wọ́n bá daṣẹ́ bò lọ́rùn tán wí àwọn tó sọ oríṣiríṣi.
0: Àbí wọ́n ẹ̀dá tótótó.
1: Níná lowó ọlọ́mọ ajá bá wọn ṣẹ́rú owó níná lowó ẹjọ́.
0: Ẹ ṣe jàre. If you want to do party.
1: Láti ìgbà tí aláyé ti dáyé làwọn ìyá wa ti ń wọ aṣọ ẹgbẹ́ jọ dá.
0: Wọn ò fi nira wọn lára.
1: Lọ ti ń yọra ijó.
0: Sórí.
1: Nítorí pàápàá ní side ọ̀dọ̀.
0: Ìgbà àlàlà àbúrà àsìkò yìí ò yìí ẹ mọ́
1: fi ní
0: lára ṣe pàtí ẹ.
1: Iná ṣe fi ní yín lára. Àwọn tó yí kò tó ká ṣe.
0: Wọ́n gbọ́ yín.
7: Èwo ni títí ẹyin mo pè ní.
0: Ẹ má bínú.
7: Nǹkan ṣe máa ń ka yín lára báyìí, ogun aṣọ ń ka yín lára, gbogbo nǹkan ń ka yín lára.
1: Kò yé mi fún wọn.
0: Ẹ má bínú. Ta ló ń sọ̀rọ̀?
7: Ìran Yorùbá ló dá wàhálà lẹ̀. Ìran Yorùbá ló dá wàhálà lẹ̀. Bàbá fẹ́ ṣìnáwó, mo ṣìnáwó ìgbéyàwó fọ́mọ mi.
0: Yes, sir.
7: Dípò kí n ta sọ́gbà tí mo rí nǹkan tó ń ṣẹlẹ̀, mo pin fún wọn lọ́fẹ̀ẹ́ mi.
0: Má dáa fún yín.
7: But pé kẹ́ máa máa sọ yẹn, kọ́tọ̀ Yorùbá ni pé kẹ́ máa sọ. Kódà ojúde tí wọ́n ń ṣe ní Abẹ́òkúta, lóríṣiríṣi aṣọ tí wọ́n wọ̀ ń bẹ̀ ni, Nìbàdàn bí nǹkan. Ṣé bá ara àwọn ayẹyẹ tẹ́ ń ṣe gbà tí gbà tí kábíyèsí fẹ́ ṣe oyè ṣé bá ara àwọn aṣọ tó jáde lóríṣiríṣi mi náà rà ń bẹ̀ náà mo mọ iye tí mo rà. Ẹ dákun ẹ má jẹ́ ká parọ́ fúnra wa ìran Yorùbá ti fi ìṣẹ̀dá yìí wọ́n ti fi lélẹ̀ náà wọ́n ti fi wàhálà ìkalẹ̀ náà ta bá ń sọ pé kọ́ ọmọ mọ́ ṣe nísìnyí á dàbí ìgbà tí ó
1: pé ọmọ fẹ́ part of us already.
7: Ó ti di kódà ó ti di kọ́tọ̀ wa.
0: Ọ̀gá mi kí ló orúkọ yín sà.
7: Orúkọ mi ni Sunday.
0: Mo bèrè orúkọ yín kí lè calm yín down ní ẹ rí pé ẹ fi sùúrù bèrè dá
7: mi lọ sí. Mi ò fi mi kọ́ ọ lè calm me down. Ọ̀burú tó bá ti kan tó wọ́.
0: Ẹ dúró
1: lákọ̀ mi ò fẹ́ náwó. Ẹ dúró
0: the same thing náà là ń sọ.
7: Èmi
0: àti kò sílùú tí ò láì
1: pọ̀ mọ́. Kékeré ìjẹ̀bú owó ti ẹ̀ ní.
0: Ìjẹ̀bú lọ́wọ́
7: àwọn
0: ìjẹ̀bú tí mo mọ̀ owó ni àwọn ìjẹ̀bú ni kí n tó lajú báyìí Anthony Bodunrin ó ti bìsàbìsà ni àwọn òjòjì náwó. Ní ìsìn nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ̀yin náà sọ nsìn ẹni pé láyé àtijọ́ pé ọ̀fẹ́ náà máa ń fún wọn èmi ò ní aṣọ ò dáa mo ní kán máa fi ń kọ́ kán máa fi fi nìyàn lára ní ìnira ni mo sọ.
7: Ẹ máa gbọ́ mi sà ṣe rí kọ́tù ọ̀wà wọ́n ti fi dáràn bọ̀ wá lọ́rùn láti ìgbà táwọn bàbá ńlá wa ti wà ńlẹ̀.
0: Mo ti gbọ́ yín.
7: Kódà eégún tí wọ́n yàn fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nísìn ẹ máa wo bí aṣọ ṣe máa lọ lóríṣiríṣi.
0: Ọ̀gá mi ṣe rí aṣọ yàtọ̀ sáṣọ o fẹ́ ìwọ fẹ́ ṣe patí tẹ bá fẹ́ ṣe ẹdún eégún agbọ́yin ìwọ fẹ́ ṣe patí patí ẹ o fẹ́ kó ìyẹn dọ́ni.
7: Kódà tó bá fẹ́ ṣe patí tí ò bá báyàn máa sọ ṣé wọn ò bọ̀ máa sọ.
0: Ṣé dandan ni kó wá lọ inconvenient àwọn èèyàn tó dé pé òun fẹ́ ṣe patí.
7: Ṣé wọn ò inconvenient òun náà nígbà tóun náà ṣe ti ìtọ́ ṣe ti
0: wọn. Kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ àbí.
7: Yes.
0: Kó máa lọ bẹ́ẹ̀
7: kò lè stop kò lè stop ní sori ní kọ́tọ̀ Yorùbá kò lè stop.
0: A sọ̀rọ̀ kọ́tọ̀
1: ẹ ṣe jàre kí ni ẹ̀rọ kí ni ká wá sọ.
0: A sọ̀rọ̀ kọ́tọ̀
1: bọ́dá Sunday ẹ ṣe jàre
0: tó bá jẹ́ kọ́tọ̀ ni aṣọ sanyán
7: alọ́ máa ń rojú owó
0: sanyán ló yá máa lò
7: ìgbéyàwó ẹ fẹ́ ṣèlówó ní ìsìn ẹ̀rú tí ń bọ̀ torí màlúù tó wà gbélẹ̀ tó bá lè gbélẹ̀ àwọ̀ gbélẹ̀
1: ló tán
0: ẹ̀yìn báwo
7: tọ́ bá lè gbélẹ̀ rẹ́rù ti ń bẹ̀ ẹ̀rù ti ń bẹ̀
0: kò sí wàhálà
7: ara ẹ̀ lọ́wọ́ àgbẹ̀
0: máa
7: lulẹ̀
0: ẹ̀tẹ̀ máa wọ́n rí agbára mi ge ó ti ẹ̀ mọ́ náà máa pàgbára èmi kàn sọ ni kí
7: agbára ẹ̀ ò gbé
0: alágbára mi ó mọ̀
7: lọ́wọ́ pé gbogbo ayé léyàwó ẹ̀ lórí agbára ẹ̀ wo ló gbé dákun lọ sùn dárí
0: dákun
7: àti mi lọ bá mi sá fọwọ́wọ́nú gbábọ́ ṣe fẹ́.
1: Ẹ ṣe oúnjẹ bọ́dà Sunday.
0: Ẹ ṣe dádì. Ẹ má bínú.
1: A máa lójú ọjà.
0: Mo ti gbọ́.
1: Ṣùgbọ́n Fikayo sọ pé aṣẹ́bí is not bad because it's part of our culture.
0: Okay.
1: But most of the time it's a waste of money with a lot of inconvenience.
0: Nǹkan tí mo mì náà nìyẹn.
1: I prefer you telling me your color code. Ekweto.
0: Mi ò ní pé kẹ́ máa rà á ṣùgbọ́n àkọ́kọ́ kí lẹ̀ ń fowó kún sí. ki le nfowo kun si elekeji ki lo de to je pe eh so pe nkan bayi mo need o blue ni o dress nice so mo je wa aso ebi tin ba fe wo lo bi kan mi ni wa comfortable nu because ankara ni mi o
1: de la is this aso ebi is this one aso ebi
0: emi so fun e
1: pe did you say it well or not
0: tin ba ele tin ba fe lo si party nla se aso ankara
1: mo aso ankara yan lajo lojo jojo lo party nla kini kan ta lo ma ri esto ma lo re yan
0: ma fe lo party mi o le wo aso ele kini mi wa dun pe o ki o won ri mi as eyan nla no
1: why ti won no fe lo as eyan nla onigberaga so tu onigbeya ga coded
0: awon ari aseyan la awon aso kan wa
1: ko aso nla ko le yan la mi ni ke oririn doti
0: eni obirin why teyin wa ma ran so tin te ma ko se te ma ko
1: because be olorun se se da wa niyan we are meant to compliment you
0: awon okunrin a wa kan ran so ti wa won ni fun wa ni opa mewa o
1: kilo njo en gongo so fe ma we gele ni ka be wa ko
0: hello
1: jalo
0: jalo taja

0: Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lójó jímọ̀ sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Tomato sachet. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tán yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra ló ní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹ́nu sí yẹn lọ ní ìgbòho ayé. Workers' Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: balance to jẹ ki ma put that right.
1: O ya wa jẹ ki ja esi ja esi. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: La Gelu FM, Jagaba Gbogbo Radio, Ma

0: ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdì agbá.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀kọ̀.

0: Best concert season 10. Ìyípọ̀nbélé la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwà irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Beckers, Yetunde Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kú Amos, BBO, Olúwa Lónìí BC, Fáfọ́rẹ́ Taiwo, Dáre POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adámilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyípọ̀nbélé, season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀ yẹ̀rọ. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyípọ̀nbélé yìí lórúkọ Jésù. Be there. Be there.
1: I'm in love.
2: Mo si yóò fẹ́ o. Sonia Tomato Sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
3: Lagilu FM 96.7.

0: Rẹ́mi o.
1: Bàbá ní tàbá ṣe tán ẹran mẹ́rin mẹ́rin àmàlà mẹ́rin mẹ́rin fẹ́ ní kọ̀ọ̀kan. Wọ́n ti ń ṣe bẹ̀ lọ báyìí.
0: Èmi náà gbọ́ bẹ́ẹ̀.
1: Yes. Ọba Simbi má gbórí wọ bí o.
0: Sọlá rẹ̀ olóǹtẹ̀ lápá bí.
1: Alálùbáríkà onírun gbẹ̀yẹ́ kẹ́ funfun ni Báláú.
0: The mega child of God.
1: Ọmọ Ọlọ́run tòótọ́ tí ọ̀dàlẹ̀ Olódùmarè.
0: Ẹ bá ń tún sọ.
1: Ọmọ Ọlọ́run tòótọ́ tí ọ̀dàlẹ̀ Olódùmarè.
0: Ẹ ta wá lọmọ Ọlọ́run fẹ́ tí ò jẹ́ tòótọ́.
1: Kò sí wáyàwó ńyàwó lọ.
0: Ta wá lọmọ Ọlọ́run tí ò jẹ́ tòótọ́.
1: Ké bọwọ́ kì dẹ̀ họ kì kiss.
0: Ta ni.
1: Sọlá Àrẹ̀ o.
0: Ṣẹjọ́ rìn ni.
1: Wòlíì ni. Ọjọ́ méje lè ṣiṣẹ́ ìrànṣẹ́. Ó dàbí
0: sọ pé ṣẹjọ́ ń jáde jọ́ rìn
1: kiri. Ó ń bẹ mi ṣiṣẹ́ ìrànṣẹ́.
0: Nígbà tí wò wá mọ̀ pé gbogbo ohun tó sọ pé jẹ́ yẹn.
1: Yes.
0: Tóní kò kì í ṣe.
1: Yes.
0: Ìwọ ṣe wá jọ kúwọ náà mọ̀ ṣe bẹ́ẹ̀.
1: Éjì tèmi kọjá a pé mi sọ́dọ̀ àwọn opó láti máa ṣàmójútó wọn. Ìdí nìyẹn mo gbọ́ ni pé mo màmá yẹn tira.
0: Ajẹ́pálágbèrè ni ẹ nìyẹn.
1: Ẹjọ́ iṣẹ́ ìrànṣẹ́ tí bàbá gbélé lọ ni.
0: Ó wà lè wọjọ́bọ̀ ọ̀run.
1: Ìwọ tó wá sunlé tó wá yà kí tó di yábà.
0: Àló lè wọjọ́bọ̀ ọ̀run.
1: Excuse me, pé ìyàwó ẹ̀ lórí aago sì kò gbé fún mi.
0: Lọ pé. Pé
1: kíni kí ló wí.
0: Gbẹ́nu ẹ sàn.
1: Kémi bàbá ọ lọ pé.
0: Àní o gbẹ́nu ẹ sàn jẹ́ a máa ṣètò lọ.
1: Alẹ́ ni màá dáyẹ padà fún inú ń bí mi. Wá kẹrù ẹ̀ tàbá ti parí ètò. Wá fọkọ.
0: Àló ò ní là. Wá fọkọ. O ò ní là ká
1: yìí kọ́ bọ̀
0: wà láyé. Àá láǹfààní àti dásọ́rọ̀ kan o.
1: Ẹ dákun ẹ̀ra káàdì o, má dákun lórí gbogbo tó bá pẹ́.
0: Ṣé rí èèyàn kan ìṣẹ́jú kan ni ẹ á fàyè sílẹ̀ tí àbáwá ní gbogbo tá a ṣe bẹ́ẹ̀ láyè rẹpẹtẹ rẹ mi.
1: Ọlọ́run.
0: A kúkú mú patú rẹ̀ díjọ́ Friday.
1: Jímọ̀.
0: Bẹ̀jẹ̀ bẹ lórí báyìí. Torí àwọn àgbà bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀.
1: Àwọn aládẹ́dẹ̀.
0: Ṣùgbọ́n nígbà kan nìyẹn nísìnyí kọ́ à ń bójútó ni.
1: Ojú nǹkan tí ọba dé rabaraba.
0: Rẹmi. Aki gbogbo àwọn èèyàn wa lóòótọ́.
1: Aki hàn.
0: Ẹ káàsán lẹ́ẹ̀tọ́.
1: Lọ́jà ló kó lóòótọ́.
0: Ẹ káàsán níbi tẹ́ ti ń gbọ́ wa.
1: Nílé níbi ẹ ti ń gbádùn.
0: Ṣọwọ́ ya ti débi. Àwa tiyín náà ni.
1: A jọ wà
0: fún mi. Torí tiyín làwa ṣe wà ń bí. Kódà kó mọ̀ sí ìfúnpá gíga fẹ́yìn làwa ṣe wà ń bí.
1: Àní a jẹun níbi a ti ń bọ̀ aláàjẹ.
0: Aláàjẹ.
1: Ṣebí torí iyin ni.
0: Torí iyin ni o.
1: Kí làwọn bá ka.
0: Torí iyin ni o.
1: Ọmọ wo la gbé wọ́ọ̀dù.
0: Àbí o.
1: Oyún wo la ní.
0: Àbí o.
1: Ọmọ wo la ń tọ́.
0: Torí ìdí èyí ẹ jẹ́ kájọ fi ọgbọ́n àti làkáyè.
1: Kájọ.
0: Ká fi jọ. Kádẹ̀mú ti wa náà nú ẹ̀. Rẹmi true life story ni gẹ́gẹ́ bá a ṣe jọ sọ o.
1: Ọlọ́run àtijọ́ sọ. Àtijọ́ sọ.
0: Nígbà tí Rẹmi ọkọ baálé ilé tó wò sùnsùn pé change díẹ̀ wà lọ́wọ́ mi lásìkò ẹ̀ tó sì mú owó tó tó owó mílíọ̀nù márùn-ún sókè ìyàwó mi ngbà. Mo dẹ olókòwò lọ wá bísínẹ́sì tó mọ̀ fi ṣe.
1: Kábíyèsí Olódùmarè.
0: Rẹmi. Ìyára ilé ẹ máa gbọ́ o.
1: Ẹ máa gbọ́ o.
0: Mílíọ̀nù márùn-ún sókè ngbà lọ fi wá bísínẹ́sì tó mọ̀ ṣe.
1: Lọ fi kóńtọ́ ọba ń ṣe.
0: Ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ó ń dùn bẹ́ẹ̀ ó lọ sí rere wẹ̀rẹ̀ rẹ̀.
1: Tíyàwó náà rẹ̀ rìn.
0: Tinú ẹ̀ ń dùn. Rẹmi. Láìpẹ́ owó sáfẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ ọkọ.
1: Lọ́wọ́ ọkọ nǹkan change.
0: Ó dẹ̀ mú fóònù ìyàwó. O mọ àwọn báǹkì tí o ṣe commercial bank. Bẹ́ẹ̀ni àgbélẹ̀rọ. Àwọn báǹkì
1: tó mọ
0: owó kinní kan bí báǹkì.
1: Ó dẹ̀ mú.
0: Ó dẹ̀ rọra ya ó dẹ̀ wọnú rẹ̀.
1: Ok.
0: Báǹkì àkáǹtì ìyàwó.
1: Ṣé ìyàwó ń bẹ ń bẹ?
0: Àkáǹtì ìyàwó.
1: Àbí yóò sì máa ń bẹ?
0: Ìyàwó náà wà ń bẹ. Wọ́n jọ sọ. Ó dẹ̀ fún.
1: Ọfà fọmọ.
0: Ó dẹ̀ yọ bí a bí bóyá 100,000 ni bóyá 50,000 pé owó pọ̀ lọ́wọ́ ọkọ.
1: Kọ yọ nǹkan kan.
0: Ó dẹ̀ fún.
1: Kọ yọ nǹkan kan.
0: Rẹmi. Ó dẹ̀ lọ bẹ́ẹ̀. Ó lọ bẹ́ẹ̀.
1: Ok.
0: Ó lóun ó da padà fún.
1: Yóò da padà.
0: Ó dẹ̀ da padà. Rẹmi. Ó tún wá ṣe sáà.
1: Ayo.
0: Owó bá pọ̀ lọ́wọ́ ọkọ.
1: Lọ́wọ́ ọkọ.
0: Ìyàwó mi. Màá fún ẹ o. Mo fún fẹ́ tijó ni.
1: Mo fún tijó.
0: Sáré.
1: Ní sálàyà sàn.
0: Ló bá mú fóònù.
1: Ok.
0: Ngbà tí ọkọ ó débi fóònù. O ti change password.
1: Ta ló change password?
0: Ìyàwó.
1: Ilé ọ̀ dàrú jọ́nà.
0: Irọ́ wọn farabalẹ̀ gbọ́.
1: Káàsùn.
0: Ó wá change password. Ó nítorí pé ṣèbígbà tó kọ òun mọ password.
1: Ló
0: fi ń wọlé sàkáǹtì ló mú fóònù tó ní kò ń yá tó ń tẹ̀ tó ń yáwó. Rẹmi.
1: Ọgbọ́n burúkú
0: máa ń lọ. Ṣọ wá rí bó ṣe wá change password. Àtàwọn máa gbọ́ Sọlá Àrẹ̀ Òjọ́ owó ká tó lọ kúrò ọjà.
1: Ọgbọ́n burúkú máa ń lọ.
0: Bó ṣe change password. Tó change password. Ǹjẹ́ kí ni password?
1: Kí lẹ fi ń wọlé kí lẹ fi ń jáde?
0: Ìyàwó rántí password tuntun tó ṣẹ̀ṣẹ̀ lò mọ́.
1: Kọ rántí.
0: Bẹ́ẹ̀ni ọmọ pé kì í ṣòun ló ń lò tẹ́lẹ̀ ọ̀ṣẹ́ change password ni kò wá rántí ẹ̀ mọ́.
1: Kò sì kọ́ bí kan.
0: Wọ́n wá wà ní ìgòríta pé.
1: ìyàwó
0: inú ilé yẹn nílò owó wọn ra wọn nílò owó wọn fẹ ra epo láti fi sínú pumping machine tí wọn fi pump omi tí wọn lò nínú ilé wọn fẹ ra epo sínú mọtò tí wọn gbé lọ ṣọọṣì
1: wọn
0: fẹ ra oúnjẹ sínú ilé wọn wá wúra wọn lójú kò sí owó kankan tán lè rí lò billion of naira wọn bẹ lákàntì ìyàwó ó kàn sàfẹ́rẹ́ díẹ̀ náà fọkàn jọ́ta wí náà ni o
1: yóò tún padà sí
0: yóò tún padà ọkàn ọmọ
1: bí ṣe wá ní lọ
0: àfi sánmọ̀ ní funfun
1: díẹ̀
0: máa wà bẹ́ẹ̀ ó dẹ̀ bọ̀ síbi fóònù ó change password kò wá rántí password tuntun tó ń lò mọ́ wọ́n wá wà stranded bí aṣọ olóyìnbó
1: tọ́hàn só náà pé kò sí nǹkan kan
0: wọ́n ra petrol wọ́n fà sí machine láti pump omi fi lo nínú ilé wọ́n romi lò
1: ọmọ àlè ń túra
0: wọ́n ra epo sí mọ́tò
1: aratuju
0: wọ́n rówó rà oúnjẹ tán fẹ́ sí wọ́n fẹ́ sí ọbẹ̀ gan
1: owó sì mẹ́bi títí sùn títí
0: jí kò sí ní káàṣì ní kankan
1: kò sì sí èyí tí wọ́n fi
0: the means tó wọ́n dẹ̀ wà tó dẹ̀ agree pé káwọn ya inú àkáǹtì ìyàwó ló wà ó dẹ̀ ti lọ change password
1: wọ́n àwọn aríwé tí a lè kọ́ sí pé àìmọ̀
0: ẹgbọ́n ẹ̀yin aráalé ẹ jẹ́ ká gbà pé ẹ̀yin lọ́kọ ìyàwó yìí
1: kí lẹ́ẹ̀ ṣe owó ń bẹ́ẹ̀ bí títí ń sùn tí ń
0: bí ká gbà pé ẹ̀yin ni ìyàwó yìí
1: wà lóde kì í ṣe
0: ẹ já pé ló ọjà ń bọ̀ ee ṣé èèyàn gidi náà
1: o
0: jáde èèyàn bú ni ọ mọ ṣe mi o lè pa mí
1: àní ó mú mi ìṣòro rẹ.
2: Lagilu FM 96.7.
3: I'm in love, oh. I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
4: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: iRecharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
4: Sharp like that.
5: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.

0: I can balance to jerk in my boot gap right.
1: Oh yeah, what jerk in jersey? Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ń ta sí i bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹlú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng mid-year cashport ní June àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ mo ti káàṣì ẹ
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: SELARIE sálárì
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: TURMERIC turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
6: bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
7: ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan gan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Asa beyan lowo loro bi kon koyokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma rin koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbenu ifunpa giga iseto katalese won ma kan eyan gogo ki bata o sesin bo leseyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lorisi risi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre ma le se ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka te de gbegbese ni kiakia keda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le ise mo jo yin lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 enta tajua le lama toni toni
2: emi omo
9: Lagilu FM 96.7.

0: alujo dem ba mi
1: e bi se nba wa to yi o mo pe ko fe fi gbogbo ara
0: ko sasiko ojo ti lo
1: owo ntan gbo igan
0: but ojo ti lo gan gba ipe die ni o a so yoku di Friday niyan o
1: ojo jima lana fele
0: fele lana fele fele
1: isoro yen ga ke si sele laarin en ba ko ajo olobin kan na ni kan gbogbo nkan ba hun olobin kan ku lapon
0: so bolo
1: o ku lapon
0: so wa fe lobin meji ni ba
1: ku re
0: hello
1: hello e ka bo
0: e ka san ohun itutu dada
1: yo ti mo pe won si Nigeria
2: ati remi ati remi o
0: remi ati remi ndahun
2: anje ke pe fura yin o
0: ami o
1: ami jesu
0: o adua nla ni o
1: ami jesu
2: o ati e
1: beni beni
2: ki wa ni okan
0: kila wi
2: ze nko to fe si ki ko fi suru si
0: ko fi suru si
2: ko si e fe ka so ni pe ka mu amuran wa
0: beni
1: eh yen fun won moran
2: komo lo sodo awon retira won le flash e abi won mo pe help kan wa lo de so won to le se fun won ire nko to fe si so ma padanu
1: ko le pa
2: oro ti sele ni to ba fi suru si to ma gba buru sele lo won
0: eh madam eyin na gege bi obirin
1: bi obirin
0: seyin na le wuru wa beyin ma
1: le oko
2: se te re mi olohun ti e fi mi lawon wa ladan wo kan
0: se wa ladan wo tun niyan
2: o ki je nkan to olohun da ibi leni ti se pe mo fi yinra mi to ba ti je pe loro emi atoko mi everything o je toko mi mama tele sere that's it mama taking control
1: iru emi wo lo wa bo si madamu yen mami mami emi wo lo bo nu madamu yen
0: se mi o daju ko yen
1: emi wo niyan
2: yesa
1: emi wo lo bo nu madamu yen emi wo
2: emi I don't mi o ni se fe put exam boya emi emi imotara eni nikan ni
1: o
2: tabi emi wora
1: o ti pari
0: o da
1: o ti se
0: eyin o sa le se be n to je ki n like yin niyan ma
2: mi o le
0: eh emi na mo ma pa le se be
1: tore e ma binu
0: tori eyan dada ni yin mo like yin gan
1: e fe ke yin o binu si
0: emi feran yin gan mo mo yin dada
1: eni o ba ko rira wo si ki fe ko lu
0: e pele aunty
2: emi o le emi
0: ele sire lai emi mo yin mo mo pa ele sire
1: ele ni ele
0: eyan dada ni e gentle gan eyan olorun ni
2: e mo pe ba se n ba yin bo eni pe oko re lo da luko
1: be ni o si sowo si
2: pelu owo e
0: be ni
1: ti se ro
2: ke owo e tun ni
0: e true life story loro yi
2: o je owo ti temi oko mi lo ma control ka to wa so pe owo to oko mi fun mi kini owo ni password iwere owo to wa lead
1: e wo bi e wo bi o yori si
0: o se
1: ogba agbaju
0: to ma polobon lara
1: ti polobon la
3: hello
1: se dada le de o
3: dada ni o boda
0: ataka konsin
1: emi re o
3: ni baje
1: ni ni gboku si o
3: e momo se o ti dake sa
1: iba mi yawo mi ko
3: adupe wa dada bigi bigi padi mi
0: to si o ori e wa nbe
3: ah mo sa ri o dun mi ti o bere oruko anti to pe to itori bo se like you
1: ke se kure
3: yo teyin yo
1: ipere ti de be
0: benu re song benu e song benu e song
3: ko teyin yo
0: benu re song benu e song so ma wi pe obirin ni ma mi obire de ni yawo mi so o mo de lo mo obirin
3: ojo wa lo tire oruko e leyin na be ku di wa
0: olo adari ji e ogbeni ogbeni
1: atakankan
0: ogbeni atakankan o ti e wa trust mi rara rara
1: boya lo mo pe customer visa loko
3: e sha mo je mo mo e sha mo je ki emi yi
0: nlo wa je customer visa emi se mi gbena moto ti o da ti o di number ka
1: ji o si laya
0: ọkọ rẹ o ba jẹ ọkọ rẹ o ba jẹ ọdẹ nu gbo ṣé mi jẹran nínú gbo ni
1: kò bá jẹ
0: tí ó fi ẹran tí ó fi ìbọn pa
3: sámọ kọjá yìí ẹni mi ń gbọmọ
1: ẹfínà
0: pẹlẹ
3: tó bá lọ fẹ yàwó gbogbo ara
0: ọgbẹni
3: yòókù kù sí ẹ
0: lọ ọgbẹni dáṣẹ tó fi ìfọtò tó lókàn ẹ fi ilẹ
3: ṣe rí irú ọrọ báhùn bó lèèyàn ṣe fẹ nígbàgbọ pé arábìnrin ó Omi is password there ni.
1: Abi?
3: Bo le o je fe ni gbagbo wi pe o ja o. Password je o kan se mistake yere lo miss e ni. So ele ti mo si pe o se se bo yo mo bóyá gbogbo tó ń sọ yẹn ó kàn ń dẹmọ pé òun ò rí password òun mọ o òun ti sọnù ni o bóyá ó dìde fẹ lu ọ̀dà júdélẹ̀ ni.
0: ẹ tiẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ nígbà tó gbà ìgbà tí yóò wá rántí password yìí mọ́ ṣé lọ́dọ̀ tá à ń sọ true life story ni o à ń nà ń bẹ̀ dandan Friday nígbà tí ó wá tiẹ̀ wá ó mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé password tuntun yìí tó ṣe create ni ó lè mọ́ tètè mọ́ gbé sórí ọ̀rọ̀ yìí bọ́dà ṣe ṣẹlẹ̀ bọ́ ṣe ṣẹlẹ̀ náà lọkọ tí ọjọ́ kan obìnrin sọ fún wa now ẹ wá gbọ́ná kí làbùrọ̀ in first place kí làbùrọ̀ kọ́kọ́ change password.
3: àbí lẹni tó gbowó fún ọ
0: tó dán olókòwò
3: òun gbọ́ ju ọkọ tó fún lówó lọ.
4: ọgbà o ọgbà o
3: báwo obìnrin ṣe máa ń ṣe nìyẹn tí a mọ̀ pé owó obìnrin owó tiwọn ni owó tiwa owó ti ọkọ òun lówó tiwa.
0: but at the same time náà ta kankan èwo náà ni téèyàn bá máa dáṣọ fúnyàn kò dáṣọ fúnyàn téèyàn yóò bá kì í ṣe kínní kan èèyàn wá fa
3: èyí yóò
0: sọ okùn lẹ̀ fún kínní kan ni ṣé ìgbà tí òun náà dáloko kí lòun náà tún fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ sí lákàntì fún
3: ebo n da pada
0: fun anso
3: ka fọwọ wẹwọ lọwọ fi mọ náà torí téèyàn ti ń jáyà wẹlò kówó náà ni ẹgbẹ àlè sọ o
0: tẹyẹ bá lọwọ fi wẹ ọwọ èyàn lè fọwọ èyàn lè fọwọ nu ògiri ọwọ máa wọn ọwọ máa mọ tẹyẹ máa fi nu ògiri náà
3: bọọlẹsẹ wẹsẹ bọdà
1: bọdà
3: ẹkẹ abẹrẹ lọwọ àyíjí ti ṣe ọkùnrin sí kòwó gidi lẹ fún
1: orúkọ rẹ ọdánlé
3: olóhùn lọlọwọ ò lè fi ọwọ wẹ ọwọ
1: ju orúkọ rẹ ọdánlé
0: ó wà lára ẹ
1: kọrẹ ọdá
0: ẹ ló jáde.
5: hello
1: ṣé dáadáa lẹ́dẹ́
5: ẹ káàbọ̀ láti ìjẹ̀bọ̀dẹ̀ rẹmọ lógún stage
1: ẹ káàbọ̀
5: ṣe rí obìnrin yẹn ọ̀dájú ni ọ̀dájú gan ni ẹ ń tí ọkọ dálókòwò tó lọ ti torí pé ó yá owó ó lè dá padà kí ẹ bá rí nǹkan tó lè gbé fún ọkọ ìjẹ kó pa báàgì ó lè ṣe ọ̀dájú ni ọ̀dájú obìnrin ni o
1: ọmọ àmọ ni
5: ìkànnì ẹ ṣe pé
1: tó akọjá ṣe máa mi jẹ̀bùgbó ẹ ṣe ọ̀rọ̀ nu.
0: ṣé a ṣe lè gbé ẹkọ sí.
1: a lè gbé ẹyọ kan sí.
0: hello.
1: hello.
3: hello sir.
1: hello atakaka.
3: ẹ jọ sá ẹ dákun ẹ bá ń kí ọ̀sán mi ò sọ fún mi lówó lánàá o kò ní bàjẹ́ fún wọn.
1: a ti dúpẹ́ lọ́wọ́ ẹ a ti dúpẹ́ ẹ
3: kò
1: ní sùn kò ní rẹ̀ ẹ. orísun ò ní gbẹ ẹ ló sà.
6: mo kí ọ̀bẹ́ni táyọ̀ adéná ló ń sọ̀rọ̀ láti gbọ́ra.
1: ẹ pẹ̀lẹ́ sà.
6: mo kí atakọ́kọ́ náà wọ́n kú ètò olúwa wà pẹ̀lú wa.
1: àmì
6: obìnrin ọmọ ọmọ ọ̀ṣẹ́ ni o.
1: ẹrù bẹ́ẹ̀
0: ẹrù bẹ́ẹ̀.
6: ṣé ẹ máa gbọ́ àwa obìnrin àwa ọkùnrin la máa ń fowó wa bá obìnrin ṣeré. tó bá ti pẹ́ bí níṣẹ́jú kan fọkùnrin owó wọn ti di owó wọn kù aṣọ àti mú jáde o.
1: kí ló dé
6: fúnra yín lọ ṣe ra yín bẹ́ẹ̀ nígbà tó ń lọ ṣe fàájì tó ń lọ ṣe fún mi gbòòrò ńkọ́ nígbà tó lówó lọ ẹ̀mọ táyì tó ń wọlé tó bẹ̀ ẹ̀ jẹ́pọ̀ mọ gbogbo ìrìn àjọ ẹni yìí mo bèrè ṣèlú nìyẹn o.
1: kábíyèsí ìlú
6: ọmọ dáwà ẹ bá mi tí a kẹ́kẹ́ bá kẹ́kọ̀ọ́.
1: ó ti wá ẹ wá wò náà rẹ mi ṣe bí ìyàwó kọ lápè
0: bí ò jẹ bẹẹ nkọ bí ò tiẹ jẹ ìyàwó ìrànṣẹ ọlọrun kọ ẹjá tó kọ jẹ ìyàwó normal person ìwò làbùrọ.
1: ọkọ tí bá ṣàǹṣe fún yàn tó rí pé òfin méjì bọọlù bọba dágbá tí ẹni pé kọ sọ pé dádì èlò lẹ fẹ ó lè tún fún ọ ju iye tó fún ọ lọ kí làbùrọ máa dọgbọn.
0: sọ yẹ kó dìgbà tó bá tó dágbá gan kí ìyàwó tó support ṣá. hello.
3: hello.
1: ẹ káàbọ̀.
3: Kí wọ́n kú lọ báǹkì kí wọ́n lọ gbowó àbí ó
1: sá
3: ní
1: báǹkì
3: tí wọ́n ń lò.
1: ṣé ẹ̀dákun ọba jẹ́
0: yìí mo láìkì ìdájọ́ yín ẹ kò sí wàhálà.
1: ṣé ẹ lè bá yín dẹ́rù ẹ̀wò torí fọ́ọ̀ṣì eléyìí tó bá ń gbọ́ ọ̀run dànù.
3: wọ́n lọ báǹkì ni o. À ń gbà dé ṣe pé wọ́n ní báǹkì.
1: ẹjọ́ tó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń ṣe kí ni kókó ń tẹ́ fún lésì.
3: Kó jẹ́ lọ báǹkì ká lọ withdraw now.
1: Bàbá ní irú ọjọ́ ni wọ́n á open.
0: Ká sọ pé ọjọ́ yẹn jẹ́ bíi Saturday nǹkan.
1: Wọ́n ò open.
3: Ìyẹn ló wá.
0: Ìyẹn wá gbẹnu tán. Ọ̀dà ẹṣin ẹja máa lọ. Ẹja ká sọ ìkú di Friday ọjọ́ ọlọ́.
1: Ilé ayé. Ilé asán.
0: Ọ̀rọ̀ ọlọ́kọ láyà.
1: Àfi sùúrù.
0: Ṣọlá rẹ̀ wúlọ́ lọ́wọ́ bọ́tì oníkàmà lọlé kébùgì kenneth gbèjè ló ní olóòtú ètò yìí Renati Remi an lo leni an bon Friday lotun lori eto miliki special agba Olorun Remi Adesina big man presenter lori komi 08168988951 ya lole
4: mo ki honorable Olaleye Bolu ti fe gbogbo lagelu oju oni chiyin eku adase eku mara eku atileyin ibi aro to santale koni pe ni kankan wa lagbara Olorun Remi Babajide loruko mi sugbon gbogbo te ba nse te ba ni jobo orun le le e ki sara
0: o te ba de ni gba
4: ma fi lo mo la keji o dabo
7: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

láti kàn ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní làmúwa fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ tèmi ṣáájú ẹgbọ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ààrẹ tinubu ló ti kìlọ̀ fún àwọn ọ̀daràn lẹ́yìn tí ikọ̀ ológun lẹ̀ yìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu adarí ikọ̀ lọ́tẹ̀ ní ìpínlẹ̀ kogi david mark ló ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ lẹ́yìn tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n gbé ìdájọ́ wọn kalẹ̀ lórí yíyọ orúkọ ẹgbẹ́ òṣèlú adc ààrẹ trump ló ti kìlọ̀ wípé bí iran bá fi ń ṣìwàwò ṣeéṣe kí àdó kò tọdún lẹ́yìn wọn silva ló ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid lórí àdéhùn ọdún méjì lẹ́yìn tí ó ti ilẹ̀kùn ìta kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

ààrẹ Bola Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ti kìlọ̀ fún àwọn oníwà ọ̀daràn yíká tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà wípé kò ní sí ibùba ìfarapamọ́ fún wọn mọ́ látàrí bí wọ́n ti ṣe gbẹ̀mí lẹ́nu ògbóǹtagì adarí ikọ̀ ọlọ́tẹ̀ ní ìpínlẹ̀ Kogi ìgbésẹ̀ yìí tó wáyé láti ọwọ́ ikọ̀ ológun ilẹ̀ yìí ààrẹ ló fi ìkìlọ̀ yìí síta nígbà tó ń gbóríyìn fún ikọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti àwọn àjọ elétò ààbò yòókù fún ohun tí wọ́n ṣe fún ìpinnu wọn èyí tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu akin èyí tó léwájú bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu Ibrahim Batuji èyí ti ṣe ògbóǹtagì aṣíwájú adarí ikọ̀ ọlọ́tẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ìgbésùnmọ̀mí kan nínú ìkọlù tó ń wáyé ní ìpínlẹ̀ Kogi àti àwọn ìpínlẹ̀ alámùlétí rẹ̀ ó ṣe àpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó lágbára tó sì ní ṣe pẹ̀lú ṣíṣe ìtakùn ìgbésùnmọ̀mí lọ́pẹ́ ẹ̀yìn ní ìpínlẹ̀ náà àti ilé àwọn ìpínlẹ̀ yòókù nínú àtẹ̀jáde yìí tó ní ìbuwọ́lù ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì lórí àfintónilétí àlàyé tó ń ti ààtò báyọ̀ ọ̀nànúgà ó ní ààrẹ ti yọjú ẹ̀ síta wípé Batuji ni ó jẹ gàba pẹ̀lú ìkọlù lọ́lọ́kọ̀ òjọ kan tí wọ́n kí ó kí rẹ̀ mọ́ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń ti kíkọlù kò mọ̀kan àwọn èèyàn àwùjọ eléyìí tó mú kí nǹkan kí ó nira fún àwọn olùgbé tí kò sì jẹ́ kí àwọn èèyàn ó ní ìgboyà mọ́ nínú àti fi agbègbè wọn ṣebùgbé Tinubu bákan náà ẹ̀wẹ̀ ló gboríyìn fún ikọ̀ ológun fún bí wọ́n ti ṣe du Ajiya Amina Abubakar Opó ẹni tí í ṣe alákòóso ètò alákòóso àfintónilétí àlàyé fún iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ yìí tẹ́lẹ̀ ọ̀gágun àgbà Rabe Abubakar lẹ́yìn tó ṣe àpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ yìí tí wọ́n gùn lé lórí ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ tó ń ti ìpinnu akin. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti fọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn olùgbé ní ìpínlẹ̀ yìí wípé ìṣàkóso òun náà ni yóò gbé gbogbo ìgbésẹ̀ ilé ìtòbáyẹ̀ lójú náà ti rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní àwọn agbègbè tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n padà sí ilé wọn láyọ̀ àti àlàáfíà. Gómìnà fi ọ̀rọ̀ léde wípé òun fúnra lára òun gẹ́gẹ́ bí ẹnìkan òun farajìn látàrí àti rí dájú pé àwọn tí wọ́n wà ní ìgbèkùn àwọn ajínigbé ọ̀hún ni wọ́n padà wá sílé wọn láyọ̀ àti àlàáfíà. Ó fi ọwọ́ ìdánilójú yìí sọ̀yà nígbà tó fi ń bá àwọn olùṣèwọ́de ìfẹ̀hónú hàn èyí tí aṣíwájú ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni tó ń ti akóyàn jọ tá a mọ̀ sí influencer Martins Vincent Otse tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí Very Dark Man tó léwájú wọn nígbà tí wọ́n yan bí ológun lọ sí ọ́fíìsì gómìnà tó wà ní ìlú Ìbàdàn látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó wáyé láìpẹ́ yìí nígbà tó ń bá àwọn olùṣèwọ́de ìfẹ̀hónú ọ̀hún sọ̀rọ̀ ní ilégbèé rẹ̀ tó wà ní Ìkọ́làbà. Mákindé fi ọ̀rọ̀ síta wípé àwọn àjọ elétò ààbò ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun látàrí àti rí dájú wípé wọ́n du àwọn tí wọ́n lu ìgbàdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún láìṣe wípé wọ́n fi ẹ̀mí wọn wewu. Ṣáájú ó ní VDM ló ti léwájú ọ̀pọ̀ èrò lọ sí eléyìí tí wọ́n ń pè ní ìtẹ̀síwájú Rattle ìyún Rattle Movement àti àwọn ọmọlú tí ọ̀rọ̀ náà ká lára ṣèwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà yíká tìbútòrò apá Ìbàdàn léyìí tí ó fi ń bèrè fún ìgbésẹ̀ kan mọ́ńkíà látọ̀dọ̀ ìjọba àti àwọn àjọ elétò ààbò látàrí àti rí dájú pé àwọn èèyàn ọ̀hún ni wọ́n gba òmìnira.
egun kan ni ile asojusofin ile yi ni won ti fi oro kale lori n to ni se pelu sise ayewo ipo ti orilede Nigeria to wa ti won si n na ka lebu si ijoba are Bola Tinubu wipe o kuna lati koju oro si aisi eto abo to nti lati wa woro ko fi sada lori tita riru yi ti oro aje ile yi to mu ba awon eyan nu re awon asofin ti igun alatako na ni won tun fi esun kan isakoso yi wipe nse lo ngbajumo pasiparo to nti isiro oselu saju eto dibo gbogbogbo todun 2027 dipo kiko girimo awon ipenija eyi to nkoju awon orilede Nigeria nigba ti won ba awon oniroyin soro ni National Assembly Complex to wa nilu Abuja adari omo egbe oselu to kereju ni ile ogbeni Fred Agbedi yoju oro sita wipe asiko to soro ju ni yi eyi ti orilede Nigeria nfoju win na oko ojoka awon isoro lati gba ti isejoba warawa ti o ti pada agunle si orilede ye lodun 1999 leyi to ntoka si gbamogbama isi eto abo ati ebi opagba fo meke yi to ti wa gogo si to fi mo bi o ti se je pe airogbo to nti airoju raye nlo ti ba awon eyan awujo bakan na lo fi oro lede wipe igun ohun ni won pe apero awon oniroyin nibi ti won ti fi aidun okan won han ti won si n ba awon to wa ni ipo alase soro pelu alaye wipe ko ye ki won gbu ke diwo lasiko ti orilede yi n koju ipenija be kederi won fi oro sita leyi ti asofin ohun se apejuwe isele ninu eyi ti won ti gbemi lenu ajagun feyinti Rabe Abubakar eni ti won jigbe pelu iyawo re ni ipinle Katsina gege bi eyi ti o da wipe o gbemi mi lakata awon ajinigbe awon asofin ohun ni won se apejuwe isele na wipe o se afihan ipo egeremiti yi ti eto abo orilede Nigeria to wa ti won si ti pe fun iwadi orin kiniwin nilana akoyawo lati mo ohun to fa idi iku re.

orílẹ̀-èdè nàìjíríà náà la sì wà látàrí ìpinnu ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti da èròǹgbà yíyọ orúkọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú míì kúrò nínú àtẹ orúkọ èyí tí ìgbésẹ̀ ọ̀hún wáyé ní ọjọ́ ajé Monday ẹni tí ṣe alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú ADC asòfin David Mark ni ó ti fi ọ̀rọ̀ léde wípé ẹka ètò ìdájọ́ òun ló wà lórí pèpèlé àyẹ̀wò tó sì ti lago ìkìlọ̀ sí etígbọ̀ ìjọba àpapọ̀ láti takété sí títọwọ́ bọ ohun tó ní ṣe pẹ̀lú òṣèlú àwọn ìkàn bákanẹ́wẹ̀ ni wọ́n ti pè fún ìgbésẹ̀ ìbáwí tako onídàájọ́ Peter Lifu lẹ́ni tí ó ṣe àṣẹ ilé ẹjọ́ gíga tó ṣílò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ADC bí wọ́n ti ṣe fi ọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn alátìlẹyìn wọn wípé ó kọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló sì dúró digbí lórí ìwé ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú àti àwọn ìkàn tí ọ̀rọ̀ kàn láti pàṣẹ ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ lẹ̀ yìí lórí tó ní ṣe pẹ̀lú awuyewuye yìí tó súyọ lórí yíyọ orúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kúrò lórí àtẹ ìwé àwọn ẹgbẹ́ òṣèlú ni inú wọn sì dùn sí ìgbésẹ̀ àti ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí tó gbé kalẹ̀.

orílẹ̀-èdè nàìjíríà láti takọ́sọ́ lọ sí ilẹ̀ òkèrè níbi tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà yìí donald trump tó ti fi ọ̀rọ̀ léde wípé ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé tá a mọ̀ sí memorandum of understanding pẹ̀lú orílẹ̀-èdè iran òun náà ni wọ́n mọ̀ buwọ́ lù ní ọjọ́ èyí tí wọ́n buwọ́ lù mọ̀tọ̀rọ̀ gáfárà òun náà ni wọ́n mọ̀ buwọ́ lù ní ọjọ́ etí friday tí ó sì jẹ́ pé ìyẹn kìí ṣe ìpele àṣekágbá bẹ́ẹ̀ ló sì laago ìkìlọ̀ wípé ilẹ̀ amẹ́ríkà kò ní tẹ̀tì láti padà sídìí ìfi àdóránṣẹ́ bí wọ́n bá kọ̀ láti gbé ìgbésẹ̀ èyí tí wọ́n retí láti ọ̀dọ̀ tiwọn orílẹ̀-èdè iran ni wọ́n nà ka lébù sí orílẹ̀-èdè israel wípé wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò nínú àdéhùn ti da ìjà ẹni bo akọ pẹ̀lú lebanon pẹ̀lú orílẹ̀-èdè lebanon ní ìgbà 84 ọ̀tọ̀ọ̀tọ̀ láti ìgbà tí wọ́n ti dé ìkoríta àdéhùn ọ̀hún pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà tí wọ́n sì ń laago ìkìlọ̀ wípé bí wọn ò bá fi igi gún ìgbésẹ̀ wọn ọ̀hún àyà jẹ́ pé àwọn náà kòrò ojú sí ìgbésẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bákan náà ìkìlọ̀ yìí ń ló wáyé lẹ́yìn tí ikọ̀ ológun orílẹ̀-èdè israel tí wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn mẹ́rin ní gúúsù lebanon trump ló ti bu ẹnu àtẹ́ lu olóòtú ilẹ̀ israel yún benjamin netanyahu eléyìí tí ó ń fi ọ̀rọ̀ léde wípé ó yẹ kí ó kó gìrí mọ́ ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní lebanon

0: balẹ̀ pẹ̀pẹ̀.
1: Ta ló takẹ?
0: Ta ló takẹ?
1: Aláfidà.
2: Ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀.
1: Ṣé ẹ lè gbégẹ̀ sí i?

0: tó mọ̀ pé tán bá gbé súnmọ́ ìwà gan gbé súnmọ́ wọn bọ́mbà tù bọ́mbà àwọn gangan là ń pè ní àwọn tó takẹ lórí ètò torí ẹ̀ la fi ń pè ètò yìí níta ló takẹ ní ti eré ìdárayá ni o eré ìdárayá tó bá ti jẹmọ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìbéèrè rẹ̀ làwa ń bèèrè lórí ètò yìí pàápàá lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀gá wa Túndé Ọláwúwo alẹ́ sọ́gọ́ sí nìyẹn àwa ọlọ́jọ́ bí ọ̀la ni mọ̀ pé mi àtọ̀gá ọ̀la lọ́jọ́ àjọ ń sọjọ́ bí papọ̀ ni ọ̀la ni látàná làwọn èèyàn ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí mi ẹ ṣé o mẹ́sẹ̀jì ti pọ̀ jù àti Abimbola Sadiq náà àti pé mẹ́ta ń lè iṣẹ́ ọ̀la yóò dùn gbọ́ngàn máa kán sí ilé iṣẹ́ yóò mì tìtìtìtìtìtìtì ó ti jẹ́ nìyẹn mega child lọ́ọ̀la kọ́mítẹ́ fi lórí ọ̀fẹ́ láti gbé mi káàkiri àgbà ńlá ayé Abdulkadir Adéregba lórúkọ tèmi aláfidà ẹ máa lọ sí ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì Lágelu 96.7 FM ẹ máa lọ sórí Facebook wa ẹ máa lọ sórí Lágelu FM lórí Lágelu lórí Facebook yín bẹ́ẹ̀ bá ti tẹ̀ síbẹ̀ Lágelu FM 96.7 yóò gbé wá fún yín ní sùngbà bẹ́ẹ̀ bá ṣe ń wo ni kẹ́ ẹ máa bá wa ṣíà rẹ̀ káàkiri àgbà ńlá ayé ẹ bá tún gbàgbé lọ́sàn-án tèní náà á mú èèyàn mẹ́rin lójú òpó wa tó bá ṣíà rẹ̀ jù ìyẹn lọ́sàn-án tèní láti fún wọn ní ẹ̀bùn eléyìí tí àwọn náà láǹfààní láti fi máa wọ̀ ọ́ kán bó ṣe jẹ́ nìyẹn pàápàá ẹ jẹ́ káwọn tí ó pè wọlé kán fi ẹ̀bùn ṣèfàjẹ torí ìjọba àkókò wa lọ́sàn èní nọ́mbà tẹ́ pè sí rèé. Nọ́mbà yìí ló wọkulu ìkànnì Lágelu FM bíi táwa wà yìí 091-2370-8675 091-2370-8675 àbí 081-4249-1006 081-4249-1006 091-2370-8675 nọ́mbà méjèèjì yẹn ló wọ ìkànnì Lágelu FM ṣùgbọ́n kí n tó mọ lọ ẹjẹ́ ń jẹ́yìn olólùfẹ́ tẹ̀ ń láǹfà láti mọ gbọ́ mi sí i pé lọ́sàn èní káàṣì ẹ̀ tún wà lọ́sàn èní. Látàárọ̀ làwọn èèyàn ti ń gbọ́ pé owó lórí káàṣì ẹ̀ báwọn èèyàn ṣe ń gbowó lórí ìkànnì splash fm náà gbà ńlá Gelu fm ẹ mọ̀ pé ráǹdì ni kò dára dúró kò rẹ̀pẹ̀tì bí ọ̀pẹ tí náà mú káàṣì ẹ̀. Ẹ wà rí ní ìrọ̀lẹ́ yìí náà ẹ tún lórí ọ̀fẹ́ àti gbẹ̀bùn owó lórí ètò mi lórí ta ló takin nírọ̀lẹ́ yìí ẹ tún gbẹ̀bùn owó lórí ètò lọ́sàn èní ẹ̀bùn owó ti wà ńlẹ̀ fún yín ìyẹn fẹ́ni tó bá ta káàṣì ẹ̀ ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀ ń bá ti ta káàṣì ẹ̀ yóò gba ọpẹ́ lọ́sàn tèní ẹ̀ mọ̀ pé mi máa ń kú sọ fún yín màá fún yín ní ọ̀rìjọ tó wà ńbẹ̀ ṣé ẹ mọ tẹ́ ń pè lọ́rìjọ ẹ mọ ọ̀rìjọ. Àwọn ìwọ àwa bá ta lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀ ilé ẹ̀kọ́ ìjọba báyìí àwọn ọmọ pé wọ́n ti mọ tán pè lọ́rìjọ. Ẹ jẹ́ fún yín lórí ọya ẹ jẹ́ fún yín ọ̀rọ̀ gbọ́n jẹ́ yín sí wípé ó ṣeé ṣe pé ó jẹ́ pé wọ́n tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ta káàṣì ẹ̀ ní ìsìn òní káàṣì ẹ̀ ó mú mo jẹ́ ọtán nìyẹn. Ìwọ́n tó ń gbọ́ mi lórí rédíò àbẹ́yìn gbọ́ mi lórí ẹ̀rọ rédíò garden ẹ̀ gbọ́ mi ní orí afẹ́fẹ́ lórí rédíò garden àbẹ́yìn tẹ̀ ń wò lórí Facebook ẹ̀ ń gbọ́ mi lórí Facebook mo jẹ́ ọtán nìyẹn ìwọ́n náà tẹ̀tẹ̀ máa ta káàṣì ẹ̀ ní ìsìn. Torí tá a bá fi rí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sásìkò tá a wà yìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kan ti pọ̀ jù ìṣẹ́jú mẹ́wàá sásìkò tá a wà yìí àmọ́ ẹ tó jẹ ẹ̀bùn owó wa lórí káṣẹ̀ 500 naira péré 500 naira péré òun lẹ́ fi gba ẹ̀bùn owó lọ́sàn tèní ẹni bó lẹ́ ṣe wá ṣe ẹ jẹ́ ń ṣe àlàyé ẹ̀ fún yín ṣe rí lórí fóònù yín tẹ̀ ń lò yẹn lórí fóònù yín tẹ fi ń gba aláàtì yẹn fóònù yín yẹn gangan náà mò ń san parẹ́ ẹ mú fóònù yẹn ẹ wà dá kóòdù tí mo fẹ́ pè fún yín ẹ dá ẹ lórí fóònù yín kóòdù rèé *347*1004*2#. *347*1004*2# ṣẹ́rí kóòdù yẹn tẹ́ bá ti dá ẹ̀ yóò wá bèrè lọ́wọ́ yín wípé ṣe fẹ́ ta káàṣì ẹ̀ ni ẹ bá ti sọ pé yes yóò wá bèrè pé mélòó lẹ fẹ́ ta ẹ̀yin lẹ wá mọ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ káàṣì ẹ̀ sí ni bẹ́ẹ̀ bá ní méjì ẹ̀mọ̀ye tó jẹ́ bẹ́ẹ̀ bá ní mẹ́ta ẹ̀mọ̀ye tó jẹ́ bẹ́ẹ̀ bá ní mẹ́rin gan ẹ̀mọ̀ye tó jẹ́ bẹ́ẹ̀ wá ní márùn ẹ̀mọ̀ye tó jẹ́ bẹ́ẹ̀ bá ní mẹ́fà ẹ̀mọ̀ye tó jẹ́ mẹ́fà ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta báyẹn 3000 naira bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ káàṣì ẹ̀ sí ni. tẹ ba ti wa tẹ yo wa gbe wa fun yin wi pe ke confirm e e kan te yes e ti confirm e ti sanwo si cash eniyan gbogbo e ta ma nbere lowo yin alaye e mo laale fun yin o ke ba ti wa se baun e fokan balẹ e ti wa nu awon taji ko to fun ti ni pe ke kan feyinti ke feyinti pelu radio yin abi to pe eyin busy e wa pelu phone yin e si te ta cash e wa pelu phone yin tori at any time no de pe yin pe lati lagelu lati pe yin lagelu fm e je cash e be ba si pe yin te ba gbe won pe elomi won take ni won pe elomi ti yin ni pe te ba ti ta cash e mo go e mo go true pass ni e mo go bo se je ni e lapa be yen te ba ti ta efeyinti e mo gbo radio ṣugbọn to ba je pe network o wa dan bi te yin wa boya dugbo bi te yin wa e le mu 500 naira lo si oda won pos yẹ ládùúgbò yín wípé ẹ dákun mo fẹ ta káàṣì ẹ ni o wọn ti mọ ṣe bá yín ṣe ẹ kàn fún olówó iye tẹ ẹ bá fẹ ta ṣìyìn náà ni wípé kẹ fẹyìntì kẹ mọ gbọ rédíò torí ẹyin ló kàn lọsàn tèmi. *347*1004*2#* *347*1004*2# òun lẹ́fi ta káàṣì ẹ ó ṣe jẹ́ ìdílé lágbà mi yẹn. Kadupe lowo awon to fun alebun lori eto yi pe ko gbodo duro gbodo mo te waju ni babi dada ba mi Mr. Anthony Bodurin oko fun mi number tolorun da lola yekere okuta o se mu je bi obi je soke ko je sapo baba niyan lati agbon United Kingdom of Liverpool may you never walk alone. Àwọn ti Liverpool nìyẹn láti agbọn United Kingdom. Bàbá Túndé Ajé túmọ̀ bí bàbá Jet láti Ireland. Àwọn ti Chelsea nìyẹn Up Chelsea, Chelsea for life. Èyàn nẹ̀ yóò Portugal, Allah Madrid. Àwọn ti Galacticos nìyẹn lórílẹ̀-èdè Portuguese. Ọ̀rẹ́ bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. 0912370-8675 0814249106 ẹ mọ̀ pé ní ìjẹjọ́ mo ní káwọn èèyàn predict ìfigagbága láàrin orílẹ̀-èdè mexico àti orílẹ̀-èdè south africa àwọn tó gbà á a kà wọ́n sórí afẹ́fẹ́ torí pé ẹ ń bá gbà lọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ owó dàbí pé àwọn kan dà predict lásán ni wọ́n sọ ẹni tó wìn a sọ fún yín kó tẹ̀ jẹ́ pé àwa ti sanwó wọn fún wọn láti àná láti sanwó fún wọn ṣùgbọ́n a sọ fún yín lórí rédíò kẹ́ni mọ̀ pé confirm ni apá tí wọ́n ní wọ́n pé mò ń bọ̀ lápá ibẹ̀ yẹn nẹ́jẹ́ ń gba ìpè. Hello. Hello, ẹ kàn sàn. Hello. Hello.
1: Mo dá iló.
0: Kí ló kọ́ yín bọ́lá tí ń pè?
1: Rídíò láti Abéòkúta.
0: Rídíò láti Abéòkúta. Pápápá ẹ mú béèrè.
1: Béèrè kẹwàá.
0: Ìbéèrè ẹlẹ́kẹwàá number 10. Ìbéèrè ẹlẹ́kẹwàá ìdíje CAF Confederation Cup. Ta ló tún pè lórí ilé? CAF Confederation Cup lọ́dún 2022/2023 ikọ̀ wo ló gbà?
1: CAF Confederation Cup. Orílẹ̀-èdè Wydad Casablanca ni.
0: Wydad Casablanca láti orílẹ̀-èdè Morocco.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa. USM ọjà ló gbà láti orílẹ̀-èdè Algeria. Ẹ ṣe gan o. Ẹ já fẹ́mi láǹfààní. Hello. Hello sir.
2: Yeah,
0: ẹ kúrọ̀ lẹ́ o. Kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀? Láti òde rẹ mọ́. Ó yẹ mú béèrè sà. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ìdíje Nigeria Professional Football League. Ní sáà 2018/2019 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà?
2: 2018/2019.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Rivers United.
0: Ọwọ́ kan ni ẹ̀yin gbà lọ́wọ́ kan. Final answer.
2: Bẹ́ẹ̀ni.
0: Rivers United. Final answer sà.
2: Bẹ́ẹ̀ni.
0: Oda èyí ń bá international tìlú abálògbà ìdíje Nigeria Professional Football ní sáà 2018/2019 bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn bó ṣe jẹ́ nìyẹn. *347*1004*2# ẹ mọ̀ kó lójú òpó káàṣì ẹ̀yẹn o Eja n sare doke lo na kin lo re polowo oja. Ipolowo oja bayi lagun mu owo. Mega child re. O tin fi owo gun, o tin gun mi kese. Oni ja doke lo na ka lo re polowo oja. Leyin ta ba pada de, e ma gbagbe, e ma share loju opo ikani lage lu efe. Mo tin ri be se n bo si asia. Eyin temi akando ni mu nlo. Bo se je niyan. Eja doke lo na polowo oja bi n ba pada de, ki wa te pepe re, e ku kale.
3: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

báwo ni kẹ fẹ ka si ẹ yi ẹ mọ ta lọ. Báwo ni kẹ fẹ ka si ẹ yi ẹ mọ ta lọ. Orí káàsì ẹ̀bọ́ tún jẹ́ ń gbòòrò ní ìsínú.

tẹ́tẹ́. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì léraléra lóní bá tu bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní gbogbo ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ṣe ìjìn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 100 tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí /FM *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

obìnrin kìtì ajé pọjọ ìkúdà ọba tí pa bídà ọba tí sọ bí ìdìrẹ ọ̀kákà èyí tó kálé ayé ìwé mímọ́ pè ní atẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọba lana ọba lónìí ọba títí ayé àìní pẹ̀kun ǹjẹ́ lórúkọ àṣekan mákun ẹlẹ́bùrú ìkẹ́ tó bá sì gbojú lékẹ́ ni kò sẹ́ni tó le belédùmarè lórúkọ adániwáyé mo ṣe ń kìyìn káàbọ̀ sí kànní ti lágerú lọ́wọ́ àṣálẹ̀ yìí pàápàá jùlọ gbọ́ ọmọ kóòtù òjíire tó ń bẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kò déédé àsìkò yìí gbogbo ọmọ yorùbá tó ń bẹ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí ètò tẹ̀ ti ń dúró dè rèé ohun ojúrí la pètò yìí ètò sì lohun ojúrí elédùà ló ní kọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kì í ṣẹnikẹ́ni lórí ìkànnì kan tó ń bẹ lórí àtẹ alélukára àjàgbáńlá yé kì í ṣe ìkànnì méjì ni mò ń sọ ó sì yàtọ̀ sí tẹlẹ́kùn jẹkùn lágelú náà ń pè bí 96.7 fm òkè gájòkè ìkànnì ọ̀hún rèé àgbékalẹ̀ elédùmarè tó kọjá òyì ọmọ adáre orun lúpọ̀nà ọmọ tìjání látọ́kùn ètò ọ̀hún ṣọlá rẹ̀ olájọ́ ń bẹ̀lẹ̀ agbára lọ́wọ́ àṣálẹ̀ yìí mo kìyìn káàbọ̀ gbogbo olólùfẹ́ ètò yìí pátá mo kìyìn ẹ̀ṣẹ̀ mo tún kìyìn pàápàá jùlọ àwọn tá a jọ ṣe lọ́jọ́ ìjẹjọ́ ẹ̀jẹ̀ ń fi wá lọ́kàn balẹ̀ pé tá aago méje ó fi lùgbẹ̀rẹ́ àájọ wà lórí ètò fún tèmi ni lágbára elédùmarè ìṣẹ̀lẹ̀ alágbára tí mo fẹ́ nà sáfẹ́fẹ́ ní jẹjọ́ léyìí tá ń fà ní ògbà wá láàyè àá tètè gbára kàṣídà àá tẹ̀ síwájú torẹ nílò láti bá wa dá sí mẹ́wàá ń bẹ lókè èèpẹ̀ tóbi lọ́ba fádáre ó ń bẹ̀lẹ̀ agbára pẹ̀lú mi tásì kó bá tóun náà máa kí gbogbo ọmọ nàìjíríà ṣùgbọ́n ẹ jẹ́ ń sún síwájú ná ó lè ba àyá ká lè ṣe pápápá adániwáyé adúpẹ́ o ìjẹ́jọ́ ládágbére fúnra wa lórí ètò yìí a tún ti padà dé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà mi ò fi yín sínú ẹkún mi ò bá yín nu ẹkún àwa náà ò sunkún lọ a tún padà gbé ẹkún délé ní elédùmarè ò ṣe gbogbo ìran ẹkún látòkè délẹ̀ pátá pàápàá jùlọ ohun tó mú kí ẹ̀dá ọ̀sùn ẹkún tó korò nínú ayé ó dòódì nínú ayé tiwa àtàwọn ọmọ wa pẹ̀lú òkè yẹn káàbọ̀ ẹjẹ́ tètè bọ́ sí ojú ọ̀nà torí pé ibi tá à ń rìn ò jìnnà ibi tá a fẹ́ yà yìí ló pọ̀ kájọ wò ó pé mẹ́wàá ń bẹ lókè èèpẹ̀ ọgbọ́n làbá pè yín ni àbágọ̀ mẹ́wàá ń bẹ nínú ìgbéyàwó adániwáyé ó kárí okú ṣe ọ̀la ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé tó bá tiẹ̀ wá bí ìbéèrè pé láàrin ọkùnrin tàbóbìnrin tàbí láàrin ọkọ tàbí ìyàwó ta ló láṣìírí jùlọ àṣírí ìkọ̀kọ̀ ẹni pé mọ́mì kí lẹ sọ ẹ láwọn ọkùnrin ni tó bá wá bí ìbéèrè fẹ́ yin ọkùnrin náà pé láàrin ọkùnrin àtobìnrin ta ń láṣìírí ìkọ̀kọ̀ jù nínú ìgbéyàwó mẹ́wàá ń bẹnu ayé o àá sì fi nǹkan pamọ́ fúnra wa dẹ̀ tún ṣojú fúrú inú àwọn èèyàn jì tó yẹn náà ni ọlọ́run oko ṣe ọ̀la ṣe wá mọ̀ pé ńgbà mìíràn ọmọ agbọ́n a máa padà dòmùgọ̀mọ́ni lọ́wọ́ ṣe mọ̀ pé ìyẹn ọdún mẹ́ta máa padà jóni lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ alágbára kan mọ̀ fẹ́ nà sáfẹ́fẹ́ èyí tá a ti kò sí lọ́sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún lẹ́yìn ìgbà tá a parí lọ́jọ́ ìjẹ́ ẹ̀ẹ́dógún la gba ìpè alágbára kan lórí ètò ìyẹn la pè wọ́n tí wọ́n sì wáá yọjú sí wa nínú ikọ̀ ètò yìí ìṣẹ̀lẹ̀ eléyìí ó tún kọyí ní tí mo bá ń sọ pé oríta mẹ́ta máa dààmú àlejò ayé ẹ̀gán la wà tààrà yé ìdí rèé tó fi jápé gbogbo ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ọlọ́pọ̀lọ́ pípé ọmọ nàìjíríà ẹ̀yìn rẹ̀ ń ṣe ọlọ́run ẹ̀ bọ́ sí tòsí ká tún jọ fi làákàyè ọgbọ́n inú tẹ́jọ́ fi gun ọ̀pẹ pẹ̀lú ìmọ̀ tí elédùmarè ká fi tú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ lọ kó lè yá ní pápápá torí pé yẹn la lè ṣe la lè fi gbádùn ara wa máa fàyè lẹ̀ fọ́pọ̀lọpọ̀ èèyàn láti bá wa dá sí i nírọ̀lẹ́ torí pé ni ọ̀rọ̀ kan gan òun náà ń bẹ lójú òpó wọ́n fẹ́ kọ́ ọmọ nàìjíríà rọra àwọn lọ́wọ́

Ọ̀yọ́ ṣe atọ́kùn ètò ohun ojúrí lórí ìkànnì lágẹ̀ẹ́ lónìí yẹn. Kàlẹ́. Ọ̀rọ̀ alákan ni mo fẹ́ ṣàlàyé fún yín. Mo sì fẹ́ kẹ́ bá mi nà sí ti ìbò ọmọ Nàìjíríà. Kí wọ́n la àwọn lọ́yẹ̀. Àṣírí ìkọ̀kọ̀ kan ló ń bẹ lọ́wọ́ àwọn tó ń jó àwọn lọ́wọ́. Kódà ó ti fẹ́ ran àwọn sọ́run ọ̀sán gangan. Sì mọ̀ báwọn ṣe lè ṣẹnu sọ fáwọn èèyàn nínú ayé. Ẹ dákun ẹ̀fọ́ kọ bòmí láṣẹ. Ẹ wà gan rèé. Ọmọ Nàìjíríà Nàìjíríà tó fi jẹ́ pé mi ò ní dákun ẹnikẹ́ni lórí ètò yìí. Àbí ohun tí mò ń sọ òye. Arábìnrin tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí. Ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bí wọn lọ́mọ. Ìlú Èkó ló fi ṣe bùgbé. Ẹni tádá ni wáyé tètè fi ojú ọ̀nà ti hàn látàárọ̀ ọjọ́. Látàkárà òun tẹnu ń jẹ nìyá arábìnrin yìí ń sà. Ọwọ́ rẹ̀ sì jí sówó. Ṣùgbọ́n ìpèníjà tó ní ni wípé bóyá ká sọ pé wọn ò tètè lórí ọkọ. Wọ́n ní ìpèníjà pẹ̀lú ọkùnrin. Ṣùgbọ́n ń bá ṣe ajé rẹ̀ lọ. Láìpẹ́ láì jìnà. Ọ̀dọ́mọdékùnrin kẹ́kẹ́nu ò fẹ́ sárábìnrin yìí. Tóun náà sì yára gbà ní pápápá. Àwọn àgbábọ̀ wọn ní akáyínṣe ó jàkàrà. Kí lápilẹ̀ ń wá kiri gan tẹ́lẹ̀. Ẹ dákun só léyín tí ó fi fọ́ ogun ẹran. Kò jẹ́ ó tutù rárá. Tóun gan rí póun ti ń pẹ́. Gbà fọ́dọ̀mọdékùnrin yìí lẹ́nu ìgbà tí wọ́n ń kọ̀tì yìí ó ṣàkíyèsí níbi ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ wípé ọjọ́ orí tòun mà ju arákùnrin yìí lọ ní nǹkan bí ọdún kan àtoṣù mẹ́rin gbáko. Ṣùgbọ́n nígbà mìíràn tí ọfà ìfẹ́ bá wọra tán dáadáa tààrà èèyàn kì í máa rí ihun rò mọ́ àti pé bárábìnrin yìí bá tiẹ̀ torí tọjọ́ orí tó bá tún ju ọkùnrin yìí sílẹ̀ ọjọ́ wo ni orí ṣàìsí ti ẹ̀gan tàbẹ́ni ọjọ́ orí ti ẹju ti ẹ lọ. Àákò máa ń lọ. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń kọrin sí létí wípé ilẹ̀ obìnrin yẹn kìí pẹ́ ṣù. Wọ́n gbàgbé ìtọ́jọ́ orí ìyá gbàgbé yẹn. Wọ́n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìfẹ́ wọn àtàrákùnrin yìí. Kọ̀pẹ́ kò jìnà. O tún ṣàkíyèsí nǹkan míì lára arákùnrin yìí yàtọ̀ fún tọjọ́ orí. Obìnrin tún gbé sábẹ́ wípé ta bá tún nígi eléyìí ò da ta bá yọ ọ́ níná. Níjọ́ wo lọbẹ̀ àbí àmàlà ta gbé ka náà níjọ́ wo la fẹ́ jẹun. Níjọ́ wo lọbẹ̀ ó jiná. Ọ̀dà o tún gbà á bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé mo ní wọ́n ti fẹ́ pẹ́ńtà tẹ́lẹ̀? Àǹtí ti fẹ́ di Pentagon. Pápápá ló mu yọjú sọ́dọ̀ àwọn òbí ẹ̀ táwọn máa fomi lò bẹ́ẹ̀. Wọ́n sì fọwọ́ sí ìgbéyàwó wọn. Wọ́n kó sọ́dọ̀ ara wọn ń bára wọn gbé ní lọ́kọ̀láyà. Ó tilẹ̀ jẹ́ pé ọ̀dọ́mọdékùnrin tí mo sọ yìí kìí ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Èkó. Nípínlẹ̀ Ọ̀yọ́ ti Àníà yìí ni wọ́n ti bí lọ́mọ. Iṣẹ́ ajé ló jẹ́ kóun náà kọjá lọ sílùú Èkó. Ọmọ Nàìjíríà láì ní dènà pẹnu. Wọ́n ń gbé lọ́kọ̀láyà. Lákòókò tí wọ́n jọ ń gbé igi arábìnrin yìí wá ṣàkíyèsí tààrà.

0: ṣe ajá òyìnbó dára lóòótọ́ ó kà ti lè ṣọdẹ kàṣà tòwó kọ́ o lóòótọ́ wọn ò là ṣùgbọ́n wọn ò ṣagbe arákùnrin náà níṣẹ́ ọwọ́ tiẹ̀ lọ́wọ́ printing press ló ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì ni ìyá náà ń tà níbi ọrọ̀ ajé tiẹ̀ náà ìgbéyàwó wọn sì láyọ̀ nínú ṣùgbọ́n kàyéfì tó ń bẹ̀ẹ́ ni pé bọ̀dá ò lókun dàbí alára òṣà ìsàn ẹ má sì mí gbọ́ o béèrè bá deré òṣùpá béèrè bá deré ìmọ́lẹ̀ béèrè bá deré onísùnbá kan sọ́rí sùnbá wo ni náà bọ̀dá bá rí pé bákan wọ́n jẹ́ kó ti yé yín bọ̀dá ò lè gbé mọ̀mọ́ débẹ̀ tó mọ ẹ̀nìyẹn ilé èwo tún rèé ṣùgbọ́n ẹnu ẹ̀ náà ni wọ́n jọ wà bí ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni bọ̀dá torí wọn ó complain láàárọ̀ ọjọ́ kejì gbogbo ara ń ro àwọn ẹ̀kan ọ̀hún sì ní tí wọ́n bá yí pẹ́ jù kó má jẹ́ pé ẹnu ọ̀nà gan ni wọn ó ti padà torí wọn ó da tọwọ́ wọn lẹ́sẹ̀nu ọ̀nà tẹ́ máa fọwọ́rọ̀ yòókùn sọ́hún sọ́rí ẹ má bínú mo kàn ní ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ díẹ̀ kẹ́yìn bá mi fòye parí ìyókùn ni ẹ̀gbẹ́ tó bá ti dà lójú ọ̀nà ẹ máa fọwọ́ rọ sọ́hún ni pé ńbo la ní kó dúró bòdú náà wàá padà wá tán ẹ má bínú jèrè àwọn tọ́rọ̀ kan yóò yé wọn ju èmi lọ ilẹ̀ ìtùnú ọmọ nàìjíríà ẹ wá wọba oníṣẹ́ ara ṣe mọ̀ pé kò pẹ́ rárá nígbà tí ó fi wọ bí oṣù mẹ́fà oṣù méje tarábìnrin yìí kó sọ́dọ̀ ọkọ rẹ̀ bíi lọ́kọláya ṣe mọ̀ kó finú ṣòyún ṣá pẹ̀lú pé wọ́n ń fọwọ́ gbọ́n sí náà bàbá bá ń gbé sí sọ́rí ṣé bẹ́ẹ̀ náà ṣe máa ń pè é ó ní aláàjì ẹ ní lọ́wọ́ ó tiẹ̀ wí tẹ́lẹ̀ gan èmi mọ̀ gẹ̀mí gan mọ̀ pé mo ní lọ́wọ́ ọlọ́run ò kàn ní kó papọ̀ mo ń lọ́wọ́ díẹ̀ wọ́n bá ọmọ nàìjíríà ọ̀rọ̀ mi mò ń bábọ̀ yìí arábìnrin yìí finú ṣòyún ó sì fẹ̀yìn gbọ́mọpọ̀n òbímọ náà lọ́kùnrin kí la tún wí ó ti mú rìsọ́ọ̀tì wá ọ̀rọ̀ ti mú yẹ̀sì a máa fomi lò ó lọ bẹ́ẹ̀ náà ni nígbà tó tàkókò tó yẹ kí wọ́n yẹn ṣe àgbo jẹ́jẹ́ mọ̀ pé arábìnrin yìí ṣàkíyèsí wípé ṣíṣe ẹ̀kan sùn lọ ni baba tẹ́lẹ̀ baba ti wá di ṣe àbọ̀ dákú lọ kìí ṣe sùn lọ mọ́ báyìí wàhálà yìí pọ̀ wọ́n rèé lé ìwòsàn pẹ̀lú àwọn oògùn tí wọ́n kọ medication lọ́tún lọ́sìn kíní yóò improve dáadáa bọ̀dá bá ń wá ọ̀pá ẹ̀yìn jẹ̀dí a lọ àbí kí náà máa ń pè é a fa ọ̀kan yòókù gbà torí pé gbogbo àkókò yìí arábìnrin ti ṣàkíyèsí wípé níbi tí nǹkan burú dé ni pé tí bọ̀dá bá ṣe tán gbà míì gbogbo ohun tí yóò jáde lára gẹ́gẹ́ bí nǹkan ọmọkùnrin kò lè kún ìdérí bíà sọ́rí ìyẹn sì ẹ̀ tó ìdérí bíà bá wo àdé àfi bíi kí nǹkan kan tó ìyókùn dà kẹ́kàn ọ̀wá mọ́ wọ́n ń tẹ̀síwájú kíní bẹ̀rẹ̀ sí náà tẹ̀síwájú pẹ̀lú wọn lódì kódọ̀ ǹdì gbẹrẹfu tí bọ̀dá bá lọ tó bá bọ̀ kìí ṣe pé nǹkan ọmọkùnrin ò gbéra ẹ̀ má sì mí gbọ́ o yóò gbéra yóò dìde yóò nàró ṣùgbọ́n tó bá rìnrìn àjò omi kọ́ da tọwọ́ ẹ̀ sọ́hún ó ti lọ ní ọ̀bọ̀ orí ẹ̀ ó tún gbẹgbẹrẹfu ni màmá náà ó tún fọwọ́ sọ́hún pé àbọ̀ ó ti dà sí kò nǹkan kan ò lọ ọ̀hún máa ń làágùn jìnnà wọ́n fún wọ́n fún wọ́n tẹ nǹkan kan ò jáde mọ́ ẹjẹ wo ẹka ìpolówó ọjà náà kẹfì mumi díẹ kẹfì sinmi sí ti mo dágun lẹyìn náà ẹjẹ àlọ ẹka ìpolówó ọjà nígbà tí mo bá padà dé a máa tẹsíwájú ẹkú ìkàlẹ.
1: Lagilu FM 96.7.
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ maggi chicken flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ́lì sẹ́lẹ̀rì.
3: SELARIE salary.
2: bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ́sọ́ sí pẹ́ẹ́lì náà di salary ọyà lọ́pọ̀ ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ́lì turmeric.
4: TURMERIC
2: ẹ̀ka re pálí ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour kan fún yín.

0: ilẹ̀ JKJ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan, ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyọ̀. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan London Road Àkóbọ̀, ₦10 million péré ní ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Méjèèjì ló ní perimeter fencing, CCTV camera, drainage system, wood layout road, àti solar street lights. Ẹni ọba sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan náà, tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀díẹ̀, àárín oṣù mẹ́ta ni wọ́n gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited, tó wà ní Odò Oyo Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Maniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Pure Press Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o, by 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Sanwó-Olé Jésù, Bukola Beckers, Yetunde Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa ni BC 448 Taiwo Dare POP Fumi VOP Kemi Amadasu Adamilola Alabi. The convener is Kemi Robot. Nibi akanse ipade iyinponbele season 10 yi ni ka jo gbe ope fun Olorun. Kemi Robot l'Olorun fi iroyin ran. Ale Friday 19th June odun 2026 yi ni Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed. Eto abo to mu yeyo wa fun gbogbo eyan. O gba ori ayo leyin iyinponbele yi loruko Jesu. Be there. Be there.
2: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa ni mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò nìkan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kojúmọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
5: Miliki special. Ajá balẹ̀ tó tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí. Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìtọ́ni Ládìlú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílíṣì. Ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀.

0: ní ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
1: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
2: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù.
3: Ó wà bẹ́ẹ̀.
4: Ó dẹ̀ sílé gbùngàn ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
2: Ètò tó ń múlò dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.

dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ wà ńbẹ̀ pẹ̀lú wa. Badmus Babatunde olórí tìjani Fatima Ìṣọ̀lá kórè tàjú láti ìlú Ọ̀yọ́ aláàfin láàmú ẹni ọ̀lájí sẹ́sàfèjì sọ̀rọ̀ ìmẹ́sẹ̀sọ́lá dìgọ́ ládàrí olúwa tóbi lọ́ba adépẹ́jú alájà ìyá àbíjẹ́ ẹlẹ́gùsí ìyá mi dáadáa ìṣun tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa ìmìnà mustapha báwọn yẹn ṣe wà lójú òpó mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn ní ẹ̀gbà gbíbi tí mo bá ìṣẹ̀lẹ̀ yìí dé wàhálà tarábìnrin yìí dojúkọ rèé o.

0: ọdún àkọ́kọ́ kọjá ọmọ fẹsẹ̀ lélẹ̀ ọdún ẹ̀kejì tẹ̀lé ń lọ ọdún kẹta fún yẹn bẹ̀rẹ̀ sí pé ọ̀dọ́mọdébìnrin yìí wí pé àwọn kò ti fẹ̀ kan pẹ́ díẹ̀ tẹ́lẹ̀ alájà kọ̀díjà fọlákẹ́ adédìrìn káàbọ̀ sísítà mi gbogbo yẹkẹ tó pẹ́ mọ́ tẹ́ fi bímọ lé ọmọ ilé ìkílẹ̀ tó ń dúró wò àlàyé ọ̀rọ̀ òṣèṣe fáwọn yẹn bọ́rọ̀ ṣe rí wọ́n gbúrò àgbo kan wọ́n sáré bá wọn ṣe tí wọ́n kọ oògùn fún wọn wọ́n á sáré lọ rà á wọ́n bá lòmíì tó bá ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan wọ́n tún gbúrò ẹ̀ mọ́ láàrin ọdún kan tí wàhálà kíre ajá mú ìbáta adédọyìn sísà mi dáadáa ẹ má jẹ́ ń tẹ̀yìn ọmọ nàìjíríà lẹ́yìn ọdún karùn-ún tí wọ́n ti bí àkọ́bí ọlọ́run tún gbàdúrà ọmọdébìnrin tó finú ṣòyún àwọn kan ń bayọ àwọn kan ń bu ti pẹ́ jù gbẹ̀ngà fíìsì káàbọ̀ arábìnrin yìí kúnlẹ̀ lọ́jọ́ ìkúnlẹ̀ orúkún ọ̀tún kúnlẹ̀ ò fi tòsí dìde ó foyún náà ò fi bí ọmọbìnrin làǹtìlanti wọ́n tún bá wọn yọ̀ pé kò sẹ́kẹta ọmọ mọ́ ṣùgbọ́n gbogbo àkókò yìí báwọn èèyàn ṣe ń bá wọn yọ̀ tínú wọn ń dùn arábìnrin ló mọ ohun tó là kọjá láàrin ọdún márùn-ún yìí kóyún mi ò tó padà dé àti pé bẹ́ẹ̀ ni ìrònú pé ṣé bá a ṣe máa bá a lọ rèé nígbà wo wa la wá jẹ̀gbádùn gbéyàwó gan-an wàhálà máa wà o àìsàn burúkú àtẹ̀yí tí ò gbóògùn àtẹ̀yí tí ò rí gbóògùn ìṣẹ̀dá máfìkan ṣe wá ń bẹ̀ nínú ayé kẹ́ ẹ ṣàmì kẹ́ ẹ gbé tó àmì mi tọmọtọmọ alhaji abisola ìyá mi kò kì í yín o rò jù báyìí lọ ọmọbìnrin tó jọmọ ẹlẹ́ẹ̀kejì yìí ń fẹsẹ̀ lílẹ̀ ò fẹsẹ̀ lílẹ̀ ló bá rí ọkọ̀ arábìnrin yìí díẹ̀ kò lè lọ ibi iṣẹ́ ń jọ́ náà lè ń porí ń fọ̀ òun kí ló ṣẹlẹ̀ àbí kí ló tó bẹ́ẹ̀ ẹ mògì díẹ̀ kẹ́ ẹ lògun oníhóró yìí ara yín fẹ́sinmi nìyẹn fara lílẹ̀ ká tó gbà tí ẹ wọ bí aago mẹ́sàn-án arákùnrin ti bẹ̀rẹ̀ sí la oògùn tó lé mọ́ arábìnrin náà ò lè lọ ṣọ́ọ̀bù mọ́ lọ bá wò ó wípé sọ̀rọ̀ bá dà báyìí ó dàbí pé ohun tó yẹ kó kàn náà ni pé ilé ìwòsàn yá ó ké sọ̀rọ̀ rẹ̀ tó ní mọ́tò kó wá ran òun lọ́wọ́ láti bóun gbé ara ọkọ̀ òun lọ sílé ìwòsàn ọmọ nàìjíríà wọn ò tí ì dé ilé ìwòsàn arákùnrin fi mímí ìkẹyìn ó kú fínfín o ẹlẹ́ran túkùn irú àìsàn kíre ó tún da arábìnrin yìí sẹ́jọ́ wẹ́wẹ́ pé ńgbà òní nǹkan tí ń ṣe tó bùn ó sì lọ bí iṣẹ́ ń jẹ ta ṣíbírọ̀lẹ́ àná tán dé lọ lórí ń fọ́ àwọn ó fẹ́ rẹ àwọn ohun tó ń kó kalẹ̀ rèé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ yóò tún dìde ń sùn ni àlẹ́ran ẹlẹ́ran ti túkùn aájì mọ́rùfà tọ́ba láti lu gbọ́ ọ̀rẹ́ káàbọ̀ sórí ètò fàtáì ajára àti ọlábísìmọ̀ kìyìn ìyá mi ẹ ṣe tẹ wà ńbẹ pẹ̀lú mi ọmọ nàìjíríà àwàdà ni wọ́n pè ó bó ṣe ni pé arákùnrin ìdàgbèrè fáyé rèé lẹ́rù ojú méjì bá di tẹ̀dẹ̀ kan ṣoṣo ẹ̀rọ ojú mẹ́rin bá kun tèèyàn méjì pé ó bá kun tojú méjì péré arábìnrin kó àwọn ọmọ rẹ̀ mọ́ra nígbà tó pẹ́ lẹ́yìn ìgbà tán ṣòkú tán tó parí opó làwọn ẹbí bá pé pé bó ti dánú ẹbí àwọn àbúrò ọkọ rẹ rèé wọn àyò aṣu lópó tàbí kó gbà kó sú ẹ lópó tóra àfẹ́ kó fẹ́ bí yìí lẹ̀ ṣe sì mọ̀ pé ìyàwó mọ̀ wípé òun ju ọkọ gan lọ ká tó wá sọ pàbúrò rẹ̀ yóò kọjá bó ti yẹ arábìnrin yìí gbọn tipápá òun yọ̀ǹda àwọn ẹbí tó forí korí pé bóyá kò fàbúrò ọ̀dà ẹ̀gbọ́n ọkọ rẹ̀ rèé òun ọ̀kan kàwé dàbí alára ni ṣùgbọ́n ojú ọkọ rẹ̀ wọ́ yá mú mọ́ra mú mọ́ra ọ̀dà púpọ̀ nú ẹbí ju kò fẹ́ bí yìí sílẹ̀ lọ kì í ṣe páwa náà nífẹ̀ẹ́ sí ká sọ ẹ mọ́lẹ̀ ṣùgbọ́n ó ti dáa ju arábìnrin tó ní rárá kí làwíjàre rẹ kò sẹ́ni tó wọ́n fẹ́ lónìí tí ò ní bèrè kóhun náà bímọ kan bàbá ẹyọ kan àbí méjì fún un náà tóun bá sì ti bímọ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọmọ tóun fi bí fún yẹn ni ó kùn tí ó jẹ́ ààyò rẹ̀ àwọn tóun ti bí fòkú ọ̀run ó dọmọ step children ẹ má bínú ọjà re ẹ bá mi rọ grammar ń dáadáa ṣebí step father wà step mother náà dẹ̀ wà kí ló wá burú mi. òun ò fẹ́ kẹ́nìkan ó fi gbá gbá ọmọ tòun lórí débi pé oku orun le ma binu sohun ohun ni fe baba won koja be ti o ba wa si baba won laimo e je ko won kuku da fe sori awon mo ko won toju won to n ba wa si won dagba ti won da aye won to ba wa yonda fun ngba na ahan sugbon la ko yi e jo won moju ta won mo tohun awon ebi tun won tun miri won gba n to wi iya re ategbon re na gba si le nugba ta won na gbo pe ngbo o kala yo se fun won won feti ife gba arabirin n toju awon me o pada senu shop re nkan tun lo boyi to ati bo se ye omo nigeria iye egbon pari iwe giga so sise ijoba oni rara ise ti baba awon se lowo te lojo fi de omo pada si die ori ise na ehun pupo printing press on fe pada senu e omo nigeria arakunrin ma pada senu se baba re o si so ma won ore baba re to nse ru ise yi won fi lese le na ohun tenu e aburo na ma kawe pari leyin igba ta buro pari iwe e ti sobirin o te je pe to eko e ya daada nigba to pari eko bi omo odun 24 si 25 lo pari eko re papa ohun fe ise nto ni ma re so fun pe ohun mo enikan to le ran won lowo ma lagu jina ro pada ye nju bayi lo mo nigeria ya re pe awon to mo se mo ko ro ti doro connection lorilede yi loni ehn mo ba omode birin yi wa ise si le ise kan o si nsise nbe oruko bo be yen na laye mo so pe mi oni dako enikeni gege bi adehun ta se farabirin ngba ta jo nsoro omode yi pada wole ise yi sugbon adugbo ti won gbe ni gboro ko jina sibi ti won ri ise si se wa ri le se ohun won wa ni accommodation facility lati fi ran awon osise won tona baji lowo won ko block kan to se wi pe ibe la awon osise ti o ba ise gba se ma n fara pamo si won le je meji nu yara won le je meta won pa omode birin si marketing department torenu e muri e bayi pere pere pere pere eh e ba nra e ti ma won e ba mi ra enu e mu die kan die bayi marketing lower sugbon tori pe ile re jina sibi to nise si won fun ni yara kan ateni kan pe kun o dijo ma gbe lobirin akegbe re won de sese fa won yoku na niyan te lomi ba sese odun kan to ti kowo jo o le gba le sadugbo be sadugbo le ise won be sugbon fodo akoko yen na won ati e yonda fun won ara o fi tu won ninu le ise yi na lo ga kan oga wa nbe to ga yi na nko se to ga yi na gbe le ise yi lati supervise awon to nsise atawon to nse de atawon to nse night quarters ti won na wa pelu bo mode ise ja baba lenu ise ase oju oga ti wa lara omode igba o ni talent wo leleyi omo nirawo 16 ore to ba kiri oja lo won atafara wara wara gla ki lo de ta ni lo mo daada yi pe ke wo le to duro daada fi go 8 ni abi 9 won ni 8 ni o be yogo loju ke wo daada 8 ni abi un ti mo so oye yin ara ni yaya lati lu isin kaabo brother mi yo dara fun nu aye ere nbe ni bi si asekara ma ga lo ninu aye ti bere na niyan o ti si niyan congratulations o wa fi se ise nkan re ateni ko kan wa na omo nigeria tori ijoba akoko oga gbe sumo omode yi omo na o gbe sa se mo pe aka yin so jakara la ko fun ya re boya ogun to ja iya ko won ba tun ja ohun na mo o ja de fun gba akoko o ja de fun gba ikeji je mo pe ngba ti won pada de leki to ma lo bi osu kan leyin gba na omode imu resort wa boga wole ti oga re bayi kan sa bayi ka wori sa ma binu la un foga re pe kini ojo kini ana o do hun o oga o le deny tori wi pe oga ri pe ohun ba omo ilo didi ha nkan se ya ama se nkan o oh my god ko ma ti je ko ti ya da baun ohun na ko kile ro pe yo sele tele oga kile expect ara gbe kan ara ti o riru e ri
1: ah okay erun ba nitori pe ni yawo le o se nkan kan ti o lo ki ma bo ki mi le se le keji ebi o ni problem abi se yen fe muru yin yoju sawon obi to ba biru ohun lomo ki won lohun o le yen nu aye ni e fo kan ba le o jare ko da to n ba lo le weekend won la so fun mommy ohun ah ibe ni won to be kon ni koraro sa wo omode yi pe ah sugbon ko le da lebi ni olaji oro re mo gaji odo ti a imule oluwa to bi fadare le mo gaji to bi lo ba gba fun etan patapata abi nti mo so oye rusi da buruku omo nigeria geke bi oro ti mo nba bo won le igbera o pada lo sodo mama re Fupo ya re joko lokun ose. Mommy. Omo ba kawe to ba pari iwe etan. To si nise lowo to je se alalubarika. Ki lokun. Mama re ni oko alalubarika ni. O ni e ku orire congratulations mami. Oko alalubarika ti wa de bayi. O tun de lasan. Omo yi te nwo yo tun ti loyun. Ah ah. Pelu oko alalubarika ni o ni be ni. Ko da o ti wa nu oyun ba ku se wa pelu yin yi. O ti so fe n to lo yun ni bed ko da won ti ah ah o da ta lo n to hun ani alalubarika okun ni se ri tinu yin o dun se re ti ojo te mu mi lo sile ise yen ati ore yin to mu wa lo se ri oga ti won family lowo yen te ki yen oga yen gangan ni iya ba pariwo to ala kire won mi e ma so bi oro yen dun yin kin tin lori e so dun ni abodun mo yin se to ko tin ni yawo le no e ma ah ya e wo ya gba ah so won wa kere ni ah se be ni le so wi pe se en ba ti kawe ton to de ni se lowo ko alalubarika lo kan so mo kunrin o wa da to ni sawun yen so fin pe ki so mo luabi eyan ni e wo won mi e ma je kin paro fun jo temi ti wole se yen mo luabi eyan pon bele ni won won dagon won ma nowo mama e sa un wo aba nu oju enu ma se yonu aduke oro ori bayi o ti mo ro pe ka se tele ni pe ka rin si ka se wa de ah o te so niyan ka ma lagun ji ni omo nigeria iya re lohun o lo praise to ba lo se to tele ko pada wa sugbon ko ma so fe ni kankan mo o ta won o fi pray tan nigba to se to tele ma pe omo yi pada sodo iya re iya re ni congratulations lo na won bo un praise won permissioner won loko lo fe oloriri okunrin ni looto won ipe ni ya kan to wa nbe ni pe o ba ti ma ti iloyun fun to saju ni pe ni ya yo kan to wa nbe e mo mi ki la ma wa se e won ta won ogun eju ati ni pe je ka moyun yi kuro nbe ka wa pale pale mo bo ti se gbe yawo ka mojo fun e leyin igba na ma fe won lokunrin oloriri okunrin alalubarika ni ti o ba ikale ti o mo iba gboju oke o fe ti igbo gboro mama re omo bi kan won o seyun ri ko da won o loyun le bi o po won seyun ri o bi won na le gba waju iya re ni ki se ewo omo nigeria oro e ko pon bi oro ye ba mi da se ri bi nkan ti loju mo won lowo tun lo pe o dara fun e omo nigeria mama le na lo mu si waju won de bi won o ti se la koko won ni no go area won tun te si waju pe won mo se nbi ni won de bi elekeji no go area won de bi eleketa awon yen lo wa laun pe mama melo le bi so won po repete mo ni won po won po lowo wa eh ko da ti won ba po te ba gun eju ati seyin fo mode yi e padanu ngan nibi toyun re wa yi won gbodo fowo kan ko da oko re gbodo ba ni basepo ti o fi dojo ikunle eya file jeje bi oyun yi wa o gegere ni te yen ba gun eju po won fe mu kuro yo mu emi won de yi lo ya bu sekun garagada lo mo ba tun re ni pe no problem won me ma gbadura ni pe ma so kale layo o wa won mama temi ni ma mi ru layo won de so layo na ma ru layo ma so ah tan pato buruku fun e ma binu ojare akinwale abiola akinwale abosede sister mi yo dara fun ejere o lo pari bayi nkan se omo nigeria ke le lanfani ati ba mi dati won pada sile won ti ri poyun osi to osese odomode yi pada senu ise re nigba to wo bi se laarin ose o lo sodo ga o lo fi to oga leti o re ti mommy ga so pe ka lo ti e lo mu kuro ṣugbọn preventure nigba ta won ma de be ona meta ototo na lo o lo to je ko mommy mu kuro na da a je farabale lo won ni ko se se ma fo ma kan lo mo yen omo logo lo nbo laye won le pa na rawo re agbara kini kan o le te ja wa la wa di enu ara kun ni e tun mi kan le pe ah mi oro wa de do yi ko si wahala after all kin lo ni after all na ni ko si wahala mo pe after all ko si wahala ase oro n ba mo ko mo ro bo e je nse mi mu die na e ti gboro mu mi bi oro de do yi awon eyan ma ju yan ko lati nu le pe ah waju mu kale omo bile niki omo ibile apata pa ara ti kalara re gbamu ba mi ti ani ikai ma npe ni jigi eyi ti awon agbagba fi kun pe emi redo oni ba je baba niki na lo nje gbugbu awon ruko ti mo kale lohun e ma binu mo kan ya lodo ti fere jogiri jere o ma sele pa dada oh my god omo Nigeria ki ma laagun yin na ju bo ti ye lo nayi gba to pe die sa arakun yi onda omobirin yi ohun na ko lo office re kaluku ba ti ye lo e kaluku mi kanle aseyin wa aseyin bo ni nkan bi ose meji leyin igba na ninu ile ti mama yi n gbe lomo okunrin wa omo yi lo sadedede labiti bi ise lo ba baya re nibi to ti npo kaka to po kan lenu pe ki lo sele afi kabakabakaba ile wo san ya nipa ti o wo le tawon dokita sayewo tan won ni ya re gbe nkan je ni sugbon ope feledua wi pe eledu ma re tete do la emi re o ti ipeju to gbe nkan je tomo re fi wole won ni ka lo peju be lo ba ti ba ogbo to nbe ninu re je substances yen lagbara po awon chemical buruku ni lomo babu ya re lese so lori bed bo pe won mi ki lo sele ya lo pa buru re ko je ma bo buru na se de lo koju si ya re pe ki lo sele mommy se nitori kini se nitori wi pe ohun so fun pe ohun loyun a ki lo wa buru nbe na o se nitori pe o je married man se yo fe married man ni e mommy mi like mi tan se abi nkan ti e wa nbe bi nkan mi wa nbe ni yo ma soro ekun lo ma sun leyin ore yin won ti jeji madam mama pada sile awon omo re sugbon polo nkan to nbe lenu mama yi ti ma wi tawon omo re o ba si nbe ni pe eyin awere o ya ju oju awere lo asiri yo ni tu loju tohun kini wahala asiri na e ba nka lo omo Nigeria mo nbo nkan be mewa nbe nu aye.

0: In your own room, I'm a doing lower fairly fairly. A ṣe gbogbo akoko gba ti ọkọ arabirin fi n be ninu aye lẹyin ọmọ akọkọ ti ipenija wa fun won ti nkan ọmọkunrin o ṣe daada mo tabi ki n so pe omi ti ma wa lati nu nkan ọmọkunrin o jade mo arabirin fi oro o fi oro lo ore re kan pe bawo lohun ti rin laaro ojo nbo lohun ti yan yi ore re gba ni mo re pe ko foko ile ko tesi waju ha nijo wo lohun o tun ri mi ki lohun o wi fo mo ara aye leyin omo kan se ta won ori je ni aba won ori mu lohun o ka lese tabi lesun farakunrin ye iye oni se so saye abi ko hun tun na asiri re pe nkan omokunrin o wa na eleyin o buru ju e ki lohun o wa so po se fohun to hun fi ko le ohun atore e ba jo fi ikun lokun won fo kan keji ore e gba niyanju pe ko padi e ni se o ke budget ngba mi won ma pa won ma n padi budget budget orilede bi mi ma wa padded ngba mi na dogbon si ja won dogbon si ja won de na pe fun bebi ifi nkan kan se yan bo ba se gas bi o si se gas o lomo ati e ja se ndia de na pe fun na lord na wo on se tani n toko re oni wa yo wa yo kun ko fi kun ni ko fi kun lati ta wa eyi lo fa gbogbo ki arakunrin yi arabirin yi o gba fun kan ninu awon customer re ti ma ra oja lodo re iyen na tun kere si lojo ori sugbon ko sade ohun pa won o fe ra awon tan iyen ko ni wahala ohun ti ori nu le ni fi abi ohun ti mo so oye yin a se gbogbo akoko gba ti won jo nlajo se po yi leyin bi odun keta odun kerin tarabirin ti n ba wahala bo koko re o le se daada mo ti arin odun kan to na se gboro won rira tarakunrin ye dada ni waye ase oyun elekeji ase ba ko loni ita lo ti wale won ka sorry won we e ma binu ojare isayo ni pede e ri ke wa nbe nu aye ah princess akan ti adanla o ma tojo meta le sister mi ola loye florence opeye mi le lupon omo ti yani e ka bo sori eto e ri po lagbara po niki mu rowo yin o abi won ti mo so oye acharakunrin jokini ana asohun lo dase oyun elekeji sugbon ati fi fun baba tin be nu ile ewu to tun wa wa nbe ni pe arabirin yo se mistake so farakunrin eri pe ohun loyun fun ko so ko jewo ko ti e je omo ehn adua ti gba nu ile na ni won fi saarin ohun atore re abi ohun ti mo so oye yin ore fo oke pe bi ohun ta n wi fun eni yen o de ko fe ma gora e o de fe le ran bi eru e se bi ohun to na lo ti pada ni yi won se n ba bo re to fi di pe won so kale layo leyin gbo mo tun ese omo tun lele tan won tun bere si ni ajo won orupo lohun fara mo keta ni abi eyan o ti eye n bo se waye to fi je pori meji na won de duro sugbon arabirin yin ni gbo ti pe ta won omo ohun ti n dagba lohun ti jawo n bi palapala tori pe ohun ropo mo tohun na ti n dagba na nje won pada gboro ba orin irun ni ajo bayi o ti di eku ojo meta eku ati se wa mo pe okunrin jokini ana yen lohun mu omo ohun leyin tohun lo mu ba pe ko bo ohun wa se fo bo ohun nibi tohun wa nibi to arakunrin yi wa okunrin ni lo si ba wa se fun kaye fi bere o okunrin ti won lo mu ba to ba won wa se yi ohun na lo pada ko enu ofe si omo ti arabirin yi mu wa abi ohun ti mo so ti iye e mo to wa ninu e ni pe ase omo ti won loyun fun ti won o jewo pa won ti loyun omo yen na lo n pada ko enu ofe si tohun na pada fun loyun sugar ja laamo laamo sugar ja gbogbo eyan ba ti e wa mo tele thank you so much princess tawakata danla mo dupe o gbogbo eyan ba mo tenikan o ba mo arabirin yin mo wi pe baba lo pada fomo re loyun ah imo to wa nbe gan re bawo ni ko won o ti ni yin omo Nigeria se ko won wa pada sodo e bi oko ohun ko hun lo je fun won pe eyo kan tin inu awon omo mejeji to ku orun fi ile o ekeji yi to jaburo oto ni baba ati e abi ko won wa pe baba pe to njo je mo po omo to fun loyun omo to hun loyun re fun eni omo e na lo fun loyun o oyun lo si di ariku taku ti won ni won fe se to ni won gbodo seun yi yeah oto karabirin yo gbe nkan je looto ogbe okan ateri okan osi je o gbadun aye re mo wahala re idire to je ko won wo pe oju awere abi eyin awere yo sanju oju awere lo to se pa fe papo ko ropo ko fokun eje ko fa ajale kan na eya ko ma lo yanju yokun lohun ba se ri o ba ti e ti to won ti ku lori ile tan eri okan osi je o gbadun ko wa ken to le soro yi fun lo ba wa sare pepe to atokun ohun ojuri e dakun e saanu mi se ba ngbe fomo nigeria kan ran un lowo ohun ti da o ti ju agbo ohun lo bayi ohun omo bi to ohun fe gbe igba bawo lohun se le seru oro yi tani ko ohun o pe tani ko ohun o jewo fun ohun ba lohun fe se loku oru lojo ale ojo okan ko da ojo osan igan mi ohun ogbe mo gbogbo gba to ohun foju kan mo ilohun ri pe ohun se elede ohun se laye ohun se lorun somo ni ko won pe kale ni pe to baba re lo loyun fun o aba won ebi oko ohun ni ko won so fun pe yokan lomo tin ekeji ta ni won ti ni abarakunrin to ohun lomo gan ni ko won so fun pe to oyun ojo kini ana ohun o so fun eni ohun loyun fun e o omo ohun lo de fun loyun fura re yi abi bawo la ti seru eleyi e ri ko rita meta ti damu alejo re olayin ka olayira kaabo ebi gan gbadun won bi to wa won ile bobo master baba baby iku oni pa awon omo na lagbare iledumare ku toju awon eyan mi o dupe lowo e okun olale ti omo mi alalbarika yo dara fun e o seto wa nbe pelu mi oro re o gbogbo omo nigeria iseju mokanla meji la tokun yi e je nfi si oju opo le kikalu ko bere si dasi orita merin ti damu alejo leleti ku orita meta o ti di orita merin ti damu alejo ibo ni agberu oro bayi gba ni papa papo kokolopo eyan o fe dasi eni oro kan be loju opo e ri pe mi o dako eni ken lata aro ti mo ti n boro yibo tori adehun ta se fura ni pe a si ni daruko yin eyin ni ke wa bere si pe wole ni papa papo ohun to arabirin ba le se lori oro to n be le o to wa di pe won pada sodo oluwa tobi loba fadare ohun na wa so tenu emi to ba ri ru oro bayi ko hello e kuro le o e kuro le
1: ama kuro le
0: ti yin o ni baje sa
1: baba mi opo yemi lati ni seyin
0: baba mi e foju seyin wo oro tin bele yi
1: emi ma ko kejegbe o
0: o fe o ku lo kejegbe oro nla ni baba mi ami eledumare
1: nke teyan ba se loni
0: ti o di wahala lola ko sa ru daada oluwa o ha
1: o di series ni gugu e ti pupo bayi
0: o goda o foju po patapata
1: ko ti si le ko sai be
0: e
1: je wo na ni
0: fun tani
1: o ti ba lohun ki pa mo ba do je wa ni pada e pada re si tani
0: tani ko je wo fun nu won tani ko je wo fun
1: gbogbo won na ni
0: ko pe bi oko ejo
1: ko je wo fun e bi oko bi omo ni oni mo
0: ah
1: gbogbo won pada mo na ni
0: ko pe gbo ejo ko ha
1: je wo ni ko pe ejo ko ko to ke bayi bayi bayi le sere ti ba lohun ki pa won je pada tun na ni o
0: ti ba se po na yin ji ba nijo ti o ba je wo yin gan ni ko pe ke ran lowo lori ah oro re ero ekon be nu oro ti baba yi so pe mu kalu ko ba se loni ti o di wahala lola je aro daada tori pe iyan ogun odun a ma pada joni lowo fele hello e kuro le
2: hello
0: e role hello ma
2: e kuro le
0: e kuro le
2: ya ko di ja lati nisin
0: ya wa o ye da si
2: cherry nko ti mi fe
0: so e so
2: iyan ku
0: e se mama mi
2: cherry pe e se pe ka fi mi o fi te fi si bo mi ni lati so se ri pe tolorun ba n pa wa lase nkan kan to le ara wa ni
0: hmm
2: o fi te ba se se ra yin te koko se afihan
0: hmm
2: ara yin lodo awon obi yin se won pe aburu be awon aburu to ma dina re ni oni gugu le so to e pe ni yen ti o mo mo yen lo si bi pe o pe ni lodo bi e pe mo fe se ni
0: eh
2: o se sapate ni se wo ko ti
0: e ku la kaye
2: le
0: koko yo ti wona ti o fi pin won ni ya
2: bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ láwọn ibì kan dáadáa àwọn ìbìdún ìbìdàpọ̀ yẹn àwọn ọmọ burúkú tán bí nìyẹn.
0: Kò tiẹ̀ sí gbogbo wọn orúkọ Yorùbá nìyẹn. Bẹ́ẹ̀ ni orúkọ Yorùbá ni máa ń sọ orúkọ wọn olálùbáríkà ni àwọn ọmọ ilé ló ń jẹ́ bẹ́ẹ̀.
2: Ẹ̀kọ́ ni fún kálukú pé bí ìsìlámù ṣe jẹ́ sí àlàáfíà ni tó bá ti pèsè ọlọ́mọ fórí ara ẹ̀ ni. Ṣé wá rí tíyà ó yẹ kó mú ọmọ kò wá sí ló ṣe fẹ́ burú àṣírí tó bá kí pamọ́ táwọn ọmọ bá ti ń dàgbà kéèyàn tètè sọ fún wọn ó yẹ kán mọ tó bá yẹ kán mọ̀ ọmọ rẹ ọmọ yẹn ó yẹ kó sọ fún bàbá tó rí yẹn nǹkan báyìí ni àṣírí yẹn kó má wulẹ̀ parẹ́ kó tètè pe àwọn ọmọ ẹ̀ wọ́n rí pa ìyá wọn ni ó ṣàṣírí fún wọn
0: ṣáàzì
2: tó bá parẹ́ ó máa tún jẹ nọ́ńsẹ́ǹsì ìyá kò mọ wulẹ̀ jẹ̀bi
0: ikú ọ̀ lọ́dọ̀ ọlọ́run yóò tún nọ́ńsẹ́ǹsì ìyá ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó ń dúró dé
2: amẹ́ríkà yà.
0: Kí ló dé ìyá kan náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mú yìí tó. Bó ṣe wù mí kí n máa bá àwọn yẹn ka èrò ọkàn àwọn tó wà lójú òpó. Abiola Akinwale Abosede. Ọ̀nà the best ni kó lọ jẹ́wọ́ fún àwọn fámílì ọkọ rẹ̀. Àti arákùnrin yẹn náà. Òun wọ ló lóyún wọ lọ fọmọ rẹ lóyún o ìwo ló ń dún ni. Ẹ̀lò ẹ̀lò ta ló wà ń bẹ̀ kúrọ̀ lẹ́ o. Ẹ̀lò. Kàn ṣe mo ti ríbi tí n kan.
2: Ẹ̀lò ẹ̀lò.
0: Ẹ̀lò ẹ̀lò.
2: Ẹ kú ètò.
0: Ìyá wa. Ìyá mi jẹ lẹ́gùn sí. Àmì àṣẹ ìdùnnú
2: rẹ ti sí náà.
0: Ẹ̀yin àgbà sọ bẹ́ẹ̀ o.
2: Ìyá náà di. Bàbá náà sì lẹ́ di. Ìyá tó mọ̀ tó tó kí lẹ́yìn fún gbígbé oyún òun fún. Bàbá náà sì rè ọ̀tọ̀ bàbá náà lóyún rẹ̀ òun ọmọ pé ọmọ ibà máa wọn ni. Ọdún yẹ ká tẹ̀.
0: Àsoko tó sọ sọ́jà ara alẹ́ ni wọ́n padà bá. Káì.
2: Wàhálà ni. Ọmọ náà lè mú sí. Ibo di mẹ́ta ni.
0: Yóò di mẹ́ta ni.
2: Ọmọ náà ti lọ. Ọmọ fún ìwé kọ́ sọ rẹ. Ọmọ ti bẹ́ẹ̀ fi ìwé kọ́ ẹyọ rẹ. Ọmọ náà tán.
0: Kó bí àkọ́bí fún bàbá ẹ̀ kó wá lọ tẹ̀síwájú rìnrìn àjò ayé ẹ̀.
2: Àìmọ ìyá wọn ní sẹ́yìn nígbà láti mọ̀ ní kọ́ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ ní kọ́ ní sẹ́yìn kọ́
0: òṣìṣẹ́
2: tiẹ̀ kó bí ìyá bẹ́ẹ̀ nígbà ọlọ́sẹ̀ tó yóò ṣe léṣe
0: kó tẹ̀síwájú.
2: Kí ìyá rẹ̀ ìfẹ́ omi àwọn mọ́ra ó sọ rẹ̀ bí àkọ̀rọ̀ mẹ́rin ọ̀tá
0: tí yóò ní bàjẹ́ ìyá mi mú dúpẹ́ ẹ kú làákàyè. Ẹ ṣe ojú òní tì yín kàsà. Ẹ̀lò ká wàá mà níyẹn o ẹ ṣeun tí yín ò ní bàjẹ́. Olúwa mà ní o ẹ̀rọ pọ́ lágbàá pọ̀.
3: Ọ̀rọ̀ wo ni dàrú bí ọkọ̀ tó fo táìmì.
0: Àmì àṣẹ ìdùnnú rẹ̀.
3: Ọmọ ti ń jẹtọ lọ́hùn.
0: Ẹ ṣeun.
3: Tẹ́rí àwọn ọ̀rọ̀ kan ń bẹ. Ò nídìí pé kíní wọ́n lè lù yàn pa lórí ẹ̀. Kẹ́yìn mọ̀kulẹ̀ dálẹ̀ rárá. O ní.
0: Tó.
3: Torí sẹ́rí irú eléyìí ò ṣẹlẹ̀ rí.
0: Àǹdẹ́.
3: Àkàfẹ́ máa ń fi gbéra wá mọ́ra ni. Ẹlòmíì ò mọ gbọ́ báyìí yóò wá máa jìnnú pé.
0: Nǹkan ti ṣe yóò máa jìnnú káì. Kára.
3: Mú ọ̀pọ̀lọpọ̀ lára débi pé ọ̀pọ̀lọpọ̀ kan mú mọ́ra ni. Pé wọn a ti ń gbọ́. O ní tí n bẹnu ilé ẹlòmíì báyìí.
0: Ẹjọ́ ń bẹ lọ́run tá a rò tara ni.
3: Sẹ́rí ẹni tí ẹ̀kún ọkọ̀ mú lọ́wọ́. Tó dárí wo ti ẹ̀pá sí inú ayé ń bì kó sì kú ni o. Ìṣẹ̀kún ọkọ̀ mẹ́lòmíì lọ́wọ́ ní mú lẹ́sẹ̀.
0: Kí
3: o sáré ti ń pariwo.
0: Kò ayiwo ti ọ̀padà sáyé mọ́.
3: Kò já sáyé.
0: Ìyá yẹn.
3: Ọlẹ́ náà fẹ́ fi ó fẹ́ má ṣeré kó pò mọ́lẹ̀ àmọ́ rọ́.
0: Báwo
3: ni kíni ojú ẹ ní òṣè.
0: Kíni kárábìnrin yóò wá ṣe báyìí.
3: Mo gbọ́dọ̀ sọ̀rọ̀.
0: Aláì
3: ìṣe pé láti rí nìyẹn.
0: Kó máa run mọ́ra náà ni.
3: Ó máa run mọ́ra tí èkú aṣáfúlá o. Amẹ́kọ̀ọ́ ń bẹ́ńbẹ̀ fún gbogbo ọkùnrin àtobìnrin. Ká mú ti wá ń bẹ̀ ni.
0: Tí yóò ní bàjẹ́.
3: Ọlọ́run ọba mo fi ṣe máa ń rún ọmọ wa lára kọ̀ọ̀kan. Tábà lò fẹ̀fẹ̀rẹ̀ dàlù ni wá. O mọ̀ bí tí ọgbà yọ sí wa yọ lẹ̀ mọ́ wa pa.
0: Káàsà ó jọ tiẹ̀ sínú. Mo dúpẹ́ olúwa tóbi lọ́ba ọ̀rọ̀ dé mò ń bọ̀.
4: It's my maestro on the beat, baby.
0: Oh, yo, ma bolodo ti nani kwa kwa kwa tuli muri pia koko nyeti. Oro riwa fa unye ni mora bi oyu olufi woro to nbe leyi.
5: Ogbenu
0: tan ile o
5: kira
0: I kan se
5: ah to gbogbo eyan ara le aku eti gbo wa amoran temi ni won ba fere jogi ni wipe o di sonu eku
0: alumora
5: ko ma gbe lo be sugbon ko wa ko mo bo se ma lo ete obirin to tin lo bo lakoko lati fi gba oyun lati fi loyun omo yen ete yen na la tun wa lo another method to ba ni lati make sure pe leyin to ba ti bimo eyo kan yen kan tuka
0: le to ba ti bimo eyo kan yen fun baba e tan
5: be ni kan tuka
0: ki o tesi waju sugbon lokan re yo mo ko baba re lo bimo fun
5: be ni
0: ke ohun ni yale omo ohun ni yawo enikan na lo si jo kasa
6: mi e ma yo nu si mi
0: enikan tu re poro nla re wa to bi lo ba o tun tele omo ba Musa pe ah ah
6: be ni ba yanu si mi o
0: won kan si ni ya beje elegusi atawon yen wa kan won ni ko jewo ni o ko ile ko ja pe ma kan fa sobo kini n to da o yen ju o to lo hello ba mi lu e ka le ma boya pe ti won gbagbe lori eto tele re yes ma
7: tori amara ti ma da aladun
0: e seun
7: oni de ko mi to ba sele ọgbọ́n òdìdí láìsókùn
0: láìsókùn bẹ́ẹ̀ ni yàwá
7: kó rọra fi mọ́ra bẹ́ẹ̀ ni kó má jẹ́ kọmọ yẹn mọ̀ rárá tó bá wá bí ọmọ yẹn tán
0: tó
7: ọgbọ́n tá a fi ń pe kú sí ẹ̀jẹ̀ òyọ lára ẹ̀ pọ̀ tí ìyá yẹn wá gbé ìgbésẹ̀ ọlọ́run lọ́ra ẹ̀ yẹn
0: àmì
7: ó gbé ìgbésẹ̀ bí ọmọ ọkọ mi n tó máa ṣe nìyẹn o
0: tí yín ò ní bàjẹ́
7: ó ní tó bá sọ fọ́mọ òkú á di púpọ̀
0: òkú á fẹ́ di púpọ̀
7: tọ́tọ́ ṣe sọ náà nìyẹn wípé kò sí àṣírí o òkú àṣegbé o
0: àṣepamọ́ ló wà tí yín ò ní bàjẹ́ mo dúpẹ́ ìyá mo dúpẹ́ gan ṣeun tí yín ò ní bàjẹ́ ṣeun gan ó yá olúwa tóbi lọ́ba.
5: Mo ní tó bá yẹ pé ó bá sọ fún àwọn tó ní kó sọ tó bá sọ fún ẹbí ọkọ iyì tó ní akọ́kọ́ jábọ́ tó bá sọ tó ọmọ bá gbọ́ àkọ́bí tẹ̀rò pé bóyá àṣírí bò òun náà fẹ́ má rí o ó ti tání ṣe méjì àkọ́bí yẹn iyì ọmọ kejì náà sì rèé ó wà nípò ẹlẹgẹ́ àkọ́kọ́ tí ò bá ti ẹ̀bínú parẹ́ ó lè lọ ní èrò burúkú láti pàyà ẹ̀.
0: ọ̀dà ọ̀rọ̀ rí ọmọ nàìjíríà mo dúpẹ́ lọ́gbọ̀n ẹni tẹ́ ti bá wa dá sí àkókò ti pè wá níjà ìbọjú lọ́wọ́ ẹ̀ jùlọ ń bẹnu ọ̀rọ̀ fún tìrọ̀lẹ́ yìí ohun tí kálukú ò bá máa ṣe kásà máa rántí ọ̀la àṣegbé kan ò sínú ayé àṣepamọ́ ló ń bẹ o adẹ̀ ń ṣe é sílẹ̀ di àwọn ọmọ kálukú wa ohun tá a gbìn táwọn ọmọ ó ka èso rẹ̀ tí ó máa kan wọ́n léyìn ẹ̀ má jẹ́ àgbìyànjú ẹ̀ yóò tún fi ìdíjọ́ mẹ́jọ tá a pàdé lórí ètò ìlú pọ̀nà ọmọ tìjà ni mò ń dágbére pé

0: Eku dédé àsìkò yìí, ẹkù bójú ọjọ́ ṣe rí, ẹkù rọ̀lẹ́. A kú àtàárọ̀, a kú iṣẹ́ ìní, a kú kó lè dá ti gbogbo wa ń bá kiri. Èmi a máa ṣe ládùúrà wípé gbogbo kòókò jọjọ èmi àti yín kó rí ọ̀rẹ́ wa bá a lè pọ́n. Ọlọ́run ọba mi Èdùmàrè, a déyànjú èmi àti yín ládé o. A dẹ̀ ní ṣe lásán, a ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ. Ẹ kúlé o, ẹ kú rọ̀lẹ́ lápá bí. Olúwa rẹ̀ mí lẹ́kún, Adéṣínà, Big Man Presenter. Lorúkọ mi ẹ ti mọ̀ pé tí n bá ti wá lórí àkànṣe ètò bí eléyìí ẹ ti mẹ́ńtẹ́ ní o Mr. Lajú ẹ ṣáà mọ̀ mi ìlè fún yín ló fún náà ẹ ti mọ̀ pé n tó máa ṣe yín láǹfààní ò lè mú wá ẹ kúlé ẹ káàbọ̀ sórí àkànṣe ètò láti lè ṣe platinum world láti mú múra mu láti wá sórí ètò yìí ṣí dáadáa lè wà mo ní àlejò kan níbí pẹ̀lú mi ojú ni wọ́n ṣá o wọn kì í ṣàìmọ̀ fún lóko rẹ̀mí àti rẹ̀mí ẹ máa ń gbọ́ lórí rédíò yìí ẹ ti gbọ́ darí lénìí but rẹ̀mí àti rẹ̀mí kan náà tún wá wà ń bí rẹ̀mí àti rẹ̀mí tí ẹ máa ń gbọ́ ọkùnrin àtọkùnrin ni rẹ̀mí àti rẹ̀mí kan náà tún rè obìnrin àtọkùnrin ẹ kú rọ̀lẹ́ o ìyá wa ṣàlàáfíà lẹ́wà
1: ẹ kú rọ̀lẹ́ sà àlàáfíà láwọ̀
0: gbogbo ilé nǹkan mà
1: dáadáa ni o
0: ṣé gbogbo rẹ̀mí ló máa ń dúdú ni kò tí ìyẹn mi ẹ jẹ́ káwọn èèyàn mọ orúkọ yìí mà
1: orúkọ mi ni rẹ̀mí òní
0: sister rẹ̀mí òní rẹ̀mí Adéṣínà gba rẹ̀mí òní lálejò ṣùgàjà ẹ jẹ́ kankan bẹ̀rẹ̀ báyìí ohun tí mo fẹ́ràn jù nípa yín ni wípé dojú tì mí rí ojú ò dẹ̀ ní tẹ̀yìn náà torí last time tí ẹ wá gbẹ̀yìn lórí ètò yìí àwọn èèyàn ẹ̀yìn lè má mọ̀ èmi gan rán aṣojú wá ẹ lọ bá mi bẹ̀lẹ̀ wò ẹ lọ bá mi wò wá ẹ bá ń gbọ́ pé lọ wò wá ṣé kìí ṣe pé wọ́n á gbé wa ń bóbó wọ́n á gbu àwọn aráàlú wọ́n á gbé wọn mọ́ra but wọ́n padà jíṣẹ́ fún mi pé no authentic ni inú mi dùn ẹ ṣe God bless you àwa kí dédé rí yín lélẹ̀ tẹ́ ẹ tún wá nírọ̀lẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí lẹ tún wá ṣe.
1: Bí orin tó kọ lẹ́ẹ̀kan tuntun ti dé
0: tuntun ti dé o tuntun tó máa ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní wow
1: eléyìí tó ní strategic tó out perform every market òun lè ta gbé wa yìí which is forex òun gangan ni tuntun tó dé báyìí
0: ẹ jẹ́ kó yé mi o forex ni tuntun tó dé
1: bẹ́ẹ̀ ni tag market tuntun tó dé
0: kí ló ń pè forex kí ló wà all about ma
1: forex ń tiẹ̀ òun ni pé ẹ máa tẹ ṣe ń rà ẹ mẹ́kọ̀ owó tẹ ṣe ń tà ẹ mẹ́kọ̀ owó bẹ́ẹ̀ ló ń ṣe rí
0: robot àbí ai
1: ai ni ai àti robot the same thing ni but lórí bẹ́ẹ̀ ṣe ń rà tẹ ṣe ń tà yẹn ai ń gba 30% gain tó máa make fún yín and every day wọ́n make gain fún yín lórí owó yín
0: wow
1: no matter bí owó yẹn ṣe rí every day and gbogbo ẹ̀ wà opened ó wà open nínú meta 5 ni a ti ń trade so that meta 5 is a greatest app greatest trading platform ni tó yẹ pé ó wà so transparent immediately tẹ bá ti ṣí báyìí lẹ ti máa rí iye trade to make lede iye tó ti make fún yín iye loss gan nígbà mi ò lè ti make gain 7 gains profit fún yín ẹ máa rí 1 red loss so gbogbo ẹ la máa jẹ káwọn èèyàn rí lọla.
0: mo bọ tí ó bá máa yé mi ń sìn ṣé programu tẹ̀ ń sọ yìí ṣó ń la lè pè ní pé gbélé pawó yàtọ̀ sí àwọn ọmọ ní ọjà àti bí sọ̀rọ̀ nínú ọjà náà bí o pé àwọn èèyàn wà nílé.
1: wọ́n á dẹ̀ máa make owó.
0: wọ́n á dẹ̀ máa make owó.
1: bí ẹlòmíì tó yẹ pé a mother ni tó yẹ pé ọkọ ẹ ní má jókòó sílé o gbọ́dọ̀ jáde.
0: má ṣiṣẹ́ má jáde o.
1: wọ́n á make millions nínú ilé.
0: wow
1: especially to ba n compound to ba decide lati ma compound but immediately to ba decide pe mo fẹ tẹ yọ ere mi mo ni idowo mi then o ma stop trading but immediately to ba bẹrẹ compounding o tun ma ṣe mo kaso pe o make owo fun yin loni ẹ wa hard ẹ mo owo to wa nle ṣe mo pe owo to tun ma make fun yin lọla tun ma yato si owo to make fun yin loni so bo ṣe ri niyin.
0: forest yìí ṣe ẹyin ti ṣe. Ìgbà ó lẹ ti wà lẹ́nu ẹ̀ ẹ̀rí máa jẹ́ mi ní ṣé ó lẹ lè fún wa.
1: Bẹ́ẹ̀ni January ni mo ti bẹ̀rẹ̀.
0: Wow lẹ́yìn gangan fúnra yín.
1: Bẹ́ẹ̀ni mo dẹ̀ decide láti wò ó pé ok ẹ jẹ́ ká wo bó ṣe ń lọ ká tó di pé a máa sọ fáwọn èèyàn wa. Even gan lára àwọn lídà wa báyìí a wà ní Dubai lọ́wọ́lọ́wọ́ báyìí àbí a wà ní Dubai wọ́n wà ní Dubai lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní ok ká wa ṣe ti Nàìjíríà because training wa. So anybody to buy to join one, there is free training and there is nothing like training on how to buy

0: for this month.
1: Okay.
0: Promo yẹn ti bẹ̀rẹ̀ 3 months ago, but this month ló máa end. Any amount tẹ bá sọ pé mo fẹ́ ra irú eléyìí báyìí times 24 ó dẹ̀ máa hàn lórí app yín ipe times 24 yẹn dẹ̀ ni robot yẹn máa tó máa bẹ̀rẹ̀ sí ní trade on. But lori gain yen e ti ri pe ko si awijare ju
1: mo ri atejise kan lori whatsapp mi bi bayi any kan won testify si nkan te n so omo mi adura okay e je ka se bayi ki awon eyan le mo si
0: amen
1: nipa ntan so yi
0: amen
1: ki alaye ile ye gbugbu eniyan
0: amen
1: se nkan kan le wa te le gbe kale tabi te fe gbe kale bi seminar ta awon eyan le wa te ti da won leko asiko tun lori radio now
0: beni seminar
1: ma wa lola. Okay seminar wa lola
0: 12 o'clock lola 12 p.m. immediately so I'm a open app I'm a open pages orisirisi owo ta ti se sile
1: ki awon eyan ma bo lola fun seminar fun ekun rere alaye si lori ba se le ma ri owo lona ti o mu wa ladani to de legit ma eni madam ki le so ma lọ́nà tó legit tí ó sì problem bẹ́ẹ̀ tẹ́yìn náà dẹ̀ ti ṣe tẹ́
0: ẹ. Anybody tó bá fẹ́ kán lọ wo MetaTrade 5 anybody tó bá ṣòyìn MetaTrade 5 pé orí ẹ̀ ló ti trade ẹ fọkàn balẹ̀ ẹ lọ sinmi so gbogbo àwọn èèyàn tó ti lose on so many things this is the one that I want to eradicate that I want to bí pé ó fẹ́ rẹ àwọn
1: èèyàn ṣé kí eléyìí kan ṣé lè ṣe ṣogún dogoji táwọn èèyàn lanú jọ sí.
0: Gbọ́ tí mo sọ pé 30% ni robert ni wọ́n ń gbà lórí owó tó máa make fún yín
1: so kò
0: kí n ṣe ibẹ̀ lẹ́yìn tí máa mọ̀ gbogbo àwọn
1: tó ń ṣe ṣogún
0: dogoji wọ́n mọ̀ pé ṣogún dogoji làwọn lọ ṣe ẹ ti understand wọ́n mọ̀ pé ṣogún dogoji làwọn lọ ṣe kò dẹ̀ sí nǹkan kan tó ń tampa pẹ̀lú profit pẹ̀lú capital tẹ fi síbẹ̀ any moment tẹ bá decide after 30 days pé mo fẹ́ gba capital mi ẹ mọ̀ ẹlòmíì lè decide pé jẹ́ kí n fi $50,000 sí jẹ́ kí n fi $5,000 pé mo fẹ́ gba capital mi bóyá ilé tó fẹ́ wá rà àbí mọ́tò tó fẹ́ fowó yẹn rà ti jáde ṣe yẹn instead tó fi máa kówó yẹn sí bank pé jẹ́ kí n kówó yìí sí bank títí máa fi rí mọ́tò understand tí mo fẹ́ ra nǹkan tí mo fẹ́ rà but tó wá wò pé jẹ́ kí n kúkú máa fi ṣe lè lọ since tó yẹ pé máa lè rí capital mi gba anytime tí mo bá fẹ́ gbà so that's how it works and own wealth positioning only in position àwọn èèyàn sí fún greater wealth nǹkan tó ń ṣe nìyẹn.
1: Mo rí àtẹ̀jíṣẹ́ kan bí ta ni àwọn èèyàn lè rí mi ní bàádà wọ́n ní very legit business I'm wow. with comrade Kehinde Akinyemi tag is confirmed inú mi dùn wọ́n ní àáfàá sọ̀rọ̀ òjòkù ọlọ́run ṣe rí òun ẹ jẹ́ ká ṣe báyìí ní ọ̀la káwọn máa bọ̀ fún seminar.
0: Bẹ́ẹ̀ni ní Dùgbẹ́ Heritage
1: Ibo number
0: Dùgbẹ́ Heritage Mall Shoprite Dùgbẹ́ ní Heritage Mall opposite Film House lọ́la láti fẹ́ ṣe training láti fẹ́ kọ́ àwọn èèyàn ní.
1: Irúfẹ́ àwọn èèyàn ni kò máa bọ̀ lọ́la ṣé àwọn tó ní PhD lọ́wọ́ BSc.
0: Anybody ló lè wá
1: age. Kì í sọ̀rọ̀ education.
0: Yes and ó ẹ tún lè rà fáwọn ọmọ yín náà ẹ lè rà fáwọn ọmọ ẹ lè rà yes and MetaTrade 5 yìí ti wà for the past 15 years.
1: Èrò náà fi máa wọlé fún seminar lọ́la.
0: Kò sí kan wá free but kan come with their great mindset and kan come with their smartphone.
1: Kan bá ń bọ̀ lọ́la kan mú pẹ̀lú smartphone.
0: Bẹ́ẹ̀ni.
1: Àti ọkàn.
0: Bẹ́ẹ̀ni ọkàn
1: ìgbàgbọ́ kan ọkàn ìgbàgbọ́
0: ẹni wá ṣe oríire ń bíbà
1: yìí. One mind.
0: Bẹ́ẹ̀ni.
1: Okay nọ́mbà wo làwọn èèyàn máa ma pè yín sí kó tó dọ̀la pé àǹtí Rẹ̀mí ò ní agbọ́ yín lórí prógámù sìn àwa náà máa participate nínú sẹ́mínà lọ́la ẹ bá wa fàyè sílẹ̀ nọ́mbà wo ni máa pè yín sí.
0: Nọ́mbà tó máa pè wá sí ni 08032 4585 8175
1: lẹ́ẹ̀kan sí ma. Another call.
0: 080 032 32 45 45 81 81 75 75
1: for the last time.
0: 080 32 45 81 75
1: Elekeji ngo.
0: 070 070 67 67 55 55 95 95 36 36
1: lẹ́ẹ̀kan sí.
0: 070 67 55 95 36
1: àwọn èèyàn máa pè yín àwọn èèyàn ń bọ̀
0: bẹ́ẹ̀ni
1: èmi náà dẹ̀ tún gbó níṣẹ́ dìde bọ̀ lọ́la ẹ̀kú ní mọ̀ èmi gan ṣe lóun fẹ́ dọ́dọ̀ yín gan lọ́la yẹn láàgó mélòó lọ́la
0: ọ̀la ní
1: Thursday o
0: ago méjìlá
1: lọ́sàn-án
0: lọ́sàn-án
1: ẹ bá ń júwèé lẹ́ẹ̀kan sí.
0: ni dugbe
1: ni dugbe kan na
0: yes ninu koko house Shoprite to wa ni dugbe kan goke kan so pa won lo Famous opposite Famous yen ni office wa wa
1: ta yen ba je ti de dugbe tan de koko house kan ma pe number yen se ma ma gbe
0: a ma gbe ko to di 12 o'clock gan lati bere ti ni gbe and anybody to ba ni interest kan send di I'm interested see awon WhatsApp number thank
1: so our number me je je WhatsApp line ni won
0: beni kan
1: send kan lo hadi su WhatsApp kan wa ko I'm interested.
0: Yes.
1: Iyan lo fi ma pe se aye sile fun won la mo yeju eyan to nbo.
0: Beni.
1: Ko ni se pe won ma wa won ni raye joko.
0: Beni.
1: Mm. So kan le tete de bi 12.
0: Beni.
1: Sha won le tete de bi 11.
0: Won le tete de. Won ma ba wa nbe.
1: Won ti ma si be yen.
0: Beni.
1: Okay.
0: So it's 070.
1: Okay.
0: 67.
1: Mm.
0: 55.
1: Mm.
0: 95. 36. It's 070.
1: Mm.
0: 67. 55. 95 36
1: is 08032 458 1 75 no fi bere
0: owo yen ateni to se bere eni owo ti ko pa ni lara to te ba se lowo si ni na le se ma jere
1: nkan si so kun re alaye di ola
0: beni
1: okay o je ka ma lo number yen le kan si le ko kan si ka ma lo
0: okay 08032 45 81 75 070 67 55 95 36
1: Ese gan oruko yin le kan si
0: Oruko mi ni Remi Oni
1: Anti Remi Oni ani keji yin to wa oruko ti yin ma
2: Oruko mi ni Ani Pupo Oluwa Busayo
1: Ani Pupo Oluwa Busayo o da gugu Busayo lo ma nsan ra ma to bi die die o de tun ma pupa Ese gan ti e wa si ori eto yi thanks so much for coming
0: yes.
1: God bless you awon mo lola ajo wa nbe lagbara Olorun Oluwa Remi Lekun Adesina Big Man presenter ipade wa odi labo

0: Ọlọ́run ọba mi ibare ọba tó ni gbogbo agbára lọ́dọ̀ ibare ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé kúnlé kúnde bí alàgbà lúgbọ́n mi okún dẹ̀dẹ̀ tẹ́rù tẹ́rù bàbá àgbà ọba tó ni gbígbọ́n àgbọ́n títí láyé ọba tó ni gbígbọ́n àgbọ́n kárin kárin kése ta ní jí ọpẹ́ ta ní ìmọ̀ ìjìnlẹ̀ òun gangan ni ọlọ́run ọba mi mo gbé fún ẹ o torí pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni kò sí ẹlòmíì lórúkọ ọlọ́run ọba la fi ń bẹ̀rẹ̀ ètò tòní Swiland half hour ó lè tòní lágelu 96.7 òkè tó ga ju gbogbo àwọn òkè lọ ẹ wá jẹ́ ká mú un pápápá ẹ jẹ́ ká tètè ṣe é ní pápápá wọ́n ní bí o lè ṣe é wù rẹ̀ adéyẹmí akínyẹ ó yè lóko mi yẹmí ìjàlá ibo là ń lọ lónìí lórí ètò yìí ibi tá à ń lọ òjì ibi tá a lè yà ló pọ̀ ṣe wá rí ibi tá a tún lè yà tó pọ̀ òun náà a tún wá lè wò sùnsùn ká tó mọ̀ yabẹ̀ náà púpọ̀ dàbí alára èèyàn kò lè yà wá ní pápápá láti lè tètè mu ẹ lọ́ máa wò wá lórí facebook báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹni ń bo lẹ ti lè wò wá lórí facebook ẹ̀yẹ kọ́kọ́ lọ sí prince yẹmí ìjàlá ẹ̀tẹ̀ irọ́ yẹmí ìjàlá lásán ni ẹ̀tẹ̀ yẹmí ìjàlá ẹ má fi prince sí ẹ lè má rí mi wò ń bẹ̀ tẹ́ ẹ bá wá padà rí mi wò ń bẹ̀ a jẹ́ pé mo ṣí ara rẹ̀ sórí ẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ̀ náà yóò gbé yín wá sí yẹmí ìjàlá yóò gbé yín wá síbi tí yẹmí ìjàlá wà ẹ̀tẹ̀ kájọ láǹfààní àtijọ́ gbádùn ara wa níbẹ̀ ìyẹn ṣáà ti tẹ yẹmí ìjàlá ẹ̀tẹ̀ báhùn bẹ́ẹ̀ bá tún wá tẹ̀ àǹfààní kan wà tó ṣe é ṣe kí n ṣe fún wa kò sí nǹkan méjì ó kàn wù mí kí n ṣe bẹ́ẹ̀ lásìkò yìí ni kí nìdí àwọn kan ń kí wa pé ẹ kú mọ́ra ọjọ́ òbí òótọ́ ni june 20 ó ní lọ bọ́ sí lọ́dún yẹn náà ni màá bọ́ sí lọ́dọọdún ọjọ́ tí màá bọ́ sí lọ yàtọ̀ ọjọ́ tí màá bọ́ sí lọ yàtọ̀ ọjọ́ wo náà sí june 20 sátilé tó wá bọ́ sí kọ́lọ́mọ́jọ́ olúwa rẹ̀ ó jẹ́ gbèsè ẹ̀ tí ra màálù kíni màálù kọ́ àgbo ni àdúgbò lọ́wọ́ ọlọ́run ṣé rí mo kàn lé wòsùnsùn bẹ́ẹ̀ kí n kàn fáwọn èèyàn káàdì mo ti ó kàn wù mí bẹ́ẹ̀ kí n kàn dìídì ṣe bẹ́ẹ̀ pé ọlọ́run ọba mi mo dúpẹ́ tó ọ̀pá mi ọ̀jẹ́ kan rí mi gbé o ò sì jẹ́ ń wà látìmọ́lé ọlọ́run ò ṣe o fódìdí ọdún kan bẹ́ẹ̀ àbá ṣe báyìí náà kìí ṣe tó burú jù ó ṣeé ṣe ó ṣeé ṣe ó ṣeé ṣe ó ṣeé ṣe màá kàn wo bí àwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje ìtún wo bó mo ṣe lè ṣe mo ti ń ṣe láti bí ọ̀sẹ̀ tó kọjá àdúpẹ́ ẹ̀yin tẹ̀ ń kí wa ṣe o in advance ni sátidé náà ni kò jọjọ́ méjì mẹ́ta náà lọ síra wọn ẹ lọ sórí yẹmí ìjàlá tẹ bá ti lọ bẹ̀ n kàn wo bí èèyàn méjì mẹ́ta tí mo lè rí mú bẹ̀ yẹ sá kọ́mẹ́ǹtì ẹ kí mi ń bẹ̀ lọ́ba tán yẹmí ìjàlá ti ri tó gbé wá live bákan náà adésùyí adéjọ rìn ẹ lọ bẹ̀ ṣùgbọ́n èyí tẹ bá lọ adésùyí bàbá ò láwọn fẹ́ fún yín káàdì dókítà káàdì tẹ́lẹ̀ fún wọn àkọ́tọ̀ ráwọn èèyàn wá ń gbà mí kọ́ lọ́wọ́ ṣàánú ni orí eégún ládùúrin orò lẹ́lòmíì ọmọ gbé bàbá ọ̀sọ́ o dókítà ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ lè láǹfààní láti mọ̀ ń pa àlera ara yín lórí platform wọn gangan gbogbo àwọn iṣẹ́ wọn pọ̀ ń bẹ̀ mo ti débẹ̀ gangan nu o àwọn iṣẹ́ wọn pọ̀ ní adésùyí adéjọrin lórí facebook tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ bẹ̀ ẹ láǹfààní àti gbọ́ àwọn àmọ̀ràn tán ti gba àwọn èèyàn tó dẹ̀ ń ṣe wọ́n láǹfààní ìgbà tẹ́ ẹ bá ti wà lẹ́sbíìsì ń tẹ́kàn fi máa wo àwàdà lásán ẹ lọ orí adésùyí adéjọrin ẹ wo gbogbo àmọ̀ràn tán ti gba àwọn èèyàn ó ṣeé ṣe kẹ́ ẹ rí tiyín kẹ́ ẹ rí mú níbẹ̀ bó ṣe jẹ́ òun nà ṣùgbọ́n ti tọ̀dọ̀ mi ò ní yẹmí ìjàlá ẹ kàn lọ ọbẹ̀ ẹ tẹ̀ ẹ ti ri tó gbé rẹ́ẹ̀dì wá ẹ má jà á fìlera ara wa ṣeré torí pé ó ṣe pàtàkì ìlera lọ̀rọ̀ ìlera báyìí lóògùn ọ̀rọ̀ o ọ̀sẹ̀ rí èmi máa sọ the play bó o bá ti fi ṣeré jù ó lè padà yọ ọ́ lẹ̀ tó bá sì yọ ọ́ lẹ̀ yọ padà dùn ọ yọ padà dùn èmi náà ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ kó yọ ọ lẹ̀ bí nǹkan bá ti bẹ̀rẹ̀ ń kéékèèké ẹ já tètè mu kó tó di pé ó fẹjú máa wà ẹ má jẹ́ ọ fẹjú tán ká tó wá máa sọ pé ẹ bó láṣẹ àṣẹ ń bo lágbà ẹ má jẹ́ ọ fẹjú tán ẹ jọ mo bẹ̀ wá ni torí ẹ lọ́lọ́run ṣe gbé dókítà ìkalẹ̀ láti yànníyàn àkúrẹ́ máa wá bàdàn ẹ jọ èló gan ni wọ́n fẹ́ pa ìlú náà fẹ́ rí ṣùgbọ́n wọ́n ní kí àwa èèyàn ká wà nílera pípé ló jẹ àwọn lógún méjì táwọn fi ń ṣe bẹ́ẹ̀ nù mo sì máa ń gbà ládùúà sáà ọlọ́run ọmọ ràn yẹn lọ ẹ mọ tẹ wájú bẹ́ẹ̀ ṣe ń lo òkè ẹ ní wálẹ̀ bí yóò ṣe jẹ́ nìyẹn mọ́ fi ìlera ara rẹ mọ́ fi ṣeré o mọ́ fi ṣeré o mọ́ fi ṣeré o mọ́ ń sọ tèmi mọ́ fi ṣeré ẹ̀yin tẹ́ ẹ ti ń wọbẹ̀ màá mò ń rí yín ẹ bá ń ṣí àrẹ̀ ẹ bá ń ṣí àrẹ̀ ẹ̀yin kàn mọ bí èèyàn méjì mẹ́ta ń bẹ̀ ń gbà wá parí màá sì wo bí ń ṣeṣe lórí kọ́ọ̀lù náà bẹ́ẹ̀ bá darí mi lọ ọbẹ̀ ní o ẹ já máa wò bọ̀ bó ṣe jẹ́ ònà ìlera ara wa ẹ jọ̀ọ́ ẹ jí ó jẹ wá lógún ẹ máa lọ sórí Yemí Ìjàlá bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ máa lọ ọbẹ̀ ẹ máa lọ ọbẹ̀ ẹjẹ́ ń dé òkè lọ́hùn-ún Adéyẹmí Akinyi Oyè ló kọ mi o ẹjẹ́ ń dókè lọ́hùn-ún kí wọ́n á gbé dókítà wọlé ní pápápá ọ̀wọ́ tí máa wí lábala bẹ̀hùn bó bá wù ọ́ o lè gbọ́ o bó bá wù ọ́ mọ́ gbọ́ ẹni tí lè ra rẹ̀ pé òun ló ń jẹ nǹkan gidi òun òun ló ń rìn dáadáa òun láyé sì ń pọ́nlé láwùjọ bó bá ti rí jẹgẹjẹgẹ tí lè ra rí o pé ayé ò ní pọ́nlé wọ́n máa wò ó bí ẹni tí nǹkan ṣe dixon ló ń bá wa tẹ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún tí n bá padà dé kí n gbé dókítà wọlé ẹ kú kalẹ̀.
1: wọ́n sátidé. gbogbo agbára pátá tó ń bẹ lọ́wọ́ ọlọ́run aláàyè òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ọlọ́run ló ń sọ.

0: bá fẹ́ jọ ọlọ́run ní fún wọn ṣe kì í ṣe èèyàn.
1: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi Edumare a ti padà dé. Ẹ mọ́ gbàgbé ẹ mọ́ lórí Facebook Yemi Ìjàlá Ètè, Yemi Ìjàlá, Yemi Ìjàlá. Bákan náà Adésùyè Adéjọrin. Dókítà ẹ kalẹ̀ sá.
2: Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní àṣálẹ́ ìpè ẹ kalẹ̀ o. Níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ọwọ́ jẹ́ ètò ìdé àjíǹde ara máa jẹ́ o. Lórí ètò Súyéláńdì tí a ti máa ń sọ̀rọ̀ nípa ìlera wa, bí àgọ́ ara wa ṣe ń ṣiṣẹ́ àti bí a ṣe lè mọ ohun tó ń ṣe wá, tá a ti fúnra wa ní ìmọ̀ràn àti ìdánilẹ́kọ̀ọ́ nípa bí ó ṣe pàtàkì tó ká bójútó ìlera wa. Torí pé Yorùbá ní ìlera ni ogun ọ̀rọ̀, kò sẹ́ni tí a máa bí báyìí tí ò ní kùdìẹ̀kudẹ kan lára. Aṣọ ló bò wá, báṣọ ṣe bò wá yẹn, bí aṣọ ṣe máa ń ṣe àpọ́nlé ara, ó yẹ kí àwa náà máa ṣe àpọ́nlé ìlera wa ni. Jẹ́jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ó fẹ́ràn aṣọ ju ìlera ẹ lọ, torí pé ó lè ra aṣọ olówó ńlá gan, ṣùgbọ́n ara tí o fẹ́ wọ sọ̀rùn sí ṣẹ̀dẹ̀ rí aṣọ olówó ńlá tó rà yẹn, ó lè má wọ ju ẹ̀kan lọ.
1: Ẹlòmíì ò tí ẹ rí wọ, mo ti rí ẹlòmíì ò rí wọ.
2: Ó bá wọlé ẹ̀kan tàbí ẹ̀kejì, ó tún tó wọ, ó tún lè tọdún mẹ́wàá. Ṣùgbọ́n ara tó ń gbé káàkiri lójoojúmọ́, ara tó ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn, ó yẹ ká ṣe àbójútó rẹ̀. Ìdí nìyẹn tí iléeṣẹ́ Súyéláńdì fi ń rọ̀ wá pé ká bójútó ara wa, ká ṣàyẹ̀wò, ká lọ ilé ìwòsàn, ká má fara wa jáfara. Ó ṣe pàtàkì. Lẹ́ẹ̀kan sí mo kí ìyẹn, orúkọ mi ní Adésùyè Adéjọrin, tí gbogbo èèyàn mọ̀ sí Súyéláńdì Abáfẹ́ńjọ.
1: Ẹ ṣeun, níbo ni iléeṣẹ́ yìí wà sá?
2: A wà ní nọmba 52 Majerita bus stop lọ́nà Adé Ọ̀yọ́ tuntun ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ kan náà tún wà ní Adó Garage ní Àkúrẹ́ Olóyè Mẹ́kun. A wà ní nọmba 5 Ayétòrò Ẹlẹ́yọwó náà ní ìlú Àkúrẹ́.
1: Sá, mo máa ti ń gbóhùn yín lórí àwọn rédíò, mo ti máa ń gbọ́ tẹ́lẹ̀ lákùrẹ́ o, mo tún ti ń padà gbọ́. Bó lẹ ṣe ń ṣe sá?
2: Ṣé rí àwọn alákùrẹ́ ni mo sọ fún yín pé wọ́n ti fárígá pé
1: àwọn láwọn ọ̀sẹ̀ ń pẹ́.
2: Wọ́n ní wọn ọ̀sẹ̀ ń pẹ́ o pé ilé là kọ́kọ́ ń ṣe ká tó ṣètà. Mo wá ní òkè, a ò ní jẹ́ kí nǹkan pàkan lára, a ó máa ṣe ní àyọsẹ̀ bọ́sẹ̀ rẹ̀. Àbàtì í ṣe bẹ́ẹ̀, nǹkan ò ní pàkan lára.
1: Adúpẹ́, adúpẹ́. Ẹ jọ mọ̀ lórí Facebook, ẹ bá wa láìkì ẹ fọ́lò ẹ, ẹ kọ́kọ́ fọ́lò, ẹ láìkì ẹ bá wa ṣíà ẹ, gbogbo ẹ̀ láàárín ń bí, ẹ láìkì ẹ, ẹ jọ ẹ fọ́lò kẹ bá wa ṣíà ẹ, torí àárín, àárín o, kò sì bá a ṣe ní rí, mò ń fọgbọ́n ẹ já wa sí náà nù. Sá, lónìí, Nìbàdàn bí Majerita rẹ ló wà. Ok, màá ṣe padà béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan ńbẹ. Lálẹ́ yìí, àwọn èèyàn tó fẹ́ já àǹfààní ní wọ́n bá ṣẹ́jú belé ń já.
2: Àwọn nǹkan kan wà nínú ẹ̀yà ara wa tí a kì í tètè ńlá kíyèsí. A lè máa sọ̀rọ̀ nípa kíndìnrín, a lè máa sọ̀rọ̀ nípa ọkàn wa tí a mọ̀ sí hààtì. Ṣùgbọ́n ẹ̀dọ̀ nígbà míì a kì í sábà ń fẹnu kan lọ títí. Bóyá Mìdá sọ pé ẹ̀dọ̀ yẹn ó kàn wà ní apá ibì kan tó tóbi tó jókòó síbẹ̀ kì í tètè farahàn. Ṣùgbọ́n jẹ́jẹ́ mọ̀ pé ẹ̀dọ̀ yìí ó ṣe pàtàkì náà ká máa mójútó. Àwọn nǹkan kan wà tí ó jẹ́ pé ó lè ṣe ìpalára fún tá a bá kíyèsí ara. Iṣẹ́ tí ẹ̀dọ̀ ń ṣe ó pọ̀ gan nínú ara. Mo sọ fún wa pé kò sí ẹ̀yà ara kọ̀ọ̀kan tí ò ní iṣẹ́ tiẹ̀, tí ó ní iṣẹ́ pàtàkì gan tó ń ṣe. Àwọn ẹ̀dọ̀ ni o, kíndìnrín ni o, ọkàn ni o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ń ṣiṣẹ́ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́, kò sí lè ta lè fọwọ́ rọ́tì sẹ́yìn. Ṣùgbọ́n a máa ń sọ̀rọ̀ nípa fatty liver, ìyẹn ni ẹ̀dọ̀, ọ̀rá tí ó wà nínú ẹ̀dọ̀. Nígbà míì tí a bá ṣe àyẹ̀wò fún àwọn míì pé ọ̀rá pọ̀ nínú ẹ̀dọ̀ yín, àánú ò ní jẹ ọ̀rá mọ́, ṣé ọ̀rá ni wọ́n sọ pé oúnjẹ ni? Àánú ò ní jẹ, àánú á lọ máa bójútó. Dípò tí ó yẹ kó bèrè sẹ́rí ẹni tó bá gbọ́n á ní ẹ̀jọ́, kí ni mo lè ṣe sí? Ṣùgbọ́n àwọn kan tí wọn fẹ́, tí wọn nífẹ̀ẹ́, mo lè sọ pé wọ́n nífẹ̀ẹ́ ìlera wọn bóyá wọn lóye nǹkan tí ó túmọ̀ sí. Lóòótọ́ kí ẹ̀dọ̀ kan tó ní ìṣòro máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ọdún, ó máa ń pẹ́ gan lára gan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń ba rìn. A kọ́kọ́ fẹ́ mọ iṣẹ́ wo ni ẹ̀dọ̀ ń ṣe ná. Ẹ̀dọ̀ máa ń fọ àwọn toxin tí ó wà nínú ara wa bí àwọn májèlé. Ẹ má gbàgbé nínú ẹ̀dọ̀ ni nǹkan tí a mọ̀ sí òróró wà, tí a mọ̀ sí báyìí, níbẹ̀ ló wà. nibe ni awon je ti a ba je awon je to ba ni majele ninu tabi bebe lo ti ororo ba ti kan si o ma mu ki agbara ounje yen tabi nkan to le se palara fun ara ko lo le wa gbogbo wa la mo nkan ti a npe ni ororo ti a ba pa erun a ma ri awon nkan ti o ko ta ni ah ko gbudo fo sinu erun o to ba ti fo sinu erun a ba gbogbo erun yen je o wa ninu awa ede eniyan na so ti o ba ti to si o ma mu ki onje ki o da ninu ara o ma mu ki awon kan ti o le pa abi majele o ma mu ki o lole leyin na toxin yi o ma fo awon edo yen na ma fo toxin kuro ninu ara o tun ma fo awon eje ti o ba doti o ma fo kuro ninu ara o ma ran awon onje lowo lati da iyen ti awon oloyibo npe ni digestion ti o ba ti da o ma fun ara ni okun a mu awon kan ta mo si bi vitamin wa a mu bi iron wa ka wa so pe enikan jeun bo se jeun tan iko esa se gidi bi sibe o nje o da ninu e o fi han pe iru eniyan ko ni wa comfortable ara o ni bale bo ba se yi kiri la ma yi so tun la ma yi so si tori pe ara o ni bale sugbon ise ti edo n se niyan se ide tun bi edo ti a n so yi o tun ma n se anfani fun ara lati je ki okan ati kidirin o ma ran won lowo lati sise dada se yoruba ni igi kan ki n dagbo si tori pe ko le dase si gbogbo won naa lo n sise ni ifegbekegbe gbogbo won lo nise ti won se loto gege bi a se mo pe injini okokan eni ti o se injini oto eni ti o se bodi oto eni ti o se taye oto sugbon eya re na ni awon ise pataki ti won se nkan ti a le bere ni pe ti ki lo ma fa ki edo ni isoro lakoko na ti ora ba poju lara o ma fa ora yen lo saba ma fa ju ti ora ba ti n bo se mo edo wa gbudo je eyi ti o sise daada ko fi daada ki ipon ti a mo si eje ko lo sibe daada ko fo ko sise lona to to ati bo se ye sugbon nigba ti a ba so pe agbe nkan kan boya agbe agbado to ye ka gbe sita a wa gbe sabe ile se mo pe to ba pe agbado yan bere si n ro oni wu dada a ma ku ti ora na ba ti bo nkan ti a so yi orisirisi awon aisan ni a ma ko lu okan ninu emi eje ki menu kan eyo okan ti a mo si hepatitis iyen awon kokoro ti o n ba edo je hepatitis yi kii tete n farahan elomi odun meta merin marun a wa lara e ko ni mo o digba ti won ba to ni ko lo si ayewo ko to ri mo pe ayewo ma ti de o nkan ti sele awon hepatitis a b c ati bee bee lo akoran virus yi ma n fa ipalara ti o lagbara fun edo leyin naa o ma n di nkan ti a mo si èyí tí ó lè ba ẹ̀dọ̀ jẹ́ tá a bá sì tètè tọ́jú ẹ̀ a máa fara a máa mú kí ìsàlẹ̀ kù máa roni a dè máa mú kí ikùn máa kún tá a bá ti jẹun díẹ̀ ikùn wa ti lé lọ́wọ́ ọ̀tún ẹ jẹ́ ká máa jí láràárọ̀ bóyá jẹun tá a jẹun ẹ jẹ́ ká máa fọwọ́ tẹ ikùn wa wò ká rí pé bóyá ó lè tàbí ó ti dúró dáadáa ǹjẹ́ jẹ́ mọ̀ pé oúnjẹ tí ò tó bá ti pọ̀ jẹ́ lomiin ajẹ́ kínní bó se rí ló se máa jẹ́ ìgbà tá a bá ti ń dàgbà ó yẹ ká yí ìwọ̀n oúnjẹ wa padà epo púpọ̀ ṣúgà púpọ̀ àwọn nǹkan ẹlẹ́rìn dòdò tó pọ̀ àwọn nǹkan tí ó lè fa nǹkan bíi fáàtì ìyẹn ọ̀rá sínú ara wa ó yẹ ká bẹ̀rẹ̀ sí ń dínkù lílo oògùn lálòjù náà ó máa ń fà á ká ní liver disease tí oògùn bá ti pọ̀ jù àwọn míì tí wọ́n bá ṣe àti rí oògùn tán bá ti ṣe tap tap bóyá lórí láti ẹnu dẹ́nu láìsí àyẹ̀wò lórí facebook ni wọ́n á lọ sí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìkànsí kan níjọ́ kan ìgbà tó ṣe tán ìgbà tó lò ilé ìwòsàn ló ti bàrẹ̀ torí pé òun kàn gbọ́ ni kò mọ nǹkan tó ń ṣe kò ṣe àyẹ̀wò ó kàn sí àwọn nǹkan wọ̀nyí ó lè ba nǹkan tí a mọ̀ sí ẹ̀dọ̀ jẹ́ tó bá ba ẹ̀dọ̀ wa jẹ́ kí ni àwọn àmì tá a máa rí àkọ́kọ́ ojú a máa di òféèfé ìyẹn ni jaundice ojú wa bẹ̀rẹ̀ sí yẹ́lò ìrora lókè ikùn ọ̀tún ailera a ma re wa dedede bi eni pe ati sise gbogbo eyan mewa awon ta npe ni for mangan ta ba sise gan ki rewon leyin na a ma delay ki sisen je ma lo awon mi ta ma ma ri niyan awon kan ta le se ta ba fe ni aisan yi a fe ma mu omi to po dada a fe di oti mimu wa ku a fe ma je awon eso ewe be awon fruit ati nkan be be lo a o fe ma logun lai mu nkan to nse wa awon kan wonyi o le se alekun ilera wa to wi pe eni to ba ti ni nkan yi ati wole o ba mu sugba ti jade ki e ba mu o ma nan ni opolopo awon kan o ma fa ese wiwu o ma fa iku wiwu eyi ti a mo si edema ati be be lo awon kan wonyi ti ese ba ti bere si wu a le wa so pe ki lo nfa ese wiwu iyen fluid omi ti o ma se akojopo ninu ara ti ese ba ti wu won ni eniyan ti ni edema ti won ba ti fowo te alonu sugbon e ma gbagbe pe ki n se edonu kan lo mu kese wu o kidiri ma mu kese wu ati wa ma mu kese wu sugbon nkan to le se ayomo e ni ayewo ti a ba se o le so pe edon lo fa tobi ti elomi ba ti gbo pe ese on ti wu edon lo baje a tete lo ma lo ogun edon rara o eje ka se ayewo eyi ma n sele pe ti o ba ti sele be ti ku ba ti ro wa ta ba ti jeun die ti ku wa ba ti nle ka gbegbese ka gba ile iwosan lo ka gbegbese ka gba ile iwosan lo iyen lo ma ran wa lowo ta ba tete mo n to n se wa ati se amojuto e ko ni nira sugbon e ma duro di igba ti o ba to di ogberege jige ka to sese ma wa ona bayo
1: e ma ja duro di igba to ba to di ogberege jige igi ara ba ti mi le ti mi oke na ko to wa ri pe awon wa ona abayo se ti gbo e ja se bayi e ja fa eyan ara ile bi meji meta boye ni beere ti e fe be dokita e ma lo sori Facebook ope yemi fagbemi mo ri yin be se o o han pe se are o han daada se ri eyin kaadi lo wu mi ati fa won eyan mo si ti n wo bi mo ti n wo bi eyan meji meta ti ma ri nbe in ti mo fe se nu ko ni idi pe ke da won ara yin kankan bo se je nu 0912370 8675 ma lori Facebook yemi ijala ni ete yemi ijala lori Facebook yemi ijala ni ke ete mo wa lagelu lo bi mo se nsoro ilagelu 96.7 oke to gaju gbogbo awon oke lo ero ba ni soro te vi le pe wole lowo lowo bayi 0912370 8675 0912370 8675 listen e ja wa awon to wa nbe ton ba ni beere ibeere hello
3: e kale o
1: oruko yin lati boma
3: grandma adebisi loruko mi mo ki alejo wa o
1: dokita
3: yin o ni baje ma mo se o
1: amio
3: o si ki yemi ijala na e ku pale mo ojo bi o
1: ah e seun
3: yo yin royin lorun lagbara olohun
1: ami olohun o
3: ibeere temi si baba wa ni pe e jo e ba wa juwe ibi ti o situ yin wa mo wa dada ni badan bi ni o
1: oda
3: e ba wa juwe dada ko ni baje
1: amen
3: grandma adebisi ni
1: oya won ni ke ba won juwe a juwe lai pe ya bi o ra pe iyun na ni
2: a ma juwe ta ba se tan
1: baba mi a fo mo sun oluode akinyele ewe nje mo ki yin oju ore ti yin o kokoko la ro ta le kokoko la ro ara yin o mo le oluode akinyele wasi wa fo mo sun ewe nje dixon owo re amulele bo la se te owo re amulele awon ero kini yi nseju onseju onseju si ati kufiri te ba won ibomi ra te si dixon owo re amulele e ma lo sori Facebook bi mo se nsoro yemi ijala ete e lo be e ri wa nbe yemi ijala e ba n follow re ke si are e ja wa awon to ton ni beere hello oruko yin lati bosa
4: Aki Ade lati Eleyele
1: Eleyele ni Ibadan
4: mo ki doctor wa
1: won ki
4: so rigori eni kana ni office won wa badan
2: ibe nu kan ni lowo lowo bayi
1: afi te ba to wa lakure abado owo to wa nbe won gboregejige ebe
4: to ba fe close kan kan ba fi kan ba ju ibe dada si ati phone number
1: won eja gba pe yo kan pere si ki won wa le je kan pe phone number dada atape juwe listen eja gbe eyo kan eja se ba won hello
4: e ma ka le
1: e ka li o ko yin lati bo
4: ba jela
1: Baba mi o.
4: Oyin ni ha.
1: Ami Olorun.
4: Alaji omowe aye la gogo.
1: Lati la late. Ojo oni ti.
4: A ti man gbo abayi. Awon esin Olorun won. Gbo kan na to kun. E je te ka yin ko po si. Ori owo ko.
1: Wa ni e wa la late are wu an kan kan.
4: Ari to wo te se awon kan to da lara ni.
1: Ojo
4: oni ti. Ba ti ka ka po. Boya se ju lo esin ni.
1: yin atapejuwe tori pe n to se koko ju bayi ni yen ta ba ti le fi yoku ta fi le fi si o pari na dixis ri o nbe e ba n pe number yen ba number dokita re eyi te fe oya e meta ni won pe si ma pe tele won ni oya
2: 070 070 39 00 00 46 46 87 87
1: le kan si
2: 070 070 39 00 00 46 47 87 87
1: e ba n pe fun gba igba to kan re o oya
2: 070 039 00 00 46 87 87
1: kini kan ma se won le ri yin lola
2: won le ri mi lola
1: kini kan ma mo bo
2: owo ayewo egberun meji ni
1: eh
2: owo registration 3000
1: koju ba nlo
2: koju be
1: ah egba mi se ago be lo ni lola
2: lati ago meje lati ma bere lola titi dago ma mi
1: e je nse bayi gbogbo eyin te ba nbo be e ma di oyo titun ko ruju kankan adi oyo titun ni ring road eleso ni majerita be ba ti so majerita e pe number won gangan tori waju ibe le ti so hun e ba de kan gbe yin wo na majerita ni ta be e kan ni kan so yin number won e kan pe le kan si sa
2: 070 070 39 00 00 46 47 87
1: ese a pade njo mejo number ye mi ijala onre te ba fe pe mi boye ti e fe ki mi e fe ki wa pe e ku ti birthday yin o nkan nkan o ko si n to buru nbe a jo fi n gbadun ara wa na ni number ye mi ijala re ta be ni se te fe gbe fun wa 08 67 38 38 88 baba mi oluode le ibadan kan ide ege mo ki yin o akowe kan ide ege akowe baba mi kan ide ege mo ki yin o oju oni ti yin lagbara olohun e ba n ki gbogbo lalupon akowe baba mi kan ide ege na oju oni ti yin o mo ri yin be du ori e ni ri n gbe sonu bi o se bi omo wa ni ji yin gbe 08 067 38 38 88 ni number ye mi ijala se ri po rorun 08 067 38 38 88 oju oluwa ti de o nwo emi o nwo eyin titi ojo mejo alaafia wa oni di fiafia ade yemi akin yoye lo ko mi yemi ijala dixon se o odijo mejo o dabo
5: Sweetland Abba Ventures.

0: wa joba je ki aye ki o wa rere ojoko ni sioni ki aye ki o ta gbon gbon olorun awon olorun oluwa awon oluwa ijile fe ato farati bi oke gba ope wa
1: amen
0: olorun ori ofe gbogbo awa gbe yin ga lopolopo adupe fun ori ofe ati anu ta ri gba ni jejo la so pe be ba fa bibo yin seyin a tun pada loni tani wa ko le wi ko si wa si imuse beyan olorun ko ba wi eni mimo israel gba ope wa
1: amen
0: oluwa awon oluwa olorun awon olorun olorun to npa gbogbo awon to ngbo wa mo olorun to npa wa na mo olorun alaanu julo gba eyin wa
1: amen
0: oro re sa bi ni Psalm 89 yen oro re wi pe emi o ma korin aanu oluwa lai lai enu mi ni emi o si ma fi otito re han lati randiran nitori ti emi ti wi pe a o gbe aanu ro soke lai ati otito re o na ni iwo yo gbe leke titi to fi de orun baba wa ti nbe lorun gba ope wa
1: amen
0: je lori gbogbo ohun ti eyin olorun tun fe mu jade loni olorun e je wo ara yin gbogbo ogun ko je ti yin itiju ati egan ko je ti satani ogun ni folorun loke orun jesu oluwa wa amen lai dona penu je la jesu tori bi ta fe de la leyi mo fe po ti le wo ko ri ka mu yen wa le lori ofe ati pe wole ohun to n wa si mi lokan o ni agbara pupo papa julo ni ti awon to wa ni igbekun yi lọwọ àwọn ajínigbó yà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ti gbogbo àwọn ìpínlẹ̀ gbogbo yàlá jésù jẹ́ àyìn lọ́hùn náà
2: ju gbogbo rẹ lọ ọlọrun ìwọ nìyín ọpẹ àtògòyẹ ìwọ la fi fún kò sẹni tó lè bọdún ọlọrun tó lágbára lórí gbogbo alágbára ìwọ nìyín ògòyẹ bẹẹ ni kò sẹni tá a lè fi ọwé àgbẹ ọgá nígbà
0: gbogbo ọlọrun
2: tí ń sọ wa ọlọrun tí ń ṣe bí ìsádi wa ìwọ lọgbọn wa ìwọ lérò wa ìwọ nìmọ wa iwọ lokun wa iwọ la ri saju eni ti ri iwọ la eni ni ti mo saju eni ti mo a to ba jaye ataye ro bi agogo ta la ba fi owe ta le ni to le ba
0: o
2: lo gba o si iwọ lagbara lo

0: fẹ́ ìlópin ìwọ lọ dá wá síbẹ̀ ni ìwọ lọ mọ wá ìwọ lágbára wá ìwọ nípa wá ohun tá ń rí ọlọ́run ìwọ ló ń jẹ́ ká mọ́ rí ọlọ́run ìwọ ló ń rí ṣáájú ẹni tí ń rí ìwọ ló sì ń mọ̀ ṣáájú ẹni tí ń mọ̀ ta ló lè dàbí rẹ̀ ìwọ lẹni tó ṣáwájú ohun gbogbo ọ̀pá tí rí mọ́ wọ òkè ń láti rí mọ́ yìnrìn bàbá mi tó gbogbo tójú rẹ̀ òun jọ bẹ́ẹ̀ ni kò wo báyìí agbọmọ tí àjọba mọ wàjà ọlọrun ti ń ṣe bí ìsádi wa ti ń ṣe ìtọjú wa ìbámọ ṣe pé ẹ wà pẹlú
1: kílà
0: mọ wí ìwọ lọ wà pẹlú àwọn ènìyàn tí ń bẹ nínú àhámọ ìwọ lọ wà pẹlú àwa tá a sì wà ní gbangba ṣe bí wọ lọlọrun lórí gbogbo ènìyàn ìwọ lọ dẹni tí mú ní ipamọ ìwọ lọ dẹni tá à ń mú pamọ ìwọ lọ dẹni tó wà nínú ilé ìwọ lọ dẹni
1: lágbára ọdálá ìlágbára
0: ìwọ lọ dá lágbára ìwọ ló sì dá ọlẹ ìwọ lọ dá lọgbọn ìwọ ló sì dá òpè ìwọ lọ dẹni tó kúrú ìwọ ló sì dẹni tó ga ìwọ lọ dẹni tí ń rí ìwọ lẹnu ọhún dẹni tí ò rí nkankan ọlọrun ìwọ ni ìwọ lọhún dẹni tí ń rí wò ìwọ lọ dẹni tí ò rí nkankan ọlọrun ìwọ lọrọ nínú ọrọ ìwọ lédè nínú èdè ìwọ nípa nínú ipa agbára nínú agbára ta la bá fi ọwé àwa yín o toro ń gbogbo mọ̀mọ̀ yí ọ kò sí kankan tó sókùnkùn lọ́dọ̀ rẹ lọ́jọ́ kankan la fi ń fìyìn forúkọ rẹ.
1: Ọlọ́run ẹ ṣe ẹ wo lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ nìkan nìyí là ń kí yín káàbọ̀ sórí ètò ojú olúwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti mọ gbogbo ẹ̀ máa pa àwọn tí ò tí ì gbọ́ ta lẹ́yìn yọ yàtọ̀
2: lọ́tún lọ́lọ́run wa
1: lórúkọ ọba kábíyèsí ọba adébáyò àkàndé làkínyí àti alàgbà túndé ọ̀làwọ̀ tí wọ́n jẹ́ ọ̀gá nìkànnì méjèèjì bẹ́ẹ̀ náà ni kébùgì adẹ̀kí gbẹ̀ngà ọláyíwọlá olóòtú ètò yìí fọláṣadé àjàlá àkíọ dixon ìtùnú òní amójú ẹ̀rọ wa ọpọlọpọ ọmọ túmọ studio manager wọn mọ dixon ìtùnú òun lọwọ à ń bẹ bọ bá ní ọmọ lọkọ lọmọ nù bọ bá tẹ bọ tì nìkan ọ tẹ panu bọ bá sì tún sílẹ o sílẹ náà ni gbogbo ẹyin tí ẹ wà lẹnu lóru akínyín ẹyin tí ẹ wà ń lé náà akínyín gbogbo ẹyin olùgbọ ètò yìí akínyín ojú olúwa lẹtọ yìí gbogbo ẹyin tí ẹ gbàdúrà fún ètò yìí ẹyin èjìká tí ò jẹ káṣọ bọ akínyín lórúkọ ọlọrun ọlọrun kò ní fi ẹyin náà sílẹ gbogbo ẹyin tó sì jẹ yìí pé àríwísí rẹ náà lẹyin náà ń rí wí akẹyìn náà akínyín gbogbo ẹ̀yàn aláṣẹ la kí nípínlẹ̀ ọ̀yọ́ akínyìn ò ẹ̀kú iṣẹ́
2: takuntakun
1: gbogbo ẹ̀yìn sẹ́nẹ́tọ̀ sí wa ẹ̀yìn ọ̀nàrẹ́bù sí wa ààrẹ akínyìn ẹ̀kú iṣẹ́ gbogbo ẹ̀yìn lọ́balọ́ba akínyìn ẹ̀yìn náà kú iṣẹ́ ṣùgbọ́n o ẹ má jà gbàgbé o ọ̀rọ̀ ọlọ́run ní gàlátíà orí kẹfà ẹsẹ̀ ìkeje o wípé kí a má tàn yín jẹ ẹnikẹ́ni kò lè gan ọlọ́run torí ohun kó ní kálukú bá fúrúgbìn òun náà ló máa ká gbogbo ohun tá a bá gbélé ayé ṣe pátá irúgbìn ni o irúgbìn ni o irúgbìn ni àṣepamọ́ ni bàbá wa apostle peter alimi mo kí yín bàbá rí fẹsùn pé ọdún mẹwàá bàbá sọ mo lọdún mẹwàá ṣe yá pé wọn ní bẹẹ ni mo ní àjẹ pé ẹntì sopin náà pé ọdún mẹta ìyẹn ni end time soldiers people of integrity òun náà pọ ọdún mẹta september yìí ọdún mẹwàá rí fẹsùn lórúkọ jésù yóò bá wà láyé yóò bá wà láàyè ọdún mẹwàá tó celebrate ó tó celebrate mega child akíọ god bless you. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin ti CAC pátápátá worldwide akínyín fún ti ìpakùdà àti ìpalẹ̀mọ́ fún ìsìnkú ààrẹ àná fún ti CAC pastor Abraham Adé Ọ̀sun bàbá ọwọ́ kalẹ̀ lọ abẹ́ akin ọ̀sun lọ́sẹ̀ yìí bàbá ọwọ́ kalẹ̀ lọ ọ̀dà náà adúpẹ́ Reverend Dr. Túndé Paul Túndé Tolúwa ni baba lese kese ti Bible Ways Crusaders ni eyin grammar school ni Badon awon ni won ni ka ma fun awon opo ninu eti oju oluwa faith foundation na tun gba nidi lati pe ko le ma koja oye yen boko ba gba ka won na to je pe awon na je less privilege ka won na ri gba aki gugu eyin te le se ke ma wa nbe pelu wa lady evangelist doctor Kehinde Oyebode akeyin God bless you
0: amen
1: iyafin Debra Medinat God bless you akeyin baba wa Oyewole Joshua God bless you ari yin nbe loruko Jesus Christ ti Nazareth ani ani yara wa o lagbara lowo Olorun gbogbo eyin te ngbo eto yi la ki eyin te ma npe wa akeyin loni ki la fe gbe yewo mo lo ohun to ka mi lara ni mo sakiyesi e mo joko mo wo oni lo pe ojo metalelogbon ti awon eyan tan ko nipinle Oyo tan ti wa ni ahamo awon to ko ojo metalelogbon 33 days lo pe loni ojo metalelogbon mo wa joko mo wa wo nkankan ninu ojo metalelogbon iko si iparo aso mo bi lady evangelist doctor mo bi won lere pe ojo melo lobirin le fi lo awo tele won ni ojojumo ni won ojojumo enikan wa wa nbe ti o pale eru mo pe on lo rin ajo debi ti o ti mu bi pant bi tabi bi awo tele bi merin marun lowo to je pe to ba ti fe lo kan tan ma fo won kan o wa lo sibi to je wi pe o wa yen lohun awon to je pe singlet to wa labe aso won bo ni o se ri na ko saye pa fe fo so awon mo to je pe nika ni won wo lo si school bawo ni won se nse ninu igbo ninu efon ninu ojo ninu gugu eyin ijoba wa asiko se lu kore emi gugu awon eyan won yi na lo ma ndibo hey edakun eje won obota awon ara ilu samaria lo ke ba oba pe oba gba wa oba na ba ke bo ta pe bi oluwa oba gba yin ta lohun ti ohun o fi wa gba yin iyen ni wi pe awa na ti ri bayi wi pe ayan ti feyin lele order be ni pe papin o 33 days 33 awon kan ti lo 70 days ni state ti won lohun awon kan ti lo bi 100 days awon omo to ti lo odun meji la tan ti lo nkan kan ti chibog na wa nbe Nigeria on ta fe loni ta ma se loni ti mo ba lo do disin tun ta ba pada de ohun ti mo fe ka se loni ki da fi mo woli nigba ti woli ba soro tori be gbogbo awon woli igba ni social media ko la fi mo won oko kan kan kan ko la fi mo won aso kabiji kabiji ko la fi mo won owo tan ni ko la fi mo won sugbon oro oluwa lenu won la fi mo won eyin mama mama te n gbo wa yin baba baba te n gbo wa le woli leyin na gbogbo o jo soro ase loni sinu ayi awon eyan to wa la ha mo yen ko luwa ko fi anu re ju won sile
0: amen
1: ohun ti mo fe ka se lori eto yin loni niyan tori gbogbo igba ni mo sha ma nwo to jo ba tin ro ma ni ha awon mo ti window pe ka ko jo ma fe wole awon eyan yi o ni ntan fe ti
0: abi
1: kina fe to ba ye pe wi ogede ni won ge tan fi n bori to jo ba ro gbogbo ogede to ba wa nu gbo ni wo ti fe ge tan ambosi bosi ko si mo ni bi kan ku won sori apata ku won se be gi ku won sa be nkankan ojo aro le won lori orun atun pa won aso tun gbe mo won lara ha Nigeria awon eyan yi bodo jade pelu ayo awon eyan yi o bodo ku sohun emi ati yin ejo eyin ranse olorun gbogbo gbogbo omo olorun gbogbo to mo pe wiwi to n ba ti wi ase nbe lodo olorun gbogbo ala fe soro ba je lori facebook na eyin na type ti yin sibe nkan te fe ko sele igba wo le fe ko sele gan eje ka jo wo iyen ni mo fe ka jo so loni ti a ba ti lo sodo dixon itunu ta ba le pada de a fe ki aanu ko luwa ko ranse aanu sawon eyan yen a fe ki oluwa ko se kini ko ran ise aanu si awon eniyan yen emi wa ri wi pe aanu ti won nilo bayi mo bi awon eyan wa ni program ta man se ni Wednesday lara aro lagun mesan si mijila mo ni egbona ta ba re ni ton lo ogun ninu won boya ogun ojo melo lo fe mu lowo to bodo lo ogun every day but in bitan wa yen ko si ogun ko si nkan kan tan fe lo eri pe won nilo anu olorun ta ba lo ta ba parade lagbara lowo olorun ajire kayode oyebode ni a tun jo ma tesiwaju God bless you.

0: sí ẹ mọ ìmùlẹ àwọn boys tó fẹ pẹ lórí ẹ tó fẹ ṣe normal ra fitibita ti wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bobo àti baba tó fẹ wà fully active in the other room
1: tàbí kó mọlọmọge wọlé kó má lè ṣe normal
0: david láṣiṣẹṣiṣẹ kí àti sùn tó wá fẹ dogun èèwọ ayégbà yẹn ti kọjá o step up pẹlú fitibita kó sunra yọ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fitibita is produced by the 50 waves limited ẹsìn lè rírà káàkiri gbogbo ibi tí wọn ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704-318-3929 fitibitas nafdac ijolonte.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Àríná jìnà sílé mi, àìlówólọ́wọ́ jìnà sílé mi.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
5: Akábala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní ₦1,50,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ń ta sí i, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mídìí ẹ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: oluwa oni kaku la re oladele oluwa toyin oju oluwa oni kaku la ra yin yomi ma lomo oju oluwa oni kaku la ra yin hey ewo mo fe ka pe wole oro ase ni a ma ma so si awon eniyan ti o wa ninu ahamo yi ibi ti mo de fe ka ti gbadura ni yi adura meji la fe gba fun won adura ta de ma gba fun won ni ki oluwa ko fi anu pa won mo nibi ti won wa yen
1: amen
0: tori pe ti won ba tu elomi le tan ko mo di pe aisan ti o mo sin ti aye yo tun ba jade lati nu igbo bi to wa iyun eni olohun ko wa pelu won eri adura ta fe gba nigba ti david sa fun saul to lo sa sinu abe apata oun ni mo fe ka gba psalm 57 lati ese ikini de ese bi meji mele kan mo fe ka fi gbadura sugba en te ba ti ma pe wo le gba te ba npe eyin o kan ma soro ase ni baba david yi pe oluwa saanu mi olorun saanu fun mi nitori okan mi gbekele o looto awon eyan yi mo mo pe won ni gbekele ninu iwo olorun oluwa de ma saanu fun won
1: amen
0: oni le ojiji amen ni oni ni ojiji yi apa re le mi o fi se abo mi titi wahala won yi yo fi re mi koja a fe ki o fi ojiji yi apa re bu awon eyan yen nibi tan wa ti wahala yen fi ma koja tori mo pe won ma jade layo
1: amen
0: oni emi o ki gbe pe olorun oga ogo si olorun ti o se ohun gbogbo fun me mo mo pe ti eyin na ba ki gbe ninu ile loni te ba pe wole ti e ki gbe olorun yo gbo igbe wa
1: amen
0: oni ohun o ran se lati orun wa yo si gba mi bi eni ti n fe gbe mi ti le n kegan mi olorun yo ran anu re ati otito re jade a fe ki oluwa ko ran anu ati otito e jade ko lo gba awon eyan won yi a fe ki olorun a fe ki awon eyan ko ki gbe ta ke pe olorun ki oluwa ko de sise igbala se wa nbe bori facebook le ba wa ni e ko comment ti yin nte ba fe amu jade oju opo te ma pe wa si e ti mo daada o na ni oho oho yes 2370 2370 8675 oho 2370 8675 oju opo te ma pe se wa lokere plus 234 814 249 1006 Dixon ba mi silekun fa awon eyan ni soki soki ka lo sori nta ba fe ladura yan gangan hello
2: hello e kale sir
0: e kale ma
2: e mo ko to baba wa
0: oluwa seun
2: oruko mi ni abileko aki pelu lati wenu
0: 33 days awon eyan ti wa nbe pelu aso kan
2: oruko jesu
0: amen
2: oruko jesu
0: amen
2: agbara je jesu
0: amen
2: Olorun to lagbara Olorun emi awon woli.
0: Yes.
2: Awon omo ilewe atawon oluko won ti won wa
0: lati
2: mona fi yo lowo.
0: Bene.
2: Eje Jesu o ya gba won jade.
0: Amen.
2: Oluko Jesu o ma gba won jade.
0: Amen.
2: Eje Jesu o ya gba won jade.
0: Amen.
2: Iwo to gba Daniel kuro ninu oko ni.
0: Bene Olorun ni o.
2: Olorun emi awon yi o ya gba won jade.
0: Amen.
2: Oluko Jesu awon eyan won yi ti npe nibe Oluwa gba won jade.
0: Amen.
2: Iwo to gba Sedaki Mesaki ati Abednego. Olorun ma je fun ni na leru. A gbo pe osi won lo se okunrin akoko ninu na.
0: Bene.
2: Sugbon iwo Olorun mu won jade ti lo le se. Owo agbara re eje Jesu fi gba won jade.
0: Amen.
2: Abi amo ojorun gba won jade.
0: Amen.
2: Oruko Jesu Olu amu won jade.
0: Amen.
2: Alaafia won ko ma se di fi afia.
0: Amen.
2: Jesu Oluwa wa.
0: Amen. God bless you ma. E se. Loruko Jesu eyin na oni bo si ahamo aye loruko aba to mo ti emi mimo ba silekun fun won Dixon ba silekun fun won hello hello hello
3: hello
0: e kale
3: loruko to ne kan ro din alamo
0: e ba mi se ni soki soki e se oya
3: aro lo olohun mu won jade
0: amen
3: olowo la bi amaye atabi amorun yóò mọ jáde.
0: Ami.
3: Ní kò dènà ọlọ́fọ̀ tọ́ka àwọn tí a dí wọn mọ bẹ́ẹ̀ ọlọ́fọ̀ tọwọ́ lọ́kàn wọn ó sì yàn sílẹ̀.
0: Ami.
3: Ọlọ́fọ̀ àwọn alákòóta.
0: Ami.
3: Ìlà bíi àti àṣì.
0: Ami. Ami. Ẹ ṣe ẹ ṣe èmi mọ̀ torí pé ṣẹ́rí. Hello.
1: ele ma peto ambali assist lati America.
0: God bless you sir. Ikujo meta. Yes sir.
1: Amen. Are you too?
0: E ba mi soro ase ko luwa tu awon eyan isile.
1: Olorun to lu aye to lorun.
0: Yes.
1: Olorun da gbo awon mo.
0: Ami.
1: Olorun o so agbara won yo so di oke. Se be ko lu di wo.
0: Ami.
1: Nígbà tí ẹ di dálẹ̀ sínú owó kẹlẹ̀ ó lọ́ ṣe pa àwọn ẹnu mọ́ kò sì jẹ́ kí wọ́n ṣe àwọn ẹni kò jẹ́ kí wọ́n ṣe dálẹ̀ léṣe ó sì dálẹ̀ kó ń bẹ̀rẹ̀ láyé padà ọlọ́run lọ́dọ̀ àwọn agbésùmọ̀nù
0: táwọn
1: ọmọ
0: bẹ́ẹ̀ni
1: iná ló sì dáwọ̀ òbí tó bí ọmọ yìí
0: bẹ́ẹ̀ni
1: ọlọ́run máa fi ẹ̀jẹ̀ àánú rẹ kó gbé àwọn padà
0: àmì
1: wọ́n jẹ́ kọ́ bàjẹ́ kàn wọ́n
0: àmì
1: àwọn agbésùmọ̀ mi dáwọ̀ ilé bẹ́ẹ̀rù mọ́jẹ́ kí wọ́n rí ìrìn kankan fún àwọn
0: ìṣòro
1: yẹn ṣe ọlọ́run já rẹ́rìn ayọ̀ lórí wọn o.
0: Àmì àmì àmì látọ̀dọ̀ yín nẹ́tíwọ̀kì yẹn ti lọ àtọ̀dọ̀ yín ni àǹbàlẹ̀ àṣìṣe ó ti gba àdúrà ti gbà èmi mọ̀ wípé ọlọ́run ṣì ń gbọ́ àdúrà. Hello.
4: Hello sir.
0: Hello ma.
4: Mrs. Olajide láti Àpáta.
0: God bless you ma.
4: Orúkọ Jésù.
0: Àmì.
4: Ayérayé Ọlọ́run ìyanu àtòyìn Ọlọ́run àná ẹgbẹ́ wa ní àṣálẹ̀.
0: Àmì.
4: Gbogbo wa fún nǹkan ṣọ̀kan ní alẹ́ Olúwa ẹgbà ohun wa
0: ṣàṣẹ. Àmì.
4: Àwọn tó wà nínú àhámọ́ ìdí sùn ọmọ Ọlọ́run ẹbá wa gbà wọ́n.
0: Àmì.
4: Ìwọ lọ bá tó ní gbogbo ògbó Ọlọ́run àfún ẹgbẹ́ tó gbé ní ó hàn nínú ayé wọn ń bẹ̀.
0: Àmì.
4: Ayérayé Ọlọ́run ìyanu àìsàn ìdààmú tó wà nílé ìwòsàn àtàwọn bá jáde bọ̀ Ọlọ́run àná máa jẹ́ ó gbà lé
0: wọn. Àmì o.
4: Ẹ̀jẹ̀ yín máa ní kó dàpọ̀ mọ́ ayé wọn.
0: Àmì.
4: Kó dàpọ̀ mọ́ ayé wọn.
0: Àmì.
4: Kó dàpọ̀ mọ́ ayé wọn àtọkùnrin àtobìnrin àti fífi àwọn àtolùkọ́ ọmọ ayérayé Ọlọ́run ìyanu ẹgbẹ́ kẹjẹ yín dàpọ̀ mọ́.
0: Àmì.
4: Àwọn tó wá hámọ̀ ní àhámọ́ síbẹ̀ yẹn Ọlọ́run àná ẹ lọ́wọ́ fa wọn.
0: Àmì.
4: Ẹ jẹ́ kán tú àwọn èèyàn yìí ẹ jẹ́ kán tú wọn sílẹ̀ láàyè.
0: Àmì.
4: Àfẹ́ òkú wọn àfẹ́ ìbànújẹ́ lórí wọn ayé ayé wọn láfẹ́ Ọlọ́run àná ẹ bá wa tú wọn sílẹ̀
0: láàyè. Àmì.
4: Ọlọ́run àná ẹ ṣe ìyanu nínú ayé wọn.
0: Àmì o.
4: Gbogbo èèyàn ká wá sí ògo fún ìwọ Ọlọ́run àánú nínú
0: ìdílé
4: àwọn èèyàn wa yìí ká dúpẹ́ ní ọwọ́ yín nítorí Jésù Kristì Olúwa wa.
0: Àmì àmì ẹ jẹ́ sáré wo ẹnìkan sí ń sókí kẹ́nìkan tún sáré pè wá sí tá a bá tún lọ́ra bá pàdádé á tún fààyè ilẹ̀ bá ń sílẹ̀kùnfẹ́ nìkan sí Dixon kan sáré pè wá sí ń sókí ọ̀dà tá a bá pàdádé a ma tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ẹ̀yin tó ẹ comment mo ti rí àwọn comment lórí Facebook tẹ̀ ti ń gbàdúrà ń bẹ̀ mo ti rí tá a bá pàdádé a ma ka comment tiyín náà àdúrà tiyín náà ẹ ṣe ẹ kú kalẹ̀.
5: Béèyàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọ̀ bá sí kọ̀dá àbí sọ wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórí ọmọ òye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ katalẹsẹ̀ ọmọ kanyàn gógó kí bàtà ó sèṣì bọ́lẹ́sẹ̀ yẹn kọ́ má mà kó ti bọ́ kéèyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyàjí jájẹ̀díjẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ àgbà pẹ̀pẹ̀pẹ̀ arọmọléegun ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì kátẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé kò sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyẹ̀ o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé bàbá Lam Adésínà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwó road ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ńtà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
6: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
7: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
7: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
6: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
7: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: Ọlọ́run máa dàgbé wa.
1: Ó dúró mi ò dá dúró, mo dúró ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì.
0: Yes, Lord.
1: Ọba tó yọ Shadrach, Meshach àti Abednego kúrò nínú ilé ìléru.
0: Yes, Lord.
1: Ó yọ Daniel kúrò nínú òkè nìyẹn.
0: Ọlọ́run ní òkè ṣe nìyẹn.
1: Bọ́ọ̀lù wa Sísílà, ó yọ wọ́n kúrò.
0: Alágbára ńlá.
1: Ọba tó mú òkú ọjọ́ kẹrin tó jòdì rẹ.
0: Ọlọ́run alágbára ló tó bẹ́ẹ̀.
1: Ó ní ẹni tó jókòó níbi kọ̀ọ̀kan náà, kò yóò máa jẹ abẹ́ òjijì Olódùmarè. Mo ní ìgbàgbọ́ pé.
0: Network àtọ̀dọ̀ yín ló ti ọwọ́ mi rèé o, ṣùgbọ́n a ti gbọ́ wípé Ọlọ́run kan tó ń gbani òun náà lẹ́kì yẹn lórúkọ Jésù yóò dẹ̀ gbà mọ́. Ẹ ló mà.
2: Ẹ ló ẹ̀ka ilẹ̀ Sina bàbá sí àtàmúlòpọ̀.
0: Ẹ ṣe ẹyin náà sọ̀rọ̀ àṣẹ.
2: Ọlọ́run Muhammad. Ọlọ́run bá wa ti ọmọ yìí jáde.
0: Àmì.
2: Bá wa mú wọn jáde láyọ̀ àti àlàáfíà.
0: Àmì.
2: Wọlá àṣẹ ọjọ́ tí ìyá wọn bí wọn. Wọlá àṣẹ ọmọ tí wọn mú nínú gbáyàyà wọn. Wọlá àṣẹ sánmọ̀ méjèèjì, wọlá àṣẹ ilẹ̀ méjèèjì. Tó fi dá sánmọ̀ àti lẹ́lẹ̀. Ọlọ́run bá wa mú wọn jáde.
0: Àmì.
2: Kó pa ìyá wọn lẹ́rìn ayọ̀.
0: Àmì.
2: Kó pa àwọn ọmọ náà lẹ́rìn ayọ̀ láti jáde wọn.
0: Àmì.
2: Àní gbogbo àwọn agbésùnmọ̀ tó ń ṣiṣẹ́ bí Ọlọ́run bá tẹ̀ wọ́n rí.
0: Àmì.
2: Ọlọ́run bá tẹ̀ wọ́n kó ṣe wọ́n lágbára tó wọ̀n lágbára tó lọ́wọ́ bá Ọlọ́run gba agbára lọ́wọ́ wọn kó sọ́ dòkú.
0: Àmì.
2: Gbogbo agbára kágbára tó mọ̀ lò lórí àwọn ọmọ yìí Ọlọ́run bá gba agbára lọ́wọ́ wọn kó sọ́ dòkú.
0: Àmì.
2: Wọ́n wá fún àwọn ọmọ yìí jáde láyọ̀ àtàlà.
0: Àmì.
2: Wọ́n jẹ́ dòkú.
0: Àmì.
2: Wọ́n jẹ́ dọ́kọ̀.
0: Àmì.
2: Wọ́n pa wá lẹ́kún.
0: Àmì.
2: Àrídunnú àríyọ̀ ní kọjá rí wọn.
0: Àmì.
2: Ọlá fún fáyà fún lọ́dọ̀ ọlá láọ́là.
0: Ọlá lórúkọ èmi mọ̀ wípé gbogbo àwa tá à ń gbàdúrà ẹ̀ láàyàn ọlọ́run àwọn kan náà máa wà tí wọn ò nílè lórí ọ̀fẹ́ àti wọlé dẹ́sìn bá ń ṣílẹ̀kùn fún wọn bẹ́ẹ̀ náà ti ń gba ti yín nínú ilé yẹn ẹ ṣáàjá make sure pé a fi ṣe point of duties lójoojúmọ́. Hello.
1: Ó dúró bá wa tú wọn sílẹ̀. Àmì. Ó dúró bá
0: wa tú
1: wọn jáde.
0: Àmì.
1: Nínú ọ̀sẹ̀ yìí gan Olúwa bá wa gbà wọ́n jáde.
0: Àmì.
1: Lọ́wọ́ agbára Olúwa bàbá bá wa gbà wọ́n jáde.
0: Àmì.
1: Àwọn ènìyàn wọ̀nyí ní orúkọ Jésù gbogbo agbára Olúwa bá wa sọ dòkú.
0: Àmì.
1: Gbogbo agbára tí wọ́n ń lò lé wọn lórí ní orúkọ Jésù Olúwa bá wa sọ dòkú.
0: Àmì.
1: Nínú ọ̀sẹ̀ yìí Olúwa pa wá lẹ́rìn ayọ̀.
0: Àmì.
1: Gbogbo ni fún Ọlọ́run
0: ló fi ọ̀rọ̀.
1: Jésù Olúwa wa.
0: Àmì àmì lórúkọ Jésù. Àwọn èèyàn ti gbàgbọ́ wípé a ti rí àwọn èèyàn ti ń gan orúkọ Ọlọ́run tí wọ́n pè sí Ọlọ́run ò rí wọn nígbà tí wọ́n kó wọn ní sórúkọ Jésù ò lè ṣe báyìí ṣé ò lè ṣe báyìí ni. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kinní kan fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lórí ọ̀fẹ́ àti gbó wa tàbí bóyá ẹ̀yin náà tiẹ̀ ti ń bá rú ẹ̀ pàdé ẹ má yẹ kí ọkàn yín kó rẹ̀wẹ̀sì o. Ẹ má kọ́ ẹni kankan má kó bára ẹ o. Gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ̀rọ̀ nínú Sáàmù kan níbẹ̀ yẹn ó sọ wípé aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. Bẹ́ẹ̀ni sọ pé wọ́n bàjẹ́ wọ́n di bàjẹ́ wọ́n ṣiṣẹ́ ìbàjẹ́ Ọlọ́run wà. Ó máa ń fàyè gba àwọn nǹkan kan torí nǹkan tó fẹ́ ṣe Ọlọ́run ni. Ihun tó ṣe pàtàkì fẹ́mi àti ẹni pé ká di òpó Kristi mú o. Torí pé èmi a máa sọ pé ikú tọ́pọ̀ àyàn kan ló ṣe pàtàkì ibi èèyàn kú sí kọ́ ló ṣe pàtàkì ṣùgbọ́n kí ni ikú ká mọ̀yàn lọ́wọ́. Yes bá ń ṣílẹ̀kùn fún wọn Dixon tún ní bá ń ṣílẹ̀kùn. Ọládélé ẹ Sunday mú ìwá. Hello.
3: Kasimu ti mú ní.
0: Ọ̀yà ẹ sọ̀rọ̀ àdúrà kánmọ́.
3: Ọlọ́run bá tún àmọ́ yín lẹ́yìn.
0: Àmì. Àtàwọn òbí àtàwọn òbí tó wà nbẹ̀. Àmì gbogbo àwọn teachers.
3: Agbára Ọlọ́run Ọlọ́run wọ láàṣẹ rẹ.
0: Àmì.
3: Tó fi dá wa Ọlọ́run bá tún àmọ̀ ìṣẹ́
0: pẹ̀lú
3: ògùn Ọlọ́run.
0: Àmì.
3: Ọlọ́láhùlà wà ní Tùwátà.
0: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣe. Ṣe rí tí o bá ń sùn nínú ilé. Tí ooru bá mú. O le bọ́ ta pé mo fẹ́ lọ gba afẹ́fẹ́.
4: Ní
0: faranda tàbí ní bóyá bá kó ni tàbí ní compound yẹn. Ṣùgbọ́n àwọn wọ̀nyí bó ooru bá mú omu náà ni. Bí òjò ń rọ̀ náà ni kò síbi tí wọ́n fẹ́ sá sí. Ṣùgbọ́n Olúwa abẹ́ yìí apá rẹ̀ la fẹ́ kó dàbò wọ́n bá ń ṣílẹ̀kùn dé sí bá ń ṣílẹ̀kùn fáwọn èèyàn yìí bá ń ṣílẹ̀kùn. Yes hello. Hello.
5: Hello.
0: Hello ma.
5: Ọlá ìyẹ́rọ̀bà wa tún wọlé.
0: Àmì.
4: gbogbo àwọn ọmọ tó wà gbogbo àwọn òbí gbogbo àwọn títà tó wà nbẹ ní wọn bá wa tí wọn lẹ
0: àmì
4: ní wọn bá wa kó sí àwọn tí wọn wà lọdọ wọn ni yóò bá wa tí wọn lẹ
0: amen
4: ní wọn bá wa tí wọn lẹ yóò bá wa fọwọ agbára rẹ tí wọn
0: amì
4: tó bá jẹ tí wọn lẹtàn wọn ò ní bọ ní àìsàn
0: amì o amì ẹ ṣe Oladele Sunday o ni pe God of mercy will return them. Olorun anu yo da won pada. Ami bo de se ma ri na niyan. Fisayo Oladele o ni okay gbogbo awon to wa ninu igbekun ajinigbe e ba wa tu won sile. Ba ti nso fọlọrun yi Olorun lo lokan oba.
5: Yes.
0: O na de ni gbogbo yin alase Olorun na lo ni okan yin. To ba po selu lo ba wa nbe e gbagbe oselu. Àwọn ènìyàn wọ̀nyí èèyàn ni wọ́n èèyàn ni wọ́n o kò sẹ́yìn tó lè pàdánù èèyàn ẹ̀ sínú nǹkan tó wà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó lè gbàdúrà fún orílẹ̀-èdè tàbí ìjọba tó bọ́ wà nínú ìjọba tó yẹ kó ṣe tó yẹ kó ṣe o ẹ má dẹ̀ gbàgbé ọmọdé búroko ó bojú ẹ̀yìn ọjọ́ tán bí olúwere kọ́ ló ń ṣe tó ń ṣe iṣẹ́ ẹwọ́ rẹ o àti ráwọn tí wọ́n jẹ́ olówó tán jọ lọ́lá nílẹ̀ tó yẹ pé wọ́n rárẹ̀ gbẹ̀yìn ayé wọn ni so tó bá rò pé bá pò ti wà nípò kan kò sí nítorí kò sẹ́ni tó lè mú ọmọ owó dẹ̀ ti wà ọlọ́run kẹ̀ ọlọ́run lẹ̀ ń bá ṣe dèèyàn bá ṣe kínní bá ń ṣílẹ̀kùn dísìn ìtùnú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣètò àwọn èèyàn yìí kan jáde kúrò nínú ìgbèkùn kan wà kì í ṣe tó rọrùn ẹ ló.
4: Ẹ kálẹ̀ ẹ pé tò.
0: Olúwa ló ń ṣètò yìí.
4: Orúkọ Jésù.
0: Àmì.
4: Ọlọ́run tó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde ní Íjíbítì.
0: Yes, Ọlọ́run ni. Àmì.
4: Ọwọ́ agbára Ọlọ́run alàyè tó fi mú àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ́gànjọ́ òru. Ọlọ́run yóò mú wọn jáde
0: láàrú. Àmì.
4: Àwọn èèyàn wọ̀nyí lórúkọ Jésù wọn ò ní dòkú.
0: Àmì.
4: Ẹ̀jẹ̀ Jésù Olùgbàlà yóò máa sàn lórí wọn.
0: Àmì.
4: Bàbá mo gbàdúrà fẹ́yìn náà ṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́.
0: Àmì.
4: Lórúkọ Jésù Kristo ẹ̀ máa ṣe.
0: Àmì.
4: Nàìjíríà yóò gba àlàáfíà.
0: Àmì o.
4: Nàìjíríà yóò gba ìtura.
0: Àmì.
4: Ìpínlẹ̀ Ọ̀yọ́ gba ìtura lórúkọ
0: Jésù. Àmì.
4: Nígbà tó bá ń dáa fún Nàìjíríà àwa náà ní dàgbẹ̀ gbé
0: wọn. Àmì o.
4: Àní tẹni àkọlẹ̀.
0: Àmì.
4: Lórúkọ Jésù Kristo.
0: Àmì.
4: Ní ológun Ọlọ́run yóò mú wa débi Adele sinmi.
0: Àmì.
4: Ní orúkọ Jésù Kristo Olúwa wa.
0: Àmì. Àmì.
4: Orúkọ
0: Ẹṣẹ́ Ṣàolúgbàdé. Ẹ jẹ́ ká wá fi àdúrà lẹ̀ ẹ jẹ́ ká fi àsìkò ṣẹ́jú bíi mẹ́ta mẹ́rin tó kù yìí ẹni tó bá jẹ́ opó tí ò tí ì pè wá rí tàbí ó jẹ́ àkàndá tó ò tí ì pè wá rí olórí ọ̀fẹ́ láti pè lásìkò yìí a fẹ́ mú opó méjì àkàndá méjì tí ó ẹ̀ tí ì pè rí tàbí tẹ́ jẹ́ pé bóyá ẹ ti pè ó ti pẹ́ díẹ̀ ẹ má gbàgbé o ẹni tí ń tú àṣírí ńbẹ́ńbẹ́ o àwọn kan pè ní last week tán pè ìwọlé tán pé ń gbà padà lọ wo àdúgbò tẹ ti kọ wọn ti gba nǹkan kọjá bí ẹ̀ méjì oríṣiríṣi orúkọ ni wọn ń lò bá ń ṣílẹ̀kùn fún wọn dixon ìtùnú number one bá ń ṣílẹ̀kùn dixon ìtùnú bá ń ṣílẹ̀kùn fún wọn bá ń ṣílẹ̀kùn. Hello.
6: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀.
6: Grandma Adébísí láti gbólóyin.
0: Ṣé Grandma Adébísí ni ẹ ló máa wà ní àkáǹtì yín?
6: Rárá o, Minat Akintola ni ó wà ní àkáǹtì mi o.
0: Minat
6: Akintola.
0: Nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn.
6: 4796.
0: Sopo ni yín ni.
6: Bẹ́ẹ̀ ni.
0: 47.
6: 96.
0: Ẹ sì tí gba nǹkan kan rí lórí ètò yìí.
6: Mi ò gba rí o.
0: Kò sí problem. Kò sí problem.
6: Kódà bó ṣe wọlé gan yà mí lẹ́nu mi gba rí o.
0: Olùwàṣẹ ẹ jẹ́ kẹ́lòmí wọlé. Ẹ jẹ́ kẹ́lòmí wọlé. Ẹ má pè sójú òpó tèmi. Ẹyin tẹ́ ń pè sójú òpó tèmi. Kò sí ààyè ìṣẹ́jú mi mẹ́ta ló sì kú. A sì ní ìṣẹ́jú mi mẹ́ta ń bẹ̀. Tó mo ti sọ fún yín. Mo ní bálágbára bá ti fẹ́ lò bá. Ẹ wo ẹ ní lórí ọ̀fẹ́ láti pàdé wà lórí àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa ẹ má bínú àwọn èèyàn ń pè kíkan kíkan gan pé àwọn ò lórí ọ̀fẹ́ láti gbọ́ wa lórí àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú ẹlòmíì tiẹ̀ rò pé rárá rẹ́jù àwọn ti bàjẹ́ ni àbí fóònù àwọn ni ọ̀gbẹ́lágelúmọ́ ó ń gbé ẹ̀rọ ló ń ṣiná tó ń ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ òní wọ́n ń jẹ́ kó sinmi ní àwọn àkókò yẹn ìgbà kan ló tún dé yẹn ìgbà tó tún dára ó tún bọ̀ lórúkọ Jésù Kristì Ọlọ́run yóò fi àánú yóò fi wo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹni tí ẹ wà ní ipò àṣẹ Ọlọ́run yóò bá yín ṣe lórúkọ Jésù Kristì Ọlọ́run yóò bá yín ṣe o ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni abẹ̀yìn lórúkọ ọlọ́run ẹ bá wa ṣètò káwọn èèyàn yóò jáde níbi tó wà lẹ́gbẹ́ yẹn ìdílé tó dẹ̀ ní àwọn èèyàn ní àhámọ́ ọlọ́run yóò tù yín nínú o yóò ròyìn lágbára o nàìjíríà ò ní bàjẹ́ o ààbò ọlọ́run yóò dájú lórí ilẹ̀ nàìjíríà gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn ìyá apá olúwa kó dàbò wọn kí wọ́n má jáde pẹ̀lú àìsàn jésù olúwa wa àmì àmì lórúkọ jésù gbogbo ẹyin tẹ́ ń pè sórí òpó tèmi yẹn kò dáa rárá rárá gbogbo ẹyin tẹ́ ti pè yẹn ojú ibi tẹ́ máa fi àkáǹtì yín ránṣẹ́ sí òun náà ni 08057929941 títí ọjọ́ mẹ́jọ tátù lórí ọ̀fẹ́ àti pàdé lórí òtí ojú olúwa ẹ jẹ́ arántí o jésù ni ọ̀nà òtítọ́ àti iyè kò sẹ́ni tó lè lọ síjọba ọlọ́run bí kò ṣe nípasẹ̀ rẹ̀ bàbá wa apostle p alimi benin god bless you
5: amen.

0: ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ẹ̀mí mímọ́ máa bá wa lọ, àwa kúkú ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí òfin àṣègbè náà ni àdẹ ni ṣègbè lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni kórí fi agbára fún ọ̀rọ̀ yìí o ní orúkọ Jésù Olúwa, amen. A kórí ọ̀rọ̀ Ọlọ́run tí mo bá wa sọ lónìí ni pé ṣọ́ra fún ojúkòkòrò ọ̀rọ̀ ayé, ṣọ́ra fún ojúkòkòrò ọ̀rọ̀ ayé. Gbogbo wa ti mọ̀ wò pé ayé tó bàjẹ́ débi òde yìí iṣẹ́ ojúkòkòrò ni, kò dẹ̀ sí tó fà á, ọ̀rọ̀ ayé náà ni. Ẹsẹ̀ tí ẹ̀rù pẹ́ ní kúrò láyé ìmọ̀ ni. Bíbélì wí pé aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ orílẹ̀-èmí tó fẹ́ lò. Ṣé tí ẹ lágbára lórí ẹ̀mí yẹn ni pẹ̀lú ojúkòkòrò kí gbogbo ayé kọ́sá jẹ́ ti yín sá. Mo lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ètí mò ń pẹ́ ọ̀rọ̀ ẹ sí ọ̀nà mẹ́ta torí tí ṣe ń pẹ́ àwọn ọ̀rọ̀ yìí ni pé kó lè yé wa dáadáa. Ìkíní, kí ènìyàn ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo ṣe pàtàkì. Àìní ìtẹ́lọ́rùn nínú ayé yìí lẹ ṣe rí pé kò fún ayé nísinmi báyìí. Ẹni tó ní kò ní sinmi, ẹni tí ò ní kò ní sinmi. Ẹ já kíyèsí tí ìwé mímọ́ wí. Ìwé ìkíní ti Timothy orí kẹfà ẹ jẹ́ ń ka ẹsẹ̀ keje èdè kẹsàn-án fún wa. Timothy ìkíní orí kẹfà ẹsẹ̀ keje sí kẹsàn-án. Owó torí a kò mú nǹkan wá sí ayé máa dé ọ̀rọ̀ yẹn o. Ohun tó bá mú wáyé ìwọ náà máa ronú sí i. Wàá sọ nù ọ̀kan ẹ̀ tó bá mú wáyé. Bóyá ilé ló gbé wá sáyé ń gbò ń bọ̀, bóyá mọ́tò ló gbé wá, bóyá àwọn owó tó rọ́ sí báńkì ló gbé wá, bóyá àwọn gbogbo nǹkan mèremère ayé ló gbé wá ngbà tó ń bọ̀. Máa fọkàn rẹ sí ọ̀rọ̀ yìí o, nítorí a kò mú nǹkan wá sí ayé. Bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ so ti gbọ́ ìwọ tó kó ọ̀rọ̀ jọ. Ẹsẹ̀ kẹjọ, ó ní bí a bá sì lé oúnjẹ àti aṣọ ìwọ̀n yóò tẹ̀ wá lọ́rùn gbọ́ ẹsẹ̀ kẹsàn-án. Ṣùgbọ́n àwọn tí fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹ́kùn àti sínú wèrè ìfẹ́kúfẹ́ púpọ̀ tí pani lára. Irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé ó ti rí báyìí. Iṣẹ́ ojúkòkòrò ni. Ọ̀rọ̀ àpáàdì ló rán yàn lọ ojúkòkòrò. Kò sí bí ó fẹ́ràn ọ lọ, ṣé ìjọba ọ̀run ló fẹ́ràn ọ lọ ni? Ìwọ náà dẹ̀ ronú sí. Inú ayé ìwọ náà ronú sí. Oko tí ojúkòkòrò tó lè fà nú ayé yàn. Ojúkòkòrò nú ayé nítorí ọ̀rọ̀ ayé. Ẹlòmíì ó ti ràn lẹ́wọ̀n, ẹlòmíì ó ti ba ikú òjijì pàdé, ẹlòmíì ó ti da lábọ̀ ara, ẹlòmíì ó ti yí lórí. Èéṣe tọ́mọ èèyàn ronú, èéṣe tọ́mọ èèyàn ronú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ní owó ọ̀hún gan, tẹ́ ti kọ́ ilé, tẹ́ ní mọ́tò, ètò kù sójú ọtí tẹ́ máa lọ mu lọ ni, àbí kẹ́ máa gbé àlè sójú yẹn lọ ni. Ẹ̀sùn àǹfààní tẹ́ wá rí mẹ́, ẹ̀sùn àǹfààní tẹ́ rí mẹ́, ẹ̀sùn èrè tẹ́ rí mẹ́. Ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀run àpáàdì wà. Ó yẹ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. Èṣù tí ń ṣe sátánì ẹ mọ̀ pé ó ṣetán láti rẹ́yìn olúkúlùkù tó bá fi ayé rẹ̀ fún. Ìyẹn ó dúró bẹ́ẹ̀ o. Ṣọ́ra fojúkòkòrò. Iléeṣẹ́ ló ti ń ṣiṣẹ́. Ìwọ náà ohun tó ń fi ojúkòkòrò kójọ. Ṣé gbogbo tó o níyẹn? Ṣé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni? Ṣé sálárì ẹ̀ ni? Ṣé bí ìwọ náà mọ́? Ìwọ tó ṣiṣẹ́ ilé ṣiṣẹ́ ilé ṣiṣẹ́ ilé. Ṣé n tó ń rí yẹn? Ṣé n tíṣẹ́ yẹn mú wa fún ọ ni? Ìwọ náà mọ̀ pé ojúkòkòrò ló fi ń gbé ayé rẹ̀. Ìbádá kò yẹrẹ o. Jákọ́bù orí karùn-ún ó sọ̀rọ̀ kan fún wa. Ẹ jẹ́ ká gbọ́ otí ẹsẹ̀ kínní tó wí sí kẹta. Ó ní ẹ wá nísinsìnyí ẹ̀yin ọlọ́rọ̀ ẹ máa sọkún kẹ́sì máa kó rere ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá ta yín. Ẹsẹ̀ kejì, ọ̀rọ̀ yín dìbàjẹ́ kòkòrò ìsì jẹ aṣọ yín. Ẹsẹ̀ kẹta, wúrà ó fàdákà yín dípàrà. Ìpàrà wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín ti o si je era ara yin bi ina e ti ko isura jo di ojo ikeyin e ja gbo verse 5 oni e ti je adun le aye e si fi ara yin fun aye jije e ti bo le ojo pupa e gbo nti oro lorun ti wi be tori na igbeyin olorun le ri e osimbo atawon nikan mi o so poro o da o e so pe ke ne ko da o sugba ti mo so na pe ma gbekele ko le gbe ode joba orun oro to fi n baye je oro to fi n daye omo elomi lori ru oro to fi fi ya je omo nikeji ama o ji ya esa o ye ko omo bi won ese so fun o to fi n doju ko elomi to fi fi ya je elomi ti elomi o ri owo hori tori pe iwo lowo olola oloro ma wo pe nika o di dada ni o ji ya e je so le keta ma se je ki oro aye di olowo lati wo ijoba orun ma gba o oda ko loro looto o o de se pataki sugbon ma je odi olowo o lati wo ijoba orun tori pe to ba je ki oro aye ko di olowo lati wo ijoba orun ewu anbe o e je yara kan fun o Matthew chapter 6 mo yara kan verse 19 si waju die o ne ma se tu isura jo fun ara yin le aye bi ti kokoro ati ipara baje ati bi ti awon ole iran le ti won si jale e segun orisugbe to isura jo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le baje ati nibi ti awon ole ko le runle ki won si jale o ni nitori ibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu ati gbe oro yi so se iwo to ni oro lowo lowo bayi so lorun jenu oro so fi oro re so fi mo olorun to ba ti fi mo olorun igbeyin oni kuro
0: e gbo ikede yi na ki a to gbadura
2: aya fe e ma gbagbe ile.
3: Don't manage error is 10. Beloved, this is a divine invitation to a life-changing gathering theme. Don't manage error. Ipade awon iranse Olorun ati gbogbo osise nu agbajara. To pa kesi wa si lana torun ati sisi oju wa si awon ese pepepe. O le gbajoba orun lowo eni. Don't manage error. The topic

ètò tí ẹ gbọ́tọ̀ yìí ni ọ̀làlẹ́pẹ́jù olùbọ́ ọ̀rọ̀ yìí fi ayé rẹ fún Jésù lónìí ọ̀làlẹ́pẹ́jù ètò yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ The New in Christ Evangelical Church ti olúyẹ ìjọ wa wà ní Òkèbọ́là behind Ibadan Boys High School Odium Òkèbọ́là Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Apostle Philip Adébímpé Alimi alákòóso àgbà sórí 08023394796 Jésù Lolúwa.

kábíyèsí kábíyèsí ọlọ́run tí ó pín méjì arúgbó ọjọ́ ìgbani kábíyèsí rẹ ọlọ́run tó jẹ́ ìmìnì kábíyèsí rẹ òní ní ọjọ́ kẹtàdínlógún nínú oṣù kẹfà ẹgbẹ̀rún ọdún méjì ó lé ogún àti mẹ́fà ọlọ́run ìwọ ni o ọ̀sẹ̀ tó lọ mo ní ẹjọ́ pàdé mi ní ọjọ́ méjì mọ́ kan sọ ni ọlọ́run lólù ló ń jẹ bẹ́ẹ̀ ni agídí ọ̀ràn bẹ́ẹ̀ oògùn ọ̀ràn ẹ̀kẹ́mi oògùn owó ọlọ́run ló wà kó kéèyàn sùn díjọ́ kejì kó jí láàárọ̀ ọjọ́ kejì owó ọlọ́run ló wà torí aago tá a fi ẹ̀gbẹ́ lélẹ̀ la mọ̀ aago tó orun gbé wa lọ gangan kò sẹ́ni tó lè sọ pé aago báyìí ni orun gbé mi lọ aago tá a jí gangan ọlọ́run nìkan ló fi dá wa padà ó dá wa padà ní agídí ọ̀ràn nígbà tá a jí ọlọ́run ló mọ̀ tó jẹ́ kí làákàyè ó padà nígbà tí èèyàn sùn àlá tó wọlá ibi tó wà ọlọ́run ló mọ̀ ibi tó wà gangan ìwọ gangan ọ̀mọ́ tó bá rò pé ibi bá mo wà lánàá nígbà mo sùn mọ́ lálàá báyìí ọlọ́lálà ló ń yìnbó kó sì wà nàìjíríà ó lè lálà inú gbó kó sùn inú gbó kó sì wà ní inú èsì ọlọ́run nìkan ni gbogbo èsì ló nítumọ̀ mo kí wa káàbọ̀ sórí ètò ti láwùjọ àgbà lálẹ́ ètò ní akin lóye lórúkọ bàbá mi olúmìnira ni orúkọ tí èmi ń jẹ́ akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tí wọ́n dá mọ̀ tipẹ́tipẹ́ wá pè ní akin kan báyìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run ló ní agbára ẹ̀kẹ́ni baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níjọba ìbílẹ̀ làgìlú ọlọ́run ìwọ ni o báyìí mo wà ní ààfin kábíyèsí bàbá wa muritala adébáyọ̀ àkàndé ẹ̀kẹ́rin olùbàdàn tilẹ̀ ìbàdàn lábẹ́ bàbá wa ọba kábíyèsí tún fi ọba jẹ sẹnitọ rasheed adéwọlú ládọjà bẹ́ẹ̀ ni arúsáwàn mọ́rù ti sẹ́ ẹ kò múra o ṣe mọ̀ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí eégún ọbẹ̀rẹ̀ ìjáde ìbàdàn wọn ò jò ní ilẹ̀ ìbàdàn wọn ò sì wà nílé kábíyèsí láti lọ jó ṣe mọ̀ pé kí kábíyèsí tó di kábíyèsí wọn á ní mi o kò sí tọ́kàn pẹ̀lú eégún kò sí ìjọ tí a wà ní ààfin kábíyèsí èmi àti mọ́gàjì àlejò omi lálẹ́ ètò ní kábíyèsí sọ lálẹ́ ìjọ ní ìjọ náà láàárọ̀ ìjọ náà àárọ̀ kùtùkùtù nígbà tá a wà mí gbogbo mọ́gàjì lábẹ́ bàbá rí orí wọ́n wá sọ pé àmọ́ rẹ́rìn nígbà tí wọ́n bá sọ pé ládọ́jọ́ tiẹ̀ mọ́ ẹnìkan mọ́ kankan pa òòṣà nípa tọ́jẹ́ má ṣá ti ṣe wọ́n náà mọ́ rẹ́rìn ni wọ́n ní ṣé àwọn èèyàn ọmọ mọ́gàjì agboolé àwọn tá à ń jẹ ni arúsà wàhùn arúsà mọ́dù ti ṣẹ́ wọ́n ní ẹgbẹ́ ní arúsà wàhùn ẹ wá ní kọ̀ọ̀má taari wọ́n náà mọ́ rẹ́rìn nígbà àwọn èèyàn ìṣá ṣé bí ọlọ́run náà ni má ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ náà fi di kábíyèsí ilẹ̀ ìbàdàn ṣe bọ́ ọlọ́run ni inú àwọn sọ pé ọlọ́run ni ọlọ́run ni ẹ káàbọ̀ sórí ètò ti láwùjọ àgbà dixon tunu ọmọ alájà àbúrò mi dáadáa ń bẹ ní òní amújẹ ẹrọ mo sì wà bẹ́ẹ̀ mo ti gbọ́ mo sì wà bẹ́ẹ̀ mo rí i pé ó wà sàǹbáyé ẹ̀yin tí ẹnu lórí mú kí yín o olóòtú mi adésínà aláwòdé ìnú olóòtú mi ọ̀gá wa ní tó dára wo túndé ọ̀làwòwò àti lágilú ni àti splash túndé ọ̀làwò ọ̀gá wa ni kenneth k bugi ló di lágilú mú pẹ̀lú gbẹ̀ngà ọ̀làyíwọ̀lá ọ̀dọ́mọdé aláìlójúti tí ó jẹ́ pé lọ́tún ló sì ìmọ̀ bọ̀wọ̀ fún àti wọ́n bá ti jù lọ ni bẹ́ẹ̀ ni ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní èmi nìkan sì kọ́ ni màá ṣe ètò mo ní àlejò tí bá ní mo ní àlejò ẹ̀pọ̀ ohun ìdẹ́nu wọn tó jẹ́ pé ẹgbẹ́ ṣe lọ́ọ̀yà tó ń jẹ mọ́gàjì ni mọ́gàjì gbogbo ilé òní yìí tán bẹ́ẹ̀ ni tí bá ní òní yìí tán ní òkè fọkọ àbí oko ẹgbọ́ tí mo rẹ̀ lálẹ́ ètò ní mọ́gàjì ni bẹ́ẹ̀ agbẹjọ́rò sì ni ẹgbọ́ ló lẹnu wọn lálẹ́ ètò ní torí ọlọ́run ni o agídí ọ̀ràn gìràgìrà ọ̀ràn ìwé ẹ̀rí àgbàlagbà kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ kábíyèsí ọlọ́run ọba nìkan ṣoṣo ló wà
Dixon Itunu sumisiwaju ja sumaju die.

0: ó sẹ̀nẹ̀ pẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tinú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 50 million naira
1: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website wa

0: ṣe.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí.

0: ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wà sanwó díẹ̀ díẹ̀ àní oṣù mẹ́ta ni ọgbọ́dọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Arena jina sile mi alola wa jina sile mi
2: ọpọlọpọ bukata la fẹ gbọ ṣùgbọn bí ẹdá ò bá ti lówó lọwọ ẹdá ò lọgbọn mú owó gan lọba ọgbọn ọgbọn
3: akabala tó jẹ kí n ma buga bai
2: ó yá wa jẹ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ń ta sí i bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i. Wednesday 24th of June yóò ju ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Mo ti káàṣì ẹ̀! Mo ti káàṣì ẹ̀! Káàṣì ẹ̀!
4: Owó ni Monday ní wọ́pọ̀.
5: Òrùn lè tún ti ń jò.
6: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàntán orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́ The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pe ara wọn ní The Great Aluminium Roofing. Pàdà ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
7: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's. Bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà Nigbakuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 bitters. Nafdaki Jolun.

0: ìlera òun gan lọ́rọ̀. Ẹni bá lálàáfíà òun lóhun gbogbo. Ẹ káàbọ̀ sí ètò ìlera lọ́rọ̀. Ẹni Rehoboth Global Herbs. Àwọn iléeṣẹ́ tó ń ṣe gbéra tó ti gbà bẹ́ẹ̀. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí wọ́n wà bí pẹ̀lú mi. Mo kí ìyá àgbà bẹ́ẹ̀ ìyá àkọ́pọ́ńtọ̀ yìí pé ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ ṣé olóòtú, mo ti kí gbogbo etí tó ń gbọ́ mi wípé a kú àsìkò yìí. Olúwa túbọ̀ fara tù wá o.
0: A ṣe Ìdùmàrè. Ìyá wa, àwọn nǹkan kan máa ń wà tó ń bá wa fúnra o. Tẹ́pẹ́ ẹlòmíì sọ́ọ̀ta, ẹlòmíì dẹ̀rẹ̀ ká ti ilé bá ń yẹ̀ wò bọ́sílẹ̀ aládùúgbò ká ṣe òun náà máa ń ṣe yẹn nítorí ìrọ́mọ bí ni mo fẹ́ sọ yẹn o ìyá wa. Kí ló máa ń fà á gan-an àti pé báwo lẹ́yìn ṣe máa ń tọ́jú ẹ̀.
1: Olóòtú ṣẹ́rí ń tẹ rọra mẹ́nuba àìrọ́mọ bí infertility bóyá lọ́kùnrin lóbìnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ìyá wa bàbá wa tiẹ̀ máa ń rò pé ara obìnrin ló wà ni ṣùgbọ́n ní ìsìn ìmọ̀ ìjìnlẹ̀ ti fi yé wa wípé àìrọ́mọ bí infertility ó wà lára ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lára obìnrin oríṣiríṣi nǹkan ló sì máa ń fà á kódà lọ́jọ́ kìíní àná nígbà tá a ní kí arábìnrin kan ṣe àyẹ̀wò ohun tá a rí ni wípé ẹyin rẹ̀ ò lè dọ́mọ ó kàn ń rọ ẹyin lásán ni ẹ̀mọ̀ àwọn ìyá wa àwọn bàbá wa ní òbu ẹyin ṣe mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ wọn ò mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ní ìsìn wọn ti rí wípé àwọn obìnrin kan gan wà tó jẹ́ pé ẹyin tí wọ́n ń rọ kò lè dọ́mọ mo kàn fi eléyìí sọ díẹ̀ nínú àwọn nǹkan tó máa ń fà á lára obìnrin so bó ṣe wà lára ọkùnrin náà ló ṣe wà lára obìnrin oríṣiríṣi nǹkan ló sì máa ń fà á.
0: Lára àwọn nǹkan tó máa ń fa yẹn ìyá wa máa pẹ ṣe àwò kẹ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ mo fẹ́ kẹ bá wa yànnà náà tọkùnrin bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ tó bá wa yànnà náà tóbi.
1: Tí a bá fẹ́ wo ohun tó ń fa ìrọ́mọ bí lára ọkùnrin àwọn olóyìnbó á sọ pé low sperm count ìkíní nìyẹn nígbà tí omi jẹ́ ara ọkùnrin nígbà tí ò bá lókun bó ṣe yẹ kó lókun kó pọ̀ tó bó ṣe ó ti níye tó yẹ kó máa jáde nígbà tí ò bá tó tí ò bá jáde tó yẹ bẹ́ẹ̀. Ó ní bí wọ́n ṣe máa ń rìn ó níye ìrìn tán máa rìn gbàrà tó bá ti di pé wọ́n jáde lọ hit target wọn ní inú obìnrin àwọn kan wà tó jẹ́ wípé tán bá ti jáde yẹn wọn ní jáfáfá ọ̀nà kẹta nìyẹn. Ọ̀nà kẹrin ẹ̀wẹ̀ àwọn olóyìnbó ń pè ní varicocele ìyẹn ni wípé níbi bọ́ọ̀lù tí Ọlọ́run dá fún wọn àwọn méjì rogodorogodo tó wà ń bẹ̀ yóò wú ò là ń pè ní varicocele yóò wú tẹ́ máa rí ẹ rí yóò là parapara tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ìyẹn lè fa àìrọ́mọ bí nítorí wípé bó ṣe yẹ kí ẹ̀jẹ̀ kó lọ tààrà síbi tó ti yẹ kó ṣe ètò láti ṣe oúnjẹ ó jẹ ọmọkùnrin yẹn kó fi jiná dáadáa kó fi pé kò ní lè ṣe bẹ́ẹ̀. Àwọn kan máa ń ní undescended testis eléyìí tá à ń sọ wípé rogodorogodo tó lọ ń dá fún wọn kinní kan wà nínú ẹ èyí tó fi yẹ kó dúró síbi tó dúró sí yóò fò sókè kò ní sọ̀kalẹ̀ nígbà tí ò bá ti sọ̀kalẹ̀ bó ni ó ṣe ṣe ń jẹ. Ọ̀nà kẹfà ẹ̀wẹ̀ ni wípé hormonal imbalances nígbà tí àwọn kinní tó ń ṣe èròjà láti tọ́jú ilé iṣẹ́ ọkùnrin táwọn èròjà yìí tí ò bá ti pé bó ṣe yẹ kó dúró tí ò dúró ìyẹn náà máa ń fà á. Kan wà tí wọ́n pè ní hydrocele hydrocele yìí ni wípé nígbà tí rogodo méjì tí mo sọ fún yín nígbà tó bá wú tí omi tó dárogún síbẹ̀ ó lórúkọ tó ń pe omi kò ní jẹ́ kó lè ṣiṣẹ́ dáadáa ẹ mọ̀ pé ibi omi kékeré ló yẹ kó wà ńbẹ̀ nígbà tó ti wá di wípé ó ń lúwẹ̀ nínú omi iṣẹ́ ò ní lọ bó ṣe yẹ kó lọ gerege. Ọ̀nà kẹjọ ni wípé bóyá àwọn tó bá ní kòkòrò láti ibi ìbálòpọ̀ tàbí láti tọ́ílẹ̀tì irú staphylococcus irú àwọn infection báyìí ó lè fà á kí oje ọkùnrin kó má pé láti lè di ọmọ. Ẹlòmíràn wà wọ́n ti fi oògùn olóró ba ara wọn jẹ́ gbogbo irúfẹ́ àwọn oògùn olóró wọ̀nyí ó máa ń ṣe okùnfà kí oje ọkùnrin kó má ṣe déédé. Àwọn mìíràn náà wà tó jẹ́ wípé ìgò lóríṣiríṣi náà ni wọ́n máa ń gé ẹlòmíì wà bí ò bá mu tó márùn-ún lójúmọ́ kò tí ì mu eléyìí ò bójúmu tó. Tẹ́lòmíràn bá ní àwọn àìsàn kan lára bíi high blood pressure ẹ̀jẹ̀ ríru bíi diabetes á ṣe tó fi jẹ́ wípé kinní ọmọkùnrin kò ní lè gbé bó ṣe yẹ kó gbé bó sì ṣe yẹ kó ṣe oúnjẹ náà kò ní lè ṣe. Ìmíì tó wá pabambarì náà ni ẹni tó bá tún sanra lábàádì ó máa ń fà á bó ṣe yẹ kí oje kó ṣiṣẹ́ tó lára kó fi lè di ọmọ lára obìnrin kò ní lè ṣe. Irú àwọn nǹkan tí mo là kalẹ̀ wọ̀nyí ló lè fà á tí ọkùnrin tó fi di wípé oje wọn ò ní ṣiṣẹ́ láti lè dọmọ. Oríṣiríṣi ọ̀nà ni a máa ń gbà láti tọ́jú irú ọkùnrin bẹ́ẹ̀. Ohun tí àyẹ̀wò bá sọ láà mú treatment wa lé lórí. A ti ní pack fún those sperm counts tó jẹ́ pé tí wọ́n bá ti dọ́dọ̀ wa àwọn ewé wa àti egbò tó jẹ́ pé a ti ṣe lọ́nà ìgbàlódé òun là ń pè ní low sperm count pack lọ́nà kejì a máa ń lo acupuncture láti fi treat ẹ̀ nítorí wípé acupuncture yìí ó jẹ́ ọ̀nà tó yanilẹ́nu púpọ̀. Bí ìgbà tí èèyàn sensitize nǹkan tí ò ṣiṣẹ́ dáadáa lára bẹ́ẹ̀ ló ṣe ń ṣiṣẹ́. Nígbà tá a bá ti lo acupuncture yìí, ká lo massage tàbí detox, ká kó gbogbo rẹ̀ pọ̀ pẹ̀lú àwọn herbs, a rí wípé ó ṣiṣẹ́ dáadáa. So àwọn ọ̀nà tí a máa ń lò láti fi treat tí onírúurú yòówù tí ìbáà jẹ́ tí ó lè máa dí oje ọkùnrin lọ́wọ́ tí ò ní jẹ́ kó di ọmọ lára ìyàwó rẹ̀, a ní pín different package tí a fi ń tọ́jú wọn. Ẹni tí ó bá jẹ́ wípé àìsàn yìí ń dà láàmú tẹ́ ń gbọ́ wa báyìí, ẹ kàn sí iléeṣẹ́ wa ní number 33 Ondo Street off Osuntokun Avenue Old Bodija nílùú Ìbàdàn. Ní number 33 Ondo Street off Osuntokun Avenue Old Bodija nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ pè wá 070-67-19-78-12 070-67-19-78-12 070-67-19-78-12
0: Ẹ̀pàdé ìyáàfin ọmọ Bọ́láńlé ìyá akupọ́ńtọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Adésínà Abel lórúkọ mi, ó dàbọ̀.
2: Lagilu FM 96.7.
3: Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo agbègbè rẹ̀. Orúkọ mi ni Ààrẹ Babalọla aka Baba Flusher tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Easy Life Abacare. Mo jẹ́ ọmọ bíbí inú ìyá wa Alhaji Titilope Onílẹ̀kẹ̀ Ọ̀sun lẹ́sẹ̀ tí ẹ ti mọ̀ káàkiri ní ọjọ́ tó ti pẹ́. Mo ti lọ sí ìlú Ghana, mo lọ sí ìlú Togo, South Africa àti Cameroon láti lọ kọ́ nípa bá a ṣe ń fi ewé àti egbò ṣe ìwòsàn èyíkéyìí àìsàn tàbí àrùn nínú àgọ́ ara. Mo ti wá dé sí ìlú Ìbàdàn pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ tí a fi máa ń ṣe àyẹ̀wò nílànà ìgbàlódé láti máa kí ni àrùn tàbí àìsàn tí ń bẹ ní àgọ́ ara àti láti máa ọ̀nà wo ni ewé àti egbò táwa ń lò ní iléeṣẹ́ wa ló ṣe lè ṣe àwòtán rẹ̀. Eléyìí tó yé mi yékéyéké tí mo sì mọ̀ nípa rẹ̀ dáadáa. Mo ti wá wà ní oríta challenge. Tẹ bá ti dé oríta challenge, ẹ sọ kalẹ̀ kẹ gbé ọ̀kadà tó lọ sí Asarudin Central Mosque lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí Asarudin. Ẹ ti rí àkọmọ̀nà iléeṣẹ́ èmi Baba Flusher. Tàbí kẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-44-78-77-99 081-44-78-77-99. Níbàyí ẹ jẹ́ kí n tara sàsà nípa ohun tí a mọ̀ nílé iṣẹ́ wa tí a dẹ̀ ń ṣètọ́jú ẹ̀ pẹ̀lú ewé àti egbò tọ́lọ́run dẹ̀ ń fún wa ṣe. Ohun àkọ́kọ́ ló ń tà ń pè ní infertility tó jẹ́ àrùn tí à ń pè ní àìrí àdùngbéyàwó. A máa ṣe ọkùnrin, a máa ṣe obìnrin. Àrùn ìgbéyàwó yìí ó jẹ́ gbòógì àrùn tó jẹ́ pé bí èèyàn bá tilẹ̀ ní onífẹ̀ẹ́ arákùnrin tàbí arábìnrin rẹ̀ nípasẹ̀ àrùn yìí ó ṣeé ṣe kí wọ́n má rí èrè ìgbéyàwó. A máa fà á kó jẹ́ pé àrùn ni ayé a máa fi ṣèyàn. Ó dẹ̀ tún jẹ́ eléyìí tó jẹ́ pé nípasẹ̀ eré ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ a máa wọ àgọ́ ara. Àrùn yìí ó jẹ́ ohun tí a mójútó ní ilé iṣẹ́ wa, yálà ó jẹ́ obìnrin tàbí ọkùnrin. Tí o bá ti kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí nínú àgọ́ ara rẹ, yálà orí pé inú rẹ ń gbóná ní ìsàlẹ̀ tàbí orí pé nǹkan yí kí nínú rẹ, tàbí o kẹ́fìn pé ohun tí obìnrin máa ń ṣe ní ìrọ̀rùn lóṣooṣù ó di àfi wàhálà tàbí àfi agídíṣe, tàbí ìwọ wá rí pé ó ń lami ni, ó ń sàn ni, tàbí ó rùn, ìwọ náà gbéra ńlẹ̀. Wúyà báyìí kò kàn sí èmi Baba Flusher tí mo wà ní oríta challenge ní ẹgbẹ́ mọ́ṣáláṣí Asarudin Central Mosque ní ìlú Ìbàdàn. Bí lágbára Ọlọ́run Elédùmarè ń fún wa ṣe, a ní ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe àyẹ̀wò. Bákan náà la sì máa ń ṣe àyẹ̀wò ní ìlànà àwọn babańlá wa, yálà fọkùnrin tàbí obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa bí wípé báwo ni àrùn yìí ṣe máa ń ṣe ni. Tí obìnrin bá ní àrùn tá à ń sọ nípa rẹ̀ yìí, tàbí ọkùnrin ló ní ohun tá à ń pè ní ìdákọ́lẹ̀, irúfẹ́ àwọn àpẹẹrẹ wọ̀nyí ni yóò bẹ̀rẹ̀ sí ní máa rí. Tó bá jẹ́ ọkùnrin tàbí obìnrin, ó lè máa rí nǹkan funfun kó máa jáde láti ojú ara rẹ̀. Àwọn bàbá máa ń pe kiní kan ní ẹ̀dà ìdákọ́lẹ̀ tàbí kí wọ́n pè ní ẹ̀dà orosùn. Àwọn nǹkan tí à ń sọ yìí ó máa ń fà á kí obìnrin máa rí ìnira tàbí ìrora tó bá fẹ́ ṣe nǹkan oṣù rẹ̀ tí àwọn obìnrin máa ń ṣe lóṣooṣù. Ó sì máa ń fà á kí ó máa ṣe àkóbá fún ọlọ́mọkùnrin kó mú kí nǹkan rẹ̀ kó kéré ju ọjọ́ orí ẹ̀ lọ. A máa ń fà kí omi tí ó ń di ọmọ láti ara ọlọ́mọkùnrin kó sàn tàbí kó tiẹ̀ má le di ọmọ mọ́. Àwọn nǹkan wọ̀nyí ni àmójútó ní iléeṣẹ́ wa. Tó bá kẹ́fìn àwọn nǹkan wọ̀nyí tí a kà sílẹ̀, wọn náà gbéra ńlẹ̀. Wúyà báyìí máa bọ̀ ní oríta challenge ní ìlú Ìbàdàn. Gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó máa pè 081-44-78-77-99. O lè bá wa sọ̀rọ̀ ní WhatsApp wa pẹ̀lú nọ́mbà tí a pè yìí. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló tún máa ń jẹ jáde lára ọkùnrin tí àwọn olóyìnbó ń pè ní prostrate. Bákan náà sì rèé, o lè máa kẹfi wipe iwọ tin si eyo lọpọ oju tabi o se eyo o di pe awon ira won pebu tabi wo ti eri eyo se bo se ko se tabi wo kẹfi wipe ati sun odogun ara re ngbona badi bi ko ri o ma fọ ni jeyin oju susu oju tin so kokun ka mo won kayo kalo kako dabi meji tabi oni eyi ke yi arun tabi aisan eyi ta lori ofe lati menu lori eto yi nitori akoko wa iwo sa ti gbianju ko gbe igbese ko yoju si emi are babalola ti gbogbo eyan ma si baba flusher ti mo je alase ati olari le se easy life abakie center ni ilu ibadan bi nla kale si bayi opolopo olomokunrin ni ati soju se re laarin ohun ati obirin o ti di ogun opolopo lo je re pe ogbon siga siga da tenu ele oni won ya nipase aisan kan tabi arun kan to ti gogo si agu ara won ti won o kesi ti won o ya si bakan na si re opolopo olomokunrin olohun to je en to fi se omokunrin lo kere ju ojo ori e lo e ri elomi ballu meji ti ma wa nsale okan ti wonu eyo kan ni yo wa nbe gbogbo awon nkan won yi o ma nse akoba fun olomokunrin lati le se bo se to ati bo se ye pelu arabirin re idire ti mo so pe gbogbo nte ba ndoju ko yala isan ni tabi arun ninu agu ara yala o je obirin tabi oje okunrin eyi ti o ti wo wi pe o ti lo kaakakiri o ri ona abayo le lori awa ti wa ni ilu ibadan bayi e ti mo wi pe alaja ti ti lo ko leke osun lese mama ta ti mo bi ani mo wo lojo to ti pe ni emi omo bibi nu won ni mo n ba yin soro yi ni mo ti de ilu ibadan nipa kalu ewe kalu egbo fun alaafia ati igbaye gbadun omo eda loke epe olodun lo firan wa idire ti awon fi mo ewe e ma n pe mi ni baba flusher baba flusher tori pe ati lo kaakakiri ta ti lo ewe ati egbo yi lati se itoju okunrin ati obirin ti won si pe lo ti tu ati lododo ewe nbe ogun si wa egbera nle wi abayi e kan si wa ni ile ise wa ni orita challenge ni ilu ibadan te ba ti di orita challenge egbe okada to lo si azarudin central mosque ni kete te ba ti de azarudin central mosque ni waju azarudin e bole e pe number yi tabi ke ma wo akomona wa 08144787799 08144787799
2: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: owo wa o ki npo leyin trailer isu meji emara danfo emara okada mewa kilo tubu emara eran ewure ewure meji la
1: ati olandisi
0: emara olandisi box merin akun then ema tun mu atun ma fun yin lomo kan te ma ma to ni school
1: isu tipa kan
0: isu trailer meji
2: se o saju se ko ju ba n lo
0: mo wo to pa wa 700 million
2: se o ju ba n lo mo te ro pe yo 1 billion o gbe dari so yi agbara 1 billion ka
0: one billion. Anyway, but ko need ta ba ni 1 billion lowo ko need ke ran kan e sha du 1 billion ele ni lu wa gba o
2: ko se problem agbara olohun ka
3: agbara olohun ka
0: o da eyan wa e se te gbo wa ni ale yi o ni nkan ti agbe wa lati so e ba mi ji gbogbo awon to ba ye pe won sun lowo okay e je ka tete bo si ori eto ta fe se kini ti won ka to bo si ori eto lo ma bere ibere lowo awon awon baba wa ati gbogbo ata wa ninu bi mo fe koko bere lowo eyin te wa ni le na nje o to tori okunrin atobirin ta lo yan leju now se tobirin ba yan le se o to tori ki oko e so pe ko ma lo tokunrin ba yan le a tun ma so fun obirin pe o ti wa o ti ri ngba to ti wa mo nko wa ikan ti en so fun yawo ni wa ko para e wa ko para e danu o ti mo yes mo ndo bebi yen kilo wa sele ah obirin fe le ku but to ba je obirin lo yan le okunrin a be lori ibere mi nisin wa ni se o to tori eyin te n gbo wa nile ki okunrin ko iyawo e tori pe o yan le show right number te le pe wa to mo fe gba eyan meta ka to bo si oju oja aba pada de awon eyan wa bere ni ba afenu soro number te le pe wa si 091 2370 8675 091 2370 8675 and to ba pe wa edaku mo fo lohun ba be yin e go straight to the point story iteju perete la ni lati bo si oju oja ta lo wa nbe yen
3: hello ba e ka le ba
0: yes sir e ka le sir
3: ah e ko ori lo nso ra lati kole christian o ki everybody o ki da ni ke o ki ra ji everybody so that you know
2: O ti ya won.
0: Wahala yin po amebo ni wahala yin po e lo sun. 091 2370 8675. Efe ma toju bo nkan ti o ye ke toju bo. Ewo ni tin yin. Oki imam oki ebere. Seyin wa fe kini. Ara nkan ta nso lale yin na ni. E fe ki ke ba le gba lowo imam. Hello di caller.
3: Hello e kale ma.
0: E kale sir.
3: E ku eto ma.
0: Yes sir. Oluwa ku eto.
3: Olorun mi gbe oru ma.
0: Amen sir.
3: Mi seyin mi jona. O to nitori ma.
0: Ah.
3: Oluko temi ni lori odo Ala lati lu seyin.
0: Se awon to wa nsi, awon to n gbe ni seyin o ye ko le ko obirin tori pe o odo ko nta.
3: Era mo n te yin o fi ko ni se gbe pe se mo gbe kini ejo kan ba ti wa nbe pe emi nikan ni ma ma se nkan yi lo. Tó bá ti jẹ́ bí méjì báyìí ọkọ̀ ọkùnrin tètè máa ń fẹ́ máa ń kọ́ ìpè ìpè mi nìkan ní. Tó tún wá lọ gbé lọ síta.
0: Because mo wo pe ba le se ma so pe ma so nkan to sele fun yin okunrin ma yanle ko so obirin oni le kuro nle but obirin ba yanle akunrin a le kule kuro nle it has to stop. Hello
3: hello hello
0: hello sir
3: good evening. Hello
0: yes sir
3: gbo le o
1: yes sir e ka wo
3: sir gbo an lo nko la tele
0: okay sir
3: ma poro mo le yanle
0: kilawi
3: lo yanle
0: ọkùnrin ló yàn àlejò nínú obìnrin àti ọkùnrin
3: àti bẹẹni ọkùnrin ló yàn àlejò
0: now
3: ti awọkùnrin àbí bẹẹ da bẹẹni ọkùnrin ni mí awọkùnrin àbí bẹẹ da ló yàn àlejò.
0: Ok ẹyin ọkùnrin a máa ń yàn àlejò bí nǹkan mi.
3: Wà á ó làbẹ̀ mi gbóná jù.
0: Ó da bọ̀ tí ọkùnrin tó yàn àlejò tó bá káyàwó ẹ̀ pé yàwó ẹ̀ yàn àlejò ṣó ní ráìtì ṣó lẹ́tọ̀ọ́ láti lè kú òǹlé. Ẹ wo ma copy number yin iru awon okunrin ti mo ma n like ni. Ẹ ṣe bàbá nkan tó ń ṣe ni do me I do you God no go vex take
3: me to that
0: abibo lo ṣe n sọ. Ẹ ṣe sa mo like ọkùnrin he is a nice man. Ó yá ẹ jẹ́ ká lọ sójú ọjà tá a bá ti dé a máa tẹ̀síwájú.
4: Lagilu FM 96.7 ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter di ogun fún bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos TBR distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
5: Tell me how you like it.
6: Ṣe látọjọ́ Monday ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gboko lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
7: Ó dẹ̀ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣe àgbà wọn.
6: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ta! Ó máa súpà.
8: Lágelu apáta màjà pàtó Jamakuta. Lágelu FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bádùn òpò mákàmúso Lágelu FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ làìró burúkáwò.
9: Owó nìkan ló lè ṣe o.
8: Má dáútẹ̀ Lágelu FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀ ìjàsẹ̀ polú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelu FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà polú ọjà ń bẹ̀ kẹrin ọpẹ́ kẹ.
5: Baba Ibaru ba onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
10: Ara o di pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idi ni yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumalegun lapo egbe abi ko mo kunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abo fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo Baba Ibaru ba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba de ribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la o kokofi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo

0: eyin yen we ma binu mo sare se nkokon ni nko ti mo nso yi igbati iyawo ma okay nko ta nso yi igbati iyawo ma ṣe ti duro ó dà pé láti bẹ ó lọ ń bọ̀ ní irú ló wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so igba ẹ̀yin èèyàn wa ìgbà tí ìyàwó ń wẹ̀ lọ́wọ́ òye yín ìyàwó ń wẹ̀ lọ́wọ́ tí mẹ́sẹ̀jì bá mẹ́fóònù ìyàwó ń ríǹgì ọkọ ṣá ọkọ ò gbé torí orúkọ obìnrin ló wà ń bẹ̀ but ìgbà tí mẹ́sẹ̀jì kọ́ọ̀lì ríǹgì tí kò sí ẹni ìyàwó ọkọ ò gbé ìyàwó dẹ̀ wà nù balùwẹ̀ ó ń wẹ̀ lọ́wọ́ kò dẹ̀ lè sá jáde ìgbà tó yí ṣe díẹ̀ ni mẹ́sẹ̀jì bá wọlé wá mẹ́sẹ̀jì tó wọlé wá ẹ̀yin èèyàn mi ni ọkọ fi mọ̀ pé kò ń ṣe obìnrin ni ó ń pe ìyàwó pé orúkọ tó wà ń bẹ̀ yẹn orúkọ obìnrin ni but mẹ́sẹ̀jì tó wọlé because kò sí bí obìnrin ṣe wá máa sọ fún obìnrin ẹgbẹ́ ẹ̀ pé òun ti dé sí ìbàdàn o káwọn pàdé níbi táwọn ti máa ń pàdé yẹn o ní alẹ́ yìí òun máa lá ẹ pa ṣé obìnrin máa ń lá obìnrin ẹgbẹ́ ẹ̀ ni a lè sọná torí ilé-ayé ti di kíni ilé-ayé ti ó ní lálẹ́ òun máa fún ẹ tán òun dẹ̀ máa lá ẹ pa ọkọ ẹ wá kọ́kọ́ ní a so mẹ́sẹ̀jì lọ́kọ yẹn bí mẹ́sẹ̀jì yẹn ṣe wọlé lọ́kọ yẹn sáré wò ó so but ó ní òun ò bá yàwó òun sàn kankan but bóun ṣe ń wò òun fẹ́ pè é lẹ́jọ́ and kò sí nǹkan tó máa pa àwọn méjèèjì pọ̀ mọ́ do òun make sure pé òun àwọn jọ ági pé ibo ló ń lọ ẹ mọ̀ gbólóhùn ẹ ò ní jáde kìnìkan but òun ò tí jẹ́ kó mọ̀ pé òun rí irú mẹ́sẹ̀jì tó jọ mọ́ lílá òun máa lá ẹ tán lénìí igbá kan àwo kan now ìbéèrè mi imam ọkùnrin tó ń sọ pé òun lè pa ìyàwó òun so tóun bá ń wò tóun bá ń rántí kìnìyàn òun lè pa so kóun má balè pa kóun má balè dáràn òun fẹ́ kó kúrò nílé fóun ṣé tóbìnrin bá ṣe ṣìnà tó bá ń yàlè ṣé ó yẹ kí oṣó tó torí kí ọkọ ni kó máa lọ.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا أما بعد adu kirawale ko si gbo eyin ololufe wa lori to bedroom secret ti ba wa ba eto yi lo olorun ba like olaye ba pelu yin gege bi bere ti atoku ti mo bere tori asiko nkan kan la ni o
0: ba lo ti je nkan la se eyin okunrin odo bo nta
1: a le ma sumo
0: bi o ita yin sumo nta nkan la ko
1: e se se ri isu yen isu kan to lagbara ni nínú al-Qur'an wọ́n pe sura kan ni suratul talaq odidi chapter kan lọ́lọ́run fi sọ̀rọ̀ nípa báwo ni a sì lè divorce ara wa kí dẹ̀ ni reasons lára àwọn reasons wo ló lè wà
0: ló lè fà á
1: tá a fi lè síbẹ̀ reasons ó wà nbẹ̀ o nínú suratul yẹn ọlọ́run sọ nínú al-Qur'an Qur'an 65 bada wasu bin lamina shi toro jibis mda ronye olo ni ya ayyuan nabi yu iza tolaktum nizaa vatoliko unna li idate inna awani wasu li idata awani wataku la robakun la torijo unna min buyuti ina wala yakhrujna ila an yatina bi va isha tim mubayinati
0: ok uni kweta badu e utilo
1: olo ni matilika ududu lai wa ma yata ada ududu lai fako zolam na musawo la tadri la ala lao yudhi zubada dhalika amoron mba olo nso olo ni mo akbere ujisen la anabi wa masasala tolo mba tikpe anabi olo man sofa kwe nito mba ni sofa anabi oti involve awatabaje mumini lọkùnrin tó bá pa àwọn ìyàwó ànábì tọ́lọ́run bá ti pè wọ́n ó ti yìn fọ́ gbogbo àwọn tó jẹ́ múmìnà lóbìnrin ọlọ́run sọ pé tẹ́ ẹ bá fẹ́ kọ àwọn ìyàwó yín ẹ kọ̀ wọ́n lásìkò tó jẹ́ pé wọ́n bá ń ṣe menstrual period lọ́wọ́ ọlọ́run ṣàlàyé pé nínú islam kéré pé ọlọ́ọ̀lọ́ọ̀ni ọlọ́ọ̀lọ́la kíníkà kọkọ̀ sáré dé máa dáa ẹrù obìnrin síta ara islam kò sí yẹn nínú islam tá a bá ti fẹ́ ra ká máa fi klọ́ọ̀sì sí o tọrọ náà tí nǹkan bá gbà wọlé náà ni ká máa gbà jáde nígbà míì omi tí wọn bá ra wọn lórí street àbí tí wọn ra wọn ní patí àbí hookup nǹkan kàbá yẹn ó lè jẹ sábà bí pé kọmọ dẹrù ẹ tà tóró nǹkan gan ọ̀nà tó gbà wọlé tẹ́tẹ́lẹ̀ yìí lẹ́gà ni ẹni ló gbà wọlé so ojú fèrèsé náà ni wọn gbà jáde padà tí wọn bá dẹrù eléyìí wọn torí pọ́nà tí wọn gbà wọn ṣùgbọ́n obìnrin tá a bá jọ fẹ́ ra wa lọ́kà tá a fẹ́ ra wa according to islamic right bọ́lọ́run ṣe sọ pé ká fẹ́ ra wa ọlọ́run ní kéré pé kẹ́kẹ́ sáré lé pé máa lọ rárá tó bá tẹ̀jẹ́ sí pé ó bá ń tásìkò pé ẹ fẹ́ sọ pé kọ́ máa lọ ó ní iye oṣù tí ó lò nínú ilé yín lóòótọ́ ẹ mọ̀ pé fẹ́ kọ́ torí pé oṣù tó fẹ́ lò yẹn yọ́ dẹ̀ máa ṣe àwọn nǹkan oṣù rẹ̀ láti lè fi ìdí tó nǹkan tó lọ́n fẹ́ fà yọ láàrin ẹni pé tó bá ṣe oṣù kéni oṣù kejì oṣù kẹta láti lè mọ̀ pé kò sí nǹkan kan tó jẹ́
0: oyún
1: lára rẹ̀ mọ́ fún yàn ó ti clear báyẹn ọlọ́run wa ni ẹ gbọ́dọ̀ jẹ́ kí oṣù yẹn kó yes ọ̀dẹ̀ nínú islam bó sì ṣe wà lọ́dọ̀ rẹ̀ yẹn náà ọ máa ṣe kíni wà á máa fún ní jíjẹ ó sì máa pẹ́ fẹ́ kọ́ra yín o wà á máa fún ní tíṣẹ̀rẹ́ islam sọ̀rọ̀ wà á máa fún ní mímu wà á dẹ̀ máa ṣe ètò tó punishment kọ̀
0: nǹkan tó lọ sọ obìnrin tó mọ̀ tẹ́ mọ̀ pé ẹ fẹ́ kọ̀ tó ẹ fẹ́ kọ̀ tó dẹ̀ sì jòkó sílé ẹ
1: ara torí pé láti lè fi clear nǹkan tó ń fa ní ara tó ń fa náà láyé ń sì tọ́ máa lè fi pọ́n ta nìyẹn nítorí pé máa lọ bóyá obìnrin tó ní kọ́ máa lọ yẹn nǹkan ti dúró sí lára ọlọ ọrọkùnrin míì yóò wá gbé ọmọ ọba yóò gbé lọ fọ́sùn islam fẹ́ ká clear rẹ̀ pé ọdẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí pé lára ìgbà tẹ́ bá jọ wà láàrin ara yín yẹn ó ṣeéṣe kó bá sùn kó ronú pìwàdà pé wẹ́ mo fi sílẹ̀ pé nǹkan tó mo ti forí jìn ẹ̀ láàrin ìgbà yẹn kìí pé kọ̀ọ̀kan ṣàdédé mọ́ ẹlòmíì ọ̀nà ìyàwó ẹ̀ jáde bó ṣe ń nà náà ni ọmọ da ẹrù islam faramọ́ báyẹn ọlọ́run wa ni wàlá yàkùrùjúna ilá ayátiná bìfá ìṣàtì mọba yìí náà ibi táwọn àlọ́ládé yẹn nígbà tó lọ́n sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n lára tó lè fà pé àní mi ò fi ọmọ máa lọ òun náà ni pé tí obìnrin yẹn bá ṣe fá ìṣà níta fi ṣe fá ìṣà náà ni olórí ẹ̀ náà ni pé tọ́ bá ṣe sìnà ọwọ́ àṣẹ sìnà yẹn ọwọ́ àká kọ́ máa lọ ni o
0: kọ́ máa lọ
1: ni kò rọrùn láti jẹ́ sí pé kíni yóò bá náà sọ yí pé àkọ́kọ́ náà ni pé ìgbẹ́ kínkín ló ti àwo gbẹ̀gẹ̀ tí ojú bá kúrò níbẹ̀ ọkàn lè kú òun bẹ́ẹ̀ òótọ́ lòwe yóò bá yẹn wàhálà ẹ̀ torí pé mo ti rẹ́ ẹni tó ṣẹlẹ̀ sí tọ́yẹ̀ pẹ́ni tó súnmọ́ mi ẹni yẹn ọkọ ẹ̀ ka wọ́n wí ọ̀dọ̀dà pé òun ṣe kíni òun yin àlè ọkọ ẹ̀ dẹ̀ débi pé ó padà gẹ́tùnú àmọ́ àlè rẹ̀ yẹn ẹni yẹn ó ṣe kí ọmọ gbọ́ program tọrin tó mọ gbọ́ program wa ni ẹni tí ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ ló sọ fún mi àlè rẹ̀ yẹn ọkọ ẹ̀ padà tó ń lọ mọ́ débi pé ọ́sà oríṣiríṣi ọkùnrin pé òun fẹ́ má lè ọ́sà nígbà tó mọ̀ ọkùnrin yẹn ò lé obìnrin yẹn jáde ó wà nínú ilé ẹ̀ àmọ́ obìnrin yẹn ayé ti su torí pé obìnrin yẹn ọkùnrin yẹn kò tiẹ̀ rí tiẹ̀ rò ọkàn sá abandon ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ sọ pé ẹ má pa àwọn ìyàwó yín tì gẹ́gẹ́ bí aṣọ tí wọ́n fi kọ́ sórí rag kẹ́ẹ̀kan fi wọ́n kọ́ yẹn pé kẹ́ẹ̀ pa wọ́n tì ọkùnrin yẹn tó bá wọlé kò ní ṣe tọkùnrin yẹn bá ń travel kò ní dágbé fóbìnrin yẹn wípé gbogbo ìgbà tí òun bá ti ń rí tó ń rántí
0: tí
1: ẹ̀kọ́ tó wà fi ṣẹlẹ̀ tí sam sọ pé fẹ̀ẹ́kẹ́ jẹ́ ọmọ lọ nìyẹn auto factors because lẹ́yìn náà ẹ tó jẹ́ kí n sọ ẹni pé ọkùnrin ṣe kíní kan ta obìnrin kan ṣe obìnrin náà ṣe tó bá ọkùnrin náà ṣe ṣe mọ̀ pé tó ọmọ àlè fi pọ́n ta nìyẹn lọ́dọ̀ àwọn obìnrin sì obìnrin ó sọ pé ọmọ tí òun ní ọmọ mẹ́rin ni ìkan nínú rẹ̀ lọ́jẹ́ tọkọ òun kí lẹ́ mọ̀ tó fi fà á tó fi jẹ́ bẹ̀ torí pé ó ń yàlè ni kò sí ìwọ̀n kan tó fà á jù báyìí náà lọ ọkùnrin ọ̀dẹ̀ ti wá ná ìmọye owó lórí ọmọ àlè
0: àlè tó yàn náà ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin lẹ́yìn ọ̀la lè
1: ìdí tí òun gbọ́dọ̀ wá fi sọ́ra nìyẹn ẹni tó mọ̀ pé kò ń ṣe pọ́ fẹ́ẹ́ fi ọ tó yàn ọ̀la lè ó sì kó bí yẹn ti mọ̀ pọ́ fẹ́ẹ́ ba tó ń jẹ́ nìyà tẹ́mi astagfirullah sí kálẹ̀mí bá yẹn mo bá yẹn àlè ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin tíyàwó mi bá tiẹ̀ ka pé kíní kan tá a fa lọ́ tá a fa bọ̀ mo le desire pe ore a mo fe fe ni
0: one cassette
1: mo de le fe na nto to na ti ma gbe wole yawo e lo de
0: so ton ko ti yawo na ba disi pe on fe fe
1: eh o le fe but e wa kilo ma lead si kilo ma kilo ma no mo board kilo ma lead si mo ko fi soro be ni kilo ma lead si ti obin ba so be bon o ma fe fe ni kilo ma lead si
0: kilo ma lead si o ma ku nle oko
1: ki o ku nle oko na yin ko to ma lead son ni e ko inti o fi le inti o fi le possible for obin ni e yo pa inti lile lo yen na bon na wa fe fe yen na yo pada ku nle oko e ni e I better go be wa se kini ko wa very very careful tori pe o tun ma n te lori oma ti obirin ba yin ale
0: o to ni na mo mo yen
1: o ma je ki o ni side effect to lagbara lori oma so that ni pe ko birin oma se tori pe olorun wa la yaru jina ila anya ti na bi fa isa ti mo ba yin ati oni e ma le won jade afi te ba ka won te si gba won mu pe lo to ai lododo won se nkan bayi te ba ti se ah kokin rorun fokunrin ebi elere kan ni Nigeria na ndo ti se poro 30 40 years lo ti korin yen pe se o le gba kon o gbe yawo esese
0: eh kini yen ki
1: ajo oni tokunrin ba se be oni kila arokunrin o ma se yo ma arokunrin o ma gbona oju re okunrin o ma se wai wai aro kini ko ma o si si nkan yen ni o ma sele si
0: ti ma to ba kun ti emi atoko mi ati awon eyan nlo nbi kan ti a lo se kini o ko de jina mo to wa ku ba mu se boda ko le gbe mi lese
1: o ti koja aye e na niyan njo toko o le ma se leyan okan njo toko e ba ti ka o ti ma pe oko wo chance lowo njo yenu ojuri o pada ri nkan so that ni pe ko nse nkan do da lo to alokun lo dodo
0: wankale ale zeligwe eh
1: ni pari okunrin na ka wa na ka sora ka ma mo yale tori pe ko da e mo gbagbe oro tan yoba na ma nso oni obin ti ba yale ti o ba poko yo si kini o pa ya yo pa ara re
0: bo se mo pe the other way around nisin okunrin to yin ale nsin awon lo npa ya oju
1: eh o wona ara won ni emi ti rokun te pe ale atale won jo nja sira won ta le se to nfi ale si magun fale egbe
0: o ti da ambo
1: ko la ma ja sirin
0: o deep o ya je ka lo soju oja ta ba ti pada de ajo ma soro because eleyi ti ma mo so o deep

0: o da imam e se gan ni e se eku la kai olorun wa pelu yin because like lai jina a fe lo sinu cash e ti ago mokola ba lu greke mo fe ka gbe cash la ago mokola leni so that awon ti won of won ki ngba mi gbo won ma gba mi gbo late ni lo mo to fun pe ko pli e pe la ago mokola greke ni ma se kini la ma yi koto so mo de ti di pe awon kokon ti play so a ma wonu e ni sansan ni dede ago mokola iṣẹju kan perete lokun fun wa lati lo sibe ṣugbọn ka to lo sibe ka to yi koto daddy uncle tony ka lesa ṣe won gba mi sha
1: boyo
0: ka lesa gaga bi oro te ri ta nso imam ti so ti won yi de ri reverend ni nje o ye ki okunrin so pe ki yawo e ma lo tori o ka mo oko mi o ka oko mi mo nidi o ko ti e ka bo to gbo po nse
1: sheri ku si atuya so ti mo fe wi bo se ri na ni imam ti se so yen kokunrin ta porin obinrin ta tori eni ko lo mi leyin ese jura won lo àwọn ọkùnrin lè sọ yí pé ẹ̀yin ìyàwó mi ò kóbìnrin mẹ́ta dáhùn kóbìnrin mẹ́rin dáhùn òó ṣé obìnrin lè sọ wípé ẹ̀yin ọkọ mi ò
0: kíkọ́
1: ibi tí obìnrin bá ti ń jẹ́ kú mo lu àwọn akọni ibẹ̀ ti lọ ni ibi tí obìnrin bá dẹ̀ ti kí gbé ibo ṣe rí ẹ má jà kúrò tàn ra wa jẹ tí bákan imam ti sọ gbogbo ohun tí mo fẹ sọ so ni bákan nígbà ni mo kàn fẹ gbà yín lásìkò mi kò sọkùnrin tó lè gbà tó bẹta kí obìnrin lóòótọ obìnrin ọpọlọpọ obìnrin yín àlè tọkọ wọn ò pọ ọpọlọpọ ọkùnrin bẹẹ yín àlè tí ìyàwó wọn mọ tẹ fara mọ bó ṣe wà látètè kọ ṣe nìyẹn ètí ẹ bákan fẹ sọ yí pé ọ̀làjú dé ká máa fojú egbò tẹlẹ a kàn tanra wa náà ni kò sí ọkùnrin náà o he may forgive you, not forget you. Bíbélì gan sọ ó ní téèyàn bá jalè nítorí pé ibi ń pa ní proverb ni ó ní ẹni tó ní nǹkan lè dáríjì ó ní ṣùgbọ́n ìpẹ̀tùwó ni ẹni tó báyàwó èèyàn fẹ́ ṣe tọkùnrin tẹ báyàwó ẹ̀ sọ dáríjì ó ní tó bá dọjọ́ ìgbẹ̀san rí ó gbẹ̀san ọkùnrin ò kì í dáríjì pé kí ìyàwó wọn kẹlòmíì bá sùn tó bá mọ̀ tó bá pé rumors ni ó lè fojú fò wẹ́ ṣùgbọ́n tá a bá tún sọ́sọ́ tó a lè tún sọ́sọ́ sí àwọn ọkùnrin míì wà náà tó lè fojú fò ṣùgbọ́n bí imam ṣe sọ tí ọkùnrin bá bóbìnrin mẹ́fà sún mọ̀ pé òun ló ń lọ́ mọ́ àwọn obìnrin mẹ́fẹ̀ẹ̀fà yẹn tí kò bá ṣiṣẹ́ kúṣe nu wọn tóbìnrin bá bọ́kùnrin mẹ́ta sùn lẹ́ẹ̀kan náà ta ló lọ mọ́ ẹ má jẹ àgbòdo ẹ má jẹ àtòrí báyé dọlọ ayé dayé ọ̀làjú ká máa pè lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe kí kò dẹ̀ da mákàfà àsìkò yìí àsọ̀ra tóní láti gbà wọ́n níyànjú pé ká jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kì í ṣàṣà tó da ọkọ̀ mi yàn lè wọ́n lò fẹ́ yàn lè imam ti sọ̀rọ̀ tán tó bá ní kíní ò ṣe ó lọ máa ṣe ní ọkọ tó lọ yàlè yẹn nítorí ẹ máa ń ṣẹlẹ̀ ni pé tí àlè bá mọ̀ pọ̀kọ ẹbí yẹn jáde òun gan ó sá fún ẹni so ẹni tó bá gbọ́n kó yàrá ẹni brain tó bá lọ ń bọ̀kọ ẹ ta kàn gbà ń bọ̀kọ ẹ yàlè wọ́n náà fẹ́ yàlè ẹni ká lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ òbí náà tèmi ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò ní gbà kò dẹ̀ ní dáríya afáàlì sọ̀rọ̀ tẹ́ mọ̀ díẹ̀ tún ṣe àtúnyasán bí imam ṣe sọ gẹ́lẹ́ yẹn lòbí náà tèmi ọkùn tó torí ẹ̀ ó ju tó ti torí ẹ̀ lọ ẹ̀yin obìnrin ẹ̀ pàtàn mọ́ fọkùnrin tó wà ní ìta ẹjẹ́ kúkọ ọkọ̀ yín tẹ́yin lọ́rùn ẹ̀ ṣe.
0: ẹ ṣe uncle reverend tony ẹ ṣe gan ni.

0: ok life akoko shofo ni papa tori ashima ti awon change change change kokan daddy uk se wa nbe sa
1: yes mo am be anti cc
0: all right e kale sa oya papa ki le ri si oro to wa nle tori mo mo pe ni ilu oyinbo ti yawo eyan ba nyale oko e odi right lati le kuro nle oko e ma gba towo tese ni o ti e tun ma fi aso pon seyin pelu oja te to ba lo ma le bota anu e se mi emi se oluwa se ki obirin ya le so to tori lati fi so pe ko ma lo
1: ki n to wa sa ibeere yi anti sigitu ma koko fe bere kan ti lowo imam imam mo fe bere kan nipa bo te so le kan ti obirin ba se sina leyin osu meta oko ani akipesile fun osu meta a ma provide jija ati mimu abi now ti laarin osu meta ye o fe ma wash your beard pe obi e se ko osu so da ko ni gbe omo ba lo fosin now laarin ta yen se okunrin ye o lanfani lati tun ma yebe wo ko si laso ko tun gba waju wole ko gbe yi wole to ba ka lara
2: ko le gba waju wole abeyin kankan
3: oja mi lo lo
2: ko to ba na po n fe ko le yo fi le ni owo na tun ma lo tun lo ma so mo lati le fi clear nkan ta nso yi kile wi
0: ti ayin ba ready to ko ba dide nko
2: to o ko owo re nu ni oni ko sora re ko ba
1: laarin osu meta yen a ma provide ounje jija ti mimu
2: sugbon
1: bodo ba ni ajosepo kokan
2: beni
1: okay nkan ti mo fe mo lorun ye o da e se a ti ke to just very quickly para sori ibere yin eni se o tona ni pe ton ba ka obirin mo bi isekuse so to ki oko so pe o se mo now ebi o gbe mi se ma wo ma yato
0: okay
1: emberi ni si pe a bo se se bi pe se bi yen ko ye iyato patapata gba mi sari mo tu temi there's no direct answer si beri why no so be ni pe nkan to koju si enikan e ilo ko si erun mi ati sikito the fact that your partner cheated yes shouldn't necessarily be the end of the relationship so ye yi o le da bi sokuso oko mi yale aya mi yale seri mo ma so kini kan gbogbo wa lo le eni to ba ka mu nikan ni barao atokunrin atobirin ko se nti o kin ji nkan je ti le ba da but seri yi to buru nbe ni pe kokemu ko wa ma le wo lo don soke hands up mo so wi pe the fact ko ka mu ye tabi ko ka ya wa bi ya o kokko mu yi se gbogbo gba lo ma result wi pe okay bye bye shebo pe mi o ki fe lo example ti abroad tori eto ta se tu ni jambo because awon ti won go eto awon wa la abroad ati sikito se ni tokunrin ba ni nkan to fe to wa o ti joko ọdún méjọ ọdún mẹta àwọn tó ní ìlú sọ pé kó máa lọ ẹni tó máa fún ẹ ní ìwé ní o wá lọ sí ó ti ṣẹlẹ̀ ní mo ṣe sọ bẹ́ẹ̀ o wá lọ sí ọ̀dọ̀ ẹnìkan ẹni tó ń bẹ ṣèwé ẹni tó bẹ ṣe sọ pé à ń jí lọ sí ilé ńlá láàárọ̀ ńlá o tó bá dẹ̀ ṣe ń jí lọ ya láti lọ mú nọ́mbà kátètè lọ kátètè dé o wá láti sun ọ̀dọ̀ mi mọ́jú nígbà tó wá dàrí òru ó wá lọ kó sẹ́ni yẹn sóbìnrin yẹn obìnrin alóhùn ṣe ok kò sí problem òkúkú ti sanwó òṣe náà nìyẹn òun ò lọ mọ lọla ó dẹ fẹ gbàwé adíṣekító ó tẹ̀lé fún now ẹwù kan tó wá ṣẹlẹ̀ ọkọ tí obìnrin yẹn fẹ́ obìnrin yẹn sọ fún ọkọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ lánàá o nítorí pé obìnrin yẹn ti gbàwé yẹn ọkọ ò lè sọ fún obìnrin yẹn pé mo máa kọ ẹ torí pé ọkọ náà fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ìgbà táwọn bí ọkọ pé jẹ pe awa ngba ki awa awa gboran mi de leru mi o ni sa mi o ni se mo se kini kan oko e so yi pe olorin te so yi o le mi ko mu jabali e olorun ko lorun jabali e ori so ma so pe koro bi riri ni ori at least o ma fun leko to ku ni nkan to nkan ma ni ko se ni wi pe ki awon to bere si se eto ti omo before ko ti e jewo fun oni fe un ni ka won to wa bere si so pe awon fe bi omo obirin lati koko bi ma se so oun lati ni pe o ti koko se nko osu wi pe ki se pe koko wa lare to ma ma ro ni pe abojo mikma ni abojo loya yen ni abojo ore un yen ni asiri to se ni kini yen le o mo se so pe nkan to koju se nikan eyin lo ko selomi
0: gangan ni
1: wo ba ka yo mu the affected partner may regard it oga mi se npo oga mi Tony ni pe the affected partner only regard it as an insult ati se ki to insult as in pe emi ti mo fight to buy oko pa lo gbe
4: uncle Femi e jo ke to lo jina uncle Femi
1: yes sir
4: se npo mi
1: mo npo yin dada
4: se mo pe nte so ye conditional acceptance ni o ni
1: okunrin
4: yẹn ti gbé ìlú ìjẹun conditional acceptance ni o tí okunrin yẹn wá ìwé ni o tó yẹ pé on normal situation mo fẹ́ ka address angle yẹn ni màá dákẹ́ ní so on normal situation tí okunrin yẹn níwé kò ní faramọ́ o kílẹ̀ rò.
1: Ẹ máa ẹ gbọ́ nǹkan tí mo sọ sà nígbà tó kọ́kọ́ máa bèrè mo ní reason tí ọkùnrin fún ma ṣe bẹ́ẹ̀ mo ní nǹkan tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì mo ní the fact wípé ọkùnrin yẹn ó káyàwó mú tàbí yàwó ká ọkọ mú ó depend lórí situation tó bá wà that time ẹni tó ń wàwé tó ń bọ̀ pé nǹkan tí ìyàwó ń ṣe ìyàwó òun mọ̀ọ́mọ̀ ṣe bó ṣe for necessity ṣe ní àwọn awolè fún wàsà tá a máa jà fún necessity tó jẹ́ pé amọ̀pọ̀ lè ní bọ́tà ńlá ti jà kì í ṣe bíi pé olóṣèlú tó kówó olùjẹ́wó but àwọn olè kan wà jẹ́ pé olè kan àti ìjọba gan máa sọ pé ó ṣe ìdí tó fi ṣe ni pé ó ṣe fún necessity wọ́n fẹ́ ṣèyàn léṣe wọ́n dẹ̀ sọ pé òun láti bá ọmọ ẹ ṣe báyìí òun láti bá ìyàwó ẹ ṣe báyìí òun láti ṣe báyìí pẹ̀lú ẹni tí ò yẹ kó ṣe ọlọ́mọ ẹ kárí dààmú ọlọ́mọ ẹ kárí wàhálà as at that time tẹ́ni ò bá fẹ́ kí ẹni yẹ kú á ṣe nǹkan tán ni kò ṣe. So mo agbe pẹlu wipe condition ni but condition yẹn ni ka gbadura pe ko ma affect wa rara a wo wipe ẹni tó bá yàwó ẹ mú ọkùnrin àbóbìnrin ṣé enough reason ni láti fi ẹni yẹn sílẹ ṣe rí nǹkan tó ṣe lè ṣe ni pé ẹnìkan lè sọ pé màá fi sílẹ ni mi ò lè gbà ẹlòmíà ni wo òun rí ṣùgbọ́n wàá mójú kúrò a mọ̀ wipe àti sọ pé kò mójú kúrò yẹn ó ṣòro obìnrin tiẹ̀ máa ń try obìnrin á forgive but obìnrin ò ní forget ó dọjọ́ alẹ́ kóbìnrin tó gba kó tó ṣe tiẹ̀ fún yín ọkùnrin rèé ọkùnrin lágídí àwọn ọkùnrin alágídí ó bẹ́tà kọkùnrin máa ń mọ̀ rárá ó ní mo ṣe gbé condition yẹn síbẹ̀ now ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n bá ká ọkọ wọn mú tàbí ọkọ tó bá káyàwó mú àti ṣèkìtò ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rí gáàdì àṣà ní salt bí mo ṣe ń sọ lẹ́lẹ́kọ̀ọ́ yìí pé bí èmi ṣe fine tó yìí bí mo ṣe hands tó yìí ẹ wá wò ọkọ mi wá lọ fún ọmọ ọ̀dọ̀ lásán lásán mo máa fi ọkọ yẹn sílẹ̀ ni torí pé ó ń salt mi ọkọ náà máa sọ pé ẹ wo ìyàwó mi odidi èmi olóyè odidi èmi lọ́ọ̀lọ̀ odidi èmi igwe pípé mi ni ìyàwó mi ń lọ bá dráìvà sùn ọmọ ọ̀dọ́ lásánlásán òun máa fi sílẹ̀ ni why because ó máa lose confidence thinking that wípé bóyá something is wrong with me or maybe pé mo wà inadequate àti ṣèkìtò especially tó bá yẹ pé ẹni tẹ́ ẹ̀ ń bá ṣe yẹn ó wà of low standard sí i òun lọ́kọ́ lè sọ pé òkè jẹ́ kóbìnrin yẹn máa lọ ẹlòmíà wòye pé òkè bóyá nǹkan tí mo ń ṣe bóyá mi kan ni òṣètọ́ mi dáadáa ẹ mọ kí nǹkan ta pé ìjọ kan tóbìnrin yẹn sọ fún ọkọ ẹ wípé dáàdì wa owó gba ó ẹ láti máa àwọn ọ̀rẹ́ òun wọ́n máa ń láwọn máa ń gba ti ẹlẹ́yìn dáadáa wọ́n máa ń gba ti kíni kò wò lè fẹ́ kẹ́kọ̀ọ́ máa sùn léwu ọkọ ní ara bi pe nkan to nfe niyan iya o nira o ti e le jade nkan to nfe o gboro ba nfe ni ati se kito oko le ro yi pe je mu se kokon something jo nkan kokon ro pelu mi lo je ki yawo mi gbeja lo sita to ba je be ni am I ready to make amendments wi pe ki rectify situation rather than to ba lo gbe lo mi nkan telu mi ma ro di o to ba lo gbe lo mi eni to lo gbe nko o ba yen na le now to elomi agba elomi o ri gba o mo se so pe there is no direct answer si bere o ni bori kaluku se handle iwo to mo pe gege bi okunrin iso wa agbara wa to ba koko fo pire obi e ma ke ya ni obi e de ma sun fe gidi do ma fi ni aworu ko risirisi o mo pe yes o to lokun but iwo to mo wi pe iwo to mo ninu are yin pe ah o o kato wi pe ko to se kini ko ti dide o ti da o ti se iyawo yen gogo gomo pe ko gbadu e iwo na ma fo mi lo ni bi ma mi se ma so ma ma ni ma fo mi lo
0: aje lo ma fi lo
1: ati sikito bi se je ki so kini ko people don't cheat because they don't love their partners eje ka geje ki se pe won fe awon olulufe won boya ni ten psychics ni abi ti iyawo ile ki se pe won love won no se cheat ati sikito many a time couple walk through it some must pe ah o jali mo ke mu o se ba spy wa de try lati make amendment lati da damages yen lati se parapata sha ma so pe ninu gbugbu awon ti won gboro wa lede ko si to ti ka oko e mu taboko to ti ka yawo mu ti won de try lati struggle off ti won de try lati wipe with slate yen
0: to ba pe ni awon ti uru nkan be to ba pe bere papa to ba pe ni uru awon ti nkan be ti sele siri mo ma fe ko pe because mo ma fe ka e mo pe a nko gbon laarin ara wa ni she get te ba mo pe iwo oko o mo pe iyawo e ti dobo iyawo e ti dokori o de ka o to dariji
2: o lo se handle
0: den mo se ri bayi bawo lo se ri lara because ta ba so pe ko bi ni pe phone a bust
2: obi na le pe
0: o da yin obi ni toko yin te ka oko yin especially pelu ore yin abe ni ti eni to sumo yin o eni te mo ladugbo e de daddy ji bawo le se handle ama bi ni yen e je ki a gbo latonu daddy uk now
1: toko yen si wa pelu yin abi the moment e ka e le lo abi e kenu yin e jade e ko mo e jade e je ka mo ati se kito sharing in the medieval days of our fathers awon baba wa nigba yo sharing a more mature woman will pretend like they don't see awon yawa ki se pe won ri nkan ta baba wa se baba wa na ma ji nkan je lona oko
3: very well
1: ko yin
0: awon baba won lo se grandpa mi o grandpa mi reverend father ni o
3: ko
0: grandpa mi odo yan o grandma mi nikan lo do to fi ku
1: ti grandpa ba se so ma o ma ko soju abo ma o ma ase bo ni bere so ewe koko ewe kina pe ko gede to gun yen to ba no mo to ba e be ri film ti a play jo si ti obirin yen to di eyin keke mu ti ba be le mu koko fun late ya be
0: ti le mu bi ti bo
1: be mi ma je ba jo wo nbi ni ori radio
2: bi ayin mo ni
1: sele leta papa wa awon mama wa ba se gbigbo salai gbo won mo sugbon won ri wa se be ni pa won gbo ni wa ri wa se be
0: so bi oni
2: won a je to ma pa mi fun won gba mi gan ton fi we ton to pa mi ta ye je ba se retan a mama jo yes
3: emi se mo awon ton pon
1: mi exactly
3: di sin yi
0: airo ko ji ko ye ko yi o ye ko lo baba yen pa
1: ajiji ki to ko ye ko ibe bo o si ri be lawo bi ko la nso sorry a young wife of today we hit the roof immediately pe la ye sere lo mi te ba se soro yi te ba ima gbon nkan te so oko mi le gba ajiji ki to oko mi le gba mi te ngba kokko mi se kini kan mi se kini kan sorry tension ta so yi it's not something we can escape from easily e ma je ka tora wa oga tori DJ imam okunrin ni sharing temptation to ba deju e o soro kokunrin to le escape. If a woman wants you, atijito, within 5-10 minutes of meeting you, that woman can determine your weakness. Nibe yen gogo pe ah popo yi idilo lai all of me yen ah boya tin ba my long leg tin ba show ese mi to gun yen to straight no bayi ori e ba ma gbona ni tin ba shake oyan mi to pelu bacchanal bra yen I like e awon pata obirin mo bo se mu okunrin
3: awon history
1: o se awon ya pe ko tun wa ko ileke si lori tabi ya ma wo obirin ko ma wo awon tight kan ajiji ke to se ni tight yen o ma gun bi agunde ibi ile bayi wa mo wa fi iwaju yen sile wa ma ri obuse yen to ga ti waju yen da bori agbo oh boy
0: hello hello se network wa nbe yen network ti baje nbi
4: network
0: hello se gba wa network yẹn ti bàjẹ́ ń bí ẹni sùúrù buwa. ẹjẹ́ kásáré gbọ́ kínní iná dáàdi uk ẹjẹ́ kásáré gbọ́ kínní obìnrin ló gba àdúrà yìí mo dẹ̀ mọ̀ pọ́ ọlọ́run bá fàṣẹ sí à ń bọ̀ ẹjẹ́ ká gbọ́.
5: Nǹkan ọmọkùnrin ọkọ mi kò gbọdọ̀ ṣiṣẹ́ ńta mọ́ kó má ṣiṣẹ́ fún obìnrin mi yàtọ̀ sí èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ àfi tó bá jẹ́ pé ọkùnrin mi gun orí èmi ìyàwó ẹ̀ yìí rí nìkan ló kù tí ó bá rí bí ọlọ́run mi ò àdúrà tí mo gbà yìí.
6: Àdàbí.
5: Nǹkan ọmọkùnrin ọkọ mi kò gbọdọ̀ ṣiṣẹ́ ńta mọ́ kó má ṣiṣẹ́ fún obìnrin mi yàtọ̀ sí èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ àfi tó bá jẹ́ pé ọkùnrin mi gun orí èmi ìyàwó ẹ̀ yìí rí nìkan ló kù tí ó bá rí bí ọlọ́run mi ò àdúrà tí mo gbà yìí. Nǹkan ọmọkùnrin ọkọ mi kò gbọdọ̀ ṣiṣẹ́ ńta mọ́ kó má ṣiṣẹ́ fún obìnrin mi yàtọ̀ sí èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ àfi tó bá jẹ́ pé ọkùnrin mi gun orí èmi ìyàwó ẹ̀ yìí rí nìkan ló kù tí ó bá rí bí ọlọ́run mi ò àdúrà tí mo gbà yìí.
6: Àdàbí.

0: nbe talo tu wa nbe je ka wo ni to tu wa nbi eh oya talo wa nbe hello hello
1: e kale
0: gbohun isoke ejo 0912370 8675 0912370 8675 o number tele fi pe wa to ba je lati lo yinbo 08+234814249100 talo wa nbe e je ka gbohun alawun eyan grepete lori Facebook so anybody to ba ma pe wa ejo ko je ki voice e lo soke hello e kale sir
1: Ibe sọ fún wa pé ó ní ìfẹ́ a máa bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ṣé gbogbo obìnrin ló pé ni, ṣé gbogbo ọkùnrin ló pé ni? Oníkà fẹ́ràn kan pé ẹjẹ́ ká máa dáríjà ara wọn, ká máa dáríjà ara wa. Wọ́n tún wá sọ̀rọ̀ kan kò tó tó òjòyè kan sọ wípé ẹni tí ẹni ẹ̀ka ó yẹ kó gborí ẹ̀ mọ́ ni, ó yẹ kó gborí ẹ̀ mọ́ náà, ìṣùgbésù lẹ́tìn go, lẹ́tà go, ó yẹ kó gborí ẹ̀ mọ́. Àìmọye irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ayé táwa yìí. Ẹ jẹ́ ká máa ibẹ̀ ẹ̀mí kan fẹ́ ká àtàwà tó kù sí agbọ́rọ̀ yẹn ká jẹ́ ká máa dárí jẹ ara wa. A kì í máa rìn kojú máa rìn. Bí ẹnìkan bá yàgò mi ti àbábìnrin tó ní rò pé tá a bá nífẹ̀ arábìnrin yẹn, èmi tí mò ń sọ̀rọ̀ fún yìí ń ṣẹlẹ̀ sí mi rí. Mi ò mú ìgbà tí mo di pé ó ti jẹ́wọ́ kan ló ṣẹlẹ̀. Tí mo jẹ́ sọ ó wà lọ́dọ̀ mi ò ríro. Mi ò ríro. Ìyá mà torí bá mi ìjábá sí torí epo jẹsu láti epo èso mọ́mí ọ̀sán máa ń gbòòrò yẹn ẹ lọ́mọ ti wà láàrin yín fún yín. Ó ga pé ó ṣèṣe ká sí gbẹ́ lórí ni oògùn orí fífọ́ ni. Ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lẹ́tún ọ̀gẹ́gì ni mà. Tóbìnrin bá jẹ́ pé òun ṣe kàn báyìí ní tèmi ibùn mo sọ ọmọ àwọn lẹ́tún ro. Àwọn ọgbẹ́ ò ní ẹ̀tọ́ láti pọn ọmọlábìnrin arábìnrin yẹn sùn mọ́ àti ìgbẹ́ ìkórìíra ti dé wáì kò yẹ kó sínú kan fẹ́ mọ́ pẹ̀lú ẹ̀.
0: Mo sorry o mo ro mo pa awon daddy wa ngbo boya won ti fe fe enu soro to wa nle ni nko temi understand ni kini ni pe sheri idariji o ti sonu ninu igbeyawo number 1 tin ti mo mo ni then number 2 ma yen so pe to ba nba obirin yen lajosepo iyawo awon yen lajosepo pe o ma nda be ni pa awon bo lo so lajosepo kò yé yín so ngbà tó yẹ pé ó rí bẹ́ẹ̀ ni ó kù díẹ̀ káàtó with that kind of fact then number 3 wọ́n sọ pé àwọn fẹ́ filẹ̀ káwọn ọmọ dàgbà ọlọ́run ló lẹ́mìí ọlọ́run nípa ẹni kankan nù wa.
2: Nǹkan tí dájú wa sọ ọ̀kẹ́.
0: Ẹ má bínú ẹ jẹ́ ká wo dà pé ọ̀kẹ́ ẹ sọ̀rọ̀.
2: Nǹkan tí dájú náà sọ̀rọ̀ sọ ń sìn èmi disagree pẹ̀lú wọn because bí kálukú ṣe máa ń nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwọn ṣe ifu ganu life wa yàtọ̀ sí pọ̀rọ̀ obìnrin ọ̀sọ̀rọ̀ obìnrin.
0: Ẹ lè disagree pẹ̀lú wọn but everybody is entitled to their own opinion.
2: Ẹ sáré.
0: Ẹni nature olúkálukú yàtọ̀.
2: Ẹ nǹkan tí mo fi try láti sọ ni ẹ pé ẹ mọ̀ pé ń sìn àwọn náà wọ́n ẹni tó ń sọ̀rọ̀ ni wọ́n àwọn ọ̀sọ̀ ti ti wọn.
0: Ẹ ti wọn lọ sọ.
2: Ti wọn náà wọ́n ò ní nídìí láti sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó sọ̀rọ̀ yẹn nìyẹn.
0: Hello.
1: Ìlú a máa fún iṣẹ́ ìṣẹ́ ìjọba.
0: Àmì sà.

0: write in your white cabo, and my baby see what Asari she one or two things say, a she gunny, a she need to be tevawa, a casson, a kale, a caro, and you know what they be Latin low in boo, and my binu eliqua, but a bite belu, Chiquito, Imamu, Daddy UK, Uncle BJ, Uncle Tony, ati Ibebri, yado kasi no wako luambi, ni aleyi, ya konfo, enye yowa ejo, etu saliba wa, etu saliba wa, awo yoti wambi, laleyi olo, adupala olo, ele du mari oba jikisha, lodi kola.
1: Hello, Eka Alema.
0: Eka Alesa.
1: Mr. Mustawa Minu.
0: Okay, sir.
1: Last only I get to do. Okay. Ni oyoti Nigeria bi ni.
2: Okay.
1: Ni pa very. Pe je ti o bere to loko. To ba lo ni ajo se po pelu eni okorin ti ki se oko re. Nje oko re leto lati titori e ko sile ko le jade. Marriage ìgbéyàwó contract ni àdéhùn ni ọkọ àti ìyàwó wọn láti ṣàdéhùn bí ó ṣe máa ṣe já bá fẹ́ra wọn nígbà tí wọn ò sì fẹ́ra wọn wọlé wọn sọ ká ní àwọn fàyè sára wọn pé káwọn máa lọ́rẹ̀ẹ́ èyí ló ìyàwó bóyá kọ́ fàyè bá ó ní ọ̀rẹ́ ọkùnrin èyí ọkùnrin náà ló ti yóò bá ìyàwó sọ ìyàwó sọ tó bá fàyè bá kó máa ní ọ̀rẹ́ obìnrin tí wọn tí àdéhùn ọba wọ wọn ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ara wọn wọn lọ wá ẹni tí àdéhùn jọ bára wọn mu ni nípa báyìí tí wọn fẹ́ra wọn wọlé kò ní sí wípé ẹnìkankan ló lòdì sí àdéhùn wọn.
0: Kódà ẹ ṣe gan sá.
1: Ẹni
0: nípa ìyá Togo. Ẹ ṣe gan, sir.
2: Ẹ ṣe gan ni, sir.
0: Ẹjọ́ dájú, tẹ bá ní mẹ́sẹ̀jì fún ìyá Togo, ẹ bá wa pè wọ́n. Direct ṣe gbọ́, sir. Ẹ má bínú torí àròjọ Musa lókun. Ẹ lódì kọ́là.
3: Ẹ kúṣẹ́ o.
0: Yes, sir.
3: Ẹ kò mọ̀ sí ẹni sáṣẹ tí o.
0: Àmì, sir.
3: Lẹ́tọ̀ọ́ kó bí o gba ikú máa jẹ ọkùnrin níyà. Lẹ́tọ̀ọ́ pẹ́ mi ọkùnrin olùbàgùn orí kankan bẹ̀. Ọkùnrin ọba kájọ ló lè dí wọ́n mọ̀. Tó làbúrò mọ́ gbé káàkiri. Oúnjẹ ilé ni kì í sóúnjẹ ta. Oúnjẹ ilé ni ọlọ́run tọ́lọ́ tọ́kùnrin bá ti lè níyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ kò mójútó. Tó bá jẹ́ pé ó lọ́wọ́nú Rómi wa àti olùwọ́nú lọ sí ni ọmọ wa. Ọyọ́ kò lùgbọ́ ẹ̀. Iyọ̀ tó lágbára ti kú lọ. Oúnjẹ tó lè máa ṣe jẹ́ láti wò níyọ̀.
0: Ó dá iṣẹ́ sà. Hello. Yes, sir.
4: Sọ iye ní ìbéèrè bẹ mú wá. Tó lágbára ni o.
0: Ẹ ṣe sà.
4: Ìtọ́kùn tó lè gba lú ẹ̀. Tábà fẹ́ra wa ni mo ti ṣe lágbára ìlú. Ìtọ́kùn tó lè gba lú ẹ̀.
5: Ọ̀rẹ́ mi yẹn, òun ṣe ẹ̀ka tí wọ́n ń fa ẹ̀rọ àwọn ọmọ náà.
0: Hello? Ah, that's okay.
5: I see our one by Lassis, but I already America.
0: Hello?
6: Hello?
0: Hello?
6: Hello, I'm checking to.
0: Yes, sir. Yes, sir.
6: I'm going to Victor Lucien Grosso last edition.
0: Okay, sir.
6: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a sọ lórí ètò ṣe ilé ayé yìí kò sẹ́ni tí ó mọ̀ ilé ayé pé obìnrin tó bá wà nílé ọkọ tó ti lọ́kọ tó wà nílé ọkọ olúbímọ àti kòbìnrin tó wà nílé ọkọ tó bá ń ṣe ìṣekúṣe níta ìyẹn gà ni. ọkùnrin lè decide láti má rí méjì mẹ́ta
0: Okay.
6: Obìnrin yẹn ó tẹ̀lé àwọn fámílì ọkọ ẹ̀ lọ sí ìlú àwọn ọkọ ẹ̀ tí wọ́n lẹ́nu bọ́ ṣe máa ń kó àwọn fámílì lọ sí rẹ̀ ṣe ọdún tọ́dún bá dé fún wa lọ bàtà ń lọ ọkọ̀ tẹ ọkọ̀ ṣiṣẹ́ lọ ti ẹ̀ kò tẹ̀lé wọn tó àjẹ́bọ̀ ní ìgbà tó máa dé ká máa gbọ́ iṣu yẹn àwọn fámílì ọkọ̀ gangan la gbọ́ pé wọ́n ká wúmà yẹn lábẹ́ ọkùnrin nílùú wọn ṣẹgbọ́n yẹn bẹ́ẹ̀ wọ́n ká wúmà yẹn bàtí wọ́n ní gbogbo wọn ṣe rí lọ́wọ́ ṣọdún lọ wúwà ẹ lórí ẹ̀hún pé òun jáde fún òun wà ní bàtí wọ́n dì kò mọ̀ pé wọ́n wà lẹ́sẹ̀ sí bàtí wọ́n dì abẹ ọkùnrin nígbọ̀ ẹgbẹ́ ìgbà ní sínú kọ́ńpáǹdì àwọn fámílì
7: ọkọ ẹ̀ nínú fámílì àwùsù
0: wọ́n ṣe é ní.
6: Kíni ẹ̀ kọ́kọ́ da ilé ẹ̀rú kò dá ilé ẹ̀rú bọ̀ ní ìtàgbóyé bá ń sọ̀rọ̀ yìí àwọn fámílì yẹn wà papọ̀ padà. Àwọn fámílì yẹn wọ́n wà papọ̀ padà. Àwọn fámílì yẹn tó rí náà tó darí nílé àwọn àbúrò ọkọ tó ní láéláé àwọn àti nìkan kìnnìkan àwọn náà náà tó bá wọn tẹ̀ bẹ̀. Ọkùnrin yẹn ọkọ náà ó gbà kámú.
0: Ọ̀gá ẹ ṣe gùn ẹ ṣe gùn ọlọ́run ràn wá yẹn ẹ ṣe gùn. Ọlọ́run fún alágbára àti ìmọ̀ láti mọ bá ṣe fẹ́ ṣe é.

0: David, mo sorry.
1: That's
0: it. Can get him on your yako. I'm sorry to say this, my late tefe tefe.
1: That's it.
0: Mama Jackie Buru.
1: I'm sorry.
0: I'm sorry. I'm sorry. I'm sorry. Obinrin oni bi brain wa se ri o to obinrin ba wa labe to bere si ni yale take it or leave it oko e love e ti jina o oko e ti jina si e because oko obinrin o ki give are out without emotion attached ko ye yin and tokunrin ba ti love okunrin obinrin ba ti love okunrin mi iwo oko e o save o mo sorry lati so o save Oh, safe. Tun ko jo ni se omokunrin e ni jamba babala wa ni ko mu number oko e wa pe awon ma pe lati mo gba to njade o ni ko ko ran moto si ki moto ba hun pa e wo ni o wa lori radio lale lati wa so nkan ti bo mo fe be gbogbo eyin obirin obirin topolo e ba pe e ma mo pe opolo wa bi opolo mode ni eni to ndu eyen leyin oko e o mo ma so fun e ko se gba ko sawo to ba pa oko e wala eni o le fe wole gbagbe an gbogbo ele ta won okunrin a pe hello bawo ni baby kini ko e wo nkan to wa labe o fe wole ni o fe taste e to ba ti taste e gbagbe ko le gbi e sile ko ni ko ni fe gbe bukata sile so eyin obirin e wake up e je ko polo yin pe e joko ti oko yin ko so ko nta awon oloko awon to ndoyan lo wa nta take it or leave it ati bari search awon to ndoyan lo wa nta ni siko so ko tẹ́lẹ̀ lọ́ máa ń sọ pé bàbá ọmọ ló bàbá ọmọ gan ò sí ń ta mọ́ bó o fi báyìí wàá gbẹ́rù ẹ wà máa gba ẹlẹ́rù gbẹ́rù rẹ o if na yọ lóòdù wá gbé ẹ̀yin lẹ mọ̀ ẹnkú bíjè ẹ ṣé jàre ìmọ̀ àmì ẹ̀jẹ̀ ká gbọ́ látọ̀dọ̀ yín ká tó lọ sọ́dọ̀ bàbá uk.
2: Tọ ìmọ̀ràn tèmi náà ni pé ẹ bèrè nkankan pé kí ló lè fà tí obìnrin ipe kí ló lè fà tó obìnrin fi lè máa yàlè lẹ́yìn ìgbà tó lára tó lè fà táwọn ọkùnrin dẹ̀ gbọ́dọ̀ mójútó nǹkan lára rẹ̀ ni pé alfakero kéèyàn ọmọ ní nǹkan tí ọ̀dà ni kọ́lọ́n kó provide fún wa ká make sure fakero ò sí pọ́fàtì ọmọ ń fà tí pọ́fàtì bá ti pọ̀ jù so sí ọmọ ń fà so èèyàn gbọ́dọ̀ struggle pé bí a ọmọ ń fà o kí báwo la ṣe jẹ báwo la ṣe mu.
0: Lọ́mọ for good 10 to 11 years wọn ò níṣẹ́ my mother gbogbo àwọn uncles wa tọ́ wà ní family àwọn ń bá àwọn obìnrin yòókù sùn
2: ẹni bẹ báyẹn kọkàn ẹni kọkàn ló ń bọ ẹni pé nǹkan báyẹn ṣẹlẹ yóò mọ wà láwọn kọọkan
0: tí ò ní
2: nǹkan tí a ń tọ́ra sọ nípa ẹ.
0: tọkùnrin bá tòṣì obìnrin kan gbọdọ wake up.
2: bẹẹni but káwa náà káwa sá gbìyànjú nípa pé ká mọ lè rojú sí wa sí ṣe fóbìnrin kọlọmọ sáré bò wá láṣìírí ẹlẹẹkejì.
0: ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin máa ń yan odì and the time tọkùnrin bá ń yan odì ni opportunity yẹn máa ń jábọ́ sí àwọn ọkùnrin míì níta dẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bá ṣe ń sọ àwọn sọ tẹ́lẹ̀ pé obìnrin nìkan obìnrin wọn ò fẹ́ kọ́kọ́ wọn ò fẹ́ kọ́kọ́ wọn dó wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà ń ta wọ́n ń fi okó du ìyàwó wọn ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀
2: sí. náà wọn fẹ ẹlẹ́kejì òun náà ni almorod àìsàn àìsàn táwọn sọ pé kìí sàìsàn pé ó dùbúlẹ̀ bí o ti pé àìsàn ara ń pa pé àìbá mójútó ara tí wọ́n náà ti yẹ pé sẹ̀kan sùn lọ ni ọ bá ń ṣe tàbí kó o ṣe kó sáré ti dà tọwọ́ ẹ̀ lẹ̀ so káwọ ọkùnrin náà mójútó ara wa nípa pé itoju ara nipa ile sum intimacy ta le mo sumo yawo wa bo si to adibo ti ye lati le satisfy won because to ba ti wo ba ro pe o sumo yawo ti sare data re o ti gbadun to bi si wa ni
0: ipe
2: to n lese bere so ti o to ba din se to ba din te pe gbogba n to mo se nu yo hello yo pada wa alternative yo fe what alternative nta iwo lo de create nkan yen ani e ka so awo obirin titi wa ona ni pe olorun ni fa so le a to ko ni ta a fi so tele gbe bi ma fi so la olorun ni eh robinre ona robin ti ba nso genital re yen abere ti e pe ko so ara re di animal sound fa won yen e je ka so ra wa tori pe nto ba se to ko re ba ka e onlo ni okay okay ninu okunrin to le ke bibeli so pe ka dari jina wa o le mo le fori jan ki ma forgive forget ki ma forget mo le forgive ki ma forget so ani yen agbodo sora tara ni bi so fa pe nti gbogbo nkan yen le pagbe sugba pe enikan ba yawo o sun ta mo omo nlagbara o ka try lati avoid nkan yen ta awata jubini lato ni wa olo ni jodaro number mi te ma ko mi si ni
3: 08 0 32 68 76 17 single mother ponta ṣugbọn so sumo won ko bere lo won bu won se nse aye awon to ma wole won gbegele looto e ma jo sayeye but won ba dele
0: ekun ni
3: won wa joko won bere sin sukun ni waju mirror so iwo to admire single mother kini kan lo sase yori yen kini kan lo mu e se kini kan yen omo e so omo bi to tori bo ko to di po mu e se kini kan o je sore ori ma yato sori ibi ta ti yan ma yato sira wa o je so are o je so are obirin ni wa lo to sugbon ototo la yan o so are o o da ro ori ko temi ni ebere
0: o da o le bere ti so fun yin e o le bere ti ebere ti so fun yin o ko ko fi ramata la isi
4: e to be number le
0: ko se ba bi number eyi daddy wa imam ni ke fe ba bi number le o o da daddy uk o ya e je ka gbo la todo yin sir
1: I don't know. Our relationship was as part time. To ba le ko ma kuro nbe. Wa foju we pe okay, you are here to stay. So, mi ti wa ma se to ba so pe you are here to stay ni pe ko beware of the third party. Seri awon ko wa ti je pe wa ni mi o le gba. To ba se nko, oko e bias, won se se bias ni, iyawo e bias, e se bias ni, you need to be careful. Because why? Imbo communication corrupt manners. Ele dato to ba ti ra won kan to ba tin so pe ma to ba se nkan kilo fe se and then you bring now nkan ti o ma sapa sele you ba lo se se ku se dita ni pe o ni le lati fo be so ko e lorun o ma the force to ma kokon se oko pe oko ma lose erection to ba tin pe sun to ri pe nkan to si buri e ri oko okunrin yen se lo ma dabi bi eyan ri ikan se ma se we pon fi pin igun to ma wa lori e
0: pon fi blade to
1: ikun to o pon e le ko wo ni last week ko wo last month boya ni te se dada ju to mi lo oko e aro wa ni to to ba wa fe ko ko oko e ro to ba fe pa oko e saye ko need your be o need bo to ba fe pa saye iwo na jawo ma se be mu dad in uk telephone number +44 79 57 227 605 44 79 57 227 605
0: ẹyin ìwọ ẹgbà bínú sí wa torí mo rí pé àwọn kankan tó wà nílùú òyìnbó tó ń wà lórí facebook wọn ní wa wò tó bá di wednesday tó ń bọ̀ lágbára ọlọ́run a máa ráyè láti wúra wa dáadáa ẹ̀má bínú torí a change studio ni wọ́n sáré ṣe ọ̀kan afẹ́ sáàbù yín bẹ́tà náà la ṣe ń sáré ṣe nǹkan tá à ń ṣe ní the main studio mo fẹ́ fàkókò ìsọ fún gbogbo àwa ta bá nílò ọkọ tàbí ta bá nílò aya kàn sí wa ẹ pè wá ọlọ́run á ṣe ìyanu a máa jẹ́ kẹ́ mọ àwọn tó yẹ kí ẹ lọ bá ọlọ́run á dẹ̀ ṣe ní àṣepé mo lè fẹ́ fàkókò yìí bẹ̀ wá yín gbogbo ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́.